jẹ́rí orúkọ kábíyèsí lórí ọ̀rọ̀ ẹ̀mí tó ti ń bẹ̀bẹ̀ àbẹ̀bà wa tó ti wà bí ẹ̀wọ̀n bá tí ó sì bọ̀rọ̀ wà nígbà tí bẹ̀bẹ̀ ò bá sí mọ́ ọlọ́run ọba tí ò láfi ọba tí ò láfi jọ tí ò lẹ́nì kejì ọba tó jẹ́ pé òun náà ni wọ́n pè ní àlá òun náà jí lékè òun náà lọ́lọ́run orúkọ ẹ̀ pọ̀ jábúra.

0: ẹni téèyàn bá ní kéèyàn máa wá ìdí báwọn ọlọ́run ṣe ń jọ ọlọ́run yìí ó gbọ́sẹ̀ tí ó pọ̀ bẹ́ẹ̀ ni.
1: èmi ni mo jù ẹ lọ ìwọ ló jù mí lọ lọ dá wàhálà sílẹ̀ nílẹ̀.
0: ẹni máa jẹ́ nǹkan àjọ lójú ta bá ráwọn tí wọ́n bá ń jà nítorí ẹ̀sìn tá lè ń gbìjà gan sólò náà lè ń gbìjà ní àbí ara yín. ọlọ́run yóò pé méjì bẹ́ẹ̀ ni ẹlẹ́sìn àbáláyé wọ́n gbà pé ọlọ́run náà lè ní dùbàrè bẹ́ẹ̀ ni.
1: ìlẹ́ráyé ránṣẹ́ torí ẹ ṣe kí
0: n. òun náà làwọn kìrìsẹ́nì ń pè ní olúwa bẹ́ẹ̀ ni mùsùlùmí ń pè ní allah. ẹ bá ráwọn ọmọ tí a kún lé facebook tí àwọn olùsẹ́ ń kún lé àtẹ àgbáyé tán sọ wúrúwúrú.
1: tí ọ̀pọ̀ wá lè jì.
0: ẹ bá gbọ́ ti tẹlòmí ẹ sàmà wò pé ṣé kò lárùn jìnlẹ̀ rárá ni. ó sàmà sọ̀rọ̀ tí ó máa dé jẹ́ ẹ̀sìn lẹ̀. ìgbẹ́ni tí lákàyèsí ẹ̀ ló bá kún òun náà mú yóò gbé kárí yóò bẹ̀rẹ̀ já torí ẹ̀. sáwàlà lọ́lọ́lá wá ń gbèjà ni àbí ìjà ara wa là ń jà. tó dájú ni pé ọ̀kan lọ́lọ́run láti. láti ilẹ̀ títí tí o dé ìlú òyìnbó. gbogbo ohun tó ń bẹ nínú ayé ni ó tán. ọlọ́run ọba yìí nìkan ni ó kù. ó sì wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run. tọ́ kábíyèsí elédùmarè ọbẹ̀ tó ti ń bẹ́bí abẹ́bá ẹ̀yàn tó ti wà bẹ́ẹ̀ wà tó sì máa wà nígbà tí ẹbí ọba sí máa kéèké tán ni lórúkọ tó pọ̀ jábúra tán kábíyèsí ọlọ́run.
1: asán lórí asán ọkọ lórí ọkọ vanity ọkọ vanity.
0: ìbá àwọn tọ́lọ́run gbélé ayé lọ́wọ́ ìbá àwọn wòlíì ìbá àwọn àfa ìbá àwọn aláṣekù ẹ̀jẹ̀ kò jẹ́ wàá ṣe láàjì. ǹjẹ́ ní orúkọ kábíyèsí ọba muritado adébáyọ akande tọba tán dá sọ̀tún tán dárí ẹsẹ̀ ilẹ̀
2: kábíyèsí
0: o
2: àkúlẹ̀ forí ajé rẹ̀
0: o ṣeun. ní orúkọ yìí lú àwọn olórí ọba nù torí láìsí àwọn àwọn onígbàwọ onígọ̀wọ́ àwọn aláwọ̀ tó gbé bàbá yín gbọ̀wọ́ tí wọ́n fi rí bí wọ́n fi ronú dárò kan báyìí lẹ̀.
2: kábíyèsí fún yèyé o
0: àkúlẹ̀ forí ajé rẹ̀

0: Njẹ́ lórúkọ ọ̀gá wa nílé-iṣẹ́ ìtúndé Ọláwúwo bẹ́ẹ̀ ni àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn, àwọn ní DM òkè warapata àyàn tó wá kí àwọn DM wọn sàlẹ̀ tí wọ́n sí ẹnu lóró fún wa láti wọlé sínú ilé agodo láàjì ní orúkọ àwọn ọmọ ẹ̀ náà fi ń kí wa káàbọ̀ sí orí ètò àtìgbàdégbà. Abimbola Sodiq lọ́wọ́ bọ́ tí wọn àti òjòkẹ́ máa gbọ́ wa nílé òun obìnrin bí ọkùnrin. Àjọjọ máa ń fa gbogbo ọjọ́ mẹ́jọjọ mẹ́jọ bẹ́ẹ̀ ni. Ǹjẹ́ ní orúkọ ọ̀gá wa Adésúyè Mọ́tòsọ Ìkírun Àgùn bí ó lé òbí?
1: Bàbá o.
0: Ọmọnìyàn. Ní orúkọ Sànyà Olúmúftà Onírúkọ One. Ní orúkọ Dr. Titus Ale Túndé Oyèwọ̀ Olùkọ́wa ní Canada. Ní orúkọ Sarafadín Ọláìtàn Gbadébọ̀ Ọláwọyin. Akimu Ọlálẹ́yìn Mr. Fàbú ara wa náà ni Mayowa Òní. Àti dọ́tà mi kí mo pe orúkọ ọmọdé yìí. Ọ̀pẹ Yẹmí tí a rí jù ìrìnà bíbí ní orúkọ àwọn ẹ̀ náà la fi ń kí wa káàbọ̀ sí orí ètò àtìgbàdégbà láàjì. Ṣùgbọ́n mo ní gọ̀gọ̀gọ̀ kó mọ̀ mọ orúkọ ààrẹ Dr. Tavik Lèmi jẹ́ Ọmọ́tọ́sọ lórúkọ bàbá mi Ìkírun Àgùnbẹ́ onílé òbí eré tó ta lẹ́yìn á sì tún dúró ti gbogbo akọsí láṣẹ ọlọ́run ìmí nìkan kọ́ mo wá ọlọ́run bá ń bẹ lẹ́yìn mi àtàrà bí mo mọ̀ àwa àṣẹ ní bọ́lọ̀ ṣe darí ayé ni lákọlábọ̀ lọ́tún lọ́sí bẹ́ẹ̀ ni èmi àti obìnrin mi lórí ètò láàjọ wà lórí ètò láàjì jẹ́ kí mo mọ̀ pé wà nílé.
2: Ó ṣeun Tàfíkì gbogbo ara ilé ẹ kú àmójúbà àtàmì tí bàwà èmi mọ̀ ń sọ wípé atabi tẹ́tẹ́ ní ìjẹjọ wípé tọ̀ tí ọlọ́run bá ṣàánú wa o a tún padà wá ní ọ̀sẹ̀ yìí o bàbá ràánú gbà a sì ràánú gbà tẹ́tẹ́ wa ta wá ta ọ̀tà dọ́bù sisi tá a wá dí ló jẹ́ ká rí kátúndé ìbí yìí ní
0: ìlú. Bí tẹ́tẹ́ ṣàṣẹlẹ̀ yàn ní ara rẹ̀ yẹn ó ti mọ ẹ lára burúkú burúkú.
2: Ẹ̀kọ́ burúkú ọlọ́gbọ́n ló jẹ́ ká rí wa lórí ètò ní èní yóò tún dùn léni tó ní yóò tún dùn tí gbọ́ngbọ́n tó kàn sí gẹ́gẹ́ bí èmi ti mọ̀ sọ tẹ́sì tún gbádùn wa bí òyìnbó ṣe gbádùn sìgá bí àṣẹ gbádùn ẹ̀kọ́ gbóná ọ̀nà rẹ̀ bọ́lá tẹ́rù lórúkọ tètè mi ẹ̀ mọ̀ bá wa kà lọ.

0: ẹ ṣeun ètò ṣogójì ló ń sọ̀rọ̀ ètò ń ṣe abóyadé ògbónúyà ló ń ṣe ẹ mọ̀ pé lẹ́gẹ̀lẹ́gẹ̀ la ṣètò ọ̀hún lábala lábala ni abala àgbọ̀nbẹ́ léwò la máa fi sábala àkọ́kọ́ bẹ́ẹ̀ ni àbá yín bí la fi sábala àkọ́kọ́ a fi àgbọ̀nbẹ́ léwò a fi ń gbáǹdì ṣùgbọ́n lẹ́ni àyọkànlá láti bá ṣe máa ń rìn bẹ́ẹ̀ ni a máa fún mi lẹ́sẹ̀ ọ̀rọ̀ a fi gbáǹdì díẹ̀ tó bá yẹ tó bá ti ń dọwọ́ gẹ́rẹ́ bẹ́ẹ̀ náà láti rìn léni tó lọ́wọ́ sí bá wa rìn ṣùgbọ́n tí mo fẹ́ ká sọ nípa léni gbogbo ohun tá a máa sọ léni ohun tí ó súnmọ́ jù náà ni pé nípa ìlera ara wa torí àwọn bàbá wa wọ́n ní pé ìlera lògùn ọ̀rọ̀ tó tá a máa ti wá ń pè wọlé tí mo fẹ́ ká fi ṣàgbọ̀nbẹ́ léwò léni ni pé láyé john wànà tí wọ́n máa ní pé àrùn máa gbọ́ èdè ayédèrú ṣùgbọ́n dàbí pé ńgbà tá ń sọ yẹn ayé ò tí dèrú ńgbà náà ayé ẹsẹ̀ wàá dèrú pọ́nbélé lásìkò yìí ni àwọn nǹkan àyídáyidà fake àwọn nǹkan àyídáyidà fake product bíi kò wá sí tí ò fẹ́ẹ̀ sí fake tí ò fẹ́ẹ̀ sí fake ẹ̀ mọ́ kódà èèyàn fake ti fẹ́ẹ̀ wà nínú oúnjẹ fake ti wà nínú nǹkan lílo ilé fake ti wà wọ́n á wò pé láyé john àná ṣé kò tiẹ̀ sí nǹkan fake kò sí nǹkan ayédèrú rárá nígbà náà ni àbí bó ṣe pọ̀ ní àsìkò yìí ló jẹ́ kó hàn gedegede báyìí torí tó jẹ́ ká mu wá ni pé káyọ̀ jọ ṣe àṣàrò lórí ẹ̀ ká tó wá wo ọ̀nà àbáyọ pé báwo la ṣe máa ká díẹ̀ lẹ̀ díẹ̀ díẹ̀ ní ó fẹ́ tó bi ọjọ́ mélòó kan láwọn àwọn òṣìṣẹ́ elétò ìlera náà lọ sínú ọjà kan gbogbo ṣọ́ọ̀pù yẹn bó ṣe pọ̀ tó nínú ṣọ́ọ̀pù kọ̀ọ̀kan fáṣírì ni èyí tí ó pòdúsì júìsì èyí tí ó pòdúsì yúgọ̀tì nínú ṣọ́ọ̀pù kọ̀ọ̀kan náà ti ń pòdúsì ẹ̀ wọ́n sì kó wọn afọ́ndà sọ́jà kódà wọ́n tó kọ́ ìsọ̀ráyé déètì sí lára nígbà tí wọ́n bá wá rà oríṣiríṣi kẹ́míkà tán púpọ̀ mọ́ra wọn tán fi sọ ọ́ di nǹkan mímu ló wàá sọ tó bá rí tansin oríṣiríṣi kánsà oríṣiríṣi àìsàn ló wá pọ̀ ta tí ò sí láyé ìjọhún a wá rí pé nǹkan ayédèrú yìí ó wá wọ́pọ̀ gan lásìkò yìí gbẹ̀yìn tẹ́ ẹ lùgbà nígbà náà láyé ìjọhún àná ṣé nǹkan ayédèrú náà wà láyé ìjọhún àná tó bá wà ọgbọ́n wo ni wọ́n fi ń rí i dẹ́kun tá a bá wá ní ká gbé sí tásìkò òsín ò fẹ́ burú jáì èyí mo fẹ́ ká yọjọ́ panu bí àárín bí ìṣẹ́jú díẹ̀ bẹ́ẹ̀ ni ká fi ṣe bí àgùnbẹ léwò ká sì fi tún kíra wa ní àbá yín bí lénìí olóhùn á sì wà pẹ̀lú gbogbo wa. hello.
1: doctor.
0: baba.
1: ẹ máa tẹ̀lé ayé o.
0: àmì ọlọ́run.
1: ẹ ẹ̀rẹ́ gbàgbé mọ́.
2: àmì o.
1: olóyè ayọ̀dẹ́lẹ́ adédọ̀kan láti ọ̀dẹ́.
0: ò là mọ́ fàfà.
1: ẹ mẹ́rin mú bọ́lá fẹ́rù.
2: bàbá mo jẹ́ yín.
1: akọni obìnrin.
2: ẹ ṣeun sà.
1: èyí ni ìyá akọ́sọmọfẹ́ ní ẹ̀rẹ́ gbàgbé mọ́.
0: àmì ẹlẹ́dùnmáre.
1: bàbá ẹgbà oyèlẹ́yì. ọgbà ẹ̀ lẹ́dìdì o. àwọn ẹ̀dì mi.
0: ìyá.
1: ẹkùn wọ́n mọ́. ọgbà ẹ̀ lẹ́
0: ṣeun
1: bàbá ẹ̀dà mi nìyí a kú náwó ni o
0: ẹ ṣeun
1: olùkádún
0: ẹ ṣeun ẹ ṣeun
1: bàbá tó bẹ́ẹ̀ tó wẹ́dẹ̀ fọmọ lónìí o
0: ẹ ṣeun ẹ ṣeun
1: ẹ mà tẹ̀sọ́ ẹbí rí rẹ́ mọ́ rí o bàbá balẹ̀ àti ẹ pẹ̀lẹ́ o àìsàn orí ń pè é o
0: àmì elédùmarè
1: àdúgbò ewu tó ti kọjá lọ o
0: ẹ ṣeun
1: lọ́pọ̀ ẹ gbọ́ ni o bàbá balẹ̀ àti ìṣẹ́ mà tẹ̀sọ́ ẹbí rẹ̀ ní lásàájú sẹ́rí ayédèrú oṣù wa náà ti pẹ́ nígbà wo ṣe ẹ bá wọn ṣe ìrìnà ọmọ táwa náà mọ owó pàǹdà wọn lówó ìjẹ̀fú ọ̀dẹ owó wa ìmọ̀jọ́ ti gba àmọ̀ ó wà ìpara wà wọn á lè para kọ̀ǹdẹ̀ ìyẹn àti àgbọn ojúlé ọwà sẹ́rí ìgbàdébèrè ti jọ ohun ó kéré pọ̀ ó kéré gan-an ọkọ̀ àìsèkèrè ayédèrú tó wá jọba àgbà náà ẹ bá ti gbọ́ báyìí nìkan fẹ́ dé wá sì lọ máa gbọ́ tí wọ́n ta sí tí òfin ní kárí ogbó ilé wa se pre ko ga le ruwa gbo ara ba nko ebi owo ani ke san para pipi se ngba na lo wa ko ko ti de bi ka di je anani o se ko mo e ko gba le se o ti ko lo si
0: be ni mi se
1: ko mi aba mo aba mo lo gbo ga wa mo gbo ga ile ru so ai de ruwa ni jo na wo ko ko ta ko ko do lo ka le ni o olu ko wa wo re no wa wa lo bi ai de ru o ni se
0: issue. Ami Eledumare.
3: Wa lo ni de bayin.
0: Ami Olorun.
3: E ni fowo kan lo di o.
0: Ami.
3: Itumo le ni pe are da labo ara.
0: Ami, ami, ami.
3: E ku ni baba o, lati pe.
0: E seun, e
3: seun. Ah, aye de ni e gbe pe lo so pe aye de.
0: Hmm.
3: E ko wa. Eyan ti wa la ni ayedeun.
0: Hmm.
3: Gbogbo kan lo wa ni ayedeun. E wo ti lati ta je ni jeun.
0: Hmm.
3: O gbogbo ni ndan e wo ni ese.
0: Hmm.
3: Ibaji ti yan ti wa gbogbo kan bo se lo ni.
0: Hmm.
3: Wa ni ibaji ti yan ti na ni.
0: Hmm.
3: Gbogbo kan lo sa lo wa gbogbo ti ajenji ani jile kuno.
0: Hmm.
3: Ti oji na ọlọ́kọ̀ ẹ̀mí jílékúlá rẹ̀ jílá rẹ̀ gbogbo àwọn tí ẹ wà lókèrè wọn ni rákájò o
0: kó
3: ayé òní wọn ìgbà ayé òní ní támọ́ àtàwà náà o
0: gbogbo
3: nǹkan pátá sókè ní orí ẹlòmí ẹ máa fi ń ṣàparí fún àlejò òwe ní tí ó lọ ní ẹsùn àti mọ̀ pé orí ẹlòmí òní ìbàjẹ́ o
0: ẹgbẹ́ o.
4: Ètò
0: gbogbo wa ni o.
4: Àkú ẹ̀sùn.
0: Ẹ ṣeun.
4: Gbogbo yín mo kí pátápátá látòkè mi náà.
0: Ẹ ṣeun.
4: Lẹ́pà òfìkè mo kí yín o.
0: Ẹ ṣeun.
4: Ìyàwó àpò mo kí yín látòkè mi náà.
2: Ẹ ṣe àdúgbò.
4: Ọbẹ̀ ẹ̀dá mi ní bàbá ẹ̀dá yín yẹ. Gbogbo yín mo kí látòkè mi náà.
0: Ẹ ṣeun.
4: Bọ̀dá mi à ń bà ní àṣì àdúgbò lọ́dọ̀ Ọlọ́run. Àwa náà gbàdúrà fún yín o. Àṣìṣe gbàdúrà wá gbàdúrà yín o. Ó ṣe wá sẹ́kù nìyí lórí ọmọ yín kò ní lórí ìyàwó lágbára náà. Àní ló pè é bángélé ẹnìkan kan lágbára náà. Ọmọ táwọn gbé tó látòkè nílẹ̀. Ṣé ẹ rí èso ti ìdajì yìí? Ajédèrú ti wà ti pẹ́.
0: Ní
4: táwọn tó ti sọ̀rọ̀ tó sọ. Òkun rampart òpò òpò tó sì ń kojú kájá tẹran bíi ti sin ni. Ṣùgbọ́n ní ìsìn ọ̀làjú ti wá gba gbogbo ẹ̀.
0: Ti wa jẹ ko ko si
4: o ti gba gbogbo pe ko ti ese kan ti o faye de rẹ ati nje ni ati ere ta mu ni ati nta nle sara ni ati aso gbo ko raye de ko ti o faye de rẹ ati ko lo wa la mi julo o gba wa omo je asije omo je asim omo je asim de to ni ko gun pa nje aye de ru ni chemical ni ati ko lo wa la mi ko ti so e ko ti so a ko mo je asaifa ati mi se me ko so wa ati apawa ani be am la sa ro lo
0: ami
4: awon ti ni ko gbo
0: azafia yesu. Hello
5: hello
0: hello
5: e ko ti gbadu ba
0: e seun
2: gbo wa ni o
5: e pe gbogbo wa ni
0: baba
5: oruko temi ni elda sdo eyi ni
0: baba o
2: baba
5: atako ba ti òtí ẹ̀yìn atọ́kùn ètò
0: ẹ ṣe bàbá
5: ọmọ ìjì yín ṣe
0: àmì elédùmarè
5: àdúndàrọ̀ máa yọ
0: àmì àmì àmì
5: òtí àwọn ìyàwó
0: ẹ ṣe
5: bàbá ayọ̀dẹ́lẹ́ adídọ̀kùn lẹ́lẹ́ kí ni ó rí
0: ẹ ṣe
5: òtí àwọn ọmọ wa àwọn ìyá títà àgbẹ̀lẹ́ kọ̀dásọ́lá láti àpọ̀lù.
0: Ẹ ṣe ògbó wọn sí ìlú ọ̀hún
2: sí yìí ọ̀pọ̀ ìṣòkò
0: sí àsìkò àsìkò yẹ kéré díẹ̀.
5: Ẹ̀ṣẹ́ rí ètò ẹni ká sọ̀rọ̀ nílò táwọn èèyàn ti sọ náà ṣe wọ́n ti sọ ọpọlọ kalẹ̀ bẹ́ẹ̀ náà ti ọpọlọ nìkan káwọn ní
0: ìjọba.
5: Wọ́n wà láyé tó wọn máa ń dà ọmọ yà kò ní Bayo kódà pé mọ́ṣẹ́ ni ọ̀rùn ọ wà ṣùgbọ́n kò sí ọ̀sùn fẹ́ jọ parada daba ni kijo e ba wo opo no re tus ke sa ba ya bi je ta bi don won ni capsule won ni o de paki e awon eni keke ke si mi se ya bodo gbe yun mi o ti ka se mu awon yo ba wa yi won se so papa won ti an ko ti owo bo bo lo re won ni se se gan
6: Hello. Bi kan Ayédèrú ba ti wa awon ko dabi ti si ri kan ti si to je original la ni jo fake ni nisi fake ni nisi ni kan to je ni kan to je fake la ye jo
7: original ni nisi
6: lo bi to mo le ni fake ko si issue gan fake wa se ba ra su tele tap issue ta ba ra su isu to tun je nkan ton ko ka ba la suni se e le fi gun yan ko ni se gun e ko e ko danu ni isu potopoto ni nise ibo lo ti wa tele te ba se ba te ba ro la fi su die se ri na iyan me te ba ti gun yan iyan ma nu je ko si ororo laye gbo won ni galonu a ni a ti fe yewo o ti ri pe ya won lanu mo ni port bi emi ti mo ba yin soro sa bi ti le lomo se bi ti ye mo se report ti mo ra ti mo fi toju omo ti mo se ni lowo lowo gbogbo kan ni se fake ti wa ko si kan ti ko si kan ti o se fake olorun kan awon to le lu nkan original lo le lu nkan original ni nice la ye jo a ti ni oku bench la fe oni oni pali ti o mo yodo podo podo ti ti kan nkan to ma wa ninu agolo ti wa ta run ton ton ki ma polowo
7: Hello.
8: Bana se soki soki ekwe wuni.

bẹ́ẹ̀ ni àwọn àgbà ti sọ̀rọ̀ lọ́tún lọ́sì. Ohun tí wọ́n sì ń ṣàlàyé náà ni pé nǹkan ayédèrú epo wà láyé ẹjọ́ ńlá náà pọ́n ní ṣùgbọ́n kò pọ̀ bí àsìkò yìí. Nínú àlàyé wọn wọ́n ní nǹkan ayédèrú tó sì wà láyé ẹjọ́ nǹkan lílò ni kò kí ń ṣe nǹkan jíjẹ. Ṣùgbọ́n ní ìsìn gbogbo nǹkan pátápátá ló ti dayédèrú. Fi gbọ́n kíní ọ̀sẹ̀ tá à ń fi fọ eyín. Ṣe rí àwọn nǹkan fẹ́ẹ̀kì tá à ń lò yìí tí wọ́n fi kẹ́míkà ṣetán ṣe láyìdáyìdá yìí. Wọ́n máa dá ọ̀pọ̀lọpọ̀ àìsàn sí ara àwọn èèyàn. Ẹ tó wá ṣàìsàn nǹkan ayédèrú nígbà tó bá tún ní kán lọ rùn kódà kán lọ rà á fámásì oògùn ayédèrú náà wá tún rà. Ṣẹ́ni kó ti di wèrè náà fẹ́ mú wèrè báwọn. Báwo la ṣe lè káàdì kíní ilẹ̀? Àwọn àjọ tí wọ́n mójútó nǹkan tó jẹ́ nǹkan ayédèrú. Ojú wọn ò lè tó tán bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá wà ní agbègbè wọn náà tẹ́lẹ̀ pé tí wọ́n ń ṣe jáde nínú ilé ẹ̀gbẹ́ ọ̀dọ̀ yín nǹkan ayédèrú ni ẹ fi tágbófinró létí. Tí a bá tètè gbé ọ̀bọ wọ̀gbẹ́ ọ̀bọ mọ̀ ní gbé yàn wọ̀gbẹ́. Orí tí wọ́n ń ṣe lẹ́gbẹ̀ẹ́ ilé yìí tó jẹ́ nǹkan fẹ́ẹ̀kì tẹ́ ẹ̀ pariwo síta tán bá kó wọ ọjà yìí náà lè lọ́jà tẹ́nu wá rà wálé tẹ́tù wá bu ara. Wọ́n ló fa gbogbo oríṣiríṣi àìsàn tó kún ta lásìkò yìí. Àwọn oògùn tá à ń lò tá à ń fi ń pàdé àìsàn gan fẹ́ẹ̀kì náà ló pọ̀ jù nínú wọn. Ọlọ́run kò ṣàánú fún wa kọ́lọ́run kò yọ wá nínú ẹ̀. Bí bá ń ṣe ń gé wọn lọ́wọ́ ni wọ́n tó ń bọ̀ ọ̀ka. Bí wọ́n bá ká wọn kan lé ni pé wọ́n ṣe nǹkan fẹ́ẹ̀kì nígbà tẹ́bà tó ń débẹ̀ lọ́la ẹni àwọn méjì náà kó nígbà tẹ́bà débẹ̀ lọ́wọ́ ti tóbi márùn-ún. Ṣùgbọ́n tí mo ṣàkíyèsí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbófinró míì náà tí wọ́n bá gbèrú wọn nígbà tí wọ́n bá fi pẹ́ díẹ̀ rí tí wọ́n tú wọn lẹ̀ wọ́n ti gbé ohun tí wọ́n nù. Ọlọ́run bá yanjú ẹ̀. Bẹ́ẹ̀ rí ẹjẹ́ ká fi ẹnu yẹn jóná níbẹ̀ yẹn lé nítorí àkókò wa ká tẹ̀síwájú ṣe mọ̀ pé légelége ni ètò bẹ́ẹ̀ ni ká tún tẹ̀sí ègè tó kàn abala ayọ̀kà lọ́kàn pẹ̀lú ìyàbọ̀ látọ̀ yìí ó yà ẹ máa bá wa ká lọ.

ẹ ṣeun gbogbo ara ilé ẹ káàbọ̀ sí abala ayọ́ka. Orúkọ tèmi nìkan sí ni Honorable Bola Tairo. Ìwé tá a sì ń kà ni Egun Alárí. Bọ̀ kí n tó mọ̀ ká lọ, ẹ jẹ́ kí n mú wa wá sí ìrántí ibi tí a ti dúró tẹ́lẹ̀. Àṣẹ débi tí ìyàwó Ọ̀jẹ́láde Àǹṣetù tó ti yọ́ lóko òfin tí ẹnì kejì tán jọ ń ṣe kí tó sọ́dà tó fi jẹ́ wípé ọ̀lànà kò rí ọ̀rọ̀ sọ jáde. Kí wá Àǹṣetù ṣe fún bí Àǹṣetù ìyàwó rẹ̀ ṣe gbàlà kí nìkan tó tún wá ṣẹlẹ̀ níbẹ̀. Ẹja ẹ máa bá mi ká lọ ká gbọ́ bó ṣe rí. Bí Àǹṣetù ti pe ọkọ rẹ̀ báyìí tán ni ọkọ rẹ̀ náà tí wọ́n ti gbà lóhùn fi ẹ̀sàdá lóhùn pé o ṣe mo dúpẹ́ o olólùfẹ́ mi a kàn bọ́yá ajá ni sango ló ní sẹ́ẹ́rẹ́ kúkúrú kò lè gbọ̀nà kó tún gbanú ìgbẹ́ mọ́ ohun tí kò gbójú babẹ ẹni mú ni kì í gbẹ̀yìn babẹ ẹni mú ni èmi Ọ̀jẹ́ láàrin nàka ló sọ bẹ́ẹ̀ n ò yọ wí súnmọ́yìn súnmọ́hùn bá a bá kan ògiri babẹ ẹni a máa dúró gbẹ̀yìn gbẹ̀yìn èmi Lọ̀jẹ́ láàrin nàka ọkọ̀ Àǹṣetù tó dára bíi sábárúmọ́ orí mọ́ ògùn jẹ́ oko lẹ̀mí àgbẹ̀ bí Ọ̀jẹ́láde ti lanu tí ó ń sọ̀rọ̀ ni ariwo tí ó kàyé fi sọ láàrin àwọn òwòran pẹ̀lú àtẹ̀wọ́ tó gàga àrá wọ́n sì ń kan sáárá sí Àǹṣetù ìyàwó Ọ̀jẹ́láde pé obìnrin bí ọkùnrin ni níṣe nígbà tí ariwo yìí rọlẹ̀ ni Ọ̀jẹ́láde tún kẹnu bọ ẹ̀sà ó ń sọ báyìí pé ẹ rojú ayé àbẹ́ ẹ̀ rí ẹ wá wá gbà àyà tó ń sọ ọmọ inú ẹ̀ lóògùn ẹ jẹ́ ká ronú nítorí Ọlọ́run ènìyàn tó gbẹ́ kòtò ìbàjẹ́ fúnra rẹ̀ ní ó jìn sí bọ́lọ̀ ń fẹ́ ìka kò pé ẹ má jẹ́ àsìkà gbogbo igi tá a bá ń lọ nílé ayé gbogbo rẹ̀ ní òso èso fún wa jẹ́ ènìyàn kò ní gbìnkà kó má padà kàkà ní ìjọ ọjọ́ bá pé dúdú yẹmí sóhùn gbọ́ làbárè mi dáadáa ìwọ ló díjú tó fún mi lẹ́wù gùdùgbẹ̀ ni mo bá dábọ̀ fún ọ lébo tòró ṣebí ìwọ tá a ní láàjọ fúnra wa dúdú yẹmí o wá bá mi dé ìhà ibìkan ní ilé ìyẹ̀rú ọ̀kín ọlọ́fàmọ́jọ ní ilé ọlálọ́mí ìyá ọba tó gún wà lórí ìtẹ́ ni ọmọ ìyẹ̀rú ọ̀kín ọlọ́fàmọ́jọ bí Ọ̀jẹ́láde ti ké sí dúdú yẹmí pé kí ó ki ọba ni dúdú yẹmí bọ́ sójú agbo ṣùgbọ́n bí ó ti ń gbẹ́nu sókè láti kọrin kàkà kí orin jáde lẹ́nu rẹ̀ ikọ́ ni ó wú bí ó sì ti ń dẹnu kọlẹ̀ ẹ̀jẹ̀ ni ó ń dà jáde lẹ́nu rẹ̀ bí ìgbà tí àmúrun bá ń ṣe nímú ènìyàn bí àwọn òwòran ti rí èyí ni gbogbo wọn ń wo Ọ̀jẹ́láde pẹ̀lú ìyanu pé ohun ẹnu lásán ló fi sọ dúdú yẹmí di ìdàkudà kalẹ̀ ẹ̀jẹ̀ sá ń dà lẹ́nu rẹ̀ yẹ lẹ́nu dúdú yẹmí ni nígbà tí ó ṣe ó jókòó sí ibì kan ó sì bẹ̀rẹ̀ sí gbọ̀n mọ́lẹ̀ ni ìyàwó àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá bẹ̀rẹ̀ sí lo oríṣiríṣi egbòogi fún bí wọ́n ti ń ṣe èyí ijó ni Ọ̀jẹ́láde àti Àǹṣetù ìyàwó rẹ̀ ń jó kiri ojú agbo tí wọ́n sì ń kọrin onírúurú orin ijó wọn náà sán tàrí tó bẹ́ẹ̀ tí ẹnikẹ́ni kò tilẹ̀ rojú wo dúdú yẹmí níbi tó ti ń gbọ̀n mọ́lẹ̀ àwọn tọkọtaya oníjó àjòkára náà ni wọ́n ń wò ọba pàápàá ti fi ojú rẹ̀ fún ìran pátápátá òun náà kò tilẹ̀ wo dúdú yẹmí tí ń gbọ̀n mọ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí ó pẹ́ tí dúdú yẹmí tí ń gbọ̀n mọ́lẹ̀ tí gbogbo igi ẹ̀rọ tí wọ́n ń lò fún sì ń já sí pàbó
ni ọkan ninu awọn ijoye ọba taju kan ri nibi ti o ti n gbọn mọle o fi ọwọ tọ ọba pe ki o wa bi o ti se ti dudu yemi si nitori ope o fe jase ọba ke se ọjẹlade nigbati ọjẹlade de ọdọ ọba ọba fa lọwọ soke o si fihan gbogbo ilu pe ọjẹlade ti gbẹyẹ mọ dudu yemi lọwọ oun si ti fi se baale areku egun ariwo ta ge won si yo nbo oba pe o mo yan leyin eyi ni oba be ọjẹlade pe ki o fi dudu yemi ya oun nipa titu sile ni inu ide agba ko to wa ọjẹlade bere si fi esa so pe dudu yemi tara gbera nle odide oun ta wi fọgbọ lo gbọgbọ ọmọ àmọ́ ó ikọ́ gbéra nílẹ̀ odìde ọ̀rọ̀ tá a sọ fúngbà ní gbàgbà ọ̀rọ̀ tó kété bálẹ̀ sọ nílẹ̀ igbọ́ dúdú yẹmi gbéra nílẹ̀ odìde ọjọ́ ń lọ dúdú yẹmi gbéra nílẹ̀ ìwọ ni ń bá wí bí ọ̀jẹ́ládé ti sọ bẹ́ẹ̀ tán ni ó bá fi orin bẹ́ẹ̀ pé

nígbàtí àwọn oníbàtà rẹ̀ rí èyí ni wọ́n tún da ìdòbolẹ̀ ni ọ̀jẹ̀láde náà bá tún já bàtà léjìká kẹ̀ǹgẹ́ tí ó gbé kọ́rùn níbi tí ijó náà ti ká ọ̀jẹ̀láde lára lọ́rùn ọlọ́run tí ó sì ń já bàtà ní kárakára ni ọkùnrin tí ó gbé kọ́rùn náà ti já sí inú kòtò kan ṣùgbọ́n kí ọkùnrin náà tó kanlẹ̀ ọ̀jẹ̀láde ti fi òkìtì ọbọ ta àtapò sí gegele àwọn èrò tún wó nígbàtí wọ́n rí èyí lẹ́yìn èyí ni ọ̀jẹ̀láde náà bẹ̀rẹ̀ sí fi ẹ̀sà dúpẹ́ lọ́wọ́ ọba

0: kini o se do mo re imoran yi mo ti sori n si tun ma tun so ni alawon oloyinbo so pe te ba fe fi pa mo fe yan dudu eyin sa ti ko sinu iwe won ni te ba bu mo le won le tu e ko sinu yi won ni won ni si wewo tori eyi ati be be lo awon baba ti won ko we se ko n tori e won na sin sin ka ku le ba ma wo eyin na fura yin lati ka tori opolopo nkan asiri ni won ma ko sinu iwe laye ijo won ana ni yoba si se eyin o le mo kabo ya hello
1: adigbawo
0: eto gbogbo wa ni o
1: oluwa o se la bi ko la yele
0: baba o
1: olohun gbo e di arugbo soro soro
0: ami
1: e lo lo ba bo le di aye le ti
2: ami oluwa
1: e lo bi saudu
2: e se
1: ah olojo ti lo yi gba o ẹ̀kọ́ wọn tó ń kalọ̀ nígbà tí wọ́n ṣe rí ayé kéjíké ẹ̀kọ́ wa ń bẹ́ẹ̀ bí ayọ̀ká yẹ o àpájọ táyọ̀ká sí ìwé jẹ́ǹtẹ̀ ti gba ẹ̀kọ́ mẹ́mẹ́ o ẹ̀wọ́ ipa sí obìnrin kó fún ọkọ rẹ̀ ẹ jẹ́ kí àwa ọkọ àtìyàwó ká mọ̀ mọ̀ nípa iṣẹ́ tọkọ wa máa ń ṣe o ẹ rí i pé ẹ̀wọ́ tó mú wa ẹ wá wà tètè sọ̀kù náà tó tọ̀ gbúdù tù
3: Ewo bí ọmọ abirun kọ torí kò ní mọ ibi tí ó kiri mu bẹ́ẹ̀ làwọn tá n pè owó ẹlòmíì kò kú ìkọ mọ wọlé yóò tún máa wọlé àwọn náà kò dúró kó lẹ díẹ ilé ẹgbẹ́ jíjà o
0: ìwọ̀n
3: ìmọ̀ pa àwọn ẹlòmíì la ẹni sì rí o
0: ó
3: lè wọn ní ọmọ àjànàkú ìyára ọmọ tẹkùn bá bí nígbà ló bàbá wa yẹ kó láwà ní wọn lẹ bó lọmọ náà ṣe ní ìmọ̀ nǹkan sọ
2: ẹṣẹ mo jare ẹṣẹ mo dúpẹ
0: ilé bàbá wọn lè hello
4: àtúgbàdé gbà ó
0: ètò gbogbo wa ni o
4: ọjọ kan ní ìlọsọsọ lórí ẹyà títà
0: ẹṣẹ ìyá
4: ẹṣẹ àdúgbò mo ti àǹtí mi o
2: ẹṣẹ mà
4: wọlá ẹkú ẹpọlọ rí òkú ní dàrú
2: àmì olúwa ẹṣẹ mo dúpẹ
4: ẹmí òní tọ́gbà lágbára ọlọrun
2: àmì ya
4: ibi tó gòyìn dé ọmọ yín ojú ìgbọràn lágbára ọlọ gbogbo yín pátá náà ni àtàwa náà ẹ rí àyọkàtà àkàrẹ ó fi àpọ́nlé ìpọ́n ṣe mọ iye èèyàn ó fi hàn níbẹ̀ àbíkọlọdọ ọlọrun èyí náà tẹ wá ka oríṣi ọlọ́fàmọjọ bí ti tèmi náà nù ẹṣẹ mo bí orí mi wú jáì ní
2: ẹṣẹ n wo gbowó kí gbà náà
0: ẹ fowó rẹ ránṣẹ sí mi èmi látọkùn ẹ
2: gbowó orí kí
4: ẹ pé kò sí ẹ ní.
0: ẹ jẹ́ ká tún gba ìpè bí ẹyọ kàwé méjì sí ká tún máa tẹ̀síwájú.

0: ṣe lọ́tún ló sí o.
1: Ẹgbẹ̀rún ra wọn ló ń bẹ̀ ní ìsàn mọ̀. Wọ́n fi máa yí bára wọn ṣọta o.
0: Torí olókìtì tí wọ́n ní kó wá tó kìí tán ní kó jẹ́ kó tó ní kán jẹ́ kí rò ó pọ̀ dáadáa ó túbọ̀ sí pò gangan mọ ìyà tẹ́wọ́ nù.
1: Ọ̀jẹ̀ fún lọ.
0: Ṣé ẹ sì mọ̀ pé kú iṣẹ́ máa mórí iṣẹ́ yá sì mọ̀ mọ́ wọ̀ iṣẹ́ yá bẹ́ẹ̀ ni.
1: Ọ̀jẹ̀ fún lọ.
0: Inú wá dùn pé àwa náà ń sọ àṣírí yìí gbọ̀ngbẹ̀hùn bó tiẹ̀ sì dá àjẹ̀ tó.

0: ìfẹ́ náà ń pè bẹ́ẹ̀ náà sì ní pa náà fẹ́ ọ̀hún. Ẹ jẹ́ kí n gbé ẹyọ ọkàn yìí kí n fi ka nlẹ̀ kí n fi ka bala nlẹ̀ lénìí. Hello.
1: Hello.
0: Hello bàbá.
1: Ẹ máa pẹ́ tó.
2: Ẹ ṣeun.
1: Orúkọ tèmi ni ọdọ ìlú òye méjì látàkàn.
0: Bàbá.
1: Mo kà fẹ́ kí ọlọ́rìnwó bá lọ.
2: Ẹ ṣeun bàbá.
1: Olùfẹ́ Yorùbá jẹ́ olùkọ́. Bẹ́ẹ̀ máa ka Yorùbá bá ń pa. Ẹ wọ ọlá agbára. Ẹ mà nígbà gbé mọ.
0: Ẹ̀mí ẹ̀ lọ.
1: Àwọn bàbá àwọn ìyá wa pàápàá ìyá sáré wọn ti sọ bàbá lẹ́dẹ̀ náà ti sọ bó ṣe rí náà ni wọn ti sọ gbogbo nǹkan tí nínú ìwé kan akọ́nilọ́gbọ̀n ni ọlọ́run sì ní jẹ́ kí ọpọlọ ó jọba àtẹ̀yẹ́tẹ́ kátàwọ́n tá ń gbọ́ nígbàgbé mọ́ àbọ̀lọ́ dàjú lórí gbogbo gbogbo wa a máa bẹ́ tó bọ̀.
0: Ẹ ṣeun sá.
3: Gbogbo ala orí la ń lọ, òǹkà tó lọ àìrí kékeré á.
0: Tó ìyá wà sí o bá ń dágbé ní abàlá ń pé o tún dìjọ mẹ́jọ.
2: Ẹ ṣeun gbogbo aráalé, ẹ kú tẹ́tí sí wa. Ibí yìí ni a so rọ̀ lórí abala àyọkà tí a fi mọ kí nìkan tó tún ṣẹlẹ̀ lẹ́yìn tí ó ti dúpẹ́ lọ́wọ́ ọba tó ti sọ pé òun relé. Kíni tó ní nǹkan tó bá ṣe fún àbí kò sí títí di ijọ́ mẹ́jọ tá a tún padà re níbi tá a fẹ́ fi kọ́ ní ènì ní pẹ̀lú àṣẹ ọlọ́run. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni ọ̀nàrẹ́bù Bọ́lá Táírù. Ìdíjọ́ mẹ́jọ.

ti dé láàdì akọmọ nídè yorùbá. Abala ẹ láti máa ń pa òwe tá a sì máa ń sọ̀gbà tán máa ń pa àti ìlú gbà òun náà máa ń pa àti ìlú àwọn òwe náà máa ń pa fún gan. Ìbẹ̀rẹ̀ láti ti máa sọ pé báwo lòwe ṣe jẹ́ ìdí tí wọ́n fi ń pe òwe ní ẹṣin tí ọ̀rọ̀ máa ń gùn. Abala ẹ láti

pọ̀pọ̀lọ gbogbo gbà ni o ma sọ pé ta ba ti dé báhun ni kólóko márùn kan ni kólódò márùn odò ẹ tó ń lokun ẹjọ́ máa lọ ẹ tó rodò ẹjọ́ máa rí tẹ bá lọ tẹ bá bọ̀ tẹ bá dé ibi tẹ fi wá sí náà lẹ bá wọn yẹ kan lọ sórí facebook taovic ọmọtọṣọ ẹ fọ́lọ́ ẹ gbogbo ta bá ṣe nígbà tẹ bá sílé gbogbo ẹ lẹ máa rí nígbà tẹ bá dé láṣẹ ọlọ́run.

0: ẹ̀rí lé ní òwe náà lápá òwe náà lápá màá sì ṣe rò pé níjẹ̀jọ́ lápá òwe kan tó wọ́pọ̀ táwọn èèyàn máa ń pa ṣùgbọ́n tó ní parí ṣùgbọ́n tí wọ́n kì í dá ìparí rẹ̀ mọ́ ṣùgbọ́n lẹ́nu ìwé tá a pa iná òun náà ní parí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mọ́ ṣe máa ń pa gan làá ṣe pa àwọn aṣọ tó ń jẹ́ parí ẹ̀ fún wa gan.
1: Àìdẹ́ wá sí ibi tẹnitẹni.
0: Òwe ni ó dàbí àkànlò ọ̀rọ̀ àwọn bàbá wa tí ọ̀rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ náà máa ń bá ẹni tó bá jẹ́ ẹni tó tẹpasẹ̀ nìkan kọjá tọ́lọ́run á gbé lórí sókè tó wá dókè tán tó fẹ́ máa ṣe bákan sí ẹni tó pọn gòkè òun wọ́n máa ń sọ bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ gbà pé òbí ni kò tó òun wo ni ẹgbọ́ òun bí ni kò tó òun wo ni bẹ́ẹ̀ ni.

0: ẹ rí pé òun bí ni ò tó òun wo ni ìyẹn òwe ẹni tó bá mu rin ni òwe ẹni tó bá mu rin ni bẹ́ẹ̀ ni. Òun bí ni sáyé lóòótọ́ ṣùgbọ́n òun wo ni ló sọ ni di ẹni tó lè ń gbélé ayé òun. Ṣùgbọ́n ẹni tó bá mu rí tọ́rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ yóò mọ rírì àwọn tó bá ṣe òun wò yẹn ẹni tó wò yẹn yóò mọ rírì wọn. Tó bá jẹ́ òbí ọmọ náà ló bá wo ọmọ yóò mọ rírì rẹ̀ sẹ́yìn pé tiẹ̀ di méjì lọ́wọ́ ọmọ nù òun lò bí àti òun wò. Olóbítàn kékeré kan tí mo fẹ́ sọ fún wa láàjì yìí, arábìnrin kan wà ọmọ ìgboro ni, níbi tí sì ti rìnrìn ìgboro káàkiri ilẹ̀kùn mú lọ́wọ́ lóyún. Ó gbìyànjú láti ṣe oyún òun ní òun ọ̀sẹ̀. Ó wá sọ fún ọkùnrin tó lóyún fún ìyẹn náà ṣe ọmọ ìgboro sọmọ ìgboro náà ni ìyẹn wọ ọmọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni. Arábìnrin gbé oyún títí tó fi pé oṣù mẹ́sàn-án sì bí ọmọ náà sáyé. Ṣùgbọ́n ó ń tọ́jú ọmọ náà wẹ́rẹ́wẹ́rẹ́ ṣùgbọ́n nígbà tó yá ipá kún. Nígbà tó ti ipá kún yìí ọmọ ẹ̀ jẹ́ bí ọmọ oṣù mẹ́rin nígbà náà. Arábìnrin wá wò pé àbí kò wọ́n lọ ju ọmọ ọ̀hún sákìtàn àbí kò wọ́n lọ ju sódò àbí kò wọ́n ti ẹ̀fọ́ pa fúnra òun. Ṣùgbọ́n ṣe mọ̀ pé jẹ́ nǹkan ńlá ni ọ̀rọ̀ ẹ wá ṣe ní kàmìkàmì ló wá dọjọ́ kan ló wá jí ló bá tóró inú ẹ̀ pa ló bá mọ́mi ló bá gbé sínú páálí. Ó daṣọ bò ó ó sì kọ orúkọ rẹ̀ tó pọ̀ ọmọ yìí ó kọ sínú páálí wọn ó jù síbẹ̀. Ó wá lọ àdúgbò kan tó jẹ́ àdúgbò àwọn alákọ̀wé àdúgbò olówó. Ó bá gbé ọmọ ìjù síwájú ilé ẹnìkan bẹ́ẹ̀ ló bá fẹsẹ̀ fẹ́. Bó ṣe wá fẹsẹ̀ fẹ́ yìí kò rìn jìnnà ó dúró sábẹ́ igi kan ó sàn wo ọmọ náà lọ́ọ̀kan. Ìgbà tílẹ̀ mọ́ tó jú mọ́ dáadáa. Gísímánu ilé yìí òun ló sílẹ̀kùn torí páálí lẹ́nu ọ̀nà ilé wọn ìwọlé ilé ìlú bá rí pọmọ ló wà nbẹ̀. Ohun tó wá jẹ́ nǹkan rara tó wà nbẹ̀ ni pé ẹni tó ní ilé yìí obìnrin ni. Ó sì ti dàgbà níwọ̀n kò tí ì dárúgbó. Ṣùgbọ́n kò sí nílé ọkọ tó ló ti lọ ilé ọkọ ọ̀kan rí àìrọ́mọ ló jẹ́ kó túká. Ó wá gbà pé tòun ò lọ́kọ mọ́ ó fi gbogbo ẹ̀ lẹ̀fọ́ lọ́hùn. Ṣùgbọ́n arábìnrin yìí lówó ilé ńlá ni wọ́n ń gbé ilé ọlá ni. Nígbà tí asọ́nibánisọ́ géètì gbé ọmọ ẹ̀ tó gbé wọlé. Ó wá bá ọ̀gá rẹ̀ sọ̀rọ̀ torí ọ̀gá yìí ó ní wà ó dá sí ọmọkùnrin dáadáa. Ó wá nígbà tẹ́nìkan kan ò rí àwọn ìgbà táwọn gbé ọmọ yìí. Tí ìṣe ti pàmò lọ jí níbì kankan ó ní kíyà ẹ̀ gba ọmọ ẹ̀ ní àgbàtọ́.
1: Àlàólà ti mú ọlọ́mọ ẹni ó ṣe ní bẹ̀bẹ̀rẹ̀.
0: Àkíyèsí ọgbọ́n kan ni kẹ́ ṣe ní àárín tibi tí mo dé yìí. Arábìnrin yìí gbà sí asọ́gẹ́ẹ̀tì rẹ̀ lẹ́nu láti gba ọmọ náà lápàtọ́. Ṣùgbọ́n arábìnrin yìí wà á ṣe méní kò ṣe méjì ó lọ sí àgọ́ ọlọ́pàá. Ó fọ̀rọ̀ ètò wọn létí ó sì lọ sí wẹ́fíà ó lọ ṣàlàyé fún wọn pé òun rí ọmọ ẹ òun sì gbà láti máa tọ́jú ẹ̀. Wọ́n ṣe àwọn ìwé tó ṣe kókó. Arábìnrin fọwọ́ sí ìjọba fọwọ́ sí wọ́n sì yọ̀ǹda ọmọ ìfún kó mọ tọ́jú ẹ̀ lọ. Ó wá tó bí ọdún mẹ́jọ lẹ́yìn ìgbà tí arábìnrin ń tọ́jú ọmọ yìí. Ọmọ yìí ti mọ́ra ṣùgbọ́n kò yí orúkọ ẹ̀ padà orúkọ tí wọ́n kọ sínú páálí náà ni wọ́n ń pè é. Arábìnrin tó gbọ́mọ jù ní ó wá ṣàwárí ọmọkùnrin. Wá sọ fún pé tí ò bá rí gẹ àkọsẹ rẹ kò lè jọlọmọ míì láyé mọ. Arábìnrin wá wò pé òun náà lòun lòun ó gbégbà òun ò mọ bí wọn ṣe rìn lọ́jọ́ náà. Arábìnrin ìbá díbọ́ ó bá wáṣẹ́ lọ sílé ìyá olówó yìí. Nígbà tó débẹ̀ Gísímánù lórí ó ṣàlàyé pé ẹdákùn iṣẹ́ lòun wà ìyẹn ní àwọn ìgbàṣẹ́ àwọn òwà ó sì ṣẹ́nu ilé yìí ó sábẹ̀ wọn títí ọ̀dà wọn bá pè yan ìyàbá ní kí ló dé ló ń ṣe ló wá ó sábẹ̀ ìyàbá fún oníṣẹ́ pé kó máa dáná oúnjẹ nu ilé. ṣùgbọ́n bó ṣe wá ń dá ẹni tó ń dáná oúnjẹ nù lé yìí ó ń wo ọmọ ẹ̀ ó rí i pé orúkọ tó ń kọ náà ni wọ́n ń pè é ṣùgbọ́n ọmọ yìí já fáfá pọ̀ tó jẹ́ pé ìṣesí ẹ̀ ń wúyàn lórí ọmọ àmúyàn gan ni arábìnrin wa ṣáwò lọ́jọ́ kan kí báwo ló ṣe fẹ́ ọmọ ẹ̀ ṣe fẹ́ di tòun ọjọ́ kan lòun nìkan ló wà ní ló bá dédé lọ pé ọ̀gá ẹ̀ jáde nílé pé ẹnìkan pariwo ń ta pé kán báwọn gbé ọmọ àwọn o ọ̀gá rẹ̀ sájáde pé kó ní ìṣòro bẹ́ẹ̀ gbà tán dé táwọn àrí nǹkan kan wo bí báwo ọ̀gá ẹ̀ ṣe ṣe ó rí i pé ọ̀gá èpo ṣóbá ìlú bá ṣùgbọ́n ìyá tó tọ́jú ọmọ ẹ̀ ó nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ bí ojú ni ò tọ́mọ ẹ̀ náà sì nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan-an nígbà tó yá ló dọjọ́ kan arábìnrin yóò lè mú mọ́ra mọ́ ó wá kọ ìtàn bó ṣe ju ọmọ ọ̀hún sínú páálí olùọjọ́ sínú báàgì ọmọ iléèwé ọmọ yìí báàgì iléèwé olùọjọ́ lẹ́tà sínú báàgì ẹ̀ ìgbà tó mẹ́ tú báàgì tó rí lẹ́tà tó kà sẹ́yìn fún wọn tí mo ló já fáfá ni ó wá wò pé ìtàn tẹ́ni sọ fún màfẹ́ ìjọ tán òun ó wá lọ bá ìyá rẹ̀ ó lóun fẹ́ béèrè béèrè kan pé ẹjọ́ ta ni bàbá òun ìyá rẹ̀ ní bàbá rẹ̀ ti kú pé kẹ́rẹ́ tó ń bi tán ni bàbá rẹ̀ kú ó béèrè lọ́wọ́ gateman pé ó ti délé àwọn tó gbà wọlé gateman sọ pé ó ti tó ọdún mẹ́rìndínlógún tó ti wà pẹ̀lú wọn ó wá lóun gbọ́ tàn kan oníṣẹ́ ìyàbá ẹ̀ gbọ́ rútàn bẹ́ẹ̀ rí ẹnìyẹn sọ pé láti bí ọdún bíi mẹ́rìndínlógún tó ti wà ńbẹ́ òun ò gbọ́ rútàn bẹ́ẹ̀ rí ó wá béèrè lọ́wọ́ gateman pé ẹjọ́ ta ni bàbá òun ṣùgbọ́n tí ìyá sọ náà ó yàtọ̀ sí tí bí bàbá gateman sọ torí bàbá gateman nífẹ̀ẹ́ ìyá ẹ̀ dáadáa ó ní bàbá ẹ̀ ti kú bẹ́ẹ̀ ni wọ́n ṣàtọ̀ confuse ọmọ yìí ọmọ ẹ̀ tún wá confuse ṣùgbọ́n nígbà tó dọjọ́ kan arábìnrin yóò lè mú ara mọ́kànlá kò yá ẹ̀ lójú ni ó bá yarí pé òun ló ń gbọ́mọ bí òun sì fẹ́ gbọ́mọ ọ̀rọ̀ ìdariwo tó jẹ́ pé ọmọ ẹ̀ náà gbọ́ tọmọ ẹ̀ náà fagbọ́n mú já ọmọ ẹ̀ tilẹ̀kùn mọ́rí kò sílẹ̀kùn tíye títí wọ́n sá lè arábìnrin bọ́ síta pẹ̀lú já ṣùgbọ́n nígbà tó ń lọ fi tó wọn létí pé òun bọ́ á gba ọmọ òun kò sì ṣe tó lè bá òun sọ ìyá ẹ̀ wá bí ọmọ ẹ̀ títí ọmọ ẹ̀ wá ní kí ló dé tẹ̀ ń parọ́ fún mi ìyá ẹ̀ ní pé kò ṣe sọ wá ṣàlàyé bóun ṣe rí tòótọ́ pé ṣùgbọ́n òun ti lọ gbà lẹ́gàlì lọ́wọ́ ìjọba arábìnrin tó bínú lọ yìí ó ṣàtún bínú dé lọ́jọ́ kan ìyá ẹ̀ wá pèpè kó wọlé ó ní kí ló fẹ́ lóun fẹ́ mọ́mọ lọ ni ìyá ẹ̀ wá yọ̀ǹde ọmọ ẹ̀ fún pé kó máa mọ́mọ lọ ìgbà tí ìwà ẹyọ ọdọ ìfúnpọ kókó máa mọmọ lọ ọmọ wa ní pé kí ìyá òun jókòó ìyá ẹ ni ó jẹ káwọn ọmọ lọ pé òun kanjú ó ní ìwọ tó fò ńlẹ láti bí ọdún bíi mẹjọ tó wà ń kanjú ìṣẹjú márùnún ní ìsìn arábìnrin ìbá jókòó lọmọ ẹ bá béèrè pé irú oúnjẹ wo lòun fẹ́ràn jù ṣe mọ̀ pé òun ní dáná oúnjẹ fún òun ó dárúkọ rẹ ẹni tí inú bá ń bí òun kí lòun fẹ́ ìyá yìí ó mọ̀ ó nírú aṣọ wo lòun nífẹ̀ẹ́ sí jù ìyá yìí ó mọ̀ ó nírú àìsàn wo ló ń ṣe òun gan-an ìyá yìí ó mọ̀ ọmọ ẹ̀ wá gbójú òkè wá sọ fún ìyá ẹ̀ pé ìyá tó tọ̀ yìí ló ń mọ̀ níyàwó ń tòótọ́ ó lè jẹ́ òun ló bí òun tó dẹ́jẹ̀ lé òun lórí ṣùgbọ́n ìyá tó tọ̀ yìí ń lò ń mọ̀ níyà torí ìdí èyí òun gbà á gẹ́gẹ́ bí ìyá torí pé ẹ̀jẹ̀ ni ṣùgbọ́n òun ò lè tẹ̀lé láéláé torí ìyá tó tọ̀ yìí ló ń mọ̀ ìgbà tí ó bá rẹ̀ òun ló ń rí ìgbà tó ń bá ń sunkún òun ló ń rí ìgbà tó ń bá rẹ́rìn òun ló ń rí torí ìdí èyí kó mọ̀ ọ́ lọ òun ò lè tẹ̀lé lọ. ṣé rí i pé òun bí ni ò tó òun wo nínú ṣùgbọ́n òwe ẹni tó bá mọ oore ni bọ́mọ ẹ ṣe kéré tó lárùjinlẹ̀ ó sì rí i pé tíyá ẹ̀ ṣe gbé òun lẹ̀ lọ́jọ́ ṣe tó bá jẹ́ pé ẹran ló bá wá gbé òun jẹ ń kọ́ àbí bó ṣe ẹ̀ ṣe gbé òun lẹ̀ ká níwọ̀n òjò bá rọ̀ tí agbára wọ́ òun lọ ìyá tí òjò òun ó kú tó sì tọ́ ń dàsìkò yìí lóun mọ̀ níyà òbí ni ni ìwọ ṣùgbọ́n ìwọ kọ́ ló wo òun bọ́rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn òbí ni kò tó òun wo ni ṣùgbọ́n òwe ẹmọ tó bá mu oore ni ìyẹn sì jẹ́ lé nínú

0: sáàrẹ̀ ṣíwàwà ló sì ní sáàrẹ̀. Mo máa ń sọ fún wa pé ká máa yẹ ẹ̀yà ara wa wò dáadáa lóòrèkóòrè kó tó di pé yóò fẹ́ kọjá agbára. Àwa tá à ń ṣe ìgbìyànjú ìtọ́jú díẹ̀díẹ̀ a máa rí oríṣiríṣi. Àwọn nǹkan kéèké kan wà tó jẹ́ pé tó bá ti múyàn díẹ̀díẹ̀ téèyàn bá sì lo tewété gbò sí téèyàn bá lo nǹkan kékeré sí Ọlọ́run máa ń lò ní sábà bí ti máa tètè lọ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí nǹkan bá tó yọ lára àwọn mìíràn ẹsẹ̀ máa ń sáré káàkiri n tó bá sì ń ṣèyàn tó bá fi lè jáde lára kó tó jáde lára yẹn ó ti wà lára ó ti ní lọ́dún mẹ́ta mẹ́rin. Wá wo ohun tí ó ti bàjẹ́ kó tó jáde. Torí ìdí èyí ni mo fi máa ní pé ká máa ṣe àyẹ̀wò ara wa lóòrèkóòrè bẹ́ẹ̀ ni ká lè ba àmọ́ ibi tí ara wa bá kù sí. Ṣé mọ̀ pé tí mọ́tò bá bàjẹ́ n tó bá bàjẹ́ lára mọ́tò a lè yọ ká lọ chíńjì ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yà ara tá a mú wáyé náà láàmú rọrùn kọ́ lọ́ má jẹ́ kí kẹ́yẹ́ kankan dín nínú ẹ̀. Ṣùgbọ́n kò sí bí ìbá àṣírí yóò mọ rẹ̀ díẹ̀díẹ̀ náà ni bọ́lọ́run sì dáyé nù. Orí ìdí èyí ẹ jẹ́ ká kọ́ wọn yẹ ìfúnpá wa wò ó kéré tán lẹ́ẹ̀kan lọ́sẹ̀.
1: Àwọn tí wùmí wù àwọn aláwọ̀ láti wù
0: ẹ mọ̀ pé mo máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa lórí àwọn oògùn ìfúnpá yìí. Òun ní tí ò ní ná wa ní kọ́bọ̀ tí ò ní ná wa ní sílìkan bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ẹ jẹ́ ká máa wo ibi tó bá dé tá bá ti yẹ fúnpá wa wò tó bá ga bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ ká kọ́ fi ròyìnròyìn ayé lẹ̀ bẹ́ẹ̀ ni ká lè jẹun ká fọkàn balẹ̀ ká sì sinmi bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ẹni tó bá ṣàkíyèsí pé fúnpá òun máa ń ga ní gbogbo ìgbà ẹ jẹ́ kí n kàn fi ní nǹkan kékeré ni ṣùgbọ́n ló máa ń lò ní sábà bí ẹwé ewé ìpín tí wọ́n pè ní sandpaper leaf yẹn ewé ìpín ẹ̀yìn gbómi léná kó mi ìyàn owó dáadáa ẹ wá bu dìde tẹ̀ lè mú ẹbù sínú stainless cup sòye yín àbí glass cup ẹ wá mú ewé ìpín yẹn ẹ̀yìn ọ̀kan méjì ẹ̀sán náà dáadáa ẹ wá jù sínú omi gbóná yẹn ẹ wá fi bẹ́ẹ̀ kó fi tutù díẹ̀ kó fi ṣe é mu ẹ wá mú lẹ́ẹ̀kan náà ẹ máa mú bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ọlọ́run máa ń lò ní sábà bí fún fúnpá gíga kí n sì máa bọ́ sójú ẹ̀ ṣùgbọ́n yẹn gan kọ́ la mú wá fún alẹ́ ni àyàbá nìyẹn ẹ kàn fi yẹn ṣe preambu ni. Ẹ̀rí àìsàn kan wà wọ́n ń pè ní ìtọ̀ ṣúgà diabetes. Àìsàn yìí burú tó pọ̀ tó jẹ́ pé ẹni tó bá fi lè mú kọ́lọ́run kó ṣàánú fún wa ni. Kò sì sẹ́ni tí ó lè mú kọ́lọ́run má yàká burú wọn ṣe wá. Ó ṣe mọ́kùnrin bẹ́ẹ̀ náà ló móbìnrin. Ẹni táìsàn bá ti wà lára ẹ̀ tí diabetes bá wà lára ẹ̀ tó bá fìbì kan pa kì ní jiná bọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. Ó sì máa mú ẹlòmíì máa tọ̀ ṣáṣáṣá. Ṣùgbọ́n báwo la ṣe lè tẹ́sì ẹ̀ láì tẹ̀ lọ ilé ìwòsàn rárá? Bí ẹ bá ti di pé tọ̀ bá ń pọ̀ lápọ̀ jù bẹ́ẹ̀ ni tó bá ti tọ̀ kó fìkà kan kó wá fi sórí ahọ́n ẹ̀. Tó bá fi sórí ahọ́n tó bá mú tẹ́sì iyọ̀ jáde kò ní diabetes. Mọ̀ tó bá lọ mú tẹ́sì ṣúgà jáde a jẹ́ pé diabetes ti wà lára ń tọ̀. Kìíní sì lágbára díẹ̀ tó bá mú yàn. Tíntàn lè máa lagún àbáàbì. Tó bá sì farapa ó lè máa jiná. Kódà ẹlòmíì wọn máa fi torí ẹ gé ẹyà ara ẹ. Ọ̀wọ̀ tí tòótọ́ mú wáyé ni tòótọ́ mú rọ̀ wọ́n náà ní jẹ́ ká lọ láàbọ̀. Ṣùgbọ́n àwọn bàbá wa wọ́n ti ṣe ìgbìyànjú sílẹ̀ fún kinní yìí bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó bá ṣàkíyèsí ẹni ti diabetes mú àbó gangan ló mú àbí tó àtọ̀jù ni ẹyin kí ni tẹ́ máa bá mi wá ẹ bá wọn egbò kan wọ́n ń pè ní egbò akọ̀gùn ẹwà akoto bí agolo kan ẹwà èso abèrè ẹwà ọ̀nà koto bí agolo kan ṣe rí egbò akọ̀gùn yìí àti èso abèrè yẹn ní the same size yẹn ẹwà agùn dáadáa tẹ bá ti wá agùn ẹ dà sínú kẹ́ẹ̀gì 2 liter ẹ wá wá àgbọn omi àgbọn se fun ara yin to ma to be 2 liter yen e da le lori e wa fi le nbe fojo meta leyin ojo keta e je kin ton ma mu si bi mefa laaro ko ma mu si bi mefa lale si bi mefa laaro si bi mefa lale la se ni dun re si diabetes be wa lare ton olohun ma wo sa won ni gbagbo pe awon kan ni gbagbo pe ko so ogun oyinbo e ṣugbọn ogun yoruba re wa tolohun si ma wo lawo tan olohun agbadura gbogbo wa

lákọ̀ọ́kọ́ ìgbàgbọ́ ni ká máa mú dání lórí gbogbo nǹkan. Wọ́n sì rí pé àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n máa ń sọ tí wọ́n bá ń pàdúrà pé kẹ́ wá síbi ẹ̀ṣọ́ òru àbí àdúrà kan ó ní ẹmú gbàgbọ́ yín dání. Bẹ́ẹ̀ náà ni ẹlẹ́sìn mùsùlùmí wá ní kẹ́ mú gbàgbọ́ yín dání. Bẹ́ẹ̀ ni ẹlẹ́sìn kan àbáláyé. Ìgbàgbọ́ ní àkọ́kọ́ agbára ìjẹ́gùn. Téèyàn bá gbàgbọ́ nínú ẹ̀ á rí pó jẹ́. Torí ẹ rí pé mo máa ń sọ pé bọ́lọ́run ṣe ṣẹ̀dá ayé tó ṣẹ̀dá ẹyẹ tó ṣẹ̀dá igi. Ó lọ́run dá àrà sí àwọn ara nǹkan tó dá. Nínú àwọn ẹyẹ ẹyẹ kan wà tó jẹ́ pé kò lakọ kò lábo ẹyẹ ẹlẹ́yẹ ni máa ṣàbá létí sì máa pa ọmọ rẹ̀ jáde. Mo pẹ̀yẹ ẹlẹ́yẹ kánakáná. Kòkòrò kan wà tó náà lakọ tó lábo igá tó bá yí ni ó ṣàbá létí ó sì dọmọ. Wọ́n mọ̀ pé

t'Olorun fi sára àwọn ọmọ ẹ̀dá ni ìgbàgbọ́ àti àṣẹ orí ahọ́n. Tá a bá gbàgbọ́ pé nǹkan ó ṣe, nǹkan ó sì ṣe bẹ́ẹ̀. Orí ẹ̀ ni wọ́n fi sọ́nú Bíbélì pé tí gbàgbọ́ rẹ̀ bá tí ó bá kéré tó ju kóró mustardi lọ pé tó bá gbàdúrà fòkè òkè ó sì sídìí. Bẹ́ẹ̀ ni Bọ́lá ṣe ṣẹ̀dá àwa èèyàn nìyẹn. Ìgbàgbọ́ ni ó síwájú sí ta bá fẹ́ fi ṣe ó fi gbọ́. Ẹni tí ó bá gbìyànjú tí a máa ń fúnra wa yìí lákọ̀ọ́kọ́ nǹkan ọ̀kọ́ níṣẹ́ ná gẹ́gẹ́ tí mo máa ń sọ. Ṣé mọ̀ pé kankan lèèyàn ó bù sínú abọ́ téèyàn ò ní pé kéèyàn ó máa gán. Tó ń gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́ a wá máa gbìyànjú lórí iṣẹ́ ọ̀ni Ọlọ́run sì kọ́ ìgbìyànjú. Bóyá yóò jẹ́ kọ̀ra kọ̀ntráktọ̀ àbí ọjẹ́ ọlọ́jà àbí ọjẹ́ òṣìṣẹ́ kan. Torí pé ojú àánú ti ń fún ẹ̀díẹ̀ díẹ̀ nǹkan kékeré yìí lọ gbìyànjú ẹ̀ wò. Sẹ́rídì tá a fi ń fúnra wa ní nǹkan kékèké ní ìgbàgbọ́ ẹlòmíì rọ̀ mọ́ nǹkan ìbílẹ̀ wa. Kódà bẹ́ẹ̀ lòmíì lọ sí ilé ìjọsìn tí wọ́n bá ṣàdúrà fún sí bàbá tí ìfun lómi àdúrà òróró kò tí ì gbàgbọ́ pàdúrà òun gbà. Ṣùgbọ́n torí ìgbàgbọ́ ẹ̀yẹn wọ́n lè fún lóru láńtọ́ náà ṣe kún fáyà kún sí. Bẹ́ẹ̀ni tí èèyàn bá lọ sọ́dọ̀ àfáà tó bá kàn kan fátíà tó bá yẹ ó máa lọ. Ìgbàgbọ́ ẹlòmíì ò kì í rọ̀ wọ́n àfáà mi ò wà hàn fátíà yẹn sínú wàhálà wọn á fọ́ sínú omi wọn á fún pé kó lọ máa mú. Tó bá sì bèrè nígbà tí gbàgbọ́ rẹ ti lọ rọ mọ ohun tó bá sì bèrè yóò ṣe. Ṣùgbọ́n téèyàn bá ń bẹ̀bẹ̀ fún orí Ọlọ́run ò kì í sùn sílẹ̀ yóò máa jáde ní orí ìrìn lórí wà. Ohun tí mo tún fẹ́ fún wa lénìí tó jẹ́ kí n tún fún wa nírú ẹ̀ lénìí ni pé mo máa ń sọ pé àwọn ìgbẹ́ ìràwọ̀ ẹlòmíì kò lo nǹkan dúdú tó ń gan ò sì mọ̀ jẹ́ pé nǹkan dúdú gangan yẹn ni mo lò. Ìràwọ̀ ẹlòmíì sì ni kò lo nǹkan funfun tí ó mọ̀ tó jẹ́ pé nǹkan funfun yẹn gangan ni mo lò. Ṣùgbọ́n àṣì jẹ kò sẹ́ni tí ó lè lo àti ẹni tí ó lo nǹkan dúdú àti ẹni tí ó lo nǹkan funfun àti ẹni tó ń lo kìnnìkan àṣì jẹ téèyàn ó jẹ sínú ni kò sẹ́ni tí ì jẹ. Sọ níjọ́ wo pé béèyàn bá dáná tó ṣe oúnjẹ fún ara rẹ̀ tó bá jẹ ó ṣe kó tó jẹ ni kò jẹ ń tútù bẹ́ẹ̀ ni àṣì jẹ ni. Ọlọ́run á gbàdúrà gbogbo wa. Ẹ̀rí tí mo fẹ́ fún wa lénìí ẹ̀rín tó bá fẹ́ gbìyànjú láti ṣe àṣejẹ́ àṣírí bíbò ni o ti sì máa ran aláàánú sí ni kí lè máa bá mi wá ẹ wá ìyẹ̀rí ẹ̀ka kíyàn jẹ́ 16 ẹ wá ìwé orí jìn. Ẹ wá mú ìrìnrìn àti ìwé orí jìn yẹn ẹ lọ wọn papọ̀ mọ́ra wọn. Ẹ wà bá mi wá ẹran màálùú ẹ jẹ́ kí n wo ge sí 8 péré. Ẹ wà bá mi wá àgbọn 2. Ṣé rágbọn àkọ́kọ́ omi ẹ̀ lẹ máa fi bọ ẹran yẹn tó máa fi jiná. Ṣó yẹ yín nígbà tí a bá ti bọ̀ tó bá ti jiná tán ẹ wà mú àwọn èlò ìrìnrìn àti ìwé orí jìn tẹ́ ẹ ti lọ yẹn ẹ dà sínú àpẹ́ ẹ fi kú ẹ fi hàn sí. Ẹ wà mú àgbọn kejì ẹ fọ omi àgbọn kejì yẹn lẹ wà á dà sí tẹ fi ṣe àṣejẹ jẹna tó bá ti wá jiná tẹ wà sọ sórí oṣù ká. Ẹ ṣàdúrà mi bú àṣírí àti àánú lọ́nà kan ẹ ṣe sí pẹ̀lú gbàgbọ́ yẹn láṣẹ elédùmarè Ọlọ́run á jẹ́ kó bá wa rárá mu bó ṣe wà nìyẹn.

mo máa sọ pé oníṣòwò làwa ń bá ní talérálẹ̀ talérálẹ̀ káàkiri ilẹ̀ yìí a sì ń bá ní mojú tó bẹ́ẹ̀ ni ó yẹ́ ní property tí ẹ fi ń ṣe jẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ tí wọ́n tẹ́ ń gbà síbẹ̀ wọ́n á dà yín láàmú ẹgbẹ́ sábẹ́ iléeṣẹ́ the king property olóòṣè máa ń bá wa ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà

níbikíbi tí èèyàn bá ti wò rí àkàlà tó wáyé débi ọlákùnlé kan ìbẹ̀rẹ̀ olùpòye central mosque opposite olùpòye central mosque yẹn ibẹ̀ lọ́fíìsì wa wà. Ọlọ́run sì máa ń lò wá láti ṣe àwọn ìtọ́jú àwọn ìlera díẹ̀díẹ̀ náà ń bẹ̀ yẹn. Ọlọ́run sì máa ń bá wa ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ẹ jẹ́ kí n pàkíyèsí wa sí nǹkan kan náà. Ẹ rí i pé àwọn bàbá wa wọ́n ní bóògùn bá jẹ́ owó orí ajíṣẹ́. Téèyàn bá jẹ́ aládùúrà tó bá jẹ́ aládùúrà kó lọ sádùúrà àti mùsùlùmí kó wọlé aláàlúà tó bá jáde. Àdúrà rẹ̀ yóò mọ rẹ̀ dòdòdò ṣùgbọ́n tó bá ṣe sàrá rẹ̀ yóò gòkè lọ bẹ́ẹ̀ ni. Béèyàn bá sì lọ sí ilé ìjọsìn tẹ́lẹ̀sìn kìrìsìtẹ́nì náà yóò ṣe ìdá mẹ́wàá bẹ́ẹ̀ ni tí ó jẹ́ kádùúrà rẹ̀ ogun.

0: nínú ìgbìyànjú wa láti máa dùn yín, láti máa tẹ́ inú lórí àwọn ìgbìyànjú tá à ń fúnra wa yìí. A fẹ́ máa ṣe àwọn iṣẹ́ kan tí àwọn náà máa fi ṣe àánú, tá a máa fi ṣe àánú lórí ètò. Ẹgbọ́n ẹni tó bá ní àǹfààní láti kún wa lọ́wọ́ lórí àwọn náà lẹ́kàn sí wa, Ọlọ́run àjọ gbogbo wa lórí sókè. Àwọn tá a bá ṣe àwọn tá à ń sìn fún wa ní tí èèyàn bá lò tí ẹ bá ti ṣe ẹ ń mú fún wa ní tíjì díẹ̀ dé owó jẹ́ ẹ̀gùn Ọlọ́run jẹ́ kó máa jẹ́. Gàrí tí a nù bẹ́ẹ̀ ni.
1: Omi ìwù wá wà láúlá tí mò ń wò lọ́mẹ.
0: Ọlọ́run gbàdúrà gbogbo wa.
1: Ìṣọ̀lá ọmọ rẹ níbí. Kábìlẹ̀ kẹsí jẹ́ ọmọ ẹlòmíì. Àìdè wá sí omi tẹnitẹ.
0: Mo máa ní oyún ti sí lọ láfárà fún wọn ti sí lọ lọ́rùn ọ̀pẹ. Ìbànújẹ́ ayé mi àti yín a máa bọ́dún èyí lọ ni. Kò ní bá wa wọnú ọdún tó láṣẹ Elédùmarè. Àrẹ lè fẹ́ bá mi sọ nǹkan kan. Àbẹ lè fẹ́ pè wá. Àbẹ lè fẹ́ béèrè nǹkan kan. Nọ́mbà tí mo máa ń lò yín náà ni 08050302695. 08050302695. Tẹ́yìn náà bá lè fẹ́ fún wa lówó jẹ́ ẹ̀gùn. Ẹ tẹ̀ sórí ọ̀pẹ yóò wọlé ẹ̀ṣẹ̀ òun.

0: Ìbàdàn, kí ni so?
1: So so ni.
0: Kí lẹ fi jókòó?
1: Mo ti ń fi ẹ̀ ni.
0: Lagenu 96.7.

0: àwọn òbí ẹni kún wọn lọ́wọ́ nínú àdúrà kí prayer life wọn lè máa lọ déédéé ìdí agbájọ leléyìí ti pàdé òjò àdúrà 300 days èyí tí ọlọ́run gbé kalẹ̀ fún wòlíì tèmi tọ́pẹ́ ẹ̀jẹ̀ jésù ṣe bẹ̀rẹ̀ orí ọ̀fẹ́ leléyìí láti jọ máa gbàdúrà papọ̀ tó fi dára kẹ́ darapọ̀ mọ́ ọlọ́run kankan prayer group lórí whatsapp yìí má sáré kiri ná nínú yàrá ẹ ọ́fíìsì ẹ tàbí lẹ́nu iṣẹ́ rẹ ìwà ti máa gbàdúrà pẹ̀lú ogunlógún àwọn ọmọ ọlọ́run lórí whatsapp group ọlọ́run kankan tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa ẹ send message yìí sórí whatsapp number yìí 09025202724 wá sí alábàápín bá ṣe ń gbàdúrà àti testimony sí ń tẹ̀lé lórúkọ Jésù.
1: Màá tún tẹ̀síwájú nínú ohun tí Olúwa fún mi nípa ìrìn àjò omi sí wáìnì. Mo ń lo ẹsẹ̀ bíbélì kan bí ọjọ́ bíi mélòó báyìí, ìwé Jòhánù orí kejì, òun ló ń sọ ní ipa ìtàn àsè ìgbéyàwó tó ṣẹlẹ̀ ní àdúgbò kan tí wọ́n ń pè ní Kánà ní ìlú Galilì. Jésù ń bẹ níbẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn ẹ̀, ìyẹn túmọ̀ sí pé tí Jésù fi láwọn ọmọ ẹ̀yìn nígbà náà tí wọ́n wá rìkọ́dù pé iṣẹ́ ìyanu àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe nìyẹn. Jésù ti ń ṣe àwọn iṣẹ́ kan tẹ́lẹ̀, ẹ̀sà ó lè mọ́ pariwo bó ti ẹ̀ ṣe lójú ìyá ẹ̀, ó ti ń fi ra rẹ̀ hàn bẹ́ẹ̀ ni, àbí bó ni ìyá rẹ̀ ti mọ̀ pé ó lè padán níbẹ̀ yẹn bẹ́ẹ̀ ni. Ẹnìkan ní ṣe ìdán ló ń pa ni, ohun tí Hẹ́rọ́dù sọ nìyẹn. Hẹ́rọ́dù ni wọ́n lò máa ń padán padán kan fún mi náà. Iṣẹ́ ìyanu máa mọ̀ pè ní ìdán bẹ́ẹ̀ ni, nígbà tọ́lọ́run bá dé sínú ayé ètì ẹ náà wọ́n á rò pé ó padán ni. Ìyá rẹ̀ ló sọ pé fún wọn ní wáìnì, wọ́n wà ní kí ní ṣe tèmi tìrẹ ọmọbìnrin, wọ́n jọ ń tira wọn, ìdá wọn lóhùn ó kún lára rẹ̀, you are loaded, dá wọn lóhùn. Mo gbàdúrà fẹ́nìkan ní àárọ̀ yìí pé gbogbo ohun tó sọnù, gbogbo ohun tí ọ̀tá gbà lọ, ìyanu àkọ́kọ́ yìí èyí tá a kọ̀wé rẹ̀ nínú bíbélì tó ṣàwárí wáìnì padà fún ìgbéyàwó alárinrin yìí, bí o bá ṣàmí irú iṣẹ́ ìyanu yìí yóò ṣẹlẹ̀ láyé ti ẹ náà. Gbogbo ohun tó sọnù èyí tí ò ń wá kiri ṣàmì dáadáa, bó o bá ṣàmí ìyanu yìí á bẹ̀rẹ̀ lórí ti ẹ náà. Jẹjẹ mọ̀ pé ìtàn ìfún wa ní ìjìnlẹ̀ tó ní agbára tá a lè fi gbàdúrà láàárọ̀. Ìpele mẹ́ta ni ayé ènìyàn: ìpele ìkòkò, ìpele omi àti ìpele wáìnì. Ṣẹ̀rí ìpele ìkòkò, ó ní ìpele ara. Olúwa kìí mọ kankan míì sí ènìyàn lára ju ara lọ. Ẹ̀sà tó bá ti wá mọ ara sí ọ nínú, ó wá nílò tí wọ́n ń pè ní omi, ó nílò ìrànlọ́wọ́ ẹ̀mí Olúwa ń rá bàbà lórí ibú omi. Manaka dalí abayana dos, ó wá nílò ìrànlọ́wọ́, ó nílò tí wọ́n ń pè ní ìrànlọ́wọ́ kí ìkòkò rẹ lè níyì, torí ìkòkò tí ò lómi ẹ̀sà a lè fún níyì nínú ilé, kódà wọ́n lè dalẹ̀ sí. Bí ìkòkò bá lómi kò ní iyì rárá, bí ara ò bá ríran lọ́wọ́ ara kò níyì. Ìpele méjì àkọ́kọ́ nìyẹn, ẹ̀yin wo lẹ ní ara ń bí, ẹ̀yin wo lẹ ní kòkò ṣùgbọ́n tí ẹ ò lómi. Ẹ̀sà wáìnì ló tán, ìkòkò tán o, Manaka barua badali agaba, wáìnì ló tán, omi ò tán o. Tó bá jẹ́ pé ní ọjọ́ náà nígbà tí Jésù sọ pé ṣé wọ́n ní ìkòkò tí wọ́n bá láwọn ò ní, kò sí tí Jésù fẹ́ ṣe bẹ́ẹ̀ ni. Sà ẹ wo bí ẹ̀yin kan ń bẹ níbí, ibi tí màá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. Bá a bá tiẹ̀ fẹ́ gbàdúrà fún ìrànlọ́wọ́ báyìí, kò sí ìkòkò náà bárúbálí àdáyà. Bá a bá fẹ́ gbàdúrà fún ọmọ, kò sí ọkọ. olorun awon olorun emi awon oni ti a ba fe gbadua pe ko je wo omo ngba ti o fi omo nko esa ta ba fe gbadua pe ko rise ngba ti wo je o kawe pari nko e bi a ba fe bere fun omi ngba ti o si koko nko bi o ba de si koko esa ko le si omi bi o ba si omi ko le si wine a fe gbadua eje kokko duo beye tori eyin ti e oni ikoko abi moje so pe oni ikoko tori gbogbo eniyan loluwa mo ikoko re tori amo koko ni awon kan lo ji ikoko re lo esa awon kan lo gba ikoko re lo awon wundia mewa ninu bibeli gbogbo won ni won ni kolobo ororo lowo ikoko ti won niyan esa awon marun ti won so pe won jogugo awon logbe so fun won pe te ba ni koko e le ra ororo esa to ba je pe ko si koko la le ma so kan mi gbogbo wa la jo ni oluwa provide e fun gbogbo wa bo eyi o fi ororo si esa e wa wo bi eyi kan wa bi ki se pe o ni koko agbara kan lo gba lowo e ki se pe o ni ara agbara kan lo ji lo ki se pe iwo na o gbe ogo waye agbara kan lo dowo bu e ja bere lati be yen e ja mu nbe yen na eyi eniyan olohun e je gbadua laaro yi o o to da mo mi ki e ti ma fi se bi ologo o to da mo mi ti ma fi se bi ologo ti ma fi rin bi ologo oluwa jo farahan oluwa jo farahan o to da mo mi lati ri bi ologo e jo fara o ya adua maya na barua badaya boho o to dama me ti ma bere bi ologo o to dama me o to dama me o to dama me o to dama me o to dama me o to dama me o to dama me Odo damanu Odo damanu Odo damanu Odo damanu Odo damanu Odo damanu Odo damanu Odo damanu Odo damanu Odo damanu Odo damanu ti ma fi ri bi ologo Odo damanu ejo fara ejo fara ejo fara ejo fara ejo fara Odo damanu Odo damanu Odo damanu Odo damanu ejo fara ejo fara ame meta Jesu Oluwa wa awon eniyan to lo nba pe kan lowo mistake lo nse sa in to ye ko bere ko niyan o ti ni ikoko o wa omo igba to mi yen ba dembo la ma da si tori to mi re ba kanle ile ba famu esa ile oni bo toju e o gan need esa una kadaya marua bada esa I mo yoku to nbe ninu ile to je wi pe omi to nbe lara won ile ti se kini ile ti famu manda kedua dayama I mo yomo logo ti won ti gbe lo sare to je pe ogo won ile lo gba on ti mo gbe yanju lati so fun o oni wi pe sori ogo amuwaye re oni afiwe ikoko ara to nbe ninu re oni afiwe ikoko ipinu re o la fiwe ikoko bi awon ti mo nka igbo ba ti jeun ti a ori mo ninu aye eniyan ma bere fun iranlowo ma bere lowo enikeni pe kan lowo ko si nti won fe se o dabi igba ti eniyan da omi sinu apere ni ko si be eyan ti fe kojo egba oro oluwa gbogbo eyi ti e ba sami ogbo ojo pipe ti won gba lowo yin bi won ba je ke sami loruko babo ma ti e memimo ma je mu fi le yin lowo o amen aso eleyi ori ki oro mi ko le yi o dada esa eyi ti e wa ni ipele ikoko odo yin ni mo wa ni aro bi ikoko eniyan ba sonu bi e ba wa ara yin ti e ori mo bi ogo ba sonu bi nta gbe waye bo ba di awati oluwa ni ke so meta ifu o to fi le wa ni awari akokosa o bere lowo amakuku maya na kabaru bi agada ya baraz esa ikoko ti sonu lowo abraham at the age of 75 eyin kan na wa to je pe ojo nlo lori yin be e ri nti won pe ni ogo yin mo luwa ni egbadua ile kan ma wa so meji tokun

0: Media Group lori WhatsApp yi ma sare kiri na ju yara e office tabi lenu ise re bi won ti ma gbadun pelu ogologo awon omo Olorun lori WhatsApp group Olorun kokon te ba fe darapo mo wa e send message yi sori WhatsApp number yi 09025202724 wa se alaba pe ba se gbadun ati testimony sin tele loruko Jesu
1: gbogbo eni to ba ni ore ofe ten gbomi ni aro yi wa koko ti oluwa so fun mi re bi mo ti bole latori oke oluwa ni omo Sunday akoko to ba ba awon eniyan se papo ninu isin ojo ologo mo ro wa ona lati pin omi fun awon eniyan ewo bi omi ti mo gbadua si mi ori oke oluwa ni gbogbo eni to ba wonu ipade ni ojo Sunday oni ki won bu omi fun ni eyo kokan asiri oluwa nbe pelu awon to beru e oni ma se ma so fun pe iwo na wa ona ko ri pe ori omi eyi ti oluwa ni ki bu fun gbogbo awon eniyan ni ojo Sunday ba bibeli so wi pe ni bi ase ti Kana ti Galili ni won ti lo ba Jesu pe o ti wa imi ti tan Jesu de so fun won pe te ba ri omi e le ri wa imi e ki esisa eyin kan wa nbi to je pe omi ni adade waye fe lo bi ise ami ati ise iyanu ni ojo Sunday gbogbo eni to ba gbo mi lati ilu Ibadan e je ki ku so fun yin pe ore ofe nla le ni tori ni ojo Sunday lati ago mesan ni ma ti ma gbadua pelu ogologo awon eyan ibe ni ma ti ma pe omi in fact mo bi o sa iwo na wa ona ko dede ipade to ba je pe ilu Abeokuta lo ti gbo mi iyen ni agbara aro kutukutu ni ipade ti wa ago mefa la aro kutukutu si ago mejo aro mo so fun awon ta jo gbadua ni Abeokuta ni ojo Friday ni okeje utawo mo so fun won wi pe gbogbo eni ti o ba wonu ise ni ojo Sunday e so fun won pe ki won wa e boya ike ti won le fi gba omi abode je cup ti a fi gbadua na ni abi ike te le fi gba omi ite ba le ri nbe to le gba omi yen si oni ko gudani bi awon eyan ba ti wonu ipade lati enu ona bayi won a ma bu omi yen fun won esa ko le kari ibi to ba de na ni wo bi mo pe o tete de papa julo to ba je pe isin ti Sunday Abeokuta lo ti fe darapo ago mefa laaro kutukutu si ago mejo ni ma ti bere pelu awon omo lo ninu ato ato di agbara lati ago mefa abo yo ti ma ni yo ti kun fun agbara esa ma ti ma gbadura pelu awon eyan nigba ti o ba ba fi di ago mejo esa ma ti ko be ma bi o to ba nbo tete de ni e je juwe na ki n to pada si odo awon ti o wa ni ilu Ibadan tawon lo darapo ninu isin e je koko juwe na fun gbogbo eniyan to n gbo mi lati ilu Abeokuta to ba je pe Abeokuta lo ti n gbo mi ni ojo Sunday e ki esisa sapon ni post office labo esa gbogbo eni to ba gbe ni Abeokuta to de gbo mi laaro yi o se wa ona ko wa gba omi lowo mi papa julo eyi ti won ran gbese sinu ise yin kavali mana ve kwada yana dash bi aisan kan ba nbe lara eniyan esa iwo na wonu ipade ikowo ti adade waye yo se tori omi ni ma ni o gbe lole wa lo se bayi lo se bayi esa in to daju ni pe ni ola bakan na ni church wa ni Abeokuta esa mo ma ni ori ofe fun counseling fun awon eniyan ma ma so yen daada ngba ta ba bo si ilu ipade ori radio laaro Sunday ni ola but e gbo mi eyin te ni ori ofe te le darapo sapele nbo ni ìlú Abẹ́kúta post office tó wà ní Ṣàpọn ní àárọ̀ kùtùkùtù aago mẹ́fà sí aago mẹ́jọ wákàtí méjì pẹ̀lú ọlọ́run ni. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní ìlú Ìbàdàn aago mẹ́sàn-án ni ìpàdé yóò ti bẹ̀rẹ̀. Ẹ̀sà ó máa kún fún agbára. Jẹ́ ẹ sọ fún ọba yìí pé gbogbo ibikíbi tó o bá ti fẹ́ darapọ̀ tó o dẹ̀ ń gbọ́ mi ní ìlú Ìbàdàn ó ṣe kúkú gba omi lọ́wọ́ mi. Torí pé ó máa kún fún agbára ní ọjọ́ Sunday. Ẹ̀yin tó jẹ́ pé wọ́n dín ọ̀nà ìṣerere mọ́ yín ẹ̀sà ọlọ́gbọ́n ò rí omi ta sí kókó aṣọ. Ẹ wá gba omi yìí bí Olúwa ti rán mi. Omi tí mo gbé bọ́ọ̀lẹ̀ látorí òkè nìyẹn. Olúwa ní fún Sunday mẹ́ta ni kí n fi máa pè omi kàbáàrò máná dẹ̀lé abahanadash. Olúwa ní ọmọ máa pè fún àwọn ènìyàn kó wá wo tí adáni wáyé fẹ́ ṣe fún wọn. Ẹ̀yin kan wà bí tí màá rọ̀ pé ẹ wọnú ìsìyẹn ní Ìbàdàn ní ọjọ́ Sunday. Gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ lè darapọ̀ gbogbo ibikíbi tó bá ti fẹ́ darapọ̀ ṣáà máa bọ̀ ní orí bíríjì woro. Tó bá ti dórí bíríjì woro kọjú bí ìgbà tó lọ sí ọjọ́ bẹ́ẹ̀ ni sà ẹ kọjá iléepo àkọ́kọ́ ẹ súnmọ́wájú díẹ̀ ẹ rí iléepo ẹlẹ́ẹ̀kejì popular filling station ẹgbẹ́ iléepo yẹn lẹ́ẹ̀tì yà wọnú street church ẹ wọlé lẹ́gbẹ̀ẹ́ iléepo yẹn kẹ́ ẹ bèrè pé church ọlọ́run kankan. Aago mẹ́sàn-án ni tó bá jẹ́ pé Ìbàdàn ló ti ń gbọ́ mi. Aago mẹ́sàn-án láàárọ̀ kùtùkùtù ní ìsìyìí yóò ti bẹ̀rẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ̀ gbọ́ mi ní ìlú Abẹ́kúta aago mẹ́fà láàárọ̀ kùtùkùtù ní ìsìyìí tí yóò ti bẹ̀rẹ̀. Ó jẹ́ kúkú sọ fún ọba yìí pé ó máa kún fún agbára tètè dé ni o. Gbogbo ẹni tó bá darapọ̀ láàárọ̀ yìí Olúwa ní ọmọ omi fún wọn kojú bẹ́ẹ̀ lọ wá wo oníṣẹ́ ìyanu bó ti ń fi agbára ṣiṣẹ́ rẹ̀. Ẹ̀yin tí ẹ fẹ́ pè pé wòlíì ẹ gbàdúrà fún mi àbí ẹ júwe bó o máa ti débi ìsìnkú ọ̀la Sunday 090-25-20-27-24 thank you, God bless you.

ẹni kún ọ lọwọ nínú àdúrà kí prayer life wọn lè máa lọ déédéé ìdí agbájọ leléyìí ti pàdé ojú àdúrà 300 days èyí tí ọlọ́run gbé kalẹ̀ fún wòlíì tèmi tọ́pẹ́ ẹ̀jẹ̀ jésù ṣe bẹ̀rẹ̀ ó ní ọ̀fẹ́ nílé láti jọ máa gbàdúrà papọ̀ kó fi dára kẹ́ darapọ̀ mọ́ ọlọ́run kankan prayer group lórí whatsapp yìí wọ́n sáré kiri mọ́ nínú yàrá ẹ̀ ọ́fíìsì ẹ̀ tàbí lẹ́nu iṣẹ́ rẹ̀ bí wọ́n á ti máa gbàdúrà pẹ̀lú ogunlógún àwọn ọmọ ọlọ́run lórí whatsapp group ọlọ́run kankan tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa ẹ send message yìí sórí whatsapp number yìí 09025 20

0: adájọ́ kẹni ilé olóyè àdébí 96.7 sani ọ̀sánì fíkwẹ́sì títí wa o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kárímọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágílú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

mo kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Saturday ọjọ́ ẹyọ kan dín ní ogún nọ́mbà tí o ṣe pín ni 09 ọdún 2026 by system by system ǹjẹ́ jẹ́ mọ̀ kó sùn yìí náà tó ń lọ ẹnìkan níta ló ń dùn yìí pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yìí ni o ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank the Midway Market gbági titun ní ìlú Ìbàdàn gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run káàkiri àgbà láyé ẹ jẹ́ àlọ́ síbi pẹpẹ àákàn lọ jókòó bí pẹpẹ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹnìkan ní àmọ̀ jókòó lánàá náà ni ẹ jókòó lónìí náà gbogbo àwọn tí ìyanu ọlọ́run òjijì ti fọwọ́ kàn àtàwọn tí ó tún fọwọ́ kàn tó o bá mọ̀ pé ìyanu lọ fẹ́ ọgbà bọ̀ kọ́lọ́run lè pa kádàrá rẹ̀ dà lójijì mọ̀ bọ̀ bí pẹpẹ mọ̀ jóṣẹ́lẹ̀ bọ̀ tó bá dàbí ẹni pé kò nítumọ̀ o lè mọ̀ sùkú lónìí Saturday ṣe lónìí ìjọ tó bu ṣòwò tí ó jèrè ní ọ̀lọ́pọ̀ aṣọ́kọ̀ ọ̀hún dọ̀tí wòlíì ọ̀dẹ́kúnlé Epaphras ni mọ̀ bọ̀ bí pẹpẹ mọ́mí ẹ try engineer ẹ pé pastor Mrs. Temitayo ká fi mọ́ dúpẹ́ láàárọ̀ kùtùkùtù pé mo dúpẹ́ tèmi and dúpẹ́ ni.

0: nice. Ito wa daju gbogbo eyin te nbo ni service lola se ranti pe mo so te ba gbagbe ipade tola isin meji ni ise alakoko yo bere ni ago meje fun awon omo odun meje awon omo odun meta lati ti wo ogbon odun 13 to 30 elekeje o bere ni ago mesan awon agbalagba won niyan lati omo odun 31 lo soke kini kan o sele ni ola emura o church wa ati ni gbogbo sona church egbe yoyin dani lati iwe odun ni e ti wo moto gbagi elebe so kale ni wema e bere church olorun ojiji ni bi garage yen gbogbo sona church na ni ojo imi eni kan ni se wa sori facebook ni 6 laare ago mefa si ago meje tori saturday church ati gbogbo awon mo bible school gbogbo yin te wa bible school emura o fundamental class school of evangelist pastoral class e ba jesu pade nu aye mi laaro yi nigba ti gbogbo awon osise ba gbadura tan e wo nkan ti da si e ba ngbo ise iyanu eyin wo lokan foke ni igba mefa obirin yen so waju oyin to ti baje lara re o ye foke ni igba mefa eni baba emi lokan jump mo sun bayi mama e mo ma e pe lomi wole ẹnu máìkì sí ọlẹ́nu.
1: mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti fẹ̀ mo ti wá èmi adéọlá èló ni mo san fọ́ọ̀bà ògo èló ni jésù mẹ́gbà èló ni mo san fọ́ọ̀bà ògo fún ọlọ́run ẹ̀pàfà tó wù mí sàn lójijì o wọ́n ti sọ pé ọlọ́run òjijì wà mi ò gbà mi ò bìlíf ọdún kẹta rèé tí mo ti rí nǹkan yìí kò sí ní ibi apá yìí ó ṣẹ̀ṣẹ̀ sọtán ni tí má ti lọ báyìí gẹ́gẹ́gẹ́gẹ́ ó ṣubú làgèrè
0: ẹ mọ̀ ṣubú nílẹ̀
1: ṣubú làgèrè nígbà bá dásẹ̀ tí kò tó màá tún ṣàgbára ṣe màá tún ṣe gbogbo ẹ̀
0: látàrí pé ẹ̀rí náà
1: ìwọ náà bó ni wọ́n ṣe wá rí bá tí wọ́n sì wá ṣe ọlọ́mọjọ́gò mi ó wọ̀ kúkú o ọmọ mi yẹn yóò máa fẹ́ gbẹ́mi díẹ̀díẹ̀díẹ̀ ọmọ mi sì sí yẹn náà kan sá ní òtúmbà ìdájú báyìí mo dédé gbé sẹ́ẹ̀tì mi paná pì yẹn gbogbo lọ́wọ́ báyìí mo ṣì báyìí mo bá gbọ́ gbogbo ibikíbi tí ogun ayé wa bá wà kọ́lọ́hún bá rí bọ́lẹ̀ kílẹ̀ gbé mi kó mọ̀ ṣe gbé rí mọ́ àti gbà yẹn mo ti tọ́ọ̀nù sí rédíò ọlọ́run ẹ̀pàfà ọlọ́run òjijì fún mo wá ní january 2007 by january mo bá wọ́wọ́ lọ́nà kan mo fún ọmọ mi mo ní kọ́ wá bí ó wá béèrè kó wọ́n béèrè jesus city ó wá béèrè ó débi ó wá dé làgèrè ó wá rí àwọn ará ọlọ́dẹ tánà ń lọ jesus city ó pèsè kó tiẹ̀ ní ìnàbàjọ́ débi bó ṣe ń bá mi romi wá nìyẹn.
0: ọrùn mi
1: sẹ́mùsẹ́mù wá àti òróró wọn fún ó tún gba mọ́tù náà wá mọ́tù òun rèé ó tún gba mọ́tù wá bó ṣe gbédé ó ní màmá ó lómi ṣiṣẹ́ dá ló bá mú òróró mo mú omi yẹn mo fi bọ gbogbo ojú mo tún lé rí mo mú òróró yẹn mo fi gbogbo ojú mo dà sí gbogbo ojú mo dà tó kò mu mo wà títí tí òróró ìta mi lójú odidi jọ́mẹ́ta ìta mi ni ara mi wá balẹ̀ díẹ̀ ó tún di sẹ́fisẹ́fì ó tó lè mo tún ran ọmọ yẹn lọ ó tún bómi yẹn
0: ẹ tó ṣe lẹ́ẹ̀kejì
1: ojú ṣe lẹ́ẹ̀kejì mo sàn gbọ́ ju ojú mọ́ta báyìí ní ìsìn láti bí ọ̀sẹ̀ oṣù kan báyìí mo ti dìna o mo ti dìna kedere o
0: ẹ̀rí iná
1: láàkì lẹ́wọ̀
0: ẹ tẹ̀lé mi kí lélẹ́ yìí
1: kéèkì ni a bò síbi kéèkì
0: ni a bò mọ́lẹ̀
1: mo rí ìnari dáadáa mo rí ìnari kéèkì ní àìrìnà mi yìí ó ní àtọ́dún karùn-ún òun ló ti yẹ kí n ti travel out títí bá ọmọ lọ àwọn ọmọ ní mi ò rí iná dáadáa wọ́n làwọn ò lè gbé mi lọ ṣùgbọ́n màá mo wá rí iná ìjọ tí mo rí iná báyìí òun náà ni wọ́n fún mi sẹ́ẹ̀tì yìí torí níjọ́ tí bàbá mi ò tó sọ pé nǹkan tí ò bá ní sẹ́ẹ̀tì bíbí kó máa ná sókè kó máa béèrè náà ń ṣàdúrà fún ọmọ ní bàbá mi èmi náà fẹ́ mo fẹ́ máa gbọ́ fúlágà èmi náà fẹ́ o ìjọ tí mo rí iná lọmọ yẹn wá fún mi ó ń torí pé mo ti rí iná ló sì wá fún mi mọ́tò tí wọ́n wà fún mi ní ìsìn ó wà níbẹ̀ wọ́n níjọ́ tí mo bá rí iná làwọn ò gbé fún mi wà so ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run òjijì
0: kò ṣe kí ni náà yí
1: kò gbowó nífẹ̀ ọ̀fẹ́fẹ́ kò gbowó kò gbobì lọ́wọ́ mi ó ní ìjẹta mo tó mọ bí o mi ò mọ bí rí ìjẹta mo tó mọ bí
0: lẹ́tọ́ rí bí
1: mo mọ bí mo tó rí bí mo tó wá bí.
0: màmá ọdẹ ẹjọ́ ṣe báyìí ẹ lọ sọ́ọ̀kan yẹn ọkùnrin tó dúró yẹn ẹ lọ bá mú wá kẹ́ máa mú bọ̀. màmá
2: mo mo ni bere e to mo odun melo
1: 1947
2: ni won bi
1: yin
2: mama e jewo lero o.

0: ikan lo tun gbo isa ikan lo tun gbo yo gbogbo eyan omo Olorun gbogbo nti eda ba se laye ni o jiyin ni ojo idajo ko si nti mo fe gba lowo re ti ma ma fi pe Olorun lori aye mi bura bo ba fe gbagbo bo ba fe mo gbagbo but eyin te ba gbagbo gbogbo nti ta o ti ruo gbogbo nti nu o loruko baba to ma ti temi mimo ki emi mimo ko tu o le ka ja gbogbo ide ati ajaga yen in the name of Jesus Christ Olorun ojiji ni won ti fun ya moto ko legun moto tori pe o fa nbe ninu oju e ka ba yo ni keni ti o fa nbe lara re tin di private lori nto je eto re ki ina ko gbon dale in the name of Jesus iya di ola niyan lati ilu ife gbogbo bi ta ba tin pe testimony o wa dola to ba fe lo confirm go there and confirm it oni je mo da ko awon eyan bi ogo se nje ti Olorun e to wa daju gbogbo eyin te nbo ni service lola se ran ti pe mo so te ba gbagbe ipade tola isin meji ni ise alakoko yo bere ni ago meje fun awon omo odun meje awon omo odun meta lati ti wo ogbon odun 13 to 30 elekeje o bere ni ago mesan awon agbalagba won niyan lati omo odun 31 lo soke kini kan o sele ni ola emura o church wa ati ni gbogbo sona church egbe iyoyin dani lati iworodu ni e ti wo moto gbagi elebe so kale ni wema e bere church Olorun ojiji ni bi garage yen gbogbo sona church na ni ojo imi temi ni pe ki ngbadua se n bi on question kan se gbogbo ti n sele so Olorun o le se ni ko gugu se to ni o mo wa abi mo ni ogbogo kankan fun mi nisin isi so pe mi mo n se iran mi o se yanu yi jesu nikan lo nise yanu o ni ma si kegbe re titi ma fi ku o si le mu mi lenu nle tori pe ise to ran mi niyan o ni go ye into the world and preach the gospel and what is the meaning of gospel eyin pastor king gospel good news ki lo gbo la aro yi good news e pe nikan si
1: oruko mi ni oluwa sola eyin lo wa lati dupe
2: dupe mbadan
1: en osu keta ti mo darapo mo ijo yi ni
2: ẹsẹ̀ dé ni
1: àti mú ní oṣù kẹta iná mo ti ń ràánú gbà
2: ẹ ti ń ràánú ẹ kígbe olúwa jẹ́mi náà mọ́ ràánú.
1: ebi àti gbèsè ló gbé mi dénú ìjọ ẹ.
2: ebi àti gbèsè.
1: ẹni ogun ni mo ń ta iṣẹ́ ogun ni mo kọ́ so ìgbà tí gbogbo nǹkan dàrú màá wá to ogun yẹn sínú parí màá máa kiri gbogbo.
2: ẹ kiri lọ.
1: lọ sí náà kò sí ìyàn kan mo gbowó napo mo gba gina mo gba grace and mercy kò yọ ìkan ò sí ìyàn kan náà.
2: ẹ wà búrò yín.
1: so ìgbà tó wá yá màmá máa sá fáwọn onígbèsè yẹn nígbà tètè ń pè mí àtàwọn ọmọ tí má ti kiri dé màá sáré gbé gbálẹ̀ ìwọ̀nba tí mo pa màá jalé wọn lọ́wọ́ màá sá lọ mo wá mi wá súnlé mọ́ mo wá lọ́ máa sọ family àwòsí ọkọ mi mi wá mọ ẹni tó júwe fáwọn onígbèsè yẹn nídàjíjọ́ kan wọ́n kàn ká mi mọ́.

0: mo pe oko oko wa oko mi de lo je ki ma wa si jo e awon na oko lo Jesus ti mi de beri won bu ye pe be wa won da sori le bi ti mo tin taja pe ile yo ti wa lo ma je pe kemi na wo ye pe Jesus ti se le pe o ya to o sign mo ni be ni mo ni ba won gbese n wa ko mo sa se gbe mi won gbe mo wa pe eni kan to je awon eyan mi ilu oyinbo na wa emi ni last born mo wa pe kan nu won won ni ki lo di asa bi o ti ma yo mi lenu ti pe
1: eyin la sabi yen $10 ṣugbọn to je gbese
0: mo wa ni ki lo kiki gan lo fe ki se fun emu ni aunty mi e wo eleyi ti koja bi ke ma fa won omo mi 20,000 10,000 wo nje mo je gbese ni o ko de si yan kan mo won ni se mi sise ni mo ni se ogun ti mo ko ke to travel out o na ni mo ta ti mo kiri ko si yan kan gbese lo gan lo je ah mo lo po o to bi 180
1: gbese te jenu
0: o to bi o je ti ju be lo won sa ba mi san gbogbo gbese yen won ni ki gan lo wa fe bayi
1: eyin ba won san gbese
0: to tan san gbogbo gbese tan won ni kini mo fe mo ni te ba ti ri mi bayi mo ti gbe ko si nkan mo ni bo oi ble kan wa ti mo manage ton ni pe ki ma manage mo ibe mo gbe gatas ti ma kiri ogun lo ti ma de won ni se ga won ra le yen fun eni mo ni mo manage e ni pe bo won ti ni kira kilo wa fe ki n se ohun disturb mi mo ni okay te ba mo ni di shop nbe okay mo ni container ti e ti da ka ma ko o ya lo na container ye kiye to ba je mo se container o tu ya won tu send kankan si mi won no ye ki extension wa ni waju e won tu ba mi se won ni kilo wa fe bayi mo ni ati ni shop bayi nkan
1: owo ojo owo ojo loku
0: won wa ni gbogbo oja ti mo ma ta pataki ma lo be leyo kankan ye to ba je káwọn máa sẹ́ndẹ̀ mo dé bi omi ní mínírà ìyẹn jẹ́ 170 wọ́n sẹ́ndì 170 wọ́n kò lọ ṣọ́ọ̀bù mo dé bi olóògùn lágbẹ́ni ní fọ́kọ̀ mo ra oògùn bíi 150 wọ́n ní sọ́ọ̀ máa kú ṣọ́ọ̀bù yẹn wọ́n ló ti wá òkè wọ́n ní mínírà onígò nǹkan mo ní mi kì í tà á wọ́n ní ó yá lọ ra ìgò ní mọ́kànlá empty wọ́n sẹ́ndì owó ìgò empty wọ́n ra gbogbo ẹ̀ wọ́n ṣe fún mi wọ́n wá ní pé wọ́n wá sẹ́ndì freezer kan èmi ò mọ ibi iṣẹ́ báwo Coca-Cola ló máa ń gbé fún wọn wọ́n pè ní jìlà ó ga ó ní gíláàsì iwájú èmi ò wọ́n ní ó yá ṣó láìkẹ̀ mo ní ẹ̀ wọ́n ní lọ ná mo ṣe pé ọkọ mi ni mo pàbúrò mi eléyìí ti ń kọjá òye mi o mo á wá lọ ná ìyẹn jẹ́ bíi 350 wọ́n ní ṣé kò dẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣá àwọn wo lórí kínní ṣé kìí ṣe 400 a ní 350 ni wọ́n sẹ́ndẹ̀ ara ó wà ní ṣọ́ọ̀bù mi wọ́n tún ní o tún máa ní di freezer kékeré kan o kò gbé yẹn sínú store bó ní store mo ní mo ní wọ́n tún rà wọ́n ra generator o wọn ra ndefo fáwọn ọmọ mi mẹtẹẹta
1: wọn ra lọwọ
0: fáwọn ọmọ mi fẹmi náà wọn ra irinṣẹ

0: seven sani or sani frequency titwa o ese tempo wa
1: kali mandei apolori omo salami lagilu efe 96.7 felele lawa ta ti n pase bi oba
2: jesu luluwa
3: mate o o se bebe olorun ata ma se o
4: Ogo ni fun Olorun loke
2: o.
4: Alagbara Israeli. Alagba wi gbogbo eda. Oro mo ni se ti faya ti. Ogo mo ni foruko
2: re.
4: Oluwa gba opa wa. Enikan gbo mi. Owo de ni gbadura fun. Ami ni ko se. Ati wa ati emi. Ati awa. Ah ni soko.
2: Ah
4: iji ti jani. Ti gbo mi ji se ori je kiko loju eni. Foruko Jesu ko ni ja wa. Ko ni ja ile wa. Ko ni ja omo wa. Iji ti so ni didakuda. Iji ti wa banuje sile
2: eni.
4: Mo so foruko Jesu e mo te re
2: ba.
4: Gbogbo majemu ti fiji pa ni lori ti so aye ni didakuda to re ni fi doju iji o ni ja
2: ami
4: a bo lowo eni
2: ami
4: a bo lowo eni a bo lowo
2: ami
4: a bo lowo
2: ami
4: iji o ni dogo wa
2: ami
4: be lo ma ri o
2: ase
4: ti mo be jesu oluwa wa
2: ami
4: gbogbo bi to ba tin gbo mi oruko mi ni woli ajilore atamata
2: yes sir
4: ti le sanse christ Artillery Crusaders, CAC Atamatasi. Tolong ba gbe ibu joko agbara anu re.
2: Ben
4: kale si Oluwo,
2: Oluwo
4: lo na to gete beda nilu Ibadan. E lo ma mura gbogbo eniyan.
2: E lo ma mura.
4: Ki ma ba gbagbe. 24 hours marathon prayer.
2: Tabi
4: deja.
2: Hey,
4: elekan lodun yen.
2: Elekan lodun.
4: On the 30 osu yi.
2: Ogbejo.
4: Stroke on the 1st.
2: Hey.
4: October ni.
2: Tabi fi.
4: Marathon ni. Ideja.
2: Hey.
4: O ma ni agbara.
2: O ma lagbara.
4: Ikan ra ta adua ni.
2: Hey.
4: Oluwo lo ti ma waye.
2: Oluwo to gbe
4: ti agbara. Awon yen de ma leri.
2: Tabi fi.
4: Yen ma prepare fun. O lo se beta mi ebe. Gbogbo eniyan. E ma gbagbe.
2: E ma gbagbe.
4: Monday yi o.
2: Ojo aje yi.
4: Ni Sango.
2: Hey.
4: Sango ni o. Sango ti o nota songo songo na ifo ah o ma ni agbara
2: kabiyesi
4: oko to ba ti woni yana paja bo de se wi pe yana paja bo sa gege bo sa bule egba lo ba ti woko oko ifo ni ko wo ifo ni ko wo to ba ti koja bridge e ma wo owo to e ka to de bi matrix filling station
2: yes sir
4: wa ti ri ibo lo ma ri atamata se
2: won
4: ma npe ni glory or is glory or ibe ni atamata se gbo mi iji ma ndori ogun eyan ru iji ma ba ye eyan je ni iji ma ba eyan ajo eyan je ni mo ti so gbogbo awon eyan kan ma jeun elepo
2: kan ma jeun elepo
4: oh my god kan de gba we wa
2: awe
4: e wa gbo mi san
2: mo
4: mu imo ope kan bo wa fori kokan ati abella e gbo mi awon kan wa ti mo de ti ba sade mu 20 akoko to ba de
2: ogun akoko
4: won ni ororo mo ti so ni pe ororo yen lo sa ti koja eleyi to tun wa je iyo ibe
2: yes sir
4: ni pe won o ma ni agbara
2: o ma lagbara
4: lojo monday ma de she canceling
2: yes sir
4: she gbogbo ose yi lagbo gba to la yado canceling wa
2: canceling
4: so 3 bus stop yen ni sogota ibe ni ti monday
2: ni
4: shall be all
2: ni shall be all
4: ni shall be all to wa ni bi egbe leja yes ma ni la fe wa ibe ni ti tuesday gbo wa gbo eleyi to wa wa ni shagan ni under sabo bridge onijoku community hall onijoku community
2: hall onijoku community
4: ibe ni ti wednesday mo fe she canceling lo se
2: yes sir
4: gbogbo eni to ba wa mo mu akanse imo ope kan bo Awon tun pe ni ida.
2: Ida.
4: Gbogbo eyan ni ma fun lo fe ni kokan.
2: Kabiyesi.
4: Ha pelu aramoda bella kan. Ti mo so fun o
2: ti
4: mo gbo fun. E wa gbe eleyi o. Anointing mo ma anointing mo.
2: Yes sir.
4: Adem ti wa lori e.
2: Yes sir.
4: Awon eyan ti ri anointing oyan.
2: O
4: mo ri pe nkan ju nkan
2: lo. Kabiyesi.
4: Tan ba mu dani bayi. O ma ma gbo na ni. Tan ba bu sori.
2: Kabiyesi.
4: Adem atutu. Se wa re ni ti ofa ba wa lare. Ti won ba bu sori e. Yo de ma gbo na ya ya ya ya.
2: Kabiyesi.
4: Kan ya se magic ni ki se magic.
2: Ki se magic.
4: Si awon woli.
2: Olorun gbo.
4: Ma je mu ni.
2: Kabiyesi.
4: Didi ni. Ase ni. Mo so lori e. Ni gbogbo last week.
2: Yes sir.
4: Mo ni nigba ti mo lo fun obirin e. O po nkan obirin bi oku bi alaye
2: na do. Elelu
4: alakia. Oh my god, Elo be like the founder of Pure Water.
2: Ko si ran be.
4: E ni leto opposite ya jesha ni. Ya jesha aladi e.
2: Yes sir.
4: Ile awon folake na pe. E gbo mi, won le se ri oro yi.
2: Yes sir.
4: Iyawo pastor leni e. E ni church da blood ni. E won gbe wa bayi ni. To je pe gbogbo ara tututu. E mi mo de sise. Emi ko lo se. Olorun lo se.
2: Olorun ni.
4: Bo se nlo oro yen, iya ni yen sele.
2: Iya
4: ni ojo gbe yan.
2: Obirin
4: yen. O de bi wa. Oh my god, ta run to be sita. O de run yi bi to ti de.
2: E
4: gbo mi sa. Mi o mo bi ti je aye ti de.
2: To
4: ti ti wa de. Emi mo yanju e.
2: Amen.
4: ile to ku. Oh my God. Ojo ojo Friday ni. Ki na npe ni iji.
5: Iji.
4: Mo nbo. Je ki lo yin eni tin be leyin mi. Ipa to bori ipa. Agba to bori agba. Eri awon owo mi. Ero mi ni se ti pale. E ku ta giri gbe ma eni ja. Alabe an po si. Abi amolojo ja. Bi owo e soke. Wa ke ki ogo ogo so ko me. O ya o. Jesu Oluwa wa.
5: Amen.
4: O ya teri re ba. O ti e le moro pa danu. Lori na ro mi to teri ba. So pe alagbara Israeli.
5: Alagbara Israeli.
4: Akikita.
5: Akikita.
4: Oba tin je ase.
5: Oba tin je ase.
4: Iwo nikan l'Olorun.
5: Iwo nikan ni.
4: Leyin wo l'Olorun.
5: Beeni.
4: Ko tun se l'Olorun mi.
5: Beeni sir.
4: Mo to wa e. Oro mi dowo re.
5: Oro mi dowo re.
4: Wa da soro mi. Ma fi mi le. Ma da mi da.
5: Ni
4: ajo mi dowo re. Loni je nba nu pade. Iji to ja mi yen. Ti o je rona lo. Iji yen. Je ku dake ro. Iwo to pase. Fu iji ko dake. To dake. Pase le kan si o.
5: Beeni sir.
4: Lori aye wa. Lori ile wa. Lori oro wa. Lori ise wa.
5: Je
4: ki idi jake. Corona abaye. Kari je to. Ko de seku. Jesu Oluwa wa.
5: Amen.
4: Wa kun lese mejeji bayi. Kunle papata. The word dile. So ti the word dile. O wa fori bale fun Olorun so pe mimo.
5: Mimo.
4: Mimo.
5: Mimo.
4: Mimo.
5: Mimo.
4: Si Oluwa Olorun.
5: Iwa la wo.
4: Bi awon angel se nse
5: mi.
4: Iwe fun ori kere ni latese ikebe. Bẹ́ẹ̀ ni mo sọ fẹ́. Iwe ẹ̀sáyẹ orí kẹfà. Lọ mu láti ẹsẹ̀ kìíní lọ. Wà á rí pé àwọn angẹ́lù ò lè ṣe ká máa forí balẹ̀
5: fún mi.
4: Ìwọ náà jẹ́ kájọ forí balẹ̀.
5: Ìyá forí balẹ̀.
4: Wà á ké mímọ́. Mímọ́.
5: Mímọ́.
4: Mímọ́ sórí Ọlọ́run ogun. Oya o.
5: Mímọ́.
4: Mímọ́. Mímọ́ sórí Ọlọ́run ogun. A adá ògo padà fẹ́ ni
5: tó lò
4: kù. Mo ń sọ lórí ìjì. Dákẹ́. Iwọ ìjì.
5: Ìjì dákẹ́.
4: Dákẹ́ o. Ìjì dákẹ́.
5: Ìjì dákẹ́.
4: Ìjì.
5: Ìjì.
4: Ìjì.
5: Ìjì.
4: Ìjì poríṣiríṣi o.
5: Kábíyèsí.
4: Ìjì àìfojúrí.
5: Ìjì àìfojúrí.
4: Tí ń da ayé ẹni láàmú. Lórúkọ Jésù oya dákẹ́ jẹ́.
5: Àmì.
4: Ipá àti agbára ìjì òkùnkùn. Tí ń fi ayé ẹni kànàkànà. Tí ń da ayé ẹni láàmú. Ìjì tí ń já ògo bọ́mọ ni lọ́wọ́. Lóyún oya kojú o.
5: Àmì.
4: Ìjì ayé. Ta morísun àti ilé ta kò morísun.
5: Kábíyèsí.
4: Tí ń da ògo wa láàmú tí ń fi wà ní kànàkànà.
5: Jésù.
4: Tí ò já rọrùn lọ tí ń dọmọ aláàmú. Lórúkọ Jésù oya dákẹ́.
5: Àmì.
4: Mo ń sọ̀rọ̀ lórí ìjì ayé.
5: Ìjì ayé.
4: Ìjì ayé. Ìjì ni afẹ́fẹ́. Afẹ́fẹ́ tó le.
5: O le.
4: Ìjì. O ni afẹ́fẹ́ atẹ́gùn tó le.
5: O le.
4: Ti ṣiṣẹ́ òdì. Nínú ayé ènìyàn.
5: Iṣẹ́ òdì. Ìbòdì mú.
4: Tẹ̀rí iṣẹ́ òdì yẹn. Tí ìjì bá ń jà. A máa wúlé a máa ṣí a máa dalé nù. Mo sọ lọ́dún ẹ̀ tó kọjá.
5: Bẹ́ẹ̀ni sà.
4: Ṣé wá rí tí ìjì bá fi mú owó òdì wá. O burú o.
5: O burú.
4: Lórúkọ Jésù ìjì ò ní ṣòdì sáyé wa. Ṣé rí ìjì ni atẹ́gùn ńlá. Tí ń da ọkọ̀ láàmú lórí omi.
5: Kábíyèsí.
4: A máa fa igi ńlá tú. Gbogbo tí gbogbo àfa tú ni. Bẹ́ẹ̀ni a máa ṣí òrùlé lédànù mo sọ lẹ́ẹ̀kan. Tí ọwọ́ ìjì bá le tán. Tí ó bá le tán.
5: Yẹ́sà.
4: O lè wo òpó ńlá.
5: O lè wo òpó ńlá dànù.
4: Igi 20 years. Póòlù máa ṣe àwọn United bó ṣe tó lè wo
5: lu. Yóò sì tìdí tìdí.
4: Iṣẹ́ ìjì nìyẹn. Ìjì ò ní jà wá. Bí ìjì ṣe burú tó. Ohun tó buru ni pé kì í sọ fún èèyàn pé òun fẹ́ jà yàn.
5: Kì í sọ fún èèyàn pé òun fẹ́ jà yàn.
4: Ìjì ayé tí
5: mo sọ. Kì í sọ fún
4: èèyàn. Èkejì kò ní orísun.
5: Kò ní orísun.
4: Kò sí ibi tí a lè sọ pé o ti ń bọ̀. Èèyàn ò lè sọ pé ibi tó ń lọ
5: yìí. Yóò kàn dédé wá ni.
4: Bí òjì bá ń jà. Kò sí nǹkan tí ò lè bàjẹ́ mọ̀ yàn lọ́wọ́.
5: Kábíyèsí.
4: Bó ṣe ń jà nílé tó ń sílé dànù. Bẹ́ẹ̀ ló máa ń jà lórí omi
5: náà
4: tí ń da ọkọ̀ lù. Ìwé Luke orí kẹjọ tó bá mu ní ti verse 22 sí 25 ní verse 23 ẹ̀gbọ́n tó sọ ní. Ó sọ pé bí wọ́n sì ti ń lọ ó sùn. Ìjì sì dé.
5: Ó dé.
4: Ó ń fẹ́ ní ojú adágún ìyẹn adágún odò tó ń gbà. Ó ní wọ́n sì kún fún omi. Wọ́n sì wà nínú ewu. Ṣẹ́rí bí ìjì bá dé. Inú ewu lè nìyẹn wà.
5: Inú ewu.
4: Dádì àti mọ́mì. Inú ìjì wo ló ń jà? Inú ìjì wo ló tiẹ̀ sínú ewu ńlá ní ayé rẹ̀? Gbọ́ọ̀rọ̀ Olúwa. Lórúkọ Jésù ìjì ẹ̀ dákẹ́jẹ́. Ìjì ẹ̀ dákẹ́jẹ́. Ìjì ẹ̀ dákẹ́jẹ́. Dádì ẹ má kàn dorí kodò lásán. Ẹ má wo níra. Àkókò ìgbésẹ̀ dé. Gbogbo ìjì tó sọ ayé wa dìdàkudà.
5: Kábíyèsí.
4: Ìjì tó sọ ìgbéyàwó dìdàkudà. Ìjẹ́ tó sọ ìyàjú wa dìdàkudà. Ìjẹ́ tó sọ àwọn ọmọ dìdàkudà.
5: Kábíyèsí.
4: Lórúkọ Jésù òpin dé sí ìjì rẹ̀. Mọ́mí èèyàn kì í jókòó wò. Bí ìjì ṣe da jóná nìyẹn o. Ìwé jóná orí kìíní. Tó bá mi lẹ́sẹ̀ kẹ́rin sí ìkarùn. Àfìgbà tó tó bọ́ sínú omi ibú omi. Mo sọ ìjì òní sọ ìwà dìdàkudà. Ìjì pọ̀ ìjì àwọn ọmọ bí wa
5: ọ̀.
4: Náà lanu màá kàn tí. Àmọ́ tíjì bá dé sàmọ́ ọ̀bẹ àti dádì. Ibà láti nílò ẹ̀dùn.
5: Bẹ́ẹ̀ni sà.
4: Omo fi sọ fúnikálukú. Lọ múra.
5: Lọ múra.
4: Kẹrí ọ̀sẹ̀ ta fẹ́ bọ́ sí.
5: Lọ gbáradì.
4: A fẹ́ gbàdúrà. Kì ń domi inú àgbọn ni. Èèwọ̀ ni. Ẹ wá gbọ́ mi sàn. Bí ìjì bá ń jà. Gbogbo ewé báyìí ló ń wọ́wé. Àmọ́ kì í ṣe gé ọpẹ́ o.
5: Kábíyèsí.
4: Ìjì ò ní jà.
5: ko gbe gbe
4: o gbe ko jaigi ewo igi ope dan
5: eh kabiyesi
4: ijo onija o ja imo ope dan
5: eh
4: ewo ni
5: kabiyesi
4: mo ti pari ise to lagbara
5: ke
4: ti mi mo ope afẹ gbogbo eyan ni ofẹ ni ma fun
5: ofẹ
4: won fẹ fi gbedu
5: eh
4: ati e ti pari ise
5: kabiyesi
4: e wa gbo sa won ti wa je tabela
5: yes sir
4: e wa gbo won ti wa na ti won
5: yes sir
4: oro yan nigba ti mo fun awon eyan jo to ba di pe mo fun yin ninu ose yan ti won joba mi ro yin e fawon
5: eyan eh
4: o la bi awon to wa se wa ri ose mo fi eri fun yin no african time ago mẹsan la dura
5: madara akoko
4: ago mejila ni ise woli yen ni mo kan fe se pa
5: kabiyesi
4: oh my god ni gbogbo eka ti mo ba lo mo kan fe se woli yen ni mo fe ko leri ni
5: eri
4: mo fe ko ni eri ni mo fe o pe to tin lo bi adua
5: abi
4: o leri ri o ma ngbo pa eyan so eri ni o ma wo pe abiro ni o ma wo pe abi eke ni lo to ati dele aye be o ajabi o to ba je pe e ti gbo eri kan ri
5: kabiyesi
4: to je fake lodo
5: kabiyesi
4: but olofi je pe tawo eyan ba nso eri ma na egbe mbeni
5: eh
4: ma tun ma fi elomi ire pe to ba je eri eke ni tori awon eyan ti arrange arrange ti po sibo won to ba wa sabe ise ranse mi iwo gan wa mo ti to
5: yapo
4: e be ni bolo se be temi enbe e wa wo ago mesan mesan ni
5: ago mesan
4: lagbo oba to laye ati orun ma ti gba program
5: yes sir
4: ni that's why to bi je pe ojo sunday ola
5: yes sir
4: tin ba tin pari service ni badun
5: yes sir
4: ni oluwo lona to gete
5: be
4: e oluwo ni o lona to gete be laaro ni o
5: yes sir
4: ni aro ola eh tin ba tin pari nbe mo nlo si sango ni
5: sango
4: ni ma su gbogbo en te wa ni ifo gbogbo en te wa ni ota gbogbo en te wa ni lagos latapo e ja pade ni sango
5: tiri
4: bus stop
5: tiri bus
4: eh o ni ori alishiba ni sango gaga ni ori mero ori to lo si ifo yan na ni oh my god he is glory of wa ba tamata se pade ojo tuesday
5: ojo
4: to solo ekan eh mo so pe ni sabi o
5: ni
4: sabi o
5: ni abi o
4: ni abi o yesu ibe lati ma pade o ma ni agbara o ni la fe wa ni labekuta amo ojo wednesday
5: onijo
4: ko community o ni ni under sabo beach ojo wednesday ni ojo friday di oluwo lona to gete gbadan e wo tiji banja igbese le yan gbe
5: igbese
4: oro eku ko yi
5: kabiyesi
4: oro ejo wewe ko lele yi oro aroye ko lele
5: yi
4: oluwa ti fun mi lasiri o ni asiri oluwa wa pelu awon woli ye ijo onija
5: ko
4: lo je ewe lori igi ope
5: o wo ni
4: osiri ti se le ja to ka lo je ewe lori igi ope oluwa ni ka so pe kiji e dakeje awon keji ti ja won ma ni ka won na so ti wa te ti ko gbo tenu won ba
6: oruko yin
7: oruko mi ni yabo lati airport
6: airport ni badan
7: ni badan ri bai
6: kiri
7: ni bi si meji eri alakoko ni wipe mo yan olorun atamata si logo tori ogbo ohun ti mo gbe dori oke olorun atamata si ba mi se nigba ti mo se won si ibayi mi ile rin rara ti ara wipe ti won ba fe gbenu ona church wole ma mo ragana mo ni ti mi ile dese
6: gbe igba ti won ko won lakoko se ile gbese wole fun ayi
7: mi ile gbese wole rara ti rara omo mi ta jo wa mo fo mo ni mo fo mo nibi kan mo fo mo gana lapakan eni mo fi wole kisi ni ide ese ri wipe mi n kusubu ko si loju ki de ero mi but mi le fi le lerin owo ti mo ti wa na ki to debi o ti le ni 400,000 ti o de tun won kan yi pe ti mo ba lu nkan mi bayi ma bi ibi ti ma fe di fun a ti peran ta ti se gbogbo re ta ti lo gba ta ti le si na ko se nkan kan mo gba abere kan de yi pe abere yo kan 75 mo gba marun mo gbo ni 3,000 mo gba marun mo logun o ti su mi bebe yan ba wonu won si ti rumo agan bayi ologun fe dede pada pe kini kan
6: e je ki so opolopo omo yato laarin o fa ti aisan aisan lo le lo so spiritu tabi to le fi ogun o fa bo lo do doctor bo le ni mi e ko le lo tori nkan to ni se pelu owo aye ni ene kan sharni
4: loruko
6: jesu aye
4: yes
6: o fa aye tan di so ala loruko
4: o ya ko jere
6: e jesu
4: ti mo sala yin lo
7: ma lati ba ti mo ti bere ti ni wa ti ri bayi ni olodun ti gba ko so de bi wi pe eran to wa ni bi tan ni o ye ko me te gun do lo tan eran duro lo tan
6: da isu
7: da mi de subu mi da ti ko to ko
6: ni o
7: ni de ro mi
6: mo gba ni wa lo ma yo si ta wa lo fa
4: me jesu
7: wọ́n ti ní ilé fi lérè rìn ṣùgbọ́n láti ìgbà tí mo ti ń wá sí ìbáyìí ọlọ́run ti gbàkóso mo ti lè ń rìn gbogbo nǹkan tí mi lè ṣe mo ti ṣe é but mo yọ ọlọ́run lógun mo yọ ọlọ́run àtàmọ́tà ṣe lógun torí ó ṣe tó ó ṣe púpọ̀ nínú ayé ni ó ṣe tó jọ mí lójú.
6: mo máa gbàgbé mo fẹ́ bèrè ẹ̀lú ni bíìlì ta
7: ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ emi mi wa ni bayi o but wa darapo mo mi nibi ti mo wa yi o a mo ti darapo mo lati jo wa nu program bayi wa darapo mo mi ti mo ba de n bo wa sori oke aniyan mi olohun mi wa wo iro mi wa pastor olohun iwo olohun to tedo sori oke yi to fi jo olohun to si se tu sile to si se janu iwo ni mo wa lo gbo ni mo wa fe pa pade lo ni ko wa baye ni pade gbogbo to se ninu mi ara nu eje ara ko ba mi pade ko wo mi san ko tu mi sile olohun ti gba fun mi be olohun tu mi sile o wo mi san
6: so ese yin na lati fi lele dada
7: o ti fi lele rin dada I ko si koda olohun ti
6: san
7: hallelujah
6: amen.
7: Eri mi keji ni wipe nigba ni jo Friday Jesus ti mo wa si program mo lala kan moju bi mo se wa ta pari program mo saraye fun daddy awon ni era tori omo mi kan wa ninu oyun ero ala yen ti mo wa la o ba mi gidi gan de bi pe bi 2 mo taje ati gbaye mi ile sun mo sa pray titi de fi mo mi le se wa mo owo owo mi go pe but mo gba ogbo miss ti mo sa fi ri owo moto de bi bayi mo se wa pari mo ni daddy mo ni alaba ba ni mo la mo ni omo mo kan si wa ni oyun mo ni ko spoiler pe were ni o bi pe ale ile ni pe o se titi e ba se wa jade mo ba ri ai mo ti ba gboru keni yan ba dejo e fun mi ni omi eyin budu agbara kan e da kan ni awon oro mi loni mo ni nule te ro le yin o emi ogbe yo kan ni nbe kan ba be ma sa gbo mi yen fun mi mo sa se de lo di joke mo ba ran se si oya ri mi ni boyi se de oya gba oya to ba ku ni won ba ni o ko lo fi sanra agbara olohun were lo so o sa se di jo tozi bo mi se bi were la gba kan
6: hallelujah and the question me yes ala ibi yan ibi o Jesu Kristi emi ni mo pare amen Jesu ogun tan ti be pari se
8: loruko Jesu
6: ogun tan ti seto sile
8: loruko
6: Oluwa pano ogun yan
8: amen Jesu
6: in the mighty name of Jesus
9: Fola Sade lati ilu Iwo
8: kini Olorun se fun egbe
9: ti o sele gbe mi dide ni December 12 mo didi mo mura funra ni ile mi pe mi jade lo lati lo serun fun yan orude mu mi mo ni lati bo aso mi pe ka tegun fesi mi bi mi se le dide ni yen
8: o le dide
9: mi le dide rin rara to je ipo ma n gbe mi rin ni but mo ma n gbadura time to time but igba ti mo wa si iwo lodo mo si mi mo ni lati ma gbo program ni oru ore mi lo introduce mi pe ki ma gbo program to ma n se ni idaji idaji so mo so fun pe mi mo oruko pastor yen eyan kan ma n pray before yin so todo yin yen ni olohun so pe ki grab lojo yen mo sa ni mo ni lati try lati ko number yen sile be so pe ka send the first note pe anybody to ba de fe ba yin soro so ati gba ti mo de ti send the first note mi si yin pe mi le dide mi sa ba ni nkan to n sele pe fun ara mi mo mura ni nle gege bi mi yo so so mo de ni gbagbo pe lati gba yin mi ki mix e ma n try lati mix up to ba ti di 5 yen lati gbadura but mo dupe lorun pe olorun ti jera re ninu aye mu dan pe ma sa se
8: pe
9: eje yen ti stop
8: o ti stop
9: eje yen ti stop for now ko de le wa mo
8: na ko yin wa mo loruko Jesus in the mighty name of Jesus olo le rin
9: so mo de ti rin
8: je bi wa lo rin
9: bet mo se ti duro mi de le duro se nkan kan tele rara rara afi to ba ma gbe mi lo wo e lo tun
8: de rawo na do eni wo nbe
9: iwo kan mo wa tele ijebu ode ni mo wa
8: but iwo to wa wa nsin
9: iwo ti mo wa side oko odo along bore road
8: ni do do
9: ben
8: baba ke torí ìgbà tí a gbé ẹ̀bẹ̀ àdúrà lórí rédíò ẹ̀yin aládùúrà tamátàsí mo ní kẹbẹ̀rẹ̀ sí gbàdúrà àdúrà yín sì gbà ẹ̀jẹ̀ tó ń dà ẹ̀jẹ̀ yẹn ó tọ̀ bó bá ń tọ̀ ẹ̀jẹ̀ ló ń tọ̀ àtújọ gbàdúrà náà ẹni tí ò lè dìde ó ń dìde báyìí ẹ ṣẹ́ni pé kì í ṣe mímọ̀ ṣe mọ gbàdúrà ẹ pariwo lórí ayé ẹ pé dandan ibi tógun yẹn ti wá kó padà tó lógun lọ ogun yẹn ò tún gbọdọ̀ gbérí mọ́ ó yá adùá ọ̀gbọ̀gbọ̀ ẹ̀mí ọmọ àti lẹ́yìn ìgbà ọgbàrá ní àtẹnáta sí ibi tógun yìí gbà wá ogun yìí kó padà síbẹ̀ ogun yẹn ò ní gbérí mọ́
10: wá lọ múra mo ti sọ fẹ pé ọsẹ máa yàtọ ìwọ gan lẹrí kan bá ìwọ lẹrí kan bá jẹ lọ ṣe wòmí sàn máa
11: ṣe sùlẹ kan a ní ọlọrun àtàmọta sí wòmí sàn máa sàn bàá mi là máa là.
12: Àwọn ọ̀rọ̀ àti àṣẹ dẹ́dẹ́ ní orúkọ jẹ́ Man, but to in the back door. Look at this. Oh, yeah, there was a guy to say, I shut him up. Yes, you are.
10: Ah, you want Ghana, America, by you. Mo fe gbere ti e bayi mo fe gbere ti e bayi amọ ki to ma fe ni number to fi ma sori eni yo gbogbo eniyan oni majamu so pe o fe silekun ayalu ore fun awon eniyan meje kan leni ayalu ore ti won ba pade ri ni ayalu ore ti o sele ri ni ayalu iyalu to gbojo oye eniyan lo mura leni gbogbo eyan oluwa so pe awon meje yen awon to ti sori atawon to tun fe sori eni ni oluwa ni eni meje akoko to ba koko fi ore eru bo ranse leni o iwe jo an lori karun oni wa ti angeli badi basiro mi oni eni to ba koko bo sinu re arun karun to ko ma je yo de kuro nbe oni ta ba ka meje wa tu meje ka egbo sa eni meje akoko to ba koko fi ore eru bo ranse oluwa ni o fe se ga ajalu iyanu ojiji kan ajalu ore nla kan iyanu ti o se fe nuro yi pe kan to ni agbara fun awon meje akoko yen ni o gbe lo ma rubo leni sugba awon meje akoko yen ma de mu kan ti duro lori oro won. Oh my God! Egbo ilekun ore shiro. In the name of Jesus.
13: Amen.
10: Ugbe eyan. O ti fi ore majemu edidi re ranse. Gbo o le se laaro yi. O fe sada mewa, o fe san re re. Oh my God! O de fe se je. Egbo ati awon toluwa ni ka ba le lo 8800 bi edidi fo. Gbogbo awon won yi laaro yi ojo pe egbo eyan meji akoko yen je fun ni account number ka wo eni meji akoko na account number to fi ore rubo re si atore didi ati majemu yen to fe fi sire ko sile UBA UBA ni o oya 10 24 24 77 77 50 80
13: 80
10: UBA Boleka si 10 24 24 77 77 50 80 80 Christ atile yata mata se lo ma bakwa dibe oni ye awo to ba gbo lati agbara fun lati je omo lona tan to boruko mi nebo wo bi to ba gbagbo o ri ogun olorun bi je se ise ninu we joanu ori okekela ni egbo oni ti re ba gba olorun gbo a fi di re mule ni a moto ba da ori re gbo wa de sere e wa wo yoruba gan so pe mo sere ko gbe mi o lowo kan ikan ninu ni eyin meje akoko yen eyin lo fi mo pe olorun ni kala lagbara ati pe leyin olorun olorun ni kan lokun mo so bi woli ni kia lanu ko ba mi eyan meje akoko yen ati gbogbo en to ma fi so re ru bo leni mo ni le ko le
13: ame
10: gbogbo en to ma san maje mu to ma san re je to ba so re maje mo so so ati edidi re yen iyanu ma de in the name of Jesus.
13: Amen.
10: Go account number now like see UBA 10 24 24 77 77 50 80 80 oruko to mari nibe Christ atilele atamata se 10 24 24 77 77 50 80 80 account number na ni yen bo se nda si ba ona shi
13: amen
10: ogun re shi
13: amen
10: o rona
13: amen
10: o di dada ki wona wa le ri
13: o di dada
10: bi wona se support ise oluwa dada ni ko le ri that is why ko si ore kan to fi sile ti o ni pada die ri eni kan so e ri ore to fi sile e je ko bi yen na so ti e
14: sanimi e ri ti mo ri e ri ti mo ri ni bi pe ijo ti mo fe mu ko gbo program anti ni ma ngbo ati fe pari program ibi ko pe number pe ka se tore anu account number do se ka pe bo ko so lo mi je mu lati se 1000 naira sinu account yẹn mo wá ìjáde mo lọ bí iṣẹ́ ń join ẹni ẹ̀dẹ̀ ti jẹ́ mi lọ́wọ́ láti bíi 5 years 6 years don serve so mo máa bẹ̀rẹ̀ rí ọ̀kadà fóònù ẹ̀ kọ́kọ́ rí mo rí mi sọ mo ń jẹ́ kí n pẹ́ ń dá ìjọ́ nomina ẹni tó pè mí ó lè jẹ́ omi ló fẹ́ sọ ò pé kó tiẹ̀ fún mi díẹ̀ lówó yẹn but ní mo yẹ wá padà pé ó wá sọ pé ìyá ayọ̀ mo ní ma ó ní ẹ send account number yẹn gbogbo tó wá jẹ́ mi láti bí 4 years 5 years ó lè send yẹn sí mi ní ìjọ yẹn
10: jẹun fún ẹlẹ́ka nọmba ẹ lẹ́ẹ̀kan sí
15: UBA
10: ni o
15: 10 2 4 24 77 50 80
10: UBA ni o gbọ́ lẹ́ẹ̀kan sí 10 2 4 24 77 50 80 UBA orúkọ tó máa bíbẹ̀ Christ Artillery àtàmátàsí ogo níjà ọmọ wà bọ́ lọ́wọ́ ìlú wà gbé eléyìí gbogbo ènìyàn ọgbọ́n tó wù kó máa dá ọlá yìí
15: yàjọ
10: pàdé ní olúwo lọ́nà tó gé tiẹ̀ gbéra ni òráyè ráwọn èèyàn ní àná ìyẹn nìbàdàn ní olúwo ń bẹ̀ mi ò tètè dé láti program ta lọ àmọ́ gbogbo wọn náà ti sọ fún pé wọ́n láǹfààní àti rí mi lẹ́ni ọjọ́ sunday tí bá dẹ̀ ti ń kúrò nìbàdàn lẹ́ni lágbàgbà tó la yí àtọ̀ ẹ̀rù sango ni màá sùn
15: sango
10: sango ti ọ̀tà sango gẹ́gẹ́ ni màá sùn torí wípé ọjọ́ monday
15: ọjọ́ ajé
10: mo fẹ́ tètè wọnú program mo sọ fáwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní last week pé ọ̀sẹ̀ yìí ni mo fẹ́ ṣe counseling
15: ọ̀sẹ̀ yìí ni
10: torí náà àtẹ̀tún ni kò mọ níbẹ̀ ní ọjọ́ monday yẹn tó máa bẹ̀rẹ̀ ní ibi ọwọ́ aago mẹ́rin mẹ́ta yẹn so mo fẹ́ ká tètè ṣetán kí n ṣe counseling kò sí báwo yẹn ṣe pọ̀ tó wọn láǹfààní àti rí mi kìkì kò kàn tètè dé aago mẹ́sàn-án ni àdúrà máa bẹ̀rẹ̀ tí màá gba program àwọn èèyàn ti máa ṣe lọ láago mẹ́jọ ẹ wá wo eléyìí o gbogbo ìwọ tó fẹ́ rí mi má pẹ́ dé o má pẹ́ dé o kó má di pé nọ́mbà rẹ̀ ó jìnà níbi tó ń bọ̀ 33 bus stop lọ́nà ifọ̀ ojú mẹ́ròdù ọ̀nà ifọ̀ yẹn lọ́nà ọ̀nà abẹ́òkúta ní ìpò lọ́nà ifọ̀ ojú mẹ́ròdù yẹn ni ilé kan ló la is glory all atamátàsí is glory all nígbà atamátàsí
15: yẹn
10: ilé kan ló la àti matthew almost opposite ẹbí jẹsọpá jacenti sí ibt system big bank ni so bó o bá tètè dé wàá láǹfààní àti rí mi ọjọ́ monday lọ́tún la ni
15: mo sọ
10: wá wo ọjọ́ tuesday láfẹ́wá láti máa pàdé ìfọ̀ àtàdúrà fẹ́ gba program torí mo fẹ́ ṣe counseling bó o bá ṣe tètè dé sí náà ló ṣe tètè máa lọ sí lisa bí ọ ní tabẹ́kúta lágbẹ́ ilé ẹja yẹsùn ìyẹn ní láfẹ́ wá ní abẹ́kúta oh my god tó bá di ọjọ́ wednesday gbogbo ẹ̀tẹ́ ti ráyè rí mi látijọ́ yìí ìwọ tó fẹ́ rí mi bí wòlíì mo sọ fún ó nígbà tí mo máa wá ìjòkó community hall london sabo bridge yẹn mo ń bọ̀ live and direct ìwọ tó fẹ́ rí mi wòlíì kó tètè dé ọlọ́run ṣe bẹ tẹ́mi ẹ̀ ń bẹ gbogbo àwọn ẹ̀ka yẹn náà ni mo máa mú ìmọ̀ ọ̀pẹ yẹn wá iṣẹ́ ti ń lọ lórí ẹ̀ ìjòkó community
15: hall
10: london sabo bridge ní sàgámù tó gbẹ̀yìn tẹ́ wà ní fúwapẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ wà ní òwe ìbàfọ̀ ẹlọmúlọ gbẹ̀yìn tẹ́ wà ní ìkòròdú gbogbo ẹ̀yìn tẹ́ wà lódógíyàn agric lẹ́wà ní o gbogbo ẹ̀yìn tẹ́ wà ní kéètù ọjọ́ tó gbẹ̀yìn tẹ́ wà ní kẹjà bẹ́ẹ̀ ṣe ń gbọ́ omi gbogbo ẹ̀yìn tẹ́ wà ní gbogbo rẹ́mọlọdé jẹ̀bú òde jẹ̀bú igbó ẹjẹ́ àjọpàdé under sabo bridge ni ní ìjòkó community
15: hall
10: tó wà ní sàgámù a máa pàdé ńbẹ ẹ̀rí lóde máa já sí in the name of Jesus tó bá di ọjọ́ friday olúwo láti máa pàdé lágbo ọba tó la yàtọ̀ àwọn kan jara para ẹ ṣe bàbá òní wá sílùú wa ni ẹ lọ ṣètò tẹ́bá ti mọ ibi tá a máa wá kàn pè mí àwọn ti rí ọ̀lù o a ti rí ilẹ̀ o ẹ pè mí ẹ máa láǹfààní ẹ rí i pé àtàmọ́tà sì máa débẹ̀ jẹunfẹ́ ní nọ́mbà yìí jẹunfẹ́ ní nọ́mbà yìí bí ọ̀nà ò bá fẹ́ yí ọ àbó oníbèrè tó fẹ́ bí mi àbó òde wa ká o ti rí location kó fẹ́ ká wa o máa pè sí nọ́mbà yìí nọ́mbà náà whatsapp nọ́mbà mi náà ni o ó dẹ̀ lè fi ṣàlàyé àwọn kankan fún mi ó dẹ̀ lè fi sọ ẹ̀rí rẹ gbogbo ìwọ tó lẹ́rìí nítorí ọlọ́run bá ṣe nǹkan ẹyọkọ fún ẹ tí ò bá ti sọ ẹ̀rí o lè má láǹfààní mi
15: yàn
10: nọ́mbà náà rí o
15: 070 35 23 23 14 17
10: gbọ́lẹ́kan sí o lè fi whatsapp mi kó fi sọ ẹ̀rí rẹ kọ́ lẹ̀ lẹ́kan sí 070 35 23 14 17 ìrètí ẹ̀rí ẹ̀ pẹ̀lú ẹ̀ ẹ̀ kò fi pè mí fún ẹ̀rí ẹ̀ o dẹ̀ lè fi send message fún ẹ̀rí ẹ̀ at the same time o lè fi invite mi pé ìlú bàbá o ẹ ti pèsè àṣẹ sílẹ̀ ẹ fẹ́ rí wòlíì àǹfààní kí ló jẹ́ fẹ́yàn kí èèyàn jèrè ayé kó lé gbogbo nǹkan ilé ayé asán lórí asán ni bí ayé yìí ó bá ti ní kristi ìmúlẹ̀ mọ́fò ni ayé tí ò ní kristi ayé asán ni gba jésù lu àtòrúgba ilé ni kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ ya sáré ìjọba ọlọ́run orúkọ jésù àìní sọ̀jọba ọlọ́run orúkọ mi ni wòlíì àjúlóye àtàmátà sí lọ fọ́lò mi lórí social media facebook tiktok youtube instagram ajilore
15: atamátàsí prayer life ajilore atamátàsí prayer life
10: wà lẹ́rìí tó bá jọ lọ́wọ́ àwọn tí ọlọ́run gbẹnu iṣẹ́ ìwọ́lókù wà lẹ́rìí. Jesu Oluwa.
16: Friday, I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going

àṣẹ Yorùbá bọ̀. Wọ́n ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ṣe àríkọ́gbọ́n, ọgbọ́n ọlọ́gbọ́n la fi kọ́ra ẹni, ọgbọ́n ọlọ́gbọ́n. Ètò yẹn nìyẹn o, lórí ìkànnì Lájọlú 96.7 FM, fẹ́lẹ̀lẹ́ Ìbàdàn, rẹ̀ láago mẹ́fà sí méje òwúrọ̀. Ọgbọ́n ọlọ́gbọ́n, ètò kan kàbìtì bíi mẹ́wàá bòmíì, ṣe ìgbé kíkẹ́ ẹyẹ lóko, iṣẹ́ tá a fẹ́ yẹ ni ìfèdèdára, tó ń ti àgbékalẹ̀ Fẹ́mi Ògúnyẹmí Olóbùrú. Ta ni ọ̀mọ̀ pé àtẹ̀dá ló yọ̀ǹde ẹ̀fọn? Abala ìfèdèdára la fi síde ètò àdúà àti ìmọ̀ràn ní tẹ̀lé. Ó tó wá ka abala àròkàn, àròkàn tí fẹ́kú àsun dákẹ́, níbi táyé èèyàn ló ti láǹfààní àti pè dáṣètò lórí ìṣẹ̀lẹ̀ àròkàn. Ta mú wá sórí ẹ̀rọ àgbàgbé, òótọ́ làbí dúdú sọ wa lórí òbìbí. Ẹ má dà wọ́n pọ̀ wọn ò jọra wọn o. Bí wọ́n bá sọ pé ti ń bá wọn fínra ó pọ̀ lápọ̀jù, abala àròkàn ló ti mọ̀ pé tiẹ̀ ò tán kankan. Aago mẹ́fà sí méje òwúrọ̀ ọjọ́ Sátidé lórí ìkànnì Lájọlú 96.7 FM, fẹ́lẹ̀ lẹ́m̀bàdàn náà ni o. Àìmẹ̀sọ̀ lígbọ̀ jẹ bùrú, bí gbogbo bá lè temèrò yóò mẹ́mọ lábẹ́ aṣọ. Ọgbọ́n ọlọ́gbọ́n, ẹ má mí sí ẹ.

0: lọjọ gbogbo Adébáyọ Akande dámi lẹyìn ni mẹ.
1: Àwa ṣe ká dé sí
0: ọjọ́. Mo súnmọ́ bá níwọ̀n egbèje.

0: ọ̀kì tàrí ní sọ lórí gbogbo ẹyẹ nínú gbọ́.
1: ọrẹ wàá pọ̀ láàrin.
0: Àgbààgbà ní sọ lórí àwọn ọ̀gẹ̀dẹ̀. lágẹlú rẹ̀ ó bàbá àwọn bàbá fún gbogbo rédíò tó kù. ọba wọn ń wájú ọyà wọn lẹ o. ìwọ náà kọ́ ọlọ́run ọba mi ni. ìmọ̀ràn fún tòní. mọ̀yà alákòtí o. alákòtí ọ̀ráyé wá o. alákòtí ọ̀ráyé wá o. bífa alákòtí yìí bá fọre. àkòtí ni ó fi yí ìdànù. àkòtí òní máa pa. ọ̀la máa pa. ẹnu ẹnu. lẹ́sẹ̀ fi pè kúrò ojú ọ̀nà. bí nǹkan bá ń ṣalákòtí. tí a bá ní. ìtí ń ṣọ́ yìí. hospital lọ́kàn. ńlọrọ̀ rẹ̀ jẹ mọ́. ńlọ lónìí. ńlọ lọ́la. ó tiẹ̀ ti ń fúyẹ́. tí nǹkan ò fi bó ti mọ̀ lọ. lẹ́ràn bá lọ àkẹ́. ìgbà tí nǹkan bá wá lọ télé. ẹjẹ́ tètè wọ́n télé. alákòtí ò ní wọ́n télé. ó dìgbà ọ bá kẹ̀hẹ́. tọ́kẹ̀hẹ́. tẹ́pẹ́ òbóró mọ́. àwa mọ̀ ké. yọmọ sáré lódì lódì. ẹ ṣe pẹ̀lẹ́ o. èèyàn tó jáde ìwé. tí ń wáṣẹ́. tí ò tí ì ríṣẹ́. wọ́n wá ní afẹ́ gbà yàn ń bì kan. ó ní ìyá ago tí ẹ dá. bí ẹ ṣe máa wínú. african time ni. nígbà tí ó dé bẹ̀ sí. gbogbo ẹtí ẹ nígbà wọn ti gbà wọn. ọ̀padà lé. àbí bí ọ̀bá sì tó jẹ́ bẹ́ẹ̀. èmi náà lọ lónìí ń lọ lọ́la. ngbà tí ọba dé bẹ̀ sí. wọ́n ní èèyàn tán fẹ́ gbà. wọ́n ti pé. alákòtí. yára mọ́ṣẹ́ mọ nǹkan tó ṣe. àkòtí èjé yòókù olójú kan.

0: tó ayé àkámọ́ra àròkárẹ́ ó dé rabarí bí rabarí bí ó dé rabarí bí ó dé fakafiki bí rẹ́lùwé àròkání.
1: Tọ́mọdé tágbà ẹkú ìkàlẹ̀ ọ̀ ètò yẹn tó ti dé nìyẹn.
0: Ẹ má gbàgbé mọ̀ ń wọ́kọ mọ̀ ń wáyọ ọkùnrin tí rìn wáyà wàyà wáyà àtobìnrin tí rìn wọ́kọ wọ̀kọ̀ wọ́kọ ọ̀dọ́ wa lọ́lọ́run gbé ka o ẹni ọlọ́run bá kọ mọ́dọ̀ wa ni o.
1: Àròkànní fẹ́ kún àsùn dẹ́kẹ́ o.
0: Èto òfinrúgbọ̀fẹ́ náà mọ̀ là ń tó bàbá mọ̀bà ẹ́ ẹ ẹ̀yìn náà ẹ wá kan sì kan ìyá ètí gbogbo ẹnu ní gbogbo àwọn èèyàn ń dẹnu kọ ọmọ wípé bọ́bìn ọ̀bá ti sí lábẹ́ òrùlé ọkùnrin gbogbo àtẹ̀tọ́ yọ kọnu sí àtẹ̀tí ọ̀yẹ ẹ ọjọ́ wá kan sì kan ọjọ́ ń lọ kó yé yan bọ.
1: Àròkàn ètò yẹn tó ti dé nìyẹn o.
0: Àròkàn fún tòní rèé ọmọ Nàìjíríà. Iléeṣẹ́ rédíò lágẹ̀lú ibẹ̀ là ti ń kọ́gbọ́n tá a ti ń kóye. A jẹ́ wípé ọmọ babalẹ́lẹ́rú agbẹ́kọ́ máa gbọ́mìíràn òkun àlùkò ọyá máa gbọ́mìíràn ọ̀sà. Agbẹ́ tí ń gbé rèrègbèrè òkun ká ẹ̀ mọ́ gbé rèrègbèrè òkun àlùkò tí ń gbé rèrègbèrè ọ̀sà ẹ̀ mọ́ gbé rèrègbèrè ọ̀sà àti rí òkun àti tọ̀sà ó di wọ̀ lọ́ọ̀dẹ kálukú wa. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin da ojú òní tì wá ẹ̀ wá mọ̀ pin lógúnlógún ẹ̀ mọ̀ pin lọ́gbọ̀nlọ́gbọ̀n iléeṣẹ́ lágẹ̀lú lélẹ́yìí ọgbọ́n ọlọ́gbọ́n lẹ̀ ń gbọ́ pẹ̀lú Fẹ́mi Ògúnyẹmí Olóbùrú ọmọ babalẹ́lẹ́rú alẹ́ẹ̀kẹ́ àbàjàmọ́bù alówó làmọ́kọ ìdà tó ti lé mọ̀ kí wọ́n máa kúnlẹ̀ ké pè dùmàrì káàkiri là á ṣẹ́gi ojú kan là á dì í.
1: Àròkànní fẹ́ kún àsùn dákẹ́.
0: Onírèé o àròkàn fún tòní ẹjẹ́ farabalẹ̀ ká gbọ́ ẹ ti mọ̀ wípé láàrin ìdílé òun làròkàn ti máa ṣẹlẹ̀ àfi tí ọ̀bá sí ìdílé mọ́ tí ọ̀bá sí èèyàn lórílẹ̀ àlàyé mọ́ ni ò ní sí àròkàn. Àròkàn tí fẹ́ kún àsùn ìdákẹ́ kí lòun mi kanlẹ̀ lé lórí bá wọn bá gbọ́ tẹlòmíì ó tún máa dúpẹ́ lọ́wọ́ kí ní ṣe ọ́ tí ọ̀sẹ̀ lòmíì mẹ́wàá ń ṣẹlẹ̀ o àfi kéèyàn ọmọ gbọ́ rédíò ọmọ gbélé kọgbọ́n àsàlàsà ọ̀gá wa kan lé akéde ní iyọ̀ adédìjì a ní ẹ mọ gbọ́ rédíò ẹ mọ gbélé kọgbọ́n bẹ́ẹ̀ sì ní ìyá àbejì ẹlẹ́gùsí a ní rédíò èsoge àtìyálà rẹ̀dọ̀ a ní rédíò èsoge ọgbọ́n la fi ń kọ́ra wa ọkùnrin kan ń bẹ àtìyàwó ẹ̀ àméjèèjì nífẹ̀ẹ́ ara wọn dáadáa. Iṣẹ́ ọkọ ń lọ déédéé iṣẹ́ ìyàwó ń lọ déédéé ọkọ ló sọ pé òwò ló fẹ́ kí ìyàwó òun ọmọ ṣe tó ń téèyàn bá ọkọ sì kúkú lo lórí aya ọkọ láláṣẹ ó sì ṣọ́ọ̀bù kan gbàgàdà fún ìyàwó ẹ̀ pé kọ́ máa tajà ńbẹ̀. Eléyìí wọn bẹ̀rẹ̀ sí í tajà ọjà sì ń lọ sókè ń bọ̀ yá ṣọ́ọ̀bù kan ọgbà wọn mọ́ ẹnìkan kúrò lẹ́gbẹ̀ẹ́ wọn kò sí lè kọ̀ sáyèsè òun gba ṣọ́ọ̀bù kejì wọn gba ṣọ́ọ̀bù kejì wọn já mọ́ra wọn obìnrin yìí ń tajà ó ṣe sì ní ń tà. Èyí táwọn alára tó tà máa wá rà lọ́dọ̀ rẹ̀ àwọn èèyàn wọ́n ń bò wí ti mọ̀ òdìjọ́ kan. Ọkùnrin yìí níyà bí ẹ ṣe pinnu pé mọ́nà bá ń gbàdúrà ọmọ kò sí ṣe kọ̀ sáyèsè kó mú ìyá rẹ̀ ọ̀dọ̀ ni ọ̀bá lẹ́jọ́ nù kí ìyá náà ọmọ gbádùn bó sì ṣe pé ọ̀sẹ̀ bíi mélòó ni ọ̀bá máa wá tí ọmọ bomi ìgboro ara ni ọ̀bá lẹ́jọ́ nù. Òun àtìyàwó sọ ìyàwó ni ẹ jẹ́ kí wọ́n máa bọ ẹ jẹ́ wọ́n máa bọ ìyá délé o á bẹ̀rẹ̀ sí í gbé pẹ̀lú wọn wọ́n ń jẹ wọ́n ń mu wọ́n ń yọ̀tọ̀ mi ìjọ wọn ò mu tíì ìjọ tí ọba sì jẹ́ pẹ́kọ ni wọ́n fi míìkì sí wọ́n fi gbogbo ẹ̀ sí té pé láàrin ìgbà mélòó ìyá náà ti ń di kọ́rọ́bọ́tọ́ bí ọká àṣeyọ ọ̀dá bójú èèyàn bá pa koto ìyá ní í jẹ́ bẹ́ẹ̀ béèyàn bá jẹ ìgbádùn ọjọ́ méjì péré yọ gbàgbé ìyá bí ogún ọdún títí ń jẹ ẹ́ bọ̀ ìyá ẹ̀ náà ń tọ́ mi ké mo òjijọ́ kan gbogbo àwọn ọmọ àwọn èèyàn wọ̀nyí wọ́n ti ń lọ sí ilé ẹ̀kọ́ wọ́n ti ń lọ skúù té pé tí obìnrin bá ti lọ ṣọ́ọ̀bù ilé ọ̀dá ìyá nìkan ni ó kù àwa mọ̀ wá fìyà nìkan lé ọlọ́run mọ̀ jẹ́ adáràn ẹyin mọ̀mọ́ kò ní ṣe kọ̀ sáyèsè ẹ̀yin náà jẹ́ àjọ náà ṣẹ̀dé ṣọ́ọ̀bù lọ́ba di pé ìyá yìí náà bá ń tẹ̀lé wọn pé kọ́ mọ́ sàwọn nìkan nù lé kójú ọmọ mọ̀ wá kún wọn àbí dá ń sọ òye ìyá tẹ̀lé arábìnrin lọ ṣọ́ọ̀bù èrò wútiwúti ẹ bá mú gbá ẹ bá má wo ẹ bá mú kòkó bábà sásùn wọn rajà lójú ìyá yìí náà ni ìyá náà tiẹ̀ mọ́ bá mú kan ẹgbà yìí o ẹ ṣe nǹkan tí lè sú gbogbo bóbìnrin ìsìn ń pawó nìyà rí kí lọ ṣẹlẹ̀ ń bọ̀.
1: Àròkàn o àròkàn nífẹ̀ẹ́ kún àsùn dẹ́kẹ́ o àròkàn.
0: Ntọ́wù wọn ni ẹjẹ n ṣọọbù kun wọn to dari pada dele wọn tun dele wọn dana wọn se gbogbo ẹ mo koda mo gbadun ṣọọbù ta jọ lohun e mo to di jọ keji ya to tele wọn ori bi ọsẹ kan wọn jọ lọ wọn jọ n bọ lesu pe ki ya ọmọda kọmọda wa nu ile ase gbogbo bobirin se n pawo ase ni ya n foju siro pe abajọ mo wi na ọmọ mi ọmọ pọ wọn fẹ likeji wọn fẹ likeji ase nti oje o fẹ likeji re ọmọ ẹsẹ kan ladeja iwo nikan leyi ti mo ti ri nti nsele tetan mo so fun ọmọ temi o fẹ likeji ọmọ mi o fẹ likeji ile lo jerin jerin o nikan ta mo ba ti asinle gbogbo re adi yan rara o ko ri be iya nso yun sokan ọmọ okuku eyin yawo ọmọ okuku mo boni kini kan ba to koja lo egbe wa o iya e mo fe papanu iya e mo ke ti ngbo odijo kan iya e pe omo e kale he lagbajo ni olorun o jo da fun o ile ire jerin jerin e si legba yan si o wu mi o olaare oni parun olorun si ni do pada seyin iyawo re o we nikan si seri odu ale se pataki olobin kan ku lapon be se nwo won o to ba fe gbo toro olobin kan ko ku lapon agaga ko saro lenu gbogbo awon omo re ewo ni jarole opin ni jabe arole se gbogbo awon obirin ti mo ti biun ele na obi a ma je pa ti simi omo bibi ni e simi omo bibi ta lo ni yobo kun yawo mi na ni gbegele gbegele arugbo jagbese ta ni osan yobo kun obi kini ko bo kun obi keji obi kata obi kari ori melo le ran ba lo te ni yobo kun yi to bi nto jongo simi lori eto biun je totun mi o ona mi to ba si okun ni otara re jade e mo mo daradara dale ti yawo n ba egbo wahala ni o e mo ba le hun je won ja mi kuro lori e gbogbo bi ya se yi arakunrin yi sebe ni jo yi ra won poro ti o yari fun o oni o se se he ki lo se le leyin e
2: arokan ni fe fun asun daka
0: iya to pe omo re bakan na ni nbo dasiko kan bo se di wi pe arabirin ara re o yare o yin yawo omo ya ara re o ba ya aporo lowe olaronu egbe lo gba egbe lawo e lo kuku baba sasun gbogbo gbianju ti e se lori e pabo loja si o nti si oku o be ha iru ewo re a ti to bo se di wi pe won gbe lo bi kanu eleyin lo a so won ni won juwe be na ni pe akiba ti ni ngbo na de be eleyin kere nu seta won tin se ko si bi ogo tin je to mo ti dodo awon yi awon o le da se o olodun ni o se mo ti dodo awon ko si giri kankan yo gbadun iya ato omo na ni a jo gbe lo be e se gba e sawo e ra koko baba sasun e lo gbogbo e je iye bayi e gba e re ra gbogbo e lede kukuru won ni won pada wa ngba bayi leyin ti an ku nbe bi baba ise nti bi to ti lo ra eroja ti o fi e mo wi pe eroja ti won e taye eyan se igba la alajogba ibe ni e ti ra ngba leku leja e ti won ba si e bat eyan je na ibe won o ti ra e ti won e de eyan ibe won o ti ra e ti won e tu eyan ibe won o ti ra baba n dari pada abo bo se pade iya ko re o iya wa kere irin nkan omo yin na lare ra wa baba oni segbo emi lo mo pe yin lagbaja em baba emi lo mo pe yin emeta ni seri akan fun lowo ni o e mo sise kankan ki mo pe e mo sise kankan o emi mo di eran mi ni e si file be e ba jo wa na ni asajo nsajo re na ni ntodo ba ti de ki rita mo eleyin oni e dakun iya mi e fun se e je o se in sese mo se meje leyin ohun mi mo se o to ba se yo hun o ani edakun e jebure e jegba e jegbo e jawo anbe mama e titi mama ni osoro nbe a mejeji ba tu sira won loju bayi ba wa pe ko mo sese mi o se leyo lede kukuru won bere si toju arabirin gbogbo nti oye won o se fun won se fun arabirin are bere si ya mujiza kan ti osele pe kilo sele ayo ogun ologun ni di ti e ma sami e irufe nti si arabirin ti an gbe wa toju lodo baba bo se tale omo baba inu ha ewore ayo

0: for town wa ama omo mi ranti oro nilu kan ni ah ni pe ba olohun ba ti for tae ni han ni ko le pa ni mo eh ba olohun ba ti for tae ni han ni ko le pa ni mo e wa ri olomo le ti nbe leyin re o na ma soro lo ba re leti lo npe ah come on za fun woni come on za fun woni come on za fun woni iyo ni pe ba o ba mo ta re to pe ko le pa omo erin re pa mi afiko sa fun 0912370867 o lowo bi eyin ti okere eyin ara ilu ebo eyin ele lo plus 234-814-249-1006 ele be won e ka aro
1: olojura ko ojumo
0: iye edun
1: eriko lagbara
0: ah to
1: ogbon radio
0: beni
1: ori mi ejoro eyin kawo pe omo ko yakọ ewo kan eyin omo ti amu lo yakọ yin e toju yakọ yin o
0: mo
1: yan je mi e ba wa ki e fi fun ne omo mo ni bisan
0: komo mo ntin lo
1: omo mo ntin lo
0: hule hule tori lo da wahala le
1: omo se wa nbe o ogun na ona ni ona ko ya ba o nti aba kuno
0: e seun
2: Yo ma ni ribi.
0: Ami o atẹyin na.
2: Gba Olorun gbogbo an ti gbe so yi. Ebi o ni sele ti wa.
0: Ami.
2: Je je na ko le be si. Awon mo bo won ko be ko se bo mi ti wa laye.
0: Hmm.
2: Ebi ti ti bere le ni. Ah bo ti wa ri ni. Ah. O ma lagbara. Hmm. Ni gbo ni o le ri ni awon e ko se be.
0: Hmm.
2: Na te je nti si ajo mo ni tabi.
0: Abi.
2: Mo
0: fi aja o lele pa tun koja lo won ni won tun ra fun
2: ete
0: olorun
2: yo ko ti ban se bayi iya iya o gba ko ti ban se bayi ejo mo yin mi lo su aju o
0: esun
2: bi o le tu a
0: esun
2: ayi la bu gba san ate
0: olusola matthew oju o ni ti o lati re fin alesi loye nko o pelu israel eso e ka ro ami o
3: ẹkú ètò ọgbẹni fatash lemon ni láti ògbérí ìjọ sáyé tó rò.
0: À ń gbọ́ yín.
3: Elémọ́tò náà lè kínka bó sáni sára ọmọ bàbá náà ṣàtìyá.
0: Ọlọ́run ti gbàdúrà wọn ogun ti padà ọdọ ológun.
3: Ogun ológun òní ti
0: tiwọn. Àmì àtèmi náà tẹ̀yìn náà.
3: Ìyá yẹn náà wà ń kọ́ báyìí tí àwa ti bò wá níyà.
0: Ẹ fi ìyálẹ̀.
3: Ẹkú ètò ogun ológun òní.
0: Àbí mú ìyàwó rí rédíò kan wá báyìí sọ̀rọ̀. Ẹ ti já. A mọ̀ ṣe nǹkan o ìwọ̀n bá ń ta pẹ́pẹ́ gbìjẹ yìí mọ̀ ńgbà wa bá ti tojú bọ̀ dáàyè ká àwókù mẹ́ni yòókù kú ọwọ́ wọn ẹlẹ́mẹ̀ wọn ẹkú ojúmọ́. 0912370867
4: ológun re
0: ẹ máa rọra o
4: ológun re
0: ogún àti ìmọ̀ wọlẹ̀.
4: Ogun ológun ò ní ti tẹ́ o.
0: Àmì o, àmì o.
4: Àti tàwa tá ń sọ tí ọ̀
0: dáadáa sí náà. Àmì, àmì, àmì.
4: Taiwo, ọmọ àjà o. Ogun àti láti wọ̀ fún lówó kọ́ mi o.
0: Ẹ ṣeun.
4: Ẹ máa ń jẹ ẹ̀kọ́ kan tẹ́lẹ̀
0: rí fọ́.
4: Nítorí lè dùn lè yàn gbígbà lẹ̀. Wọ́n lẹ́ni tí ọgbà mi yóò sì gbẹ́rẹ́.
0: Yóò sì gbẹ́rẹ́.
4: Tí a bá gbé nǹkan kan wá dùn ẹ̀ nìkan ẹwò bọmọ tẹ bọmọ ẹni tó fẹ gbọn alẹ ẹwò náà fi ṣàfara gbà. ìwọ̀n ni pàǹpẹ́ pàǹtàǹpẹ́
0: pàǹpẹ́ gbìjẹ yìí mọ.
4: gbogbo ọpẹ kọsìlà kọpẹ gùn.
0: káì.
4: kálukú kíyèsí o.
0: ẹ ṣeun.
4: bí ń ṣe ìyáhùn wa wà lórí ṣọba ìta ní àtúwulẹ.
0: ọkọ ọdọwọ ọlọrun.
4: tọrọ ọlọrun lọkàn tó ń bá tó gbé lọ bòmí ohun tó ń tó fara gbà o. Ari mi gbọ́.
0: Ami, ami.
4: Kò ní kúrò lẹ́nu
0: yín. Aṣẹ́ Ìdùmarè.
4: Ogun àti láti wọ̀ fún ẹ̀kú ètò.
0: Ẹ ṣeun. Abimbim. mo ri on be agba oniroyin tun wale oju ole ti o lase lowo olodumare e le be won e ka aro e ka aro e ka aro
5: oluwa ko ti ari se apata ba ni ka ti pa onika ibi ti be ni to se bi kini ere te ni ba n se bi se gba a se pamo si o
0: ase osi baba ase gbe osi ase pamo lo wa eh eh
5: ni nkan bayi iwa to wu back to sender
0: o ti jeri e o ko ta ba so mo pelo pe so mo ni
5: e seun ta ma se daa
0: e seun e seun wala wala wala ile ise lagelu la wa e ma pin logun logun e pin logbon logbon onala awon eyan kori facebook wo si yalu an logun enu o yalu an logun enu
6: gbogbo eyin ti ati dapo wa ni oju iwe takun agbaye to le bi pin facebook la ki Amos Adebare Olalere Adekunle
0: e seun
6: sala Michael Sola Kure
0: e seun o
6: smile awon na won ti dapo mo afis
0: gan e seun
6: Oladele Sunday mu iwa akiyin Adesanya
0: do e seun
6: north elegant eleran lati lanlate se won ladi pupo
0: e seun e seun
6: Adesanya do o to kan se aleun Alabi Bose Segun Amidu Olawale Akanwo Taiwo Ajaogo atiyin lati wo fun omojo daddy Afis Abiodun lati Sanyo iya beje legusi lati odu oba Abiola Oluwa seun Oke okay, Adebare Johnson Dinobugun se tan lati lokoja
0: Adeleye
6: Tunde Almoye King Shahid Golahan Muti Adepoju Enoko Adeyemi Adeyemo Ayo Adeyemo Aromodomo
0: Job Ogun lawo baba olori emi tin kori bi lakilade boju oni ti o ai ogolu abi kilo ko re lati ayin someli awon na ti te ateran se jise o jise o mori
6: Oluwa Seyade Emi Owogbemi Kende Ojo Awo ati gbo awon to kun tori ijoba koko.
0: E seun awon eyan kun oju opo yi babi. Won kun oju opo babi. Galaruru latabijan o na ni o nwo wa o nkiwa. E se oju oni ti yin lase lowo Olodumare. Ah, ka tun ma basiko yi ki gbadde Pastor gbadde Oladeji Samuel baba olojo bi oju oni ti yin o. Awo telesin lanu abi won ma ti e lu awo fun aran si olohun e jo apostle adesina elesin la oju oni ti e ku pale

0: ẹkú ojúmọ o ẹkú ojúmọ ẹkú ojúmọ ma láyọ lákọtun ní gbogbo bí ẹ bá tún ti láǹfààní láti mọ fìtí gbéyàwó ọrọ lóòrọ tòní àwa àtiyín àtúnkù àmójúbà ara wa o torí pé bí babaláwo méjì bá ríra wọn á dìmọ́ra wọn gbagi wọn á sì ṣerú kẹrẹ yẹntúrú yẹntúrú ìdùnnú eléyìí tọ́ da àtàwọn àtiyín pọ̀ ọba òkè kò ní jẹ́ kí ìbànújẹ́ kó tú wa ká o ẹrù tí abi ami wá tú ọba òkè kò ní jẹ́ wọn gbé ká wa mọ́lé lóòrọ̀ tòní à ń gba aládùúrà wípé ilé ayọ̀ tó ti mọ́ wa lóòrọ̀ tòní ilé ayọ̀ náà ní oṣù kó wa wa o abídèmí ló kọ́ tèmi o àkàndé ló kọ́ baba tó bí mi lọ́mọ ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe lóòrọ̀ bọ́ bá pẹ́ títí àmọ́ ṣe lọ́jọ́ alẹ́ káàbọ̀ sórí ẹ̀dọ̀ kírun yẹn.
1: yí káàbá la ayé tẹ ẹ ti ń láǹfààní àti gbọ́ wa láàárọ̀ yìí àtúnkè yín káàárọ̀ bó sì jọwọ́ ọ̀sán ni ìgbà òun bá yí sí lọ́rọ̀ tìyín náà ẹjẹ́ kó papọ̀ ká ní a kó déédé àkókò yìí ní tìbú tòrò ilẹ̀ àgbáńlá ayé tẹ ti ń gbọ́ wa ẹ̀dọ̀ kí ìròyìn náà lè ti ń láǹfààní àti máa gbọ́ lójoojúmọ́ ti ẹ̀díṣàn ọjọ́ àbámẹ́ta rẹ̀ lélẹ́yìí lórí ìkànnì tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó lágelo 96.7 FM ìbàdàn láwà ní ìfẹ́lẹ̀lẹ̀ yọ́lágbá pọ̀ lónìí torí wípé àwọn ìròyìn tí ń bẹ́wájú wa ìta kó wá ọ̀pọ̀ kọjá kà sí ìkànnì bí nǹkan ṣe ń lọ nílẹ̀ nàìjíríà nípínlẹ̀ ọ̀yọ́ àti yíká àgbáńlá ayé lẹ́ka ètò ọrọ̀ ajé ẹ̀ka ti ètò òṣèlú ẹ̀ka ti ètò ààbò tí mọ́ ètò ìlera gbogbo ẹ̀ pátápátá ńlá máa tẹ̀ sí yín létí láàárọ̀ tòní o torí pé ìbáwá bá ti jí báyìí níṣẹ́ míì ju káka ìròyìn fún yín kẹ́yìn sì mọ bí nǹkan ṣe ń lọ ní tìbútòrò àgbáńlá ayé ní àárọ̀ ti tòní ṣeun àríbikọ́lá the special one iná ń jò gírí ọ̀sá ló ń kí yín pé àkù déédé àkókò yìí o ọyà.
0: ǹjọ́nà bí iná bá ń jó bójú ọ̀rọ̀ ọ̀rọ̀ bógiri báwo lè fẹ́ sáàmù lọ́fẹ́ sáàmù ẹsẹ̀ wọ́n bí ọ̀sá ṣàlàyé.
1: ọ̀rọ̀ tí ó ní kìmí ni kì í ṣe fojú lásán wò ó
0: alógiri iṣẹ́
1: ìyẹn sì fi
0: ti lásán
1: gbọ́
0: máa gbọ́ bọ́ bá lóun fẹ́ sá
1: etí inú lè jò ń lò ó
0: sẹ́mi wá jẹjọ àní àwọn ará ilé náà sì ṣe jò àní bí ògiri báwo lè fẹ́ sá ọ̀kẹ́ wọ́n sọ pé àìfẹ́ ṣe pẹ̀lú àìrọ̀wọ́ bógiri bá fẹ́ sá ẹsẹ̀ wo ni ó fi sáré.
1: kò yí ọ̀nà ò rí bi tí
0: spoke to me
1: spoke to me ò rí bi òkú pátó ti pín méjì báyìí tí wọ́n sì gbanú ẹ̀ kọjá ó rí kó ti kọjá nǹkan tá a lè
0: fi ọkùnrin lásán tá a ní bọ́sọ̀ rẹ̀ sí ní
1: ìsìn. ọmọdé yóò mẹ̀fọ́ ń pè lóògùn
0: sorí
1: mẹ̀fọ́
0: sorí ọkàn dojú ọ̀rọ̀ mọ́ra wọn ni à ń bọ́ sọ̀rọ̀ ògì ọ̀rọ̀ tó ń mú kúkú pa a tó wá sọ̀yún o tó sọ pé ẹ̀fọ́ àtògùn lónà ìwọ lọ fẹ́ ṣàlàyé
1: lórí rẹ̀ mẹ́rin ó rí wípé ńgbà tí òkun pupa tó pín sí méjì àwọn èèyàn ń béèrè pé nígbà wo ni kọ́ńtrákítọ̀ wo lọ gba iṣẹ́ tó lọ rèé mọ owó ọ̀sẹ́gbẹ̀ méjèèjì kò yé èèyàn
0: alógiri iṣẹ́
1: bíyàn náà ò ṣe yé èèyàn lè tó ń sọ ohun náà ní iye yìí
0: ògiri ilé
1: ẹnu ọlọ́run lọ wà
0: ògiri ilé
1: àbọ̀bẹ̀ ọlọ́run lérè pé bò lè ṣe dáyé ni
0: alógiri ilé
1: sọ́ọ̀bì ọlọ́run lérè pé bò lè ṣe dáyé
0: ni irunmú rẹ̀ wá ń nọ̀rọ̀ sí i
1: ọlágbàápọ̀
0: bẹ́ẹ̀ tí lọ́wọ́ ni
1: nígbà tó jí tọ́ bálà lọ́wọ́ rẹ bò ló sì mọ̀ tọ́lọ́run ṣe kọ́
0: mọ́ kọ̀ǹpíà ìlọ́wọ́ mi pẹ̀lú ṣé ọlọ́run lọ́mọ gírí ọlọ́run kọ́ mọ gírí ẹni ló rèé pé gírí ilé ògiri ilé wọ́ọ̀lù
1: nígbà tá à ń pe àfitilésì
0: nanjo ogiri
1: ogiri lalala
0: nbola ogiri ewo gẹgẹri wọn sọ
1: irú èyí tó wà nínú òkun patọ́ lọ mọ sẹgbẹ méjèèjì táwọn èèyàn sì ń gba nù yẹn
0: bẹẹ lọ kọjá
1: mú òdò mi ṣe wá dúró
0: nǹkan dìímú ọlọ́lọ́mọ bí kó fàyà kún lọ́lọ́ fi dìímú wíwẹ̀ ẹ̀dẹ̀bẹ̀rẹ̀
1: ok
0: àlàyé èrè ọ̀wọ́lé o mo fẹ́ kọ́ ọmọ
1: àníọ́ karòyìn
0: kọ́fàyà kún lọ́lọ́ fi dìímú èyí tí a ẹ já máa mú the nation mo gba lọrun mo sekun ewo ni be lowo se mehun
1: punch nbe nbi o
0: okay
1: daily post na gbodo wa nbi bi o ba je po lo canteen to lo re jeun die o sa po
0: oda iwe royin the nation ni ayin je ki mu kokoroyin akoko kan lati agbon be won ni lori oro ijinigbe eleyi to waye ni ijoba bile orire ni joni to ba o keji so di afiyin te egun alare fi so wọ́n ni àwọn èèyàn eléyìí tí ọ̀rọ̀ náà sojú wọn ìyẹn náà ṣàlàyé àwọn ẹlẹ́rìí nù wípé kí ni ṣe rí àwọn olùkọ́ ní àwọn iléèwé náà ni wọ́n gbẹ̀mí wọn láwọn ibùdó ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn àpá tẹnujẹ́wọ́ ọ̀rọ̀ yìí náà lọ wáyé nígbà tí wọ́n ń ṣe ìgbẹ́jọ́ nílé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó fi kalẹ̀ sílùú Àbújá ṣe bẹ́ẹ̀ lọ bí kankan àárín gbogbo ẹ̀dọ̀ kí ròyìn ìlẹ́ ti gbálà yí ẹ o.
1: ẹ jẹ́ nǹkan kọ́ kó o nílé tọ́ka gbogbo ọmọ nàìjíríà gbàgbà fún ti àárọ̀ tòní wọ́n ní àtìkù ló ti rọ ààrẹ bọ́lá ahmed tinubu pé ẹ jẹ́ kí ọmọ nàìjíríà omi let nigerians breathe wọ́n ní àtìkù lọ sọ pé ẹ gé owó epo kù bẹ́ẹ̀ ló tún la gogo ìkìlọ̀ tako owó ìrànwọ́ tí wọ́n ní wọ́n fẹ́ yọ lórí iná ọba iná mọ̀nàmọ́ná ní ọdún tí ń bọ̀ àtìkù sọ̀rọ̀ sókè o ó ní ẹ jẹ́ kí àwọn ọmọ nàìjíríà orí mímu rí ẹ̀rí ẹ̀yìnmú ẹ̀kún erí mi kọ́ máa fi
0: rí ẹ̀ díẹ̀
1: ọlágbàápọ̀ kíní ọ̀hún yóò lágbá pọ̀ láàrọ̀ yìí o.
0: ọ̀dà ìwé ìròyìn sáà mo jẹ́ ká gbára rẹ̀ ọ̀pọ̀ jù. ìwé ìròyìn
1: ọgbọ́dọ̀ pọ̀ o.
0: ìkọ́mọ́ pọ̀ jù.
1: ọgbọ́dọ̀ pọ̀ o.
0: náà gbé tíṣù gàba tí yorùbá ti já ọbẹ̀ kò sí ṣe jẹmọ́ o.
1: nǹkan tí omi ti fẹ́ o ti fẹ́ pọ̀.
0: ìwé ìròyìn daily post ní àhín níbẹ̀ ni àtìkù abubakar ló tún ti ń ṣàlàyé ọ̀rọ̀ sọ́wọ́ iwájú o ó ní ṣe rí ààrẹ bọ́lá ahmed tinubu tẹ̀ ń wò ó ó ṣeé ṣe kó pèsè nǹkan ìtura ní ráńpẹ́ ilé tí ò lọ títí fún àwọn èèyàn pàápàá jùlọ àwọn awakọ̀ ní ìpínlẹ̀ èkó pẹ̀lú bí wọ́n ti ní àti àwọn àtàwọn èèyàn wọ́n ti ń gbà lérò láti ṣe ìwọ́de alágbára ta lọ́ ṣàlàyé ọ̀rọ̀ àtìkù abubakar ń lọ fọ̀rọ̀ lédè bẹ́ẹ̀ o.
1: gómìnà rada ń lọ ti pè fún ìṣọ̀kan báyìí bó ṣe jẹ́ pé ẹni tí ó jẹ́ akọ̀wé sí ìjọba ní ìpínlẹ̀ náà òun mustapha inuwa bí wọ́n ṣe padà sínú ẹgbẹ́ òṣèlú ti apc ó ní ẹ má jẹ́ kí ìjà kọ́ wáyé o ẹ jẹ́ ká máa gbé ní ìṣọ̀kan.
0: ọ̀dà ìwé ìròyìn daily post náà rèé o lórí ọ̀rọ̀ ètò ìdìbò ọdún 2027 eléyìí tí à ń wò lọ́ọ̀kan kọ́ba òkè kọjá kí ìpàdé àwa àti ẹ̀kọ́ já sí ìrọ̀rùn o wọ́n ní ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ló tún ti fi ìdí ìmọ̀ fi ó kọ́lẹ̀ ẹgbẹ́ òṣèlú ndc múlẹ̀ sọ́wọ́ iwájú sí o pẹ̀lú bó ti ní ìdájọ́ kan eléyìí tí ilé ẹjọ́ ti ń bẹ nílùú lọ́kọjá tó gbé kalẹ̀ wọn ni wọ́n gbàyún pa sọnù sí ẹnu ọkọ̀ tí ń bọ̀ wọ́n sì ní à bí ndc ṣe fọ́ kọ́lẹ̀ iná lọ wà ní ìbámu pẹ̀lú ìlànà orílẹ̀-èdè nàìjíríà o.
1: ọ̀rọ̀ nàìjíríà ń sọjọ́ bí a ó bá a ṣe
0: àdúpẹ́
1: wọ́n ní ìjọba àpapọ̀ ló ti wípé lórí lókì ńlọ́bádé o fún àyájọ́ ọjọ́ tí òmìnira eléyìí tí ó jẹ́ ìkẹrìndínláàádọ́rin irú ẹ̀ 66 nàìjíríà pé ọmọ ọdún 66 báyìí sáà tí ń rìn sáà tí ń rákò sáà tí ń fò dáadáa wọ́n ní àyájọ́ ti ọdún yìí kò sáriwo kò síná dídá kò sáṣọ ẹbí a ṣe ló ní fẹ́rẹ́ ń jogi.
2: bó ti mọ àti bó ti tó ni o.
0: asa akirawa.
2: akirawa
0: happy
2: independence.
0: kálukú ọ̀dàná
2: kálukú ọ̀sẹ̀ ráìsì olú ẹ̀.
0: ní nbọ ní ìjọba ti ṣe ráìsì agolo méjì.
2: ẹ ẹ invite rẹ ni.
0: mi ò se ni.
2: ẹ a àjọjọ ní dùn.
0: ẹ ti bá bá fún mi jẹ́ ńkọ.
2: ọ̀dà
0: bá sì rìn sí wájú jẹ́ nìkan.
2: ìwé
0: ìròyìn
2: báyìí ẹ wà lọ.
0: ìwé ìròyìn the punch ní àhín níbẹ̀ ni ọ̀gá àgbà pátápátá fún ìtọ́jẹ̀mẹ́ ètò ààbò ní orílẹ̀-èdè nàìjíríà chief of defence staff general olúfẹ́mi olúyedè ló ti rọ iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà wípé ẹja máa ṣe àmúlò ìlànà ọgbà àtinúdá ai ní orílẹ̀-èdè nàìjíríà lágbo ètò ààbò kí nǹkan tó lè bá àmúyẹ̀ sí sọ́wọ́ iwájú sí o.
1: nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àjẹmọ́nú ráńpẹ́ fún àwọn òṣìṣẹ́ wọn ni gómìnà fún ìpínlẹ̀ ọ̀yọ́ olúwaṣeyí ọmọ mákindé ni ó ti sún kínní ọ̀hún síwájú fún bí oṣù mẹ́ta gbáko pé ẹ máa aláàtì ọ máa dún lára yín ẹyin tẹ ẹ bá jẹ òṣìṣẹ́ ìjọba ni o. wọ́n ní wọ́n ti sún kínní ọ̀hún síwájú fún bí oṣù mẹ́ta sí tẹ́ fi máa gbọ́ aláàtì tí ó máa dún kàràkàkàkà lórí fóònù yín o.
0: síbẹ̀ láti sinmi lórí fóònù yín.
2: tó bá pọ̀ dáadáa
0: ó
2: lè fẹ́ fa fóònù yá.
0: bó lọ sí kàràkàkàkà tó dọ́dọ́ lọ́dún.
2: olójú tó bá ń lo fóònù ti ń kó. ó lè dún lọ́nà tí
0: kò yẹ. ṣé ti ń kó lòun lò.
2: àti ẹ̀mí.
0: mo fẹ́ mọ bó o ṣe mọ̀ ni o.
2: àyè tọ́jẹ́ náà ìgbà mi ò lè paná ìgbà mi ò lè máa yóróbóróbó báyìí.
0: ìwé ìròyìn the nation ní àhín níbẹ̀ ni wọ́n ti ń ṣàlàyé ọ̀rọ̀ lórí ẹjọ́ tó ní í ṣe pẹ̀lú ibùdó òpèsè iná ọba mambila power project ní àhín náà ti ń ṣàlàyé ọ̀rọ̀ látẹnu ilé ẹjọ́ ní icc wípé ṣe rí àwọn sunrise promoter iná ni ẹ san owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dọ́là $500,000 fún obìnrin tí ń bẹ lọ́dẹ àtìkù bo loro won si wa je baba di arin gbogbo edo ki royin se be lo bi kankan e ma gbala yi e o
1: awon ti won ko sakata ajo ti eleto abo abo are ni labo lu civil defense nu o ti won ni won gbe meme lakata won awon to to bi meta de ni ogoji ti won ni won ni se pelu an wa kusa lona ti o bo fi mu hey ajo isokan ti agbaye ti ja fita fita pe bo ni kan se sele elo ti wi pe awon ti bere ise iwadi o eleyi ni nkan ti awon ri irun ise iwadi ti awon se ese ti awon 37 fi ku sakata ile ise eleto abo nle nigeria to ja won odo ngba ta ba darin gbogbon edo ki royin fun ti aro toni e lanfa ni ati gbo mirin mirin re
0: oda ni ayin iwe royin nigerian tribune nibe ni are legbimo asofin ile yi goswill apabio o ti nsela yoro pe se ri afese muletu abo e na ni o ni pe roko gbagbe ni orilede nigeria kini babari to bi fi owo gbaya be baba di are gbogbo edo ki royin le mo gbala ye o
1: ile ti faranse lohun labe sakoso are ti macron e lo ti salaye wi pe ibasepo ti nbe laarin le nigeria ti le ti france ini gomu tun won ile o se daada o tori okun ibasepo won oni abegan o ni re debi wi pe eyan wa so po nbe fe yin ja sugbon gba mi won le yin o mu jabe lo ani gbogbo edo ki royin let lanfa ni ati bo laaro to ni
0: je nfi yi si fere fi oje won ni awon molebi awon eyan eleyi ti won gbe mimi sakata awon abo are ni labu lu ni ipile naija won ni won tin pepe o fun eyin egba ma binu fun awon molebi na latari eyan won eleyi to jade laye o
1: ni papapa isele to sele ni ipinle ti ondo ti won ni awon kan ni won dan ka yagoro ti won si gbe mimi won ni ajo ti nafda kiyun ajo ti nboju to igbejade lilo mai onje ogun ati nti isa ngba enu wole atele ti nsara lore ni won ni kini ohun ni won ti lo die mo nkan ta npe ni apoju ti metanol nigba ta ba da ni gbogbon edo ki royin e gbo bi nkan won se sele ni pinle ti ondo
0: oda e wa ja gbera ka ma lo si oju oja lodo bimbo baba ti pada de lati oju oja edo ki royin to nkile fala fala yo mo gbinaya lakotun iku kale
3: edo ki royin your Nescafe is not just a drink it's your

0: CDK báyìí.
1: Bẹ́ẹ̀ni o, CDK ẹ. Ẹ lè ra fúrìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
3: Ẹ pè CDK sórí 0707-454-3005.
0: CDK, sanwó díẹ̀díẹ̀, bẹ́ẹ̀ni ayé rọrùn.
4: Do you believe? A new Oyo state is possible.
0: Solution

0: ẹ káàbọ̀ padà láti ojú ọjà.
1: Ok.
0: Ẹ̀dọ̀ kí ìròyìn náà ló ṣe tán kọ́mọ gbìnàjà báyìí. Ṣé mọ̀ pé a ti fún yín ní ògèrí orí ẹ̀ lẹ́ẹ̀kan kẹtẹpẹ inú ẹ̀dọ̀ kí náà láàmọ̀ títa lẹ́yọkọ̀ kejì yìí fún yín lásìkò tí a wà yìí ó ẹ mọ́ gbàgbé kíni ẹ̀ ti ń gbọ́ wálé láǹfààní àti mọ́ gbójú ayọ̀ wá lójú ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ gbogbo social media platform bẹ́ẹ̀ lórí Facebook Lagilu 96.7 FM ìlẹ́fì bá wa ń bẹ ẹ fẹ́ràn rẹ láìkẹ̀ ẹ sì fún wa káàkiri ìgboro ayé. Ẹ jẹ́ múròyìn àkọ́kọ́ ní àyín nínú ìwé ìròyìn Daily Post lórí ọ̀rọ̀ owó ìrànwọ́ orí epo lórílẹ̀‐èdè Nàìjíríà eléyìí tí wọ́n pè ní fuel subsidy wọ́n ní ẹni tí ṣọmọye fún ipò ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ẹgbẹ́ ọlọ́wọ́bọ̀ wọ́nù Atiku Abubakar wọ́n ní náà lọ́mọ̀ ti dọ́gbọ́n yàn fún ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wípé sẹ́rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹ wọ́n ó ṣe é ṣe kó pèsè kórí mọ́tà lù ránpẹ́ fún àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ bí owó epo bẹtiró ó tún ṣe gbẹnu òkè gọ́gọ́gọ́ lásìkò tá a wà yìí Atiku Abubakar ó ní èròǹgbà ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti gbẹrúfẹ́ ìgbésẹ̀ ọ̀hún iná ní èèmọ̀ ṣe pé wọ́n fẹ́ràn ọmọ Nàìjíríà bí kò ṣe wípé ó ti ń gbọ́ wípé àwọn awakọ̀ ní ìpínlẹ̀ Èkó kíní ọ̀hún ó ti dùn wọ́n wọnú egun wọ́n sì ń gbàlérò wọ́n ti ṣetán láti gùn lé ìwọ́de alágbára títí bútòrò ìpínlẹ̀ náà Atiku Abubakar ni ló fi ọ̀rọ̀ léde o níbi ètò kan eléyìí tí wọ́n pè ní World Press Conference ní ọjọ́ Ẹtì Friday níbi tí Atiku Abubakar ti ní ṣe rí bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí ó ti pèsè nǹkan kórí mọ́tàlú fún àwọn èèyàn ọ̀hún ẹnikẹ́ni ẹ̀yìn ẹjọ́ wọlé padà lọ́ba di ọdún 2027 kí ó sì tún padà di ààrẹ lẹ́lẹ́kejì lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní gbogbo àwọn nǹkan rànwọ́ tó tàrí ń tàn ìní ọ̀padà tó kónlẹ̀ tí nira ó sì máa tẹ̀wájú fún ọmọ Nàìjíríà ó ní òun wá ṣe kìlọ̀kìlọ̀ fún yóò nítorí wípé ṣe rí kése-kése lẹ rí o kàsàkàsà ń bọ̀ bàbá kése-kése ẹ̀wẹ̀ Atiku Abubakar ni ló ti wá ṣe ìlérí ń tẹ̀ wípé ẹ̀gbọ́ bẹ́ẹ̀ bá ìdìbò fóun tó ń wọlé gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣe rí owó ìrànwọ́ orí epo òun ó dá padà ní o tí nǹkan ó sì padà mọ́ ọ̀rọ̀ sọ̀mù fún ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ bá sì gbàgbé wọn ni ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu ilé ló kéde o níjọ́ tí ó ń gba ọ̀pá ìṣàkóso wípé ẹ̀gbọ́ ní tó ń jẹ owó ìrànwọ́ lọ́dún 2023 ní tí ń jẹ owó ìrànwọ́ ẹ sọ wípé ó ti lọ ní orílẹ̀‐èdè Nàìjíríà tó ń jẹ́ pé láti ìgbà náà ń lọ owó epo bó ṣe ń lọ sókè náà ni ń wá sódò.
2: Ọ̀rẹ́ Kẹ́hìndé ìròyìn tó kà tán láìpẹ́ yìí ni eléyìí ti ń sọ lápá bí ọ̀rọ̀ Atiku òun Bọ́lá Ahmed Tinubu náà ni lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó ìrànwọ́ lórí epo rọ̀bì. Atiku ló ti sọ̀rọ̀ pé orí àtẹsẹ̀ ní ń ta ọmọ Nàìjíríà o látàrí wípé wọn láǹfààní láti lè tiẹ̀ fi ọwọ́ sínú òkèlè kí wọ́n irun ọbẹ̀ kí ọbẹ̀ wá yí òkèlè ohun dáadáa kó tó di pé wọ́n gbé e sọ sẹ́nu lóní táńṣó ni wọ́n ń fi òkèlè ni wọ́n fi ń kan ọbẹ̀ báyìí ẹ̀yìn lọ́nà fún lọ́hùn-ún ìyẹn máa wá wọ ìdìmú pẹ̀lú tánà ọ̀nà fún inú àlàyé ọ̀rọ̀ tó sọ nílùú Àbújá níbẹ̀ ló ti wípé nǹkan ti pẹ mẹ́ńlẹ̀ Nàìjíríà ó ní láti ìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti yọ owó ìrànwọ́ nínú oṣù karùn-ún ọdún 2023 ó ní àwọn ọmọ Nàìjíríà ó dàbí ìgbà tí ẹyẹ tó bà lórí okùn ni o tí ara ò rokùn tára ò tún rọ ẹyẹ náà ó ní ẹni tó jẹ́ ọmọ oyè sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ADC lọ́dún 2027 ìyẹn ló wípé ẹ̀yìn àgbàdo ẹ̀wà ìrẹsì ni ò ṣe é tọ́mọ́ lọ́jà torí pé epo pẹtiró ìyẹn ló ti gbẹ́nu òkè jọjọ ó ní ìjọba tí bá ń ṣèjọba lọ́wọ́ tó jẹ́ pé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àwọn ẹ̀yìn mọ̀lẹ́bí àwọn aráàlú tí wọ́n sì ń ké gbàjarè pé ìjọba ẹgbà wà orí ń tàwọn ẹsẹ̀ ń tàwọn tíjọba ò sì dáhùn onírúfẹ́ ìjọba bẹ́ẹ̀ ó ní kì í ṣe ìjọba elétí gbàròyé ó ní àwọn tó jẹ́ alágbàtà epo rọ̀bì náà epo pẹtiróòlù wọ́n ní wọ́n ń pariwo pé nǹkan máa ń pẹ mẹ́lọ̀ wọ́n ní ìjọba sásọ fìlà sẹ́yìn ni pé ẹ tí ì dámọ̀ ẹ rí i pé iṣẹ́ ti ń lọ lọ́wọ́ báyìí kò sí à ń padà sẹ́yìn lórí ẹ̀ ó wá pabi yábìdún ọ̀rọ̀ ọ̀hún wípé tó bí ìjọba bá sọ wípé owó tí àwọn ń pa wọlé ń pọ̀ sí ṣùgbọ́n tí ò ní ipa lórí àwọn mọ̀lẹ́bí àti àwọn aráàlú tí owó kan ń ṣe gọbọi lápò ìjọba onírúfẹ́ owó bẹ́ẹ̀ bí ìgbà tí ò bá wúlò fún àwọn ọmọ orílẹ̀-èdè ele ti won wa labe isejoba be ni oni looto ni ijoba Nigeria n pa opolopo owo naira sapo bayi sugbon owo po ohun ti won fi ra o kere jojo ni alaye oro ti atiku so atiku wa ro are Bola Ahmed Tinubu peto ni won ba ojo die to ku ti eh sa koko yo pari oni ha de owo epo yi boda Bola Ahmed Tinubu e de owo epo ati awon nkan ti o nilo ati je ki egbe igbese oni a nje kan lowo ke talenu e tu tin peto pero pe owo irawo lori ina ba yun ina mona mona e tu fa yo foro lodun 2027 oni se fe so mo Nigeria sinu kolobo ni e tete gbe igbese ele ti o se to ni kimi ile Nigeria gege bi are ati ijoba lati je ki ara de awon ara ilu tori akoko yi ha nkan lagbara po o
0: ora je ki se be ki mu yi ki mo bo ni ipinle Oyo ti ani ahin won ni ile ejo giga to fidi kale silu Abuja ti o si bere si ni se igbejo lojo e ti Friday won na ni won mo ni eh awon ti won je oluko meji lara awon oluko ti won jigbe ninu ikolu to waye ni ojo 15 osu karun odun ta wa ni ni awon ilewe kan ti won be ni ijoba bile orire ni ipinle Oyo ina ni won mo se bi ose si suju ni ibudo ototo nigbati on se apa tenujewo eni ti se eleri ninu igbejo na ina lo mo fi ogbagboro bale ninu igbejo to lo lowo mo ibi tan ti mu oju awon eyan marun ototo ti won je afurasi ninu isele labi na ti won tin fi oju won bale ejo o nibe eni eleri ohun ti sala Europe wi pe eh gbo se ni won foju awon eyan marun ohun ti won ni won je omo egbe agbesumomi ele ti jobo orilede Nigeria ti won ti wogile iyen jamatu ansaru muslimina fi Benghazi Sudan ti an pe ni apeja ansaru ti won si fi esun kan won ipe won lowo o won si mo bi ikolu won se waye ni ijoba bile orire won ni awon eyan mara run ohun ilatri Muhammad ele je to pe ni Abu Bara Abu Muksar tabiri Abubakar Abasi ele je to pe alajere ni Isa Adam tabi Malam Mahmuda Ali Nageri Abdul Razak Umaru na membe o ele je pe alajere ni Abu Khalifa Abu Khalil Yunusa Musa ele je to pe alajere ni Abu Yunusa bin Musa Temo Shamsu Adamu Sani ele je tun pe alaje ni Abu Intisar ninu oro arojo ta ko ni ile ejo ohun ile ti o wa lati ijoba bile okene ni ipinle Kogi ohun ni ijoba ni ati ni Daura ijoba bile Daura ni ipinle Katsina Temo Suleja ni ipinle Niger obin kan ile ti won kan fi oko re pe na lo sala yoro nigbati agbejoro tin bileri oro wi pe eyin kilo mo nipa oro yi won ni nigbati balada kum ti o mo sala yoro oni seri awon oluko meji eleyi ti kanu won je ogbeni Michael Oyedokun ati ikejire Dikin John Olaleye won ni ibudu ototo ni awon eni bi ti pe mo lewe ina ni mo ti gbemi won nigbati eni ohun ti o mo te waju oni seri ogbeni Michael ina ni won pa o ni ibudu akoko ko to di pe eyin won wa ko awon eyan ohun lo si inu gbo oni be ni won ti se Dikin John Olaleye ti won ti se bi oye ti so bi ose ti soju nigbati won ko won lati bi kan si bi kan e gbo won ni igbejo ohun on lo lowo pelu be se ko awon eyan na mararun ele ti anja afurasi ninu sele la bi to sele ni ijoba bi orire won se ko won lo ile ejo giga ti ijoba apapo ile to bi di kale si lu Abuja o
2: ora afẹ polowo oja abati ti eka ipolowo oja de edo ki iroyin ni nte siwaju fun ti aro toni eku kale
1: edo ki iroyin. Are you planning a wedding, birthday, naming ceremony, burial, corporate gathering, or any social event in Ibadan? Welcome to Moyo Solid Dishes and Event Planning. We provide end-to-end food service and comprehensive coordination for all your events at Moyo Solid Dishes and Event Planning. We design custom menus tailored to your taste, culture, and dietary needs. We prepare fresh, delicious, and high-volume meals under strict professional food safety standards. We deliver safely and set up attractive buffets, food stations, and plated service right at your venue. We also provide trained servers, professional chefs, and bartenders to handle your guests with class. And after the celebration, we handle the breakdown and cleanup, so you have nothing to worry about. Moyo Soro Digital and Events Planning is located at Akorode Estate, Soka Area, Ibadan, Oyo State. For bookings and inquiries, please call 0803-527-0570 or 0810-790-7878. Moyo Soro Digital and Events Planning. Great taste, perfect event.
3: Kara oji pepe ninu ekurere alaafia nikan le davi le se aseyori nipa afojusun e laye o lo ba oke fi sagbekale alara pe online mo ni san mesan bo ba ke fi e le ran bi airo orusun ara tita sangun sangun keyin o ma rin ko ge ko ge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni keyin o mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruru irin sa igbalode ti won tin sayewu lodo won to tu asiri bi ta isofisebu ba lara eda lo mu alara pe online mo ni san mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje pajapaja aya lilu pipi abadi jedi jedi idakole komo kore o ma le tapai kara mo gbon riri oju ti wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe online mo ni san mesan ni number 1 lodge street beside amazing grace school oke ado ibadan 0813-885-5308 0813-885-5308 Bo ban se obi ojojo alara pe online mo ni san mesan ni o kan si
4: you are not
5: let's do more
6: ojo lo yo central daransi pelu gbogbo akitiyan ati dagba soke ti senator dr yunus abiodun akitude mu ba yo central atebo tura fe imole ntan asoriire
4: senator dr yunus gbiyanju gege bi asofin agba labuja o da orisirise aba ni legbimo asofin agba fun idagba soke awon eniyan kun dibo yo central
6: o gba awon odo si le se oba o ro awon agbe lagbara o tun pese ironi lagbara fun onise owo ati onisowo eto ironi lagbara fun awon odo nipa eko si owo lolokun ojokan o fun won lowo o tun fun won ninu ise
4: nipa eto imayederun o pa le iwosan agbayanu on tun awon opopona se lekun dibo yo central koda o tun ko oja agbalode opolopo awon wadu to wa lekun dibo yo central lo gbe solabo o si solar street light to se kodi ni egberun mewa
6: ko tan sibe o senator dr yunus abiodun akitude moju tu orun eko bo se nko ni eko lo tun yara ikeko se be lo tun ko awon agbayanu ict center sawon ile eko secondary
4: awon akase ise rere yi gbodo ma tesiwaju lo yo central iwaju laye wa awon oni pada seyin mo
6: senator dr yunus abiodun akitude gele ni ta to dibo yan gege bi senator ti o soju eko yo central le eko si ami igbale la mi egbe wa
5: APC Glory Prince.
7: Beto Idibo 2027 se n bo lona yi o se koko kawon oludije atawon egbe oselu ma tate jade se kede ipolongo idibo kaakiri ilu Glory Prince ti setan lati je ku rorun pelu edinwo nigba te ba se printing sara aso fila bana ati bebe lo lodo wa 2027 is here the campaigns have started and it's time to get your message out in style for quality prints on t-shirts face caps and other campaign materials get in touch with Glory Prince and enjoy big discounts pelu awon ero igbalode ta fi se printing awon akosemose oga ise ati iriri odunmodun glory print ni eyan fun printing ti o mu yin dayato laarin awon yoku don't wait until campaign season gets hotter place your order now call 0915-3886-921 or 0701-1398-978 or visit glory print shop h24b heritage shopping mall opposite merike pharmacy dugba ibadan glory print e janfani edinwo lori printing to quality
8: Glory Prince, put your message on display.
9: Ìyá ilé kan bí o ní ṣáájú wá lónìí.
10: Bọ̀dáṣọlá tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí èyí tí ìtàn kankan kí wá làwọn mọ́ jẹ láàárọ̀ làbáyé.
9: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ra rẹ ní o owó tó ní túmọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí ṣó o gbọ́pọ̀lọ́wọ́ Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòròpọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba ẹ ṣe èrò káàkiri àdúgbò yíkàlú ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń béèrè fún kiri báyìí ìyẹn Better Life Ibadan Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ ìta búrẹ́dì rí ò ní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀ rà ní búrẹ́dì Ibadan Big Bonus Bread gbogbo ayé ló ń wa láti rà ibikíbi tó wù kó gbé sí kó o ti mọ̀ tà láàrin àdúgbò bíbò wọn bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọ yé pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ibadan Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ kẹlòmíì tó gbà sí àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́ nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tán àti gbàṣẹ nọ́mbà yìí ni o pé 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551
11: ajani si osi okada lo gbe ni oko reda oko oke bi nra koro ose meta sisin sosu kan ni ofun mi oko to jire lori ndi mi ti mo wakaki bi ti bo emi ati di lock so to obu ti agree price mo si ti gboko mi le fun mo wo ba nta oko to jire ni fi gbe pelu owo tin fi kun awon ko po nu ogba won lo to o sugbon mi o ka ama wo to olo fe roko tutun yi odo di lock so to obu ni o ja ti lo ra o ko si ru oko te wa de be te ni ri di lock so to obu e di lock so to obu ni awon won to ni si ri se oko ni be ba se fe si koda ti won ba ni nte fe le won ba yin oda la toki okun ti o si ni pe bo si je Nigerian use ka ki awon ba yin get here aye po repete ati kokko si pelu to abo to fokan bale Nigerian use le yin fe ta ni abi to kun bo e ma gbe bo ni di lock so to won ba yin ta gbogbo eyin le se nla nla ile ise kekeke ile iwe ati ile ijosin di lock so to obu ti se tan ati ba yin se pe oda lodo won ni rufi oko te ba fe la toki okun ani o lo ba won ni di lock so to obu loluyole behind esmall 7 up road ni kete ta ba koja mobi junction loluyole 08169828487 Dilok Soto Hall, gbogbo to ni se pe loko, irorun ni.
12: Your Nescafe is not just a drink, it's

0: So láti ẹka ìpolówó ọjà lọ́run akinyin káàbọ̀ padà ẹ̀dọ́ kí ìròyìn náà lẹ́sìn wà ń bẹ̀ o lẹ́ ń gbọ́ ní kànẹ́tì lágelo 96.7 FM a wà lórí ìkànnì facebook lágelo fm 96.7 lágelo fm 96.7 kíní ọ̀hún tẹ̀síwájú gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ọ̀rọ̀ tí nílẹ̀ ìbàdàn àyín wọ́n ní ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ tàbí adarí lẹ́ka ètò ìròyìn sí honorable engineer dr adéremi abbas oseni ni ló ti wípé ọ̀rọ̀ kan ti ń jà ràìnràìn lórí àtẹ ti ìbánidọ́rẹ̀ẹ́ facebook pé ó jìnà irọ́ pátápátá tó jìnà sí òótọ́ tó sì jẹ́ ilé tí ó lè múni ṣìnà tó sì ní í ṣe pẹ̀lú pé bí ìgbà téèyàn ń ṣe ojú méjì bí abẹ gàgbàrí tí wọ́n ní ẹnìkan tí ó ti fi ìgbà kan rí jẹ́ ẹni tí ó jẹ́ attorney general àti alákòóso fún ẹ̀ka ètò ìdájọ́ ní ìpínlẹ̀ ìhun barrister muta lubi adébáyọ̀ òjò tí ọjà agbẹjọ́rò àgbà san hanrahunu o tí wọ́n ní wọ́n kọ ọ̀rọ̀ òun lórí ìkànnì facebook lábẹ́ orúkọ ojú tiwọn adébáyọ̀ wọ́n nínú ọ̀rọ̀ tí wọ́n kọ náà tí yé sì ń jà rìnrìn káàkiri ibẹ̀ ni wọ́n ti fi ẹ̀sùn kan honorable engineer dókítà adéremi abbas oseni tọ́jú ọmọ ilégbèmọ̀ ti aṣojú sòfin ti ń bẹ lóróyè lọ́wọ́lọ́wọ́ báyìí tó sì ń ṣojú ẹkùn ìdìbò ti ìdó ohun ìlà oòrùn ìbarapá east ni ilégbèmọ̀ ti aṣojú sòfin làbújá lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti all progressives congress apc tó sì tún jẹ́ ọmọ oyè sí ipò ti ọmọ ilégbèmọ̀ aṣòfin àgbà ní ọyọ south ìyún gúúsù ọyọ nù wípé ńṣe ni ọdádúró tó sì kẹ́kọ̀ọ́ ara rẹ̀ lọ́wọ́ tí ó ní òun ọ̀bá ẹnì kankan ṣe látàrí wípé wọ́n ní àwọn àwòrán ẹni tí ó jẹ́ ọmọ oyè sípò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti apc senator sharafadin ali ni kèé lo àwòrán rẹ̀ nínú àwọn pátákó ìpolongo tí ó rì káàkiri ẹkùn ìdìbò rẹ̀ wọ́n ní gbà tí wọ́n sọ̀rọ̀ wọn ni ẹ tákùlà ẹ sì bẹ̀rù ọlọ́run nínú àlàyé ọ̀rọ̀ tẹ́ sọ yìí ẹni tí ó jẹ́ adarí ẹ̀ka ètò ìròyìn fún honorable abbas oseni ni ló wípé ọ̀rọ̀ tí muta lubi òjò tí wọ́n sọ yìí wọ́n ní kọ̀ọ̀kín ká kó òṣèlú sí ẹ̀gbẹ́ kan wọ́n ní ẹ̀rìn gbórówó ẹ lọ wọ̀tún ẹ lọ wòsì ẹ wo àwọn ibi ṣàǹkò ibi tí honorable abbas oseni tó kó àwọn pátákó ìpolongo eléyìí tí ó ṣe kànrìnkànrìn tó sì lé ní bí ogún tó kó sí ẹni tí ó jẹ adarí fún ẹka ètò ìròyìn àti gbogbo ikọ̀ ìròyìn pátápátá tó ní í ṣe pẹ̀lú ti honorable abbas oseni onítẹ̀ ẹ̀ bá débẹ̀ ẹ rí àwòrán ààrẹ bola ahmed tinubu tọ́jà ààrẹ fúnlẹ̀ nàìjíríà tó sì tún jẹ́ ọmọ oyè sípò ààrẹ again nínú ẹgbẹ́ òṣèlú ti apc àti ẹni tí ó jẹ́ ọmọ oyè sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ti apc nípínlẹ̀ ọ̀yọ́ ó ní àwòrán àwọn méjèèjì àti títí ẹ̀ ni ló kó papọ̀ join together tó di mẹ́ta ní ńlẹ̀ káàkiri mọ́ ara àwọn pátákó gbàǹgbàǹgbà tí wọ́n fi ń polongo ó ní lákòókò yìí làwọn wá rọ muta lubi òjò tó jẹ́ agbẹjọ́rò àgbà ní ilẹ̀ nàìjíríà àti àwọn èèyàn rẹ̀ tí wọ́n jọ rìnrìn àjò káàkiri pé tó bá jẹ́ pé lóòótọ́ ilẹ̀ ń gbèlú ìbàdàn ẹjẹ́ àpabì ká ya bìdún ọ̀rọ̀ ká sì fa kò mọ́ òkun yọ ó ní ẹ lọ sí agbègbè ẹlẹ́yẹlé àpẹtẹ ilé ìwòsàn ti uch kúọlá ní ọ̀nà akálá express àti àwọn ibi tó ṣe ṣàǹkóṣàǹkó ní tìbútòrò ti ẹkùn ìdìbò ti ọyọ south ó ní ẹ̀rí pátákó ìpolongo tí honorable rẹmi oseni gbagada níbi tí ó ti fi àwòrán ti senator sharafadin ali àti ti ààrẹ bola ahmed tinubu àti ti ara ẹ gangan tí ó jẹ honorable abbas oseni tí ó sì lẹ́mọ́ gbogbo àwọn ẹkùn ìdìbò rẹ̀ tí ó fi ń polongo fún ètò ìdìbò ọdún 2027 ó wá ní ọ̀rọ̀ tí muta lubi tọ́ sọ́hun ìlọ́jẹ́ ilé tó lè ṣìyàn lọ́nà tí kìí sì ṣe òótọ́ rárá tó sì jẹ́ irọ́ gbu pé bí a bá tiẹ̀ wó gan bí ìgbà tí wọ́n fẹ́ fi epo tí wọ́n fẹ́ fi yí aṣọ àlà ẹni tó jẹ́ aṣòfin náà tí sì ń ṣe gudugudu méje owó yàyà mẹ́fà àwọn tí ó wá jẹ ikọ̀ tí oníròyìn fún ẹ̀yìn honorable Abbas Hussaini ni ló ti wá ké sí ẹ̀yìn agbẹjọ́rò Mutalubi láti sọ fún gbogbo aráàlú wípé tó ẹgbẹ́ báyìí gan ìlòhun tí ẹ wà àtirú àwọn ọ̀rọ̀ eléyìí tí yóò máa ti ẹnu rẹ̀ bóde láti lè jẹ́ kí ìdàrúdàpọ̀ kó wà nínú ẹgbẹ́ òṣèlú ti APC nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní kò jẹ́ ṣe bẹ́ẹ̀ honorable Abbas Hussaini ni ó jẹ́ ọmọlúàbí pàtàkì tó sì jẹ́ ẹni tí ó ṣe dáadáa nínú ẹgbẹ́ òṣèlú ti APC tọ́jọ́ wípé inú àwọn pátákó ìpolongo rẹ̀ fi àwòrán ara rẹ̀ ti ààrẹ Bola Ahmed Tinubu àti ọmọ oyè sípò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ mẹ́tẹ̀ẹ̀ta lọ́jọ́ in together tó kó sínú rẹ̀ o.
1: ọ̀dà jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n mú yìí fẹ́rẹ́fẹ́ o lórí n tọ́jẹmọ́ ìgbẹ́jọ́ eléyìí tó ní ṣe pẹ̀lú ìmọ̀ ibùdó ìpèsè náà bá Mambila Power Project lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àlàyé iná nímọ̀ tó ti ń jẹ́ yọ̀ ní ilé-ẹjọ́ International Chamber of Commerce eléyìí tó fìdí kalẹ̀ sílùú Paris ní orílẹ̀-èdè Faransé lórí ibi ọtí ní Kọngilá iyún agbaṣẹ́ṣe náà ni ọ̀tàrí owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dọ́là $500,000 sí àpò àsùnwọ̀n ìyàwó igbákejì ààrẹ nígbà náà lọ́dún 2023 Abubakar Atiku wọn ní oṣù díẹ̀ ṣáájú àsìkò eléyìí tí wọ́n gbé iṣẹ́ àkànṣe alágbára náà tí wọ́n gbé fún o lẹ́nu Adesanya ẹni tí wọ́n pa tètè iléeṣẹ́ Sunrise Power àti Transmission Company Limited iná ló fi ẹ̀rí máa jẹ́mi ìsọlọ́mọ̀ fi léde fún ilé-ẹjọ́ ọkọ̀ tẹ́milọ́rùn náà wípé wo fún àpò àsùnwọ̀n iléeṣẹ́ ẹ̀hún ń lòun ti taari owó ọ̀hún o sí ẹ̀yìn Jennifer Douglas ẹni tó yẹ pé obìnrin lọ́dẹ Atiku Abubakar ni lásìkò ìgbà náà wọ́n ní bó tilẹ̀ jẹ́ wípé Adesanya iná ló ṣàlàyé ọ̀rọ̀ wípé owó náà táwọn fi léde o náà fi ránṣẹ́ ní oṣù kínní ọdún 2023 òun náà ló wà ní ìbámu pẹ̀lú àwọn àjọṣepọ̀ eléyìí tí wọ́n jọ ṣe lásìkò ìgbà náà kó tó di pé wọ́n gbé iṣẹ́ àkànṣe ọ̀hún wọn padà gbé lẹ́yìn lọ́wọ́ nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n fi léde sọ wájú sí nílé ẹjọ́ ọ̀hún níbẹ̀ ni wọ́n ti wá fi ẹ̀sùn kan Abubakar Malami ẹni tó ti fìgbà kan jẹ́ alákòóso lórílẹ̀‐èdè Nàìjíríà rí pé kí ló dé gan-an tọ́jọ́ wípé gbogbo ìgbésẹ̀ tí ń gbé bí wọ́n ṣe ń wá ọ̀nà láti parí gbogbo gbùngbùn ti bẹ̀ lórí ọ̀rọ̀ náà kán mọ̀ dé ilé-ẹjọ́ wọn ni gbogbo ìgbésẹ̀ tí Malami ń gbé iṣẹ́ náà ni ń fa ń ba ojú orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ o tí sì ń gbé sẹ́yìn ilé-iṣẹ́ ọ̀hún nígbà tí wọ́n wá máa fi ọ̀rọ̀ léde ní tiẹ̀ torí ẹ̀ síbẹ̀ láì mọ dá sí i wọn ni ẹgbẹ́ òṣèlú APC àwọn agbọn eléyìí tó ń ṣe ìpolongo fún ààrẹ Bola Ahmed Tinubu lánàá ni ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé ó tiẹ̀ ti wá dà bá wọn ẹ̀yìn ẹ ti ní yóò rí ṣe rí Atiku Abubakar ẹ̀rí máa jẹ́mi sóre o wípé kò ní nǹkan gidi kankan eléyìí tó fẹ́ fi léde fún ọmọ Nàìjíríà ní ọdún 2027 wọn ni ẹ ti mọ̀ wípé gbogbo ohun tí ọmọ ṣe ń gbàgbá lórí àpèrè iná ni bí yóò ṣe mọ̀ mú ọkọ tí èèmọ̀ roko sọ́dọ̀ ara rẹ̀ ìyàbá àjẹ ọmọ Nàìjíríà fọ́lójú kọ̀ọ̀kan ara rẹ̀ náà lẹ́rí títí ń bá bọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé ìròyìn the nation lọ́wọ́ ẹlọ́re gbà ṣe ń jẹ kẹ́ẹ̀ka sọ wájú o.
0: kámẹ́lẹ̀ ló ní belenja wọn ni kò síná dídá ń bẹ̀ ohun tó ní í ṣe pẹ̀lú àyájọ́ ti ọjọ́ òmìnira ilẹ̀ Nàìjíríà ti ìkẹrìndínláàádọ́rin irú ẹ̀ fún ti ọdún eléyìí tá a ṣe lọ́jọ́ kínní oṣù kẹwàá ọdún 2026 ọ̀dẹ lókì ara ṣe ló ní belenja kò sí pé à ń pariwo púpọ̀ torí bí nǹkan ṣe rí nílẹ̀ Nàìjíríà ìyún bẹ́ẹ̀ ṣé ń jùlẹ̀ wà ní ìwé ìròyìn ti punch fún ti ọjọ́ ti tòní ẹlẹ́mú kẹ́ẹ̀ka kí ẹ sì gba àbọ̀ kẹ́ẹ̀ ṣe oṣù kò ń bẹ̀rù àbí mọ̀
1: àbí mọ̀. ní jẹ́ kí nǹkan mú yìí náà ní fẹ́rẹ́fẹ́ wọ́n ní ẹni tí í ṣe ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọmọlógún orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn chief of defence staff general Olúfẹ́mi Olúyedè náà ló ti rọ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọmọlógún ní tìbútò orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa ṣe àmúlò ìlànà ìmọ̀ ẹ̀rọ òde òní pàápàá jùlọ ọgbọ́n àtọ́dá ìyẹn artificial intelligence láti máa ṣe ìtọpinpin àti mímọ dáàbò bo orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí wọ́n ti ń wòye Olúyedè iná fọ̀rọ̀ ìlédè olójú ẹ ti Friday ní ìpínlẹ̀ Kaduna pẹ̀lú bó ti ní kò ní ya ẹlẹ́nu pé àwọn agbésùnmọ̀mí gan àwọn náà ti ń lo AI láti máa sin ọmọ Nàìjíríà lọ́sẹ̀ ẹ̀yin náà ẹ gbé ránlẹ̀ ẹ mọ́ sùn gbẹngbẹ̀sùn ẹ gbé bọ́dì kẹ ẹ tẹ̀sọ́ ọ̀wájú o.
0: ókè oróke fún ti òrò ọtítò ní ká tó máa lọ àfi àkókò yìí kí mr seun aribisala aka jugologo kese tele ti bi moru jugologo eyan en to ba logo ni won pe ni ile ti won so yo Mr. Seun Aribisala kese se wa Aribikola o Mr. Seun Aribisala aki won ku ayeye ti ojo bi ti won pe adota odun 58 birthday loke pe e ti mo pe kese ti se wa Aribikola
1: igba odun kan o emi yo so po re loke pe ninu ola ninu alaafia e mo tinu pade nu pa e mo tinu ogode nu ogun o ni se se o
0: alagba apo
1: eh amoreti awa si wa ni ayo abalawa
0: baba ti pari bayi enti talata
1: ko ti e gbon gbon ba ti se awa wa nbi o bi nbo na nbe nbi o ebi yo so po re loke pe o afin te ba fi ran se si ti o ba fi jise loku
0: alright Mr. Seun Aribisala congratulations to you about odun kan ni
1: diamond
0: di ola ki a tun to pade pelu awon akin
1: baba ti dide nisin leyin se ran pe ile ti a fe je fun yen e mo pade Temita yoyin ladun lori to bo se lo ode dudunu yo to gbe debe
0: nibi tin kan de baba mewa ko je aseju die na sine alayo nbo lori ti wa lo se lo
1: o da tutu
0: je wa ko lo nbo la gbo baba
1: odure
0: eh ora e si mo titi ba mi ta tun ma pa ni ireun
1: abi de mi lo ko ti bi akare lo ko ba to bi mi lo mo ra gba bi o ba se lo ro ba pe ti a mo se lojo ale oni o san wa si dara o da bo
2: Lagilu FM 96.7 Safara, Oyin Safara, Tani Osai, Mipi Afaro Oyin, Lotu Jubu Bafara No. Ele Ye Lodi Fafule Share, Alpha Travels Limited. Ele Share Tojo Bon Targi, Nino Kabani Tuwele No. Losi Ni Okire, Anfani Lale Leye, Fui Watu Bafel Losi Ile Amerika. London Run, Laison Woko Kan, Titi Iwele Na Visa, Yon Fijade. Mabo Tarata, Sile Share Tiko Ni Jani Kule, Alpha Travels Limited.
3: Eku Dede Oyin, Bibu Boti Etin Lanfani, Latima Agbo Lasi Kui. Akanse eto eleyi ti ile ise Harifa Travels Limited ti onigbowo e ona ni o nde si eti gboyin bayi to gege bi eyo ba se ma npa lowo yi pe enu ni kan bayi ona ni ati gbopon Raymond Adewale Adeyinka to je alase ati oludare Harifa Travels Limited eleyi to wa ni Oyerogun Shopping Complex opposite G3 Adama Sigba Faju Road Ibadan won be nile agbara pelu mi lasiku yi e dakun e ba nki amara ni
4: Eku dede woyin o se dada lagba yin emi ni ogbeni Raymond Adeyinka Adewale
3: edakun ile ise yin ari pe to rinna le nba won se nbe bo le se nbe o salaye ni won ba fawon yin
4: a nba won se eto rinna lo si ilu okere a se ti Canada a se ile ti won mo si London ti o gbe mo ni United Kingdom a tun se ti Schengen na awon Europe and Australia ati be
3: se ti bi Dubai ni
4: a se Dubai akore pe ero to n lo sibe ko dabi awon to n lo si ile Europe abi Canada abi America
3: awon anfani wo lo wa fawon eyan to ma wa le se yin pe ke ba won seto yin lo
4: anfani to wa fun opolopolopo koda gan o to mu wa ni akose eto ita ni lowo lowo ta n se bayi si ile America a n se yen lori pe a gba owo kankan lowo won ti a mo si zero deposit ki visa jade ke to sanwo e foju ri visa yin ke to sanwo kankan fun ile ise wa
3: nigba ti visa ba wa jade tan gbo sowo gobo eko won pada san ba
4: won ma sanwo gbogbo se gbogbo nitori pe gbogbo alamogbe ilu isere nitori bi ilu isere naa la se gbe akanse eto ati lo si ile America ri zero deposit sile baba ti se fun won a ma so die die
3: awon eto wo gan ni abi awon eyan wo ohun gangan ni eto rin te n se lowo bayin lo wa fun
4: a ko se n ti o wa fun a kan fun awon omo kekeke lati omo odun 12 wa sile ni ori ofe lati gba visa won laisanwo
3: visa
4: ba jade ko se awon nikan awon akande eyan naa ta mo si left privileged people to ba wa si odo wa a kan lo so visa fees won ni be ti visa ba jade won lo lati so fun wa
3: won ni owo kankan lati so
4: a kan si e na lati pe awon na contribute si ile bi won
3: fun idagbasoke
4: orile
3: lati ran won yen lowo
4: ni o ran gbo ti e ba kankan
3: lo je pe mo se be ta ba wa bi ni ta ba beere o todun melo te ti wa lenu ise gan
4: ọdún ní mímú ìjà àwọn olóko gbogbo àwọn tó ń ṣe travel agency ṣàṣàlẹ̀ tí ò mọ̀ wọ́n dẹ̀ mọ̀ mí ní ilẹ̀ nàìjíríà náà káàkiri ó tó bí ogún ọdún sẹ́yìn tá ti bẹ̀rẹ̀ tá a bá ń káàkiri nínú
3: ọdún sẹ́yìn
4: gbogbo ọdún sẹ́yìn
3: ló bá wà ni pe ke se akojopo oruko awon te ti seto rinna fun ti won ti lo sile okere bi orilede America ti awon orilede te ti da ko yin won tun melu
4: ah o se ka
3: o da fan fan ni awon yen to ba ti e wa fe pe yin fun ekunre alaye e fi number yin ta
4: number ile se wa ni 08 3826 2191
3: oni number yin ko je bi o se lohun o je iyan lori akanse eto ile ti ile ise Arifa Travels Limited ti won se onigbowo e iyan ile to wa ni Oyerogun Shopping Complex ni opposite gate 3 Adamasigba Fajuyi Road Ibadan fun yin te mo ikunre alaye lati enu Mr. Raymond Adeyinka Adewale lori ona ti rin ajo lo si ile okiri pelu awon alaye ti won ti se ele pe won si ori number yi 08038262191 esi tun le kan si ile ise won to wa ni Oyerogun Shopping Complex opposite gate 3 Adamasigba Fajuyi Road Ibadan e se pupo
2: Agbon Safara, Oyin Safara, Daniel Simon, Ipe Afaro Oyin, Lotun Gbogbo Afara na. Eleyi lo le fa fun ile-ise Alpha Travels Limited. Ile-ise to ju bon tarige ninu kabani to were na. Lo si ile okere, anfani nla leleyi fun iwo to ba fe lo si ile America. Lona lo nla isan wo kankan titi ti iwe irinna visa yo fi jade. Ma bo tarata, si ile-ise ti ko ni janikule Alpha Travels Limited.

0: eku ojuma alayo lakotun won ki pe eku oye to la peregede ka ki igun mererin agbaye bi owo ja ikan yi to nfe de la gelu 96.7 fm oke to ga joke ibe le tin gbo wa o yi ka agbaye agun mejo sa agun mewa gerege on le to yi bo se lo nkan ni la gelu fm oke to ga joke awa ti ju ana lo olaju wa lo ijakadi la wa tun ni jonja eledumare oba tenilegelege sagbeji ara oba muni lo mola to je ka ju ana lo abe ko ja ju ni ka si ju ola lo eku ojumo o eku oye to la pe gidi lekan si e lo darapo mo wa lojupo itakun ibanidore facebook pelu la gelu 96.7 fm okay gajo ke mbadan e gboju o wa e ba wa share e pe ko kare ile ajoje odun be nikan o ba ni e je ajo gun wa sori agba mi eto futu ni be ba wo eto ribo to nbo lona ni 2027 ojo kende logun osu kini onu to nbo leto odibo are ati legbimo asofin agba Nigeria yo waye ojo kefa osu keji only to dibo gomina ati legbimo asofin ipinle yo waye lati gba ti awon egbe oselu ti seto dibo abenu lati yan omo oye titi di igba ti o kon jade latodo ajo INEC nipinle oyo nbi ni o wahala yaso fa kaja to suyo leyin eto idibo primary eto idibo abenu ko ti tenu bodo o si fe je pe gbogbo egbe oselu eto lo ko to loki ni ipinle oyo ni laluri re ba ninu egbe oselu accord ori yomi amzat fasos awon executive egbe accord ni pele oyo ati loke lohun tori olubukola ajaja national secretary ni won iyen lo lowo oro ti doro li ejo inu egbe oselu adc omo ye meji ni npere loludije bo ti le je pe oloye adegboyega adegoke tafik iloko eyo ta lori porta inec sibe gbe mi leki alagbe eleniyan ko dawo polongo pe ohun ni oludije fun ipo gomina labe egbe oselu na duro ninu egbe oselu apc awon egun ti enu nbi awon ni won lodi si oludije to ko e ti yan yo oloye Sharafadin Abiodun Ali lara awon ti awon yan si nwo pe bon ba jebure awo olugbebe pe nkan o lo bo se lo nu egbe na lati ri oloye Adebayo Adelabo bo ti le je pe won lawon ko nu egbe o sugbon gbogbo awon to so mo won to dabi foot soldier won foot soldier so won ifara soro fi han wi pe orun ti te won lorun amofin Akeem Agbaje won na nbura mura mu oloye Teslim Kolawole Folarin owo ti e benikan ta ko benikan fisi kò lọ́kìtì pé ọbẹ̀ mi nìkún àgbà ni wọ́n fọ̀rọ̀ náà ṣe wọ́n dákẹ́ fẹ́ mú àmì party man nínú ẹgbẹ́ òṣèlú apm àwọn tí inú ń bí lórí bí ọ̀nàrẹ́bù bímba adékànbí ṣe gba tíkẹ́ẹ̀tì àwọn àpọ̀lọ̀ jàrá àti bí ẹgbẹ́ òṣèlú pdp ṣe fọ́ nípínlẹ̀ ọ̀yọ́ ẹ rí pé láìpẹ́ yìí ni ambassador taofik arapájà kú o nínú ẹgbẹ́ òṣèlú apm ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jọ wà nínú pdp tẹ́lẹ̀ kú o àwọn kan dúró ti alhaji bọ́lárùmí azeem nínú ẹgbẹ́ òṣèlú sdp bákan náà lálórí ohun bẹnu ẹgbẹ́ náà wàhálà tó ti bẹ̀rẹ̀ lásìkò primary kò tí tẹnubọ̀dọ̀ nkì pẹ́ kú ojú máa láyọ̀ ẹ kú ọ̀yẹ̀ tó là pé gidi lẹ́ẹ̀kan sí tèmi táyò yẹ ládùn ààbọ̀ ọ̀rọ̀ ìlú ọkọ mi ẹ jẹ́ ń dá tọ́mì díẹ̀ náà nígbà tá a bá padà dé kákan lọ gbá mi ètò bó ṣe ń lọ fótó rọ òní èmi nìkan kí mo wà lórí ètò láàárọ̀ yìí comrade alaba debisi ajo wa lori eto ni comrade gbenga agoy ajo wa lori eto bo se nlo ni lami eto ni won ta ajo foju sunuko won to nsele lawujo wa e se o e ko ojuma layo
1: lagili wa fm 96.7
2: Organic ń láwùjọ òkúta solutions dé ọ̀nà àbáyọ wọ̀ pínlẹ̀ Ọ̀yọ́ wá orí wa sọre. A nílò kí ìgbáyé gbádùn tó nílẹ̀ tàlejò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lè dẹrùn ọ̀nà àbáyọ ni kí mùdùnmúdùn ìjọba òṣèlú àwa ara wa lè tẹ̀ wá lọ́wọ́ kí la nílò ọ̀nà àbáyọ ni kí ètò ẹ̀kọ́ ètò ìlera tó péye àti ètò ààbò tó fẹsẹ̀ múlẹ̀ kó lè dúró digbí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí la nílò solutions tó bá wa rí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn wa ní tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́ ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ aláàfin òkè ògùn ìbarapá méjèèje ìbàdàn tí létoko olólùfẹ́ yín tẹ́ ẹ ti ń retí ti dé o olùdíje sípò gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ẹgbẹ́ ọlọ́wọ́ ń bọ̀wọ́ olóyè adégbòyègà taofik adégòkè solutions ní odù fàárẹ̀ kún fọ́fọ́ láti ṣe gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ káfíbò sọ̀rọ̀ dìbò rẹ fún solutions dìbò rẹ fún ọ̀nà àbáyọ ní ìpínlẹ̀ ọ̀yọ́ olóyè adégbòyègà taofik adégòkè ni gómìnà wa ADC lẹgbẹ́ wa tẹ̀sójú ẹ̀
3: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí, make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
4: Your Nescafe is not just a drink, it's

0: tomato àti tomato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tomato ní cash and carry no delay Dr. Stop ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tarukù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yóò kí mọ́tò ọ̀hún wà Dr. Stop ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 090-83-01-33-33 090-83-01-33-33 090-83-01-33-33 and wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle Dr. Strap Recycle dé mọ́tò títà dìrọ̀rùn.
1: Lágẹ̀lú apata màjà pàtó jàmákùtà Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀ Adun Bado Opo Makamuso Lagelu FM Kakaki Ile Isha Gun Safe Fetin Farire Idunu Fun Gbogbo Loja Tonta Imule Gugu Niso Wanya Wanya Sekereti Midumbe Owo Fun Gbogbo En Tolu Ye To Damu Sipen Yina Mbo Sipen Risa Re Ni Boro Afai Bama Do Opo Lairo Buru Kawo Owo Ni Kono Le She O What Doubt Eh Lagelu FM Nesisa 7 Bago Baju Baja Bagi Oko Wanti Bayera Batanle La Ujo Le Seton Kun Safe Fet Koma Jase Pulu Oja Tota Beranle Dara Poko Jawa Lagelu FM Nesisa 7 Iki Wala Hiya Lubarika Pulu Oja Mbe Kani Wapwe Kani
2: ṣùgbọ́n olórun máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀yìn ẹlẹ́dàá sí wọn lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù O tun ya o e je ki ja yin si ti Independence Day Cashport. Awon olubori 66 ni yo ma je lose kokan. Gbogbo ojo Friday ni double winning cashport. Ni be ni cash e tin so opo eniyan di millionaire tutun. Eyi ki se akoko se iru e. Inje lu mo be iwo gan lo kan lati di millionaire wa. September 30 ni special Independence Cashport. Ni tori na ma se fi akoko re sofo. Lori Splash FM *347*1004*1#. Lori Lagelu FM *347*1004*2#. O si tun le sabewo soju opo website pelu www.cashier.ng. Eni odun mejidinlogun nikan lo le kopa lati ta cashier. Ojo stage ni board lufun telu cashier. Káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
3: Lagelu FM 96.7.
4: bó ṣe ń lọ pẹ̀lú tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

kìí ṣe tí ọ̀tọ́ kìí ṣe tó tọ́ láti fọwọ́ dẹngbẹrẹ mú kìí ṣe tó tọ́ láti fọwọ́ bù kẹ́sí kìí ṣe tó tọ́ láti dágun lásí ó yẹ kí gbogbo wa pátápátá ká kó ipa tiwa nínú ìdàgbàsókè ìlú ara ipa tá a sì kó tó jẹ ojúṣe wa ó ní ká wá ẹni re ká dìbò yàn eléyìí tí yóò lè gbé ìpínlẹ̀ ọ̀yọ́ dé ìpínlẹ̀ tó tọ́ èyí tí ìpínlẹ̀ wa yóò fi gòkè àgbà nígbà tí mò ń ṣíde lẹ́ẹ̀kan ó wí pé awuyewuye tó ti súyọ lẹ́yìn ètò ìdìbò abẹ́nú nínú àwọn ẹgbẹ́ òṣèlú tó hẹ̀rẹ̀ǹtẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ kò tí ì tẹnubọdọ̀ títí di àkókò tá a wà yìí kò tí ì tẹnubọdọ̀ mo sì dárúkọ àwọn ẹgbẹ́ òṣèlú tí ó ní kìmí tó wà ń pínlẹ̀ ọ̀yọ́ ẹgbẹ́ òṣèlú kan tá a lè fẹ́ẹ̀ sọ pé wọn ò bára wọn jà sí ta ni ó díje dupò báyìí ẹgbẹ́ òṣèlú pdp lẹ́yìn tí àwọn gòkè ti kú ńbẹ̀ tó ti bọ́ sọ́wọ́ igun wíkẹ́ tó sì jẹ́ pé alhaji azeem bọ́lárùmí àwọn ni wọ́n ta kókó ẹgbẹ́ òṣèlú náà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n ká ti inú ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù mu láàárọ̀ yìí lánàá lánàá àwọn olóyè ẹgbẹ́ àkọọ̀dù nípínlẹ̀ àti national wọ́n sì lọ kóòtù lánàá ìjà wà láàrin oríyomi hamzat àti àwọn olóyè ẹgbẹ́ yìí léyìí tí ó ń ṣokùnfà wípé ta gan o ní ò wàá jẹ́ ọmọ oyè ẹgbẹ́ òṣèlú àkọọ̀tù nípínlẹ̀ ọ̀yọ́ láàrin ọ̀sẹ̀ wọ́n gbé ìdájọ́ kan kalẹ̀ wọ́n lọ sílé ẹjọ́ jẹ ṣùgbọ́n wọn ò rẹ́jọ́ ọ̀hún gbọ́ nítorí pé àwọn amòfin tàbí agbẹjọ́rò méjì in lódìdí ilé ẹjọ́ pé à ń fẹ́ gbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù léyìí tí ó kọ́kọ́ fẹ́ dá gbogbo gbólẹ̀ ilé ẹjọ́ pé níbo ni irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ léyìí tí ilé ẹjọ́ pé kí wọ́n lọ sílé kán yanjú ọ̀rọ̀ náà nítubí nùbí kí wọ́n tó gbẹ́jọ́ ọ̀hún ní ìparí oṣù tá a wà yìí orí wípé tawa gan ni yóò jẹ́ ojúlówó agbẹjọ́rò fún ẹgbẹ́ ń ló bí ẹjọ́ tí wọ́n gbọ́ lánàá ìyẹn ní federal high court egun àwọn ìyá àjàjà wọn dunnú pé àwọn ti ríbi tọ́rọ owó sí bẹ́ẹ̀ ni gun alhaji oríyomi hamzat òun náà pé wọ́n bá ju abẹ̀bí ó kí ń gbẹ ẹgbẹ̀wá ibi pẹlẹbẹ ni ó lélẹ̀ pé nígbà tí ó bá di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù tá a wà yìí ó kọ òun náà ni ó sì jáde gẹ́gẹ́ bí olùdíje ká wá sọ̀rọ̀ díẹ̀ bí àlékún ká lè ba àmọ́ gbò bí ẹni tó wẹ̀kún lójú ọmọ aráyé ẹ jẹ́ kí a wo àwọn fọ́nrán ìyẹn ká gbọ́ ọ̀rọ̀ tí àwọn tọ́rọ̀ kan gangan sọ fúnra wọn nínú ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa ẹ kú etí gbọ́.

0: to lo mi ninu ke dun ke pariwo nba to ba di on the 29 of this month so jade no paper gadagba lo ya won tin ko ni won ti se side 2 ni tan ko lowo na won le play re nbo bada ko
1: se awon eyan ni ko ni ko re
0: se ra ko senior senior se ra ko won no mi eyan laye yi eyan le wo aso pupa aso funfun sita ṣugbọn kinu re odudu bi o ba je eni tọlọrun ba fun ni wisdom lo ma wo lúbù náà kásẹ̀ ni ẹ pé ẹni funfun ló ń bọ̀ yẹn kò ní mọ̀ pàṣọ lásán lòun náà kásẹ̀ inú jìn kálukú ló mọ ibi tó fì sí ìgbà mí ọ̀rọ̀ ni ó mọ ju ibi téèyàn fì sí.
1: ẹni ẹni dáwà ló dúpẹ́ ẹ̀yìn ni tíkẹ́ẹ̀tì bẹ̀ lọ́wọ́ yín
0: báyìí. Ìyá ilé gògògò kọ́ mọ̀ mú kọ̀ ìyá ẹ̀ kí ní àwọn ẹ̀dá mara mi káàkiri láì ṣe pé tíkẹ́ẹ̀tì bẹ̀
2: orí kanu olórí ọ̀rọ̀ tẹ̀gbẹ́ òṣèlú accord ilé àṣàkà wa ń gbòòrò ní ìsìn tí wọ́n ń dá wọn pè ní fàájá pé wọ́n nǹkan yẹn ò ní yanjú pátápátá láéláé pé fàájá àwọn àṣà tó náà ń gbòòrò tí inú ẹgbẹ́ òṣèlú accord nìyẹn kí amẹnu bànákó tó di pé àwọ̀ ẹgbẹ́ òṣèlú adc àtẹgbẹ́ òṣèlú apc comrade rabade bisi kí ni ohun tẹ́ ẹ rí sọ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ká tó kọlu àwọn ẹgbẹ́ òṣèlú mi.
3: Ẹ ṣe àtọkùn.
2: Àbí kí n tiẹ̀ mú ti adc náà mọ́ mi gbémi lékè àlàgbé ó sì wọ́n kọ́kọ́ protest wọ́n protest lọ sí inec office tó wà nìbàdàn bí n pé wọ́n substitute orúkọ àlàgbé fún olóyè adégbòyègà ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn ń kọ́ lánàá àlàgbé ṣètò campaign fúnra ẹ as the governorship candidate ti adc ṣe lògbòmọṣọ ni kí ni tẹ́lẹ̀ sọ lórí abala méjèèjì yẹn.
3: Mo kí gbogbo ara lé pé a kú ojúmọ́ mo dẹ̀ kí gbogbo àwa tá a wà nukulu pé a kú ojúmọ́ a dẹ̀ kú ìsinmi ọ̀sẹ̀. Ṣe rí lórí ọ̀rọ̀ ẹgbẹ́ ti takord ẹ má jẹ̀ òye àwa lẹ́nu at the end of the day wọ́n lè má lè rí candidate kankan fíldì tí election máa fi dé tó máa fi lọ kí dẹ̀ nìdí ni pé ibi tí ọ̀rọ̀ dé dúró yìí kò fẹ́ẹ̀ sí kankan nù àwọn mo fẹ́ẹ̀ lè sọ pé okay ha azun pe faction méjì ni ẹgbẹ́ accord nípínlẹ̀ ọ̀yọ́ faction kìíní ni ti oríyomi hamzat tẹ́lẹ̀ kejì ni ti àwọn gudugudu ti ọ̀mọ̀wé dókítà àjàjà ṣe olórí wọn ibi tí ọ̀rọ̀ dé dúró lẹ́ni ìtẹ́bánikàwò dáadáa tẹ́ ẹ̀ bá gbàgbé ipe lórí ètò náà ni ṣé bí a ló ti tó oṣù kan rọ bí ó dẹ̀ ṣe kọjá oṣù kan tí mọ́gàjì ìgbésọlá wá
2: wọ́n sì wà lọ́sẹ̀ tó lọ
3: tí wọ́n kọ́kọ́ wá lẹ́yìn
2: ọ̀sẹ̀ tó lọ yẹn ni
3: tí wọ́n kọ́kọ́ wá
2: ìrọ̀lẹ́ ẹjọ́
3: tí wọ́n wá polongo oríyomi hamzat tí wọ́n dẹ̀ ní àwọn iṣẹ́ lé alátìlẹyìn fún ngbòòyá náà la tún padà rí mọ́gàjì ìgbésọlá tí wọ́n padà wà tán láwọn ò ṣe àtìlẹyìn fún oríyomi hamzat mọ́ ipe wọ́n ṣàlàyé àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n ní ó jẹ́ bí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jọ ṣe tẹ́lẹ̀ náà mẹ́nu bà gẹ́gẹ́ bíi pé oríyomi hamzat ò kì í ṣe irú èèyàn tí wọ́n ń pè ipe tí èèyàn bá súnmọ́ orí hamzat lèyìn ó ṣe mọ irú ìwà tí ó wà ní ọwọ́ ẹ̀ so wá já sí pé nǹkan kan náà tí àwọn tọ́jọ ní àjọṣepọ̀ tẹ́lẹ̀ ẹ̀sùn tán fi kan oríyomi hamzat náà ni mọ́gàjì ìgbésọlá mo fi kàn án tí wọ́n dẹ̀ ti wá sọ àwọn ọ̀nà kọ̀ọ̀kan ipe àwọn nǹkan kọ̀ọ̀kan wà tó yẹ kí oríyomi hamzat ṣe gan wọ́n ní tí kò gba wíwà so at the end of the day tá a bá kó àwọn gbogbo kínní ìjọ ti se mo ikan ti ejo gan advice won si ni pe ki won lo fi egun otoloto pe oro crisis inu egbe ni internal crisis egbe ni ti won le yanju laarin won but at the end of the day ton ba pada yanju e laarin won oro pe oruko enikan ti wa lori portal ko si lori portal ti ile ejo ba fi le den e ma je agbagbe nkan kan pe oro ile ejo o ki nse nkan to ma nsare ya o ti eyan ba bere
2: ki le jona wa mindful pe asiko pere ti ni won ni lati dibo
3: oro ile ejo ko se to kan e ba fi se ile jeje ni ile ejo joku e awon lo ku oro won no ku oro won lo si ile ejo so ile ejo de ti gba won ni moran si pe okay o bi oro se ri intel yanju na laarin ara yin ni but at the end of the day ti won ba pada ri oro yen yanju ko ni je nkan to ma ya wa lenu ti accord o ba feel the candidate kankan fun governorship ninu eto dibo odun to nbo iyen ni ti accord then ti ADC lele ti fa kaja yen se lo laarin oloye adegboyega ati dokita pebileke iyen na o ti di oro ni ejo to je pe kaluku na ni oruko enikan ti apia lori porta enikan je se ni won one aburu eburu na gbariyo oruko ohun so seri la kopo opolopo awon candidate ti won ba pada awon opolopo awon egbe oselu irada ti won ba pada sile kan jo joko kan fi egun otoloto oro awon oro opolopo won gan won o ti namu jina de pe at the end of the day won pada disqualify money so on la se npe won se pe okay time si wa fun won lati fi le reconcile differences to ba wa laarin won ti won ba reconcile differences to wa laarin won o se se ki o pa egbe mo lara ni ipinle Oyo gege bi oye titele
2: Gbenga Goyi
4: a koko mo ki gbogbo eyan ara le aku opin ose mo se ki gbogbo awon olukumita jo wa ninu okulu nibi ajinde ara o ma je o nkan ti emi kan ri so si na ni pe se ri oselu sise inu ile na lo ti ma nbere and the foundation ipinle oselu to ma da inu primary na lati ma ri nigba ti primary election ba ri bayi to je pe inu ile gan to je small caucus yen a le manage e bawo la se fe manage state nigba ti o si akuyawo ninu primary election tan se ta n gbo conflicting result ile gan bayi ile gan bayi eni bayi na se mu eni bayi na se mu definitely awon to n complain pe nikan ni character bayi kini won gba ton fi kokko impose e pe won na ma lo to wa je pe isin la wa sese so pe eyan buruku ni lagbaja eyan dada ni tan medu gbogbo nkan bayi o ma n ba oselu won je ni now nigbati iru isoro bayi bere si sele ni accord ta de n wo pe at least ati emo awon eyan ma ni choice lati so pe okay o tawon ba lo fun party awon lo fun party b abi party c sugbon party kan ni to je pe gbogbo party pata to wa ni Oyo state ni isin lo fe ma ni isoro yato si ti pdp ta ti gbariwo nibe ko de si nkan to fa na ni pe be mi se wo pdp ti ku ni Oyo state
2: lodo ti
4: be mi se
2: fo po yin si
4: no so ku be mi se wo ti ku that's why the party is not active won wa active ni Oyo state so e ri pe ibi ti nkan ti bu shom shom ta won ti wo pe alternative wi ti ba ti e ri ticket ele ti ele yin se se ko bo si ti rep ba bo si house assembly o le bo si ibe na na ti ri gbogbo fa kan je ta ri so nkan te me kan fe advice awon egbe oselu kokan to ni problem ina ni pe a ti so tele ri e ri pe ngba ti akoko bere si so nipa primary election nigba ti je pe ilanu bi major bi meta lo wa nle consensus ati indirect a ti so pe consensus yen ko si gba ti o ni generate problem if we bi ta ti lo indirect na problem wa nbe bayi ta ba wo nkan to sele logun state iyan lo wa nbe to yin fa laarin ara won pe a won impose lagbanja ni now ta ba le se to je pe a ni ma ni awon further issue lori awon primary wa
2: laugh
4: so
2: possible
4: so
2: ngba so je pe ọkọ̀ kan ló wà nlẹ̀ ọkọ̀ kan wà nlẹ̀
4: olùkàlùkù ti ẹ̀fẹ̀ ń bù
2: afẹ́ lọ sí
4: kù
2: nínú analysis olóyè tẹ̀sín fọlárin ìyẹn mẹ́ta ló sì fẹ́ lọ sí kù ọkọ̀ kan wọ́n sì gbọ́dọ̀ gbinú ẹni amẹ́ta náà sì fẹ́ jọ dúró stiarin yẹn wọ́n jọ fẹ́ wakọ̀ yẹn ìbẹ̀rẹ̀ náà ti sọ yìí pé ẹni bá yára
4: so di only thing tó wà nílẹ̀ náà báyìí náà ni pé kọ́ padà sílé kọ́ lọ yanjú ẹ̀ láàrin ara wọn kọ́ dẹ̀ fi gbọ́ tòlótó this media something tó ń pariwo ara wọn síta bí ìgbà pòrókọ̀ tó ń dọ̀tí ara wọn ni because ẹgbẹ́ òṣèlú ti primary ọba ti stand dada tó ní ṣù báyìí láti trust irú ẹgbẹ́ òṣèlú bẹ́ẹ̀ láti handle irú state ó máa wà difficult
2: gbogbo ẹgbẹ́ òṣèlú máa ní gbogbo wà bẹ́ẹ̀
4: kí understanding kó wà láàrin wọn kọ́ dẹ̀ mọ ibi táwọn ń lọ and àwọn tó bá wà grief nǹkan tó wà nílẹ̀ nǹkan tó ṣe é pinni àwọn tó bá wà grief tó yẹ pé inú ń bí lọ́wọ́lọ́wọ́ kọ́ yanjú ẹ̀ láàrin ara wọn then nígbà tí leadership gan bá ní problem báwọn náà ni àwọn tí wọ́n fẹ́ lò ṣẹ̀lẹ̀ ní problem the leadership is divided àwọn contestant náà àwọn náà wà divided leadership wà lápá báyìí eléyìí wà lápá tọ̀hún gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin gbogbo wọn náà nìyẹn àwọn nìkan jọ gbogbo àpọ́n ṣe máa rí pé because à ń lọ sílé ẹjọ́ yìí òun kọ́ ni solution kọ́ padà sínú ilé kọ́ lọ yanjú ẹ̀ láàrin ara wọn kọ́ dẹ̀ mọ nǹkan tó ń cause the problem kọ́ wà bọ́n ṣe máa sort it out that is our only advice our ní fún wọn nìyẹn.
2: Padà ẹ ṣe kú atótónu alàgbà mi àgọ́ ẹ̀jẹ̀ á lọ polówó ọjà nígbà tí a bá dé ká wo wàhálà tó ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú APM àti APC ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ràn olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀ ní ẹlẹ́dàá sí wa lákòókò yìí. Láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cashport. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashport. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashport. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium Ibodàn ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
3: Kara o jí pẹpẹ nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fí àìlera bíi àìróorunsùn, ara títa, sángun-sángun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá, ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó mọ̀ lè tapáí, kára ó mọ̀ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
4: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels. There's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
5: Sa beyan lowo loro bi kokon yokoto bala pe o ba si koda abi so wa da ni airorunsun ara tita sagun sagun eyan me dagba pupo ko ma re koge koge eyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese won ma kan eyan gogo ki bata o sense bolese eyan ko ma mo ko ti bo eyan ma ru ma gbe opo lo ti lo risi risi ogun sugbe ti oran na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija je dije ni aile mi dada idakole ko ma kun ma le se Ara ma gbe pe pe pe. Aro ma legun. Igbese kan ma nkia ni pataki. Ka tete gbe igbese ni kiakia. Kedo wa lapara pa ni gbadun aye. O se ni tin be laye ti oni tin da laamu. Aro gba lo le nbe faye o. Lati ma be arun sapa mo si. Kan si toni toni aba healthcare. Egbe le baba lam adesina gomina pinle oyo tele ni felele nbadan. E ka le se. Mo jo yin lo la complete. Iwo road ibadan. Telephone 0803371-5988. 0803371-5988. Enter tajware. Lo ma toni toni.
6: lọ́wọ́ wọn ìyá méjì ló jẹ́ kí wọ́n ju sóko wọ̀ fún láìmúrúdélé wọ́n pé ta ní gbòmìnira àti gbélé bàbá wọn rú bọ́gbọ̀n tí ń pé èmi ló tọ́ sí ńlàbúrò fapá jánu wípé ohun tó da ò sí fẹ́nìkan wọn ò rántí ìkìlọ̀ balẹ̀ tó wà jà lọ́jọ́sí tòun ti bó ṣe kékeré tó wípé kọ́yọ̀ ó lè da àjùmọ̀ṣe gbogbo wa ni bá a ṣe ń lànà làwọn kan fi kókó gbòógbò látọwọ́ ẹ̀yìn wọ́n ti gbàgbé pé ọ̀rẹ́ mi ò ní jọba olúwa rẹ̀ ló ní dọ̀rẹ́ ọba ni gbogbo olólùfẹ́ tẹ̀síwájú ojúlówó ọmọ ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀jẹ̀ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹni ọba òkèèyàn tó léwájú wa ká gbárùkù tó lùdíje wa ká bá a jèrè jaburata ẹ̀já gbárùkù ti barista Shafadin Abiodun Ali gẹ́gẹ́ bí olùdíje ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ká ṣàtìlẹ́yìn fún ọnàrẹ́bù Michael Adesoji Adedeji gẹ́gẹ́ bí igbákejì ẹ̀ èrè lóbìnrin jẹ lábọ̀ ọjà ọnàrẹ́bù Alhaji Sherif Adigun Demos tiwantiwa Lolúyọ̀lé olùdíje ilé asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2023 àti ọnàrẹ́bù Lukman Akambi AK Dollar Ibadan South East Local Government ló ṣagbátẹrù polongo láti pàrọ̀ wá sí wa wípé ìtẹ̀síwájú wa ń bẹ nínú ìṣọ̀kan APC.
7: Lagiliwa FM 96.7.
8: Bó ṣe ń lọ pẹ̀lú tẹ̀mí Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

àánú ẹ̀dá. Ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí. Láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sú tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀ tẹ́tí mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. O tun ya o eje ki ja yin si ti Independence Day Cashport. Awon oluburi 66 ni yo ma je lose kokan. Gbogbo ojo Friday ni double winning cashport. Nibe ni cash ti so opo eniyan di millionaire tutun. Eyi ki se akoko se iru e. Inje lo ro bi iwo gan lo kan lati di millionaire wa. September 30 ni special Independence Cashport. Nitori na ma se fi akoko re sofo. Lori Splash FM *347*1004*#. Lórí Ládìlú FM *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta Cashier. Ọ̀yọ́ Stadium ní Bọ̀dún fún òǹtẹ̀lú Cashier. Cashier nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti Cashier? Mo ti Cashier.

si ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ìyẹn nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́hùn ní 2027 pàápàá jùlọ ètò ìdìbò gómìnà ìwòye wa ni pé ariwo àwọn tó fẹ́ díje dupò gómìnà gan-an rinlẹ̀ ju ìbò ààrẹ lọ nípínlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé gómìnà tó wà lórí àlééfà fẹ́ sọ̀kalẹ̀ ó túmọ̀ sí pé àwọn olùdíje gbogbo òun náà ni wọn ò tí ì jókòó lórí àlééfà yẹn rí lè tún yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ń wúyẹ̀ ju pé agbára lè pààrọ̀ wọ́ yẹn lásìkò yìí tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ìpèníjà kan wà tí ó ń dààmú nàìjíríà kí ni ìpèníjà náà eléyìí tí ò jẹ́ kí àwọn èèyàn fìbàlẹ̀ àyà lóko kò jẹ́ kí wọ́n fi ìbàlẹ̀ àyà àwọn alájàpá kí wọ́n rìnrìn àjò kódà ọ̀pọ̀lọpọ̀ gan ò lè sùn kó fojú lóorun mọ́mọ́ kó forú lóṣù ká nítorí ètò ààbò tí ó mẹ́ẹ̀ láwùjọ wa tá a bá sì wò ó ìjínigbé tó wáyé ìpínlẹ̀ ọ̀yọ́ lóṣù karùn-ún ó wà lára mìmì tó mi ìpínlẹ̀ ọ̀yọ́ àti ẹkùn ìwọ̀ oòrùn gúúsù ní nàìjíríà south west pé irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí láwùjọ wa ṣé ká wá fọwọ́ lẹ́rán kárí pé kírú ẹ̀ tún máa tẹ̀síwájú ìjọba àpapọ̀ nàìjíríà àwọn lájọ-lájọ elétò ààbò àwọn tó jẹ́ elétò ààbò lábẹ́lé náà àwọn ọdẹ ìbílẹ̀ wọn kunra wọn lọ́wọ́ wọ́n gba ìdáǹdè àwọn èèyàn tí ń bẹ lákàtà àwọn ajínigbé àbí àwọn agbésùnmọ̀mí láti ìgbà náà ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìjínigbé lọ́ọ̀lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ rí pé lásìkò yìí bákan náà ni wọ́n jí ẹni tó jẹ́ àbúrò alákòóso fún iná mọ̀nàmọ́ná tẹ́lẹ̀ ní nàìjíríà gbé olóyè adébáyò adélábù wọ́n gba ẹniyẹn lẹ̀ kó tó di pé wọ́n gba àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ lẹ̀ kó lákàtà àwọn agbésùnmọ̀mí láti ìgbà náà àti ìfẹ́ gbọ́rọ̀ ìjínigbé ní ìpínlẹ̀ ọ̀yọ́ kódà ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù tá a wà yìí ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó lọlẹ̀ lásìkò tí ìjínigbé wáyé ni orúkọ ikọ̀ aláàbò tí olóyè Sunday Igbòho tó dálẹ̀ ńlọ́kọ rẹ̀ rinlẹ̀ ìyẹn ìlú ẹkùn network lẹ́yìn tí wọ́n fi kún àwọn aláàbò lọ́wọ́ nígbà náà a rí pé bọ́n ṣe ń tọgbó bọ́n ṣe ń lọ làwa náà rí díẹ̀ díẹ̀ lórí fọ́nrán amóhùnmáwòrán lórí social media pé tó ibi tá a dé dúró rèé o ṣùgbọ́n ní tá a rí ni pé ìrọ ẹkùn yìí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ káàkiri láwọn ìpínlẹ̀ tó wà ní south west kódà tó fi dé north west wọ́n lọ ṣèfilọ́lẹ̀ rẹ̀ nípínlẹ̀ ogun ẹ̀rọ tì lọ bẹ́rẹ́bẹ́ àwọn ìpínlẹ̀ bẹ́ẹ̀ ọ̀ṣun ogun ondo kò sí àtakò ṣùgbọ́n kété tí olóyè Sunday Igbòho tó náwọ́ jà rẹ̀ tó dé ìpínlẹ̀ kwara pàápàá jùlọ ìlọrin ó ní àtakò bẹ̀rẹ̀ pé àwọn ò fẹ́ irú ẹkùn lọ́dọ̀ tàwọn o àwọn tí wọ́n ti jéèyàn wọn gbérí tí wọ́n sì rí pé irú ẹkùn yìí ó lapa rí láti jẹ́ kí wọ́n rí àwọn èèyàn wọn pàpadà àwọn tí wọ́n pè mí ní ẹkùn òkè ogun wọ́n pé àwọn tí wọ́n jí gbé mẹ́ tí wọ́n bá tẹ̀lé wọn gbà padà tí wọ́n bá ti kàn sí àwọn irú ẹkùn yìí àwọn ni wọ́n ń kó àwọn elétò ààbò lọ́wọ́ láti rí pé wọ́n gbà wọ́n yẹn yín ni àwọn míì ni wọ́n ń pe ikọ̀ aláàbò tó ti ń ran àwọn lọ́wọ́ láti rí pé ọ̀rọ̀ ìgbésùnmí àti ìjínigbé ń lọlẹ̀ ni àwọn èèyàn ń ta kù bẹ́ẹ̀ làwọn kan ní pé àwọn tiẹ̀ fẹ́ nǹkan tí ń jẹ́ ìwẹ̀ rárá kí wọ́n tọwọ́ rẹ̀ bọlẹ̀ pátápátá ni kò yẹ kí a tiẹ̀ rí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ lánàá òde yìí àwọn tí wọ́n lòdì sí ìdásílẹ̀ ikọ̀ aláàbò ìrọ̀ ẹkùn wọ́n ṣe ìwọ́de ìyẹn nílẹ̀ ìbàdàn níwájú sẹkitéríàti tó jẹ́ ìjọba ibẹ̀ ni wọ́n ti ṣe ìwọ́de wọn eléyìí tó lọ wọ́ọ́rọ́wọ́ níbẹ̀ ẹjẹ́ àgbọ̀ nǹkan tí àwọn èèyàn sọ ìyẹn ni ìgbà tí wọ́n ṣe ìfẹ̀hónú àwọ́rọ́wọ́ lórí ìrọ̀ ẹkùn ìyẹn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ń bì ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ̀yìn tí ẹ̀ ń tẹ́tí sí wa káàkiri àgbáyé kẹ̀sì lọ gbójú òwà bákan náà lórí facebook pẹ̀lú lágelu 96
107.7 FM okay to ga joke e ba wa share e pin ko kare le ajoje odo be ni kan oni e pin ko kare le e lo sabala ri bi si wa ni comment se se fi ro kan yin so wo si beyin ba faramo idasile ero ekun pe ko ma lo be e je arowo yin be pe e faramo eyin te ba si lori si kini ere ti eyin na fi lori si e je arowo yin ni abala ohun e se tengbo wa

0: ìyá alẹ́ kan bó ni ṣájú wá lónìí.
1: Bọ̀dáṣọlá tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí èyí tí ìtàn kankan kí wá làwọn mo jẹ láàárọ̀ làbáyé.
0: Láìsí pé sọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìsígbàmọ́ná rẹ ní owó tó ní ìtumọ̀ lóòbá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí so gbọ́pọ̀lówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòwòpọ̀ pẹ̀lú àwọn tó ní sọ́ọ̀bù ní gbangba ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo sọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ ìta búrẹ́dì rí òní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread gbogbo ayé ló ń wa láti rà ibikíbi tó wù kó gbé sí kó ti mọ́ ta láàrin àdúgbò bíbò ń wó bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyẹ́pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́ nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tán àti gbàṣẹ nọ́mbà yìí ni o pé 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551
2: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbí ò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni iyì táyé ń wárí fún láwùjọ.
3: Ìlera lọ́rọ̀.
4: Àlàáfíà tayọ.
5: Togas, Togas, Togas. Ó tọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa iléeṣẹ́ Togas Multidynamic Concepts. Iléeṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntírì ti gbòpin ìlògùn lọ́nà ìgbàlódé tó pé èèyàn dẹ̀ ń kan sára sí wọn. Iléeṣẹ́ Togas tó ti gbá oògùn tí ń ṣiṣẹ́ fàkọjẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ni, àwọn oògùn tí ń jáde láti iléeṣẹ́ Togas Multidynamic Concepts. Kà sí ara, ẹ wò ó, gbogbo ìwọ tàkọjẹ̀dí ń dà láàmú. Togas Herbal Powder ni ó béèrè fún, bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo oògùn wa ni NAFDAC ti nìlò ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ bá wa dòwò pọ̀. Iléeṣẹ́ Togas tẹ fẹ́ mọ kó oògùn wa ní ọ̀pọ̀ kó yọ kú. Àbẹ́yìn tẹ fẹ́ mọ ra lẹ́yọ yọ. Torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn oògùn wa. Iléeṣẹ́ Togas Multidynamic Concept ní Akala Express, Bravo Bus Stop, nílùú Ìbàdàn. Tàbí kẹ́ mọ pè wá ní iléeṣẹ́ Togas sórí 0903294-9024. Iléeṣẹ́ Togas ló ní àní fàṣán lùgbà. Gbogbo tí ń ṣe ọ yẹ agbára egbògi ìbílẹ̀ ká.
2: Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6:00 AM. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí, make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
6: Lágelú FM 96.7.
7: Bó ṣe ń lọ pẹ̀lú tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

0: ẹṣẹ́ tẹ̀ ń gbọ́ wa yín tẹ̀ ń gbọ́ wa ńlé àtàrí tẹ̀ ń wò wá lórí facebook bákan náà a bẹ̀rẹ̀ sí máa gba ìpè lọ́lọ́kùn òjọ̀ kan látọ̀dọ̀ ẹ̀yìn tẹ̀ wà ńlé ẹ̀lọ́ ẹ káàárọ̀ orúkọ yín bọ́lẹ̀ tó pè wá ẹ káàárọ̀
1: kò ní bàjẹ́ fún yín
0: yes
1: ọpọlọ yín ò ní dàrú bí àgbẹ̀ lówó wà ló ń sọ̀rọ̀ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtomí ṣẹ̀ṣẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà tọyọ state ẹjẹ́ ká gba àdúrà ká kún fún àdúrà ọlọ́run máa gbé ogun fò lórí wa torí kò sínú ẹgbẹ́ tí ò sí wàhálà kí ọlọ́run ṣàánú wa lórílẹ̀-èdè lọ́la aláwọ̀lá wà lákùnkà jésù olúwa wa fàyà fàyà.
0: tó ibi tá a tún já sí ìtún lágbára o hello ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ yes sir.
2: ẹjọ́ ọ̀dẹ́gbẹ́rẹ́ mi kọ́ fẹ́ẹ́ bẹ̀ẹ́ sẹ́yìn àwọn tó wà ìdíkítẹ́ gbé ilẹ̀ yorùbá àwọn tó kàwé àtàwọn tó gbẹ́sìn lọ́wọ́ fẹ́jọ́ sánṣà náà wà tó àwọn olùkú fẹ́ pé a kàn wà ní ọwọ́ àbúrò mọ́mú iṣẹ́ sọ takò sànà sí àmì ọlọ́run àmì ìdíkọ́ lẹ́nu ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ rẹ kì í ṣe èyí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ mi ló ti sáàbù wá síbẹ̀ tó yẹ kó wọn àtẹ̀mí tó bẹ̀ wọ́n láwé láti lọ sí gbogbo títí tó wù wọ́n láti lọ láì ní bẹ̀rù láì ní kankan ẹni tó bá mọ̀ yìí tó pé àwọn tó lọ tó yẹ pé ẹni tó bá mọ̀ pé òun ló kọ́ wà ìdíje tẹ̀ tó bẹ̀ mọ̀ pa sílé kó bá wa sọ fún gọ́ọ̀mẹ̀ntì nǹkan tó bá yẹ kó sà mẹ́rin tó bá yẹ kẹ́ sí lórí ọ̀rọ̀ ìrẹsì yìí kan sọ lẹ́nu bọ̀dì má kọ̀ndẹ̀m lẹ́nu ti tó bá máa ṣe ìṣẹ̀lẹ̀ yorùbá kẹ́ni bọ̀dì má kọ̀ndẹ̀m yẹ ìrànlọ́wọ́ tó bá lè fi rí lórí nìkan ṣe bóyá máa jókòó ni wọ́n máa ṣe fún yín gbogbo tó má mọ̀ kán lè fi àtúnṣe yẹn nìkan ṣe ó pè ṣe ẹni tó wà lára ẹni tó bá lára tó lọ́gbọ́ lára àwọn ọmọ tó ń kó ìgbà tètè ṣé òun ló máa sọ pé òun ò ní fẹ́ ìrẹsì kò pọ̀ sí jù náà ẹjọ́ tó lọ́n ọ̀rọ̀ mo nímọ̀ pé problem ti lẹ́yìn bá ní jù náà àwọn tó ń sọ fún àwọn kàrọ̀ àtàwọn tó gbẹ́ sí lọ́wọ́ problem ti ta ní jù nìyẹn lọ́jọ́ ìjọ kọ́ṣà náà wà tó kù.
0: ẹ ṣe ó bolẹ́ tí ń pè wá mọ̀ pé ilẹ̀ òkèèrè ni ó ti pè wọlé ẹ ló ẹ káàárọ̀ orúkọ yín bolẹ́ tí ń pè.
3: ẹ káàárọ̀ o.
0: ẹ kú ojúmọ́.
3: mr adilatọjọ.
0: à ń gbọ́ yín mr adilatọjọ.
3: bẹ́ẹ̀ rí ẹgbẹ́ mi sọ gẹ́gẹ́ bí irú ẹkùn yẹn ní kéèrú tèmi o èmi ò fara mọ́ ìdí bẹ́ẹ̀rì bẹ́ẹ̀rì nǹkan tó ṣẹlẹ̀ ni pé gẹ́gẹ́ bí ẹni tó gbèrú ẹ̀gbìn kalẹ̀ àwọn ọ̀rọ̀ wọn àtàwọn òṣèṣì wọn ó ti jẹ́ kán àwọn èèyàn mú torí pé ẹ̀bẹ̀rù tẹ̀mí ń bẹ̀rù lórí ọmọ yorùbá lèmi náà pé ló pé àmú kò sọ sí ìwé sọ pé ọdún mẹ́rin sí ìṣubú rẹ̀ kí ló fẹ́ẹ́ ṣẹlẹ̀ sí ìwé ẹ̀kọ́ ṣùgbọ́n ti jẹ́ ń kí èsì lẹ́ni ìsìn nígbà tí bàbá lásọ pé aṣíwájú wọlé ẹlẹ́ẹ̀kejì ó wá kúrò ń bẹ̀ lẹ́yà ló ń débẹ̀ pẹ̀lú iṣẹ́ ẹ kàn ṣe kàn test of the ni kò ṣe pé kàn á máa test àbí ìṣọkan ìbọn sọrọ ẹni náà wọn tún lè lé kéésì wọn gbogbo tí wọn sọ wọn máa ń rí tọjú ẹ ni so àwọn tó ń sọrọ náà wọn fún mi máa ń sọ.
0: ẹ ṣe tẹ pé wá tẹ bá wa dá sí i ntẹ́yìn sọ ni pé ọ̀rọ̀ tó ń jáde látẹnu àwọn tó dá ẹrọ ẹkùn lẹ́wọ̀ lágbára pé kí wọ́n kọ́ọ̀bù wọn lórí àwọn utterances wọn. ẹ ló. ẹ káàárọ̀ orúkọ yín bolẹ tí
4: orúkọ mi ni alaba láti olómi akademi.
0: alaba alaba láti olómi.
4: bẹẹni sá.
0: mo ń gbọ yín.
4: bí ẹni pa ti irú ẹkùn yẹn o ti àdìgbà tí wọn ti dá irú ẹkùn tilẹ ẹ rí i pé ọrọ ètò ààbò ó sì fi ẹsẹ múlẹ díẹ àmọ nǹkan tí mo ti máa jáde ní ẹnu wọn ẹni tí wọn bá wa dínkù ó ti gbogbo àwọn ọrọ mi jẹ pé kò yẹ kó máa borí social media yẹn máa máa sọ sí orí social media máa gbadaa kun ti lọ lọhùn gbogbo àwọn tí wọn gbogbo àwọn tí president bí lórí rẹ kò kí ààrẹ wọn ẹsẹ lè gbòòrò wa kájọ jókòó kájọ sọ torí pé kí ẹ rántí pé tí bíbá bá yìí tó bá ń kó nbẹ kó má jẹ pé ìjọba mi tó bá wà nbẹ yóò wà gbẹsẹ lé rẹ kun o fẹmẹgbẹmí ni olóṣèlú nìkan o ẹ pé tí alaba láti lọ mi.
0: ẹ ṣe mr alaba láti olomi tí ẹ pè wá tí ẹ bá wa dá sí yẹ fún ti òrọ yìí ẹ má gbàgbé nọmbà tí ẹ ń pè sí wọn o ní nọmbà tó já geere sí ibi yìí 0912-370-8675 tàbí plus 234-814-2491-491-006 o lẹ́fi pè bẹ́ ṣe ń pè mí o ní mò ń rí yín lábẹ́nú. ẹ̀ló ẹ̀ káàárọ̀ ẹ̀ kú ojúmọ́.
5: ẹ̀ káàárọ̀ sà.
0: ẹ̀ kú ojúmọ́.
5: ẹ̀ káàárọ̀ sà.
0: Ye sade la Thailand e se te pe wa te ba wa da si e fe soju abe ni Leko oda e se o hello
5: hello akoto
0: e se gan e ka
5: ro ko ti ni osoje ni lati be won ka biba
0: okay
5: sori iru ekun emi na support e gan iyan no se to fi ma je pe ninu aya me te ta Eya Yoruba náà ní nǹkan tó jẹ́ pé wọ́n kàn lè máa bẹ̀rù tí wọ́n kàn sí ní máa rágiri sí a ìyẹn àwọn ẹ̀yà méjèèjì òkúta ló fi mọ̀ pé àwa náà ní ẹnìkan tá a gbẹ́mìí lé lẹ́yìn Ọlọ́run àbí ní wọ́n ṣe yé tó ìdẹ́yìnfẹ́ fàrọ̀ mẹ́ sí ètò
0: ẹ̀ṣẹ́ tẹ́ pẹ̀lú àtẹ́bà torí pé ọjọ́ wa ti lọ ni tẹ́ bá wojú aago yín níbi ìhù tẹ bá wà nàìjíríà báyìí ẹ rí pé aago mẹ́wàá ó ti lù bí ò bá tí lọ́dọ̀ tí ó lè kú bí ìṣẹ́jú kan tàbí kò kọjá ìṣẹ́jú kan plus or minus tèmi táyò yìí ládùn ààbò ọ̀rọ̀ ló kọ mi ẹyin tí ẹ ń pè wá lábẹ́nú àní lórí ọ̀fẹ́ àti ìgbà ìpè lọ́dọ̀ yín mọ́ ṣùgbọ́n ẹ lè pè mí lẹ́yìn ètò pẹ̀lú 0703276423 comrade Alaba Adebisi ẹṣẹ́ ẹ kú àtútónu látàárọ̀ Kọmire Gbenga Agoy Eku Atotonu Ademola Assis oni olowo botini to nbe oke to nbele bi aba se ndede lori eto bayi iroyin won ba yo wole pelu Abidemi Akande Abidemi oro agba leyin iroyin won ba yo kan eto tiwa lo selu pelu Sina Alayo Ogwedi temi tayo yi ladun aboro in lo ko mi lekan si ire atayo la fi pade ojo mejo la pade lori akọtun eto yin eto wa bo se nlo en te ba fe peja simi die ka ku lori eto na ke tun pin ka le ba da yin lo e se te ngbo wa
6: Ladiluwa FM 96.7 La Gelu FM Jagaba Gogo Radio

0: ẹ kú dédé àsìkò yìí o ìròyìn ìlérèfé la mọ́ wá sí etí gbọ̀nyìn láti kan ní ìlàgìlẹ̀ 96.7 fm ilé ìfún bọ́lá ọ̀fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn àbídèmí àkàndé lóníròyìn yìí. ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti pinnu láti ṣe ayẹyẹ ọjọ́ òmìnira ti ọdún kẹrìndínláàádọ́rin tí orílẹ̀-èdè yìí ti gba òmìnira pẹ̀lú ọwọ́ jẹ̀lẹ́ńkẹ́ tí wọ́n sì kéde pé ààrẹ bọ́lá ahmed tinubu ó náà ni ọmọ bá ọmọ orílẹ̀-èdè nàìjíríà sọ̀rọ̀ bọ́ba di ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tá a wà yìí àtẹ̀jáde yìí lọ wá láti ọ́fíìsì akọ̀wé fún ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tí wọ́n sì fi léde fáwọn oníròyìn lópin ọ̀sẹ̀ nínú àtẹ̀jáde náà ìjọba àpapọ̀ ló ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ láti iléeṣẹ́ jẹ́rìíṣẹ́ eléyìí tí yóò mójútó bí ètò ọ̀hún ṣe wáyé nílùú àbújá nígbà tí ó ń fọ̀rọ̀ léde níbi ètò náà akọ̀wé fún ìjọba àpapọ̀ lẹ́yìn george akume ẹni tí tún ṣe alága ìgbìmọ̀ náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ètò ọ̀hún yóò fún ọmọ nàìjíríà láǹfààní láti ronú jinlẹ̀ lórí ìfarajìn eléyìí tí àwọn baba ńlá wa ti ṣe. ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ elétò ààbò nílẹ̀ yìí general olúfẹ́mi olúyedè náà ló ti pe àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ yìí níjà láti ṣàmúlò ìlànà ìmọ̀ ẹ̀rọ òde òní pàápàá jùlọ ọgbọ́n àtọwọ́dá eléyìí tó ń pè ní artificial intelligence nínú mímọ ṣe ìtọpinpin àti mọ dáàbò bo ilẹ̀ yìí. olúyedè ló fi ọ̀rọ̀ yìí léde ní ìpínlẹ̀ kaduna níbi tó ti ń ṣe àgbékalẹ̀ iléeṣẹ́ yún iléèwé tó rí sí mímọ kọ́ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọmọ ológun bá a ti ṣiṣẹ́ ni. nínú ìròyìn ilẹ̀ òkèrè ìjọba ilẹ̀ amẹ́ríkà àti ìjọba ilẹ̀ denmark ni wọ́n ti kéde ìmọ̀ buwọ́lu ìwé àdéhùn lórí ètò ààbò ti agbọ̀n ilẹ̀ greenland eléyìí tí ó mú òpin nípa ìfàǹfà eléyìí tó ti bẹ́ sílẹ̀ lẹ́yìn tí ààrẹ ilẹ̀ amẹ́ríkà donald trump tó ti dúnkokò wípé òun gba ilẹ̀ agbọ̀nbẹ̀ pẹ̀lú ọwọ́ agbára. trump ló kéde wípé ìwé àdéhùn náà ni yóò fún ilẹ̀ amẹ́ríkà ní orí ọ̀fẹ́ gbé tán láti mójútó ètò ààbò àti bí nǹkan ti ń lọ ní ilẹ̀ náà. bó tilẹ̀ jẹ́ pé àwọn adarí ní ilẹ̀ denmark àti agbọ̀n greenland làwọn náà ti fọwọ́ sí irúfẹ́ ìgbésẹ̀ náà tí wọ́n ní ìtinú àwọn dùn sí gidi gan ni. nínú ìròyìn eré ìdárayá àjọ tó mójútó bọ́ọ̀lù líìgì aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè nàìjíríà npfl náà ni wọ́n ti ń tẹ̀síwájú nínú akitiyan mímọ fún àwọn ọ̀dọ́ làǹgbọ̀ orílẹ̀-èdè nàìjíríà láǹfààní àti fira wọn hàn di ogun àgbáyé. pẹ̀lú bẹ́ẹ̀ agbábọ́ọ̀lù mẹ́ta nínú àwọn mẹ́rin tí wọ́n ti ṣẹ̀ṣẹ̀ kọ̀wé pé náà ni wọ́n darapọ̀ mọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀njẹ́ tilẹ̀ yìí super eagles láti mọ agbábọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ọlọ́rẹ̀sọ̀rẹ̀ pẹ̀lú ojúgbà wọn láti ilẹ̀ russia bọ́ba di oṣù kẹwàá ọdún tá a wà yìí. lára àwọn agbábọ́ọ̀lù ọ̀hún láti rí kenneth igboke látinú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rangers international tó fi mọ adẹ́rẹ̀mí adéoyè látinú ikọ̀ ìkòròdú city. bákan náà láti rí michael atata látinú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ìkòròdú city. bákan náà ìròyìn ìlérèfé ọ̀hún kò ní jù báyìí lọ ní sáà tá a wà yìí àbídèmí àkàndé lóníròyìn ẹ ṣe ń tẹ̀ ń gbọ́ wa o ẹ mọ̀ jù kúrò ńbẹ̀ ètò tí wàá lòṣèlú pẹ̀lú ṣínà láyọ̀ ní mọ̀bàlẹ̀ sórí agbègbè ẹ ṣe wù ẹ kú kalẹ̀.
1: Ladilu FM 96.7

lórílẹ̀-èdè Nàìjíríà. Ní àyíká wọn, lọ́pọ̀lọpọ̀ ọgbà, àbẹ́là, ò ní àwọn tí wọ́n bẹ̀ẹ̀bẹ̀ ń tàn. Ọ̀pọ̀lọpọ̀ wọn, lọ jẹ́ pé iná orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn fóònù, ò ní àwọn nọ́ọ̀sì, ò ní àwọn dókítà, ni wọ́n máa tàn bí wọ́n bá ń ṣe àwọn iṣẹ́ pàtàkì pàtàkì, eléyìí tí ó ní ṣe pẹ̀lú ẹ̀mí ní àwọn ilé ìwòsàn wọn. Omi ò yọ déédé, bẹ́ẹ̀ òun ló sì jẹ́ wípé ibi wọn bá ti rómi, omi ọ̀hún ṣe é ṣe kó mọ̀mọ̀ kanga bó ti ṣe yẹ. Mo ti mẹ́nu ba ìṣòro tí àìsí àwọn ilé ìwòsàn tó jẹ́ alábọ́dé tí wọ́n dúró re, tó ti mú bá àwọn ilé ìwòsàn tí wọ́n jẹ́ ti ìpínlẹ̀ àti ti ìjọba àpapọ̀. Èyí tó tún wá tóbi jù ńbẹ̀ ò ní pé pẹ̀lú bó ṣe jẹ́ wípé àti ní iye àwọn tí wọ́n jẹ́ dókítà eléyìí tó tó aráàlú láti máa ṣe ètò ìtọ́jú fún wa níbí, ogun kan tún wà eléyìí tó jẹ́ pé ó ń ṣe àkóbá fún ẹ̀ka ètò ìlera lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítà ni wọ́n ń wá oko ibòmíì lọ, wọ́n ń filẹ̀ yìí lẹ̀ eléyìí tí àwọn èèyàn ń dà pé ní japa. Àwọn èèyàn ń já kúrò lórílẹ̀-èdè Nàìjíríà gba orílẹ̀-èdè ibòmíì lọ nígbà tí wọ́n bá rò ó wípé gbogbo iṣẹ́ táwọn ń ṣe ń bí kò lérè gidi kankan nú, àwọn sì rí báwọn ẹgbẹ́ àwọn tí wọ́n ń bẹ láwùjọ àgbáyé tí wọ́n ṣe irú akitiyan kan náà táwọn ń ṣe bí wọ́n ṣe ń gbádùn ní apá àbí tí wọ́n wà. Èyí ló wá fà á tó jẹ́ wípé gàgà ọwọ̀ ni àwọn dókítà tó kù ní orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn nọ́ọ̀sì ò ní wọ́n jẹ́. Èyí ṣe àkóbá fún ètò ìlera orílẹ̀-èdè Nàìjíríà débi pé tẹ́ ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan pàápàá lásìkò tí àwọn èèyàn tí wọ́n bá ní ìjàmbá ọkọ̀ lójú pópó. Ìṣòro ni kò rọrùn láti rí àwọn dókítà tí ó mọ tọ́jú àwọn èèyàn níbi tíṣẹ̀lẹ̀ ń tiṣẹlẹ̀ torí pé bẹ́ẹ̀ pè wọ́n pè é kò sí ọkọ̀ ayárafẹ́fẹ́ ambulance eléyìí táwọn ó lò tàbí kó mọ̀ sí epo nínú ẹ̀ àti àwọn oríṣiríṣi àríwísí míì. Káwọn aláìsàn àwọn tí wọ́n wá ní jàm̀bá kí wọ́n tó ríran lọ́wọ́ ẹ̀mí ti lè máa bọ́ bí wọ́n bá tún wá gbìyànjú hospital tán lọ̀rọ̀ ó bá tún di kò sí bẹ́ẹ̀dì tí wọ́n fẹ́ fi sùn kò síbi tí wọ́n fẹ́ gbé wọn sí. Tó fi jẹ́ pé aráàlú wọ́n máa wo mọ̀lẹ́bí wọn tí wọ́n ó sì mọ jarapa títí tí ẹ̀mí yóò máa bọ́ lára àrú àwọn èèyàn bẹ́ẹ̀. Èyùn ó jẹ́ ọ̀kan lára àwọn ibi tá a fẹ́ lọ. Tá a bá wo lórílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí èyí tá a mẹ́nuba tá a pè ní japa tá a mọ̀ sí brain drain tó túmọ̀ sí kí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ orílẹ̀-èdè kan kí wọ́n mọ fi irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ sílẹ̀ kí wọ́n mọ gba oko ibòmíì lọ nígbà tí wọ́n lérò pé ìgbáyégbádùn ńbẹ̀ ọ̀rọ̀ àjàjà ju eléyìí tí ń bẹ̀ lápá àbí táwọn wà lọ. Èyí ò ló ṣe àkóbá fún orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ka ètò ìlera ẹ̀ tó jẹ́ wípé àwọn dókítà tá a ní fún àwọn èèyàn tí wọ́n fẹ́ gba ìtọ́jú òdiwọ̀n rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ò ní pé ó wà ní ìwọ̀n dókítà ẹyọkan sí èèyàn ẹgbẹ̀rún márùn tó túmọ̀ sí pé nílẹ̀ Nàìjíríà dókítà kan ni yóò mọ tọ́jú ó kéré tán èèyàn ẹgbẹ̀rún márùn tàbí dókítà kan sí èèyàn ẹgbẹ̀rún mẹ́sàn-án ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè. Èyí tó sì jẹ́ pé ó jìnà gédégédé ó burú jáì sí àlàkalẹ̀ àjọ ìṣọ̀kan àgbáyé èyí táwọn sọ wípé níbi tí a bá ti ń mójútó ètò ìlera bó ti ṣe yẹ níṣe ló yẹ kó jẹ́ dókítà kan sí àwọn tó fẹ́ gba ìtọ́jú ẹgbẹ̀ta èyàn 600 ló yẹ kí dókítà kan

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Javis PR iCare Foundation ló ń lọ gbogbo tata. Wí pé tí yín mélòó gbogbo èèyàn bàdà tá gbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lo ra wa, ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgó ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR iCare Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì. Ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Fún rọrùn gbogbo olùkópa tó ní ìpèníjà ojú. Láti ṣàgbékalẹ̀ Charity PR iCare Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà. Láìsí ni ra owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank, Charity Council Building, Yana Àgbàlá Bus Stop, nítòsí Olówó Dín Fowó Sanu Shopping Complex, Ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn án rọ̀ọ́sán aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé pé
3: 0701-01-522-55.
2: Ojúlọba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
4: Ajani si osi okada lo gbe ni oko reda oko ke bi ra koro ose meta sisin sosu kan ni o fun mi oko to jire lori ndi mi ti mo wa kaakiri bi ti bo emi ati di luxury to bo ti agree price mo si ti gboko mi le fun mo ba nta oko to jire ni fi gbe pelu owo ti fi kun awon oko po nu ogba won lo to o sugbo wo mi o ka ama wo to lo fe roko tutun yi odo di luxury to ob ni o ja ti lo ra o ko siru oko te wa de be te ni ri di luxury to ob e di luxury to ob ni awon won to ni si ni se oko ni be ba se fe si koda ti won ba ni nte fe le won ba yin oda lato gokun ti o si ni pe bo si je Nigerian use kia kia won ba yin get here aye po repete ati kokko si pelu to abo to fokan bale Nigerian use le yin fe ta ni abi tokun bo e ma gbe bo ni di luxury to won ba yin ta gbogbo eyin ile ise la la ile ise kekeke ile iwe ati ile ijosin di luxury to bu ti se ta ati ba yin se pre order lodo won ni rufi oko te ba fe lato gokun ani o lo ba won ni di luxury to bu loluyole behind a small 7 up road ni kete ta ba koja mobi junction loluyole 0816982848487 The Lock Soto Hall gbogbo to ni se pelọkọ irọrun ni
5: Crash FM ja akẹ́kẹ́ gẹ́gẹ́ níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
6: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wa ẹ wa.
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́ wọ́n mi lọ́wọ́.
10: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Nìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000.
10: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: dìbò fún àjàdí ògbótóyìnbó fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́kùn dìbò Ọ̀yọ́ Central. Dìbò fẹ́gbẹ́ òṣèlú APM. APM Nigeria First.
1: Ṣànú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí ìyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wọ́ tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cash pot àwọn olúborí 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash pot níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash pot nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí Ládìlú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
2: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
3: It's about to go down.
4: Wait! Aww.
5: My love, what's happening?
4: Before I marry you, the TV where you promise, the fridge in car, where are they? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
5: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK? CDK? Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. That's CDK.
4: So all those things don't already dey house?
5: Abba, since last month.
4: Ah, pastor, continue the wedding.
6: Walk on that, talk together.
5: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small. Zero interest, normal market price. Download CDK today. Telephone 0707-454-3005.
6: CDK, pay small. Live BB.
7: Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6:00 ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
8: Ìlera lọ́rọ̀.
9: Kàrà ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alárápé ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣangun-ṣangun, kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó mọ̀ mọ̀, tàbí kẹ́yìn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùbá lára ẹ̀dá ló mú alárápé ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọléegun àti bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápé ọláìmọ onísan mẹ́sàn-án ní No. 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápé ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
10: Lágelú FM 96.7.
11: Tiwa loṣelu, tiwa loṣelu lori Lágelú 96.7 FM pẹlu Shina Alayo.

0: kí yín káàbọ̀ padà sórí ètò tiwa lòṣèlú nìkànnì lágelu 96.7 òkè tó dájúkè ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí Facebook lágelu FM 96.7 nífẹ̀lẹ́lẹ̀ ń bàdàn ẹ ṣí à ẹ lógúnlógún lọ́gbọ̀n lọ́gbọ̀n ẹ fi ìròyìn ṣọwọ́ sí wa ń tẹ́ ẹ kọ síbẹ̀ à ń bọ̀ wá kà á àwọn èèyàn kan náà ti ń sọ ìrírí wọn nípa àwọn ilé ìwòsàn tí wọ́n lọ ní ti ibùtòrò orílẹ̀ èdè Nàìjíríà àtàwọn kan tí wọ́n bá pàdé ń bẹ̀ àmọ́ sá amẹ́nuba ọ̀rọ̀ hazard allowance àti tí máa mú kí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ẹ̀ka ètò ìlera kí wọ́n mọ̀ kanra mọ́ àwọn èèyàn tí wọ́n fẹ́ gba ìtọ́jú lọ́dọ̀ wọn àti èyí tó ṣe é ṣe kó jẹ́ pé òun gan ló ṣokùnfà bí ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítà àtàwọn tí wọ́n jẹ́ nọ́ọ̀sì tí wọ́n ṣe mọ́ ya kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí àwọn orílẹ̀-èdè míì hazard allowance tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní gbogbo igun látẹ̀ka kìíní tó débi tí àwọn òṣìṣẹ́ ẹ̀ka ètò ìlera tí wọ́n lẹ́tọ̀ọ́ sí tó dé 5,000 ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún wọn ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwòsẹ́ níran tí àwọn òṣìṣẹ́ tí wọ́n ti ṣe wọ́n sun sókè tó fi jẹ́ pé àwọn dókítà nísìn hazard allowance wọn ń bẹ láàrin 2,232,000 naira sí ogójì ẹgbẹ̀rún lọ́nà ogójì 40,000 àwọn òṣìṣẹ́ ẹlẹ́kàǹkà míì tí wọ́n jẹ́ onípele kéékèèké lábẹ́ wọn tí wọ́n ń bẹ láàrin 15,000 sí 24,000 naira 15,000 to 34,000 naira lásìkò yìí tí wọ́n bá jókòó tí wọ́n wo tí wọ́n ń fi ẹ̀mí rọ́ a rántí wípé ńgbà tí ìṣòro àjàkálẹ̀ àrùn tó bẹ́ẹ̀lẹ̀ ẹ̀pápá ẹ̀bólà obìnrin tó jẹ́ dókítà kan
1: Adédèfọ̀
0: Ọbàlọ́ nígbà náà ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe ìtọ́jú fún bí wọn ò bá ṣọṣe bóyá abẹ tí wọ́n ń lò fẹ́ni ló kàn ṣe sí gé àwọn lọ́wọ́ fẹ́rẹ́ àbábẹ́rẹ́ rẹ̀ ló gún wọn lọ́wọ́ ó ṣe é ṣe káwọn náà tún gbé nínú tí wọ́n ń tọ́jú lára ẹni ọ̀hún bírú wọn bá wá jókòó tí wọ́n wá wò pé tọ̀ bóyá ọba kan àwọn ta ni káwọn rò ti tàwọn fún wọn lè mọ torí ẹ̀ mọ kanra torí pé èèyàn ò ní àwọn náà kí lẹ sọ pé kí ìjọba ó ṣe pàápàá jùlọ ohun tí à ń fún àwọn èèyàn yìí tá bá gbé sí ẹgbẹ́ ń táwọn akẹgbẹ́ wọn ń gbà láwọn orílẹ̀-èdè òkèèrè bí ò bá tiẹ̀ yàtọ̀ kó jẹ́ pé nǹkan pẹ́ńpẹ́ ni ó wà ńbẹ̀ bóyá àwọn náà ò lè fi tọkàn tara ṣe iṣẹ́ wọn àwọn ò ní pariwo kò sí bẹ́ẹ̀dì nígbà tí bẹ́ẹ̀dì bá wà fún ẹni tí wọ́n gbé dé ní yàjóyàjó.
1: ṣẹ́ẹ̀rì atọ́kùn ọ̀rọ̀ yìí ṣe kọ́kọ́ ju ti allowance lọ ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣiṣẹ́ báwo ni irú ilé iṣẹ́ yẹn ṣe rí irinṣẹ́ tí wọ́n fi ń ṣiṣẹ́ ǹjẹ́ irinṣẹ́ tí ó mú orí òṣìṣẹ́ tí ó mú orí wọn yá ǹjẹ́ wọ́n wà available èèyàn mélòó nínú òṣìṣẹ́ ló jẹ́ pé ó ń dàyàkọ aláìsàn mélòó oríṣiríṣi àwọn nǹkan oríṣiríṣi issues ló wà ńlẹ̀ lórí nǹkan tá à ń sọ yìí èèyàn tó jẹ́ pé bóyá gbogbo capacity ẹ̀ òṣìṣẹ́ capacity ẹ̀ bóyá tó bá ti lè attend sí èèyàn 5-10 ló máa wà ní optimum performance tírú èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé òun nìkan ló wà ní wọ́ọ̀dù tí 100 èèyàn wà lójúmọ́ tí ó attend ta tó wá rush èèyàn mélòó wọlé ta dẹ̀ expect irú òṣìṣẹ́ bẹ́ẹ̀ kó lè dá àwọn ta tún tẹ̀sẹ̀ rush wọlé kó dá wọn náà productivity level a ti drop irú àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa expect pé kán lè perform ẹni tó ti rẹ̀ tó ti ṣiṣẹ́ a máa ń rí àwọn dókítà tán máa ń gbẹ̀mí mì sí ẹnu iṣẹ́ tí wọ́n ó gbẹ̀mí mì tí ó ṣiṣẹ́ tó gbogbo time tó yẹ kó rest tí ò ráyè rest tí ó dẹ̀ give up lóríṣiríṣi ìyẹn ń fi hàn wá wípé nǹkan tó yẹ ká mójútó tá a bá ní ká bẹ́ràn wí ká tó sọ pé àwọn tó wà nídìí iṣẹ́ ètò ìlera pé aabu won aba jagbe mo won ka kokko wo nkan ta won gangan nda yakọ lorisirisi ti o de se remuneration ni enu se ta wa yi awon eyan kan wa to je npe owo ko lo motivate won mo oni level awa ta study bi hierarchy of needs gugu e oni level ti owo motivate osise mo level kan wa awon stages kan wa to je npe social status na need ki se owo awon kan wa to je npe self fulfillment na need pe ah need ise yi na ha iru awa yi gbogbo ise ta nse leni awon kan t'Olorun ti gba wa laaye la nse ti today mo si so online Manuel business consultant ati jojoko pelu awon ri consultant lagbaye lati UK ni lati South Africa ni ta ti jo Mumbai ro lowo ta jo ki se owo yen lo motivate yan be ti nkan t'Olorun ti lo yan fun pe a pelu eleyi mi o ni ku mi o ni buruko baba temi je se ngete motivation level kan ni yen ki se pe ni aro ikin to wa sibi mo ti cancel awon who is who lori oro pe a se Dangote free of charge deni motivation kan niye se ngete ki se pe ate ba koko fun mi lowo mi o mi o mi o ni se anything mi o ni soro jade sugbon ni bi di ise yi kini environment ti ijoba kini environment to create lati je ki inu osise dun nkan to fa to je pe gbogbo brain drain yen fi lo lati 80s ni awon medical personnel ti n jade mo ba kabiyesi ko oba laye ni ile karo jire yi mo ba won ko iwe itangbe aye won itan yen jade bo se bara won ni Saudi Arabia medical practitioner ni kabiyesi in the 70s to je pe won kuro ni Ibadan yi don't go practice don kuro don bara won ni Saudi Arabia to di pe igba ti agbade ton wa pada wa le ton di kabiyesi kini motivation to wa nle to le je ki awon osise ton so pe agbodo se kini as if pe a n serve ise si Olorun
0: ko si wuri ko si mo e se nitori asiko kile lero kile yin lero po ye ka se fun won ti ko ni je koda bi en pe orilede Nigeria ati iru ise ti won se nbi yorun si won debi pe won ti e wa pe awon ta won ba ti ro na logan won ni fi taratara mo je ise eleyi ti ilu ran won
2: o na ni akegbe mi ti so yi pe inu didun
0: ni moriya
2: moriya ti eyan ba fe ko ti si nkan yen laye ti won ba ti eyan ba ri igbaye gbadun ti ori oni wu lati sise kini igbaye gbadun ta nso e o na ni boya bi ru awon irinse igbalode to se pe ti o gan ba se inu e o ma dun ipe ah ori irinse lati sise ki se ogo e na lo o ke elomi to se pe boya n gba se pe to ba ri irinse a lo iseju mewa abi medogun lati da eyan kan lohun to se pe condition to wa condition to wa to fi n sise yo ma lo wakati kan lati dayan lo se nu egun odun lati sise na o la so pe en won ma so enabling environment yi ka to mu ade lewo san mi doctor ma lagun ni fan to wa nbe oni sise ac to wa nbe oni sise gbogbo ru awon ka te to kokko ma soro ka kokko soro enabling environment ko je pe ibi tan ti fe sise o da bo se ye ko wa gbogbo nkan to le mu aye to le mu ise royan lorun ko wa nbe o la nso ni isin bayi ara won ileewe giga secondary school ti won so pe igba kan se igba ta wa wa school a wa nse practical na ni isin alternative to practical ni ko si e le ri awon skeleton to je skeleton agbe sibe inu iwe ni won ti mo wo
0: ko si gbogbo awon
2: chemistry lab
0: obi kan te nkan kan so si wa o won ni ni St Luke's ni mole Timbadan won ni omo awon obirin pe o wa ni science class won ni lati SS1 yo se wa ekilodun ti o nbo wọ́n ní láti SSS1 wọ́n ò ṣe practically wọ́n ní ò ṣe lab kò sí chemistry and physics lab níbi bá sọ ti biology
1: lab
0: wọ́n ní wọn ò tó wá ní teacher àti ọkọ wọn láwọn sciences
2: irú àwọn wọ́n tó kọ́ pa mò rè irú ọmọ yẹn
1: báyìí irú àwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ inú ìwé náà ti mọ̀ pé acid kan jẹ́ sulfuric acid
0: acid
1: kan jẹ́ nitric acid ìgbà táwa yìí wà ní secondary
0: school wọ́n ṣe titration fún wa nínú kíláàsì
1: àwa mọ bí acid ṣe gbóná tó tó bá ṣèṣì dà sí ìwé tẹ fi tẹ gbẹ́sẹ̀gbẹ́ wà mọ̀ pé ṣùgbọ́n ní ìsìn wọn dá mọ́
0: so ṣeéṣe káwọn ọmọ mọ litmus paper mọ́
1: níbo
2: gbogbo nǹkan ti kọ́ lọ ń ṣàánú orílẹ̀-èdè ni gbogbo nǹkan ti
0: kí ni ìmọ̀ràn tẹ fẹ́ fún àwọn ìjọba wa ààrẹ gómìnà àwọn alága ìjọba ìbílẹ̀ wọ́n sà ń wá lọ́dún mẹ́rin mẹ́rin wọ́n sì ń kú òǹbẹ̀ aráàlú ò sì yéé pariwo ní kankankan
2: iṣẹ́ rí ìmọ̀ràn yóò jẹ́ general advice ni fún àti ìjọba àtàràlù ó ní ká lọ yí orientation wa padà o ka gbagbe pe mo fe debi mo fe je temi mo fe debi mo fe je temi ta ba si ni ru ero be yen lokan wa ni le se nkan to to ati nkan to ye
0: se
1: atokun e ma je atora wa mi ro pe awon ti won wa ni de sakoso loke ni o ni arin ni o abi sale ni o mi ro pe won ni lo imoran abi ka pe awa ara ilu ka challenge ara wa irú ìsàkóso ìjọba wo la fẹ́ ǹjẹ́ ìsàkóso ìjọba tó wà ń ta yìí bá a ṣe ń ṣe yìí ǹjẹ́ nǹkan tí ó múná dóko ni àbí democracy yìí a nílò láti tún ká tún gbé ká tún jọ
0: ká wo gbogbo ẹ̀ látòkè nílẹ̀
1: ká tún wo I think we need to press the reset button.
0: Ẹ ṣe màmá wa kan wọ́n fi ọ̀rọ̀ sọwọ́ sórí WhatsApp wọ́n ní àwọn lọ sí ilé ìwòsàn Lautech ní àsìkò kan níbi oṣù kẹni nígbàtí wọ́n ń bẹ lẹ́nu ìyanṣẹ́lódì wọ́n ní àwọn ò ráàyè rí àwọn òṣìṣẹ́ ọ̀hún gbà náà wọ́n ní ṣùgbọ́n nítorí ààbò ẹ̀mí àwọn ní kété táwọn ti rí pé wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn tètè lọ́bẹ̀ àwọn wá sọ fún nítorí bó ti jẹ́ pé ara àwọn ò ṣe yàtọ̀ lásìkò ọ̀hún àwọn wo ìrìn àjò káwọn ọmọ lọ láti ìbàdàn lọ sí ògbómọ̀ṣọ́ ní gbogbo ìgbà pé ó máa ń fa ìrora alágbára fáwọn làwọn bá kọ ìwé pé ẹ dákun ẹ báwọn taari ọ̀rọ̀ àwọn CUCH gbogbo information àwọn tó wà ń bí gbogbo tí ń ṣe àwọn káwọn ó lè mọ lọ sí UCH ńbàdàn wọn ni ńgbà tí wọn kọ ìwé fáwọn lọ́jọ́ náà wọn ni ìwé tí wọn kọ inú oṣù kẹsàn-án ọjọ́ kẹfà ni wọn ni káwọn ó ṣẹ̀ṣẹ̀ wàá rí dókítà ní Lautech padà tí yóò ṣẹ̀ṣẹ̀ wàá sọ bóyá ìgbà báyìí àbí ìgbà báyìí ni wọ́n darí wọn sí UCH ẹni tí ara rẹ̀ ọ̀yá
2: ti
0: láti inú oṣù kínní gẹ́gẹ́ bí màmá wa yẹn bí wọ́n ṣe sọ ti wọn ní apá abẹ́yẹn ẹ jẹ́ kí a lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa nínú ilé ká fún wọn láàyè èèyàn kan ìṣẹ́jú àáyá ọgbọ̀n láṣe ṣókíṣókí bóyá ẹ̀yìn tiẹ̀ ní ìrírí nípa àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ní àwọn ilé ìwòsàn orílẹ̀-èdè Nàìjíríà ti ìjọba ìpínlẹ̀ àbí ti ìjọba ìbílẹ̀ hello.
3: Ẹ káàárọ̀ o.
0: Ẹ kú ojúmọ́ o.
3: Ẹ ṣe rí ètò tẹ̀ ń ṣe yìí. O ní mo rò pé ọ̀nà àbáyọ àti tẹ̀yìn tẹ̀ jẹ́ níròyìn àtàwọn tí wọ́n lọ ń gbé sókè nílùú. Bóyá àwọn ṣe ń kàwé kẹ́ ṣe gbogbo ẹ̀. Ọ̀nà tí wọ́n mọ gbà kẹ́ mọ gbà jẹ́ kí ìjọba ó mọ̀ pé nǹkan báyìí tó ṣẹlẹ̀. Àní kan báyìí ló yẹ kí ìjọba ó ṣe iṣẹ́ mọ̀ pé
0: bàbá wa kan ló ń gbé.
3: Ẹ kárí láyé wọ́n sọ nǹkan kan lẹ́ẹ̀kan ṣe mọ̀ yìí pé tí ìgbìmọ̀ kan bá wà yàtọ̀ sí mínísítà yàtọ̀ sí kọmíṣánná ṣẹ́ẹ̀tì yàtọ̀ sáwọn eléyìí tí ìgbìmọ̀ kan bá wà bíi nẹ́fọ̀ndì yẹn ṣe ṣe pé nẹ́fọ̀ndì ìjọba àpapọ̀ gbé àwọn bọ́ọ̀dì yẹn kalẹ̀ kan mọ mójútó nẹ́fọ̀ndì bí owó ṣe mọ sanwó àwọn mọ̀tòbá yunifásitì àìbẹ́ẹ̀kọ́ sà ṣe pé kí ni ẹn lọ dáadáa so tí àjọ kan bá wà síjọba bá gbé kalẹ̀ lórí ètò ìlera náà àti ọ̀gbìn ètò àgbẹ̀ ṣe pé yàtọ̀ sí mínísítà yàtọ̀ sí kọmíṣánná tí gómìnà ó gbé bọ́ọ̀dì yẹn kalẹ̀ tí pírẹsidẹ̀ntì yẹn ó gbé ìjọ àjọ yẹn kalẹ̀ pé àwọn yóò mọ mójútó ètò ìlera so mélòó mínísítà fẹ́ ṣe ń bẹ̀ mélòó ni kọmíṣánná fẹ́ ṣe ń bẹ̀ pé tí bọ́ọ̀dì bá wà táwọn ó mọ mẹ́nítọ̀ kí ni ẹ̀ tó di from the top to the bottom so nǹkan ó lè mọ ifa to ti joba kan ba gbe to ba fe change o ni o pariwo sita pe okunrin fe ba ti eni kan ti da da je o
0: e se gan ati mo nkan ti a fe mu ninu oro yin e se gan tori
4: hello sir hello e ko to sir
0: yes sir oruko yin
4: ola je idonu so mo so la to ita ko ni wada
0: e se ni kankan kan
4: seyin temi fe da sin be ni pe se Nigeria yi gbo ara jo fun kan se ra wa papa julo awo mo Nigeria gan de a lo po bi ti ba ti joba se ijoba won ti ko awon kan yen ti won ko sohun o ti po ju papa julo la toke tori pe kini se ri osuda ti je ti joba kan te ba nawo sibe wa la won orowo won ko se to le lo so osuda lo fe ba so pe kan gba ofe ko se to le lo so osuda lo se ko se to nawo so osuda lo fe awon ati no so osuda te ba fe bi mo so osuda nisin to je ti joba ori e ti won so pe kan mu wa te ba la won to je ti awon dopo won gan ise to e kan se gan gan to ye bi se won won ti ni osuda ti won to ye pe aladani ni iye kan mudu to mun ni mo aju osuda fun ra won to je ti ara won gege olobodi yo ba je kan ti ba je ni
0: ese oro ti ile iwosan ti o nbe ni abunde ile ta menuba enikan so nkankan nipa e hello
5: hello e ka ro sa o
0: ojumo o
5: le oruko mi ni lady evangelist olopeko ejo mo gbadun gbogbo n te so lakaye mi o ni ku ṣugbọn e je pa bere latori president lori omode lori apa lori lori wobi lori pastor wọ́n ní kálukú padà sọ́dọ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run tó sọnù lórílẹ̀‐èdè nàìjíríà òun ló kó rúdù ìdílé wọ́n náà ní orílẹ̀‐èdè tí kò bá bọ̀wọ̀ fún ọlọ́run tí kò bẹ̀rù ọlọ́run oríṣiríṣi ìdààmú náà máa kò
0: a
5: ò ní kó ìdààmú mọ́
0: ọgbà wá
5: àìmọ̀ ọ̀tọ́.
0: ẹ ṣe gan torí àsìkò mo ti mú ohun tí mo fẹ́ mú mẹ́. hello
6: hello
0: ẹ kú ojúmọ́ orúkọ yín
6: Tankopi America parliamentary system of government lọ́yẹ̀wá tàbí kí àwọn olóṣèlú wa wọ́n máa gba first time money owó ìjọkọ̀ wọn nítorí ràn wá lọ́wọ́ lórílẹ̀
0: èdè parliamentary àbí part time ẹṣẹ́
6: gan sa àbí àgbẹ̀ ló ń sọ̀rọ̀
0: ẹṣẹ́ o tọ́ ibẹ̀ náà láti fi irin gun níbi ti ìpín yẹn lórí Facebook Okeyode Abiola wọ́n ní ilé ìwòsàn yẹn pé ti ìjọba àpapọ̀ ni ìjọba ìpínlẹ̀ òkànlédédé gun orí rẹ̀ kó pé òun bẹ̀rẹ̀ iṣẹ́ ṣùgbọ́n ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n kọ ilé ìwòsàn yẹn fún kìí ṣe fún ìjọba àpapọ̀ àwa náà ta wà lọ́yọ́ ni a lò ó ó yẹ kí àjọṣepọ̀ wà láàrin ẹ̀ka ìjọba kan àti ẹ̀ka ìjọba kejì yàtọ̀ sí owó kí owó òlu kó wá di èyí tá a wá fi ń ṣòfò nígbà tá a bá fi gbé nǹkan kalẹ̀ tí ò bá padà wúlò fún aráàlú. Bákan náà o ní ẹnìkan sọ̀rọ̀ nípa Federal Medical Center tó wà ní Abuja wọ́n ní àwọn lọ ọbẹ̀ àwọn fẹ́ lọ rí gba oògùn eléyìí tí ó mọ dènà àrùn kọ́lẹ́rà wọ́n nígbà tí àwọn lọ láti lọ rí gba eléyìí fún ọmọ wọn wọ́n ní wọ́n ti jẹ́ káwọn san owó tán kí wọ́n tó mọ sọ fáwọn pé ogun ongo ti ẹwà sílẹ̀ wọn pe ọkàn àwọn bàjẹ́ débi pé àwọn wò pé irú orílẹ̀-èdè wo òun ni àwọn wà yìí oríṣiríṣi ẹ̀rí àti àwọn ìrírí ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti ní lórí ọ̀rọ̀ ẹ̀ka ètò ìlera tó orílẹ̀-èdè yìí àmọ́ àkókò kò gbà wá láti tuntun jù bá ń lọ bẹ́yìn náà bá wá ní àǹfààní láti bá àwọn tí wọ́n ń ṣojú yín àbí tí wọ́n fẹ́ lọ rí ṣojú yín sọ̀rọ̀ lásìkò ètò ìdìbò tí ń bọ̀ yìí ẹ̀sọ̀ǹtẹ̀ẹ̀fẹ́ fún wọn torí pé ìgbà tí gbogbo ohun tó yẹ kó wà nílùú bá wà lára òde aráàlú akin bí ó ṣe mọ rèé lórí tiwa lòṣèlú láàárọ̀ yìí ó tún di ní ọjọ́ mẹ́jọ ní dédé àkókò kan náà lago mẹ́wàá nígbà tá a tún pàdé ara wa lórí ètò yìí alàgbà Rajé Adébáyọ̀ ẹ ṣe wípé ẹ darapọ̀ mọ́ wa láàárọ̀ yìí alàgbà Ọlá Emmanuel Akinyin o Ogun Ayọ̀fẹ́ àti Adéọlá táwọn náà wà ń bẹ̀ Akinyin Olúwa Ṣínà Aláyọ̀ Ògo Èdè ọfọ́mọ àlesọ́fà lórúkọ tèmi ń jẹ́ ẹjẹ́ mọ́ kí ìjọba ìtàló ẹ ṣe o Ọlọ́run Olódùmarè kò ní jẹ́ kẹ́ẹ̀nìkan ṣayé ẹ kú àtìlẹyìn wa ní gbogbo ìgbà tẹ bá lóhun kóhun tẹ fẹ́ bá mi sọ 08059483093 08059483093 títí ọjọ́ mẹ́jọ ọ̀hún nínú eré ayọ̀ ohun yàtọ̀ yòtò òun láti pàdé ó ṣe ń ṣe ohun àsìzó.
7: Lágelú FM jàgàbá gbogbo rétíò.

balẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá fún gbogbo ẹni tó ń fẹ́lẹ̀ fọkàn balẹ̀ láti mú kí àlà wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens Phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́màrà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ni Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City

0: naira ni plot kan bayi e se ra odide acre kan ni 6 million naira gbogbo document lo ti wa nle ke ri ke ra ni o abe egbo edinwo yi nlo lowo lowo bayi ni le se Footy Homes e ma fa koko sofo e tete wa jamfani e visit us today at Footy Homes top floor base 1 plaza Iyanu Adeoyo ring road Ibadan or call 091-1706-0593 at Dream Gardens phase 1 Moniya Ibadan and Iredi City Ido Ibadan your dream will come true
1: Splash FM Media Academy. Nibe, lawon eniyan tin fi igba bu mi eko eto iroyin sori. Atamba gidigba. Soke tente ninu igbon safefe pelu ikose mose ati iwo mo luabi. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà ẹ wà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ nọ́mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ǹkì fún ọ kúkú mọ́ nínú. Nìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ la ó ti gbẹ̀ẹ́ nù yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000
1: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Plaza. Bẹ́ẹ̀ yẹn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto. Bala fi ọ bá sí kọ̀dá. Àbí sọ wa dá ni. Àìrọ̀rùn sùn. Ara títa. Ságun ságun. Kéèyàn máa dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́ kọ̀gẹ́. Kéèyàn máa lè gbápá tẹsẹ̀. Kí wọ́n máa gbẹ̀yàn ségá. Kórè ọ máa hóye. Kí nǹkan máa rìn nínú ara. Ọgbẹ́ inú. Ìfúnpá gíga. Ìṣètọ̀. Kátẹlẹsẹ̀ wọn máa kan yàn gógó. Kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yẹn kọ́ máa mà kó ti bọ́. Kéèyàn máa rù máa gbẹ. Ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi òògùn. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀, ọ̀nà àbáyọ ti wà báyìí o. Kàn sí iléeṣẹ́ tónítóní Aba Healthcare. Kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá àyà jíjá jẹ̀dí-jẹ̀dí. Àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé. Ara ọmọ gbẹ̀ pẹ̀pẹ̀pẹ̀. Aromaléegun ìgbésẹ̀ kánmánkíá ni pàtàkì. Kátẹ̀tẹ̀ gbé gbèsè ní kíákíá. Kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé. Ọ̀sẹ́ni tí ń bẹ láyé tí ò ní ti ń dalámú. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o. Láti mọ bí àrùn sá pamọ́ sí. Kàn sí tónítóní Aba Healthcare. Ẹgbẹ́ ilé Baba Lam Adesina, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Ẹ̀ka iléeṣẹ́ Mujoyinlola Complex, Ìwó-Rodo Ìbàdàn. Telephone 08033715988. 08033715988. Ẹ̀ ń tàtàjú ààrẹ lọ́mọ tónítóní.
1: Glory Prince.
2: Bẹ́ẹ̀ ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prints and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing to quality.
3: Glory Print, put your message on display.
0: Isaliosi Real Born Community Development Association Born Photo Isaliosi Mbadan Segeseke nunu wandun wipe ajodun wa todun yi to papo mo ayo ajodun odun kan baba wa Olubadan le Ibadan o ba ra si dale wolu ladoja Arusa 1 Isaliosi Real Born Community Development Association Lonke Kabiyesi ku orire eh Lake Baoluyole Oloye Agbanureni Akanbi Arole Baoluyole Mbadan ku mura o alejo pataki lojo na Oloye Jubril Dotun Sanusi Okanlomo Odua Senator Sarafadin Abiodun Ali Oloye Adegbeka Taufik Alegoke CEO Solution FM Radio Ibadan Alajo Olabibunmi Sarafa OBS USA

àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay doctor stop ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà doctor stop ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 090 83 01 33 33 090 83 01 33 33 090 83 01 33 33 and do one lori tweet

0: Ọba tó tóbi àró.
1: Ọba rẹ̀ rẹ̀ bí osù.
0: Ẹbí ti pẹ́ kú tíyetíye.
1: His Imperial Majesty.
0: Ọba Sẹ́nítọ̀ Rashidi Adéwọ̀lú Ládọjà Rùsà Kínní.
1: Olúbàdàn tilẹ̀ Ìbàdàn.
0: Ẹ kú oríire ayẹyẹ oríkádún ọdún kejìlélọ́gọ́rin lókè èpẹ̀.
1: Tó ń ti ọdún kan àti ìbẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún
0: tẹ́ lò lórí àpèrè àwọn baba ńlá yín.
1: Ìdùnnú di méje lọ́dọ̀ tíá.
0: Ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹsàn-án layẹyẹ ọjọ́ bí ọba.
1: Ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ìkan náà
0: layẹyẹ ọdún kan kábíyèsí Olúbàdàn lórí àpèrè.
1: Adúpẹ́ mi lọ́wọ́ Ọlọ́run ọba.
0: Adúpẹ́ ọgbọ́n, ìmọ̀ àti ìrírí kíkún.
1: Pẹ̀lú ìfọkàn farasin ilẹ̀ Ìbàdàn kábíyèsí ọba Ládọjà.
0: Àwọn alálẹ̀ ilẹ̀ Ìbàdàn ó gbè yín o.
1: Olúbàdàn tilẹ̀ Ìbàdàn.
0: Ara pápá là bẹ́tu lóko ibi gìjà gìjà là bẹ́kùn.
1: Ibi gìlọ̀ là bá kòkò ara fi ń dà ní tirẹ́fẹ̀ ìta gbangba là bẹ́ wí ajílẹ̀ kege.
0: Òjòjò ní ṣòwò kó má le nájà kókó là bógun lágbẹ̀dẹ kókó la rọ tá le.
1: Ẹ máa bẹ ọ̀bẹ ní ibẹ̀ sun ìran àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà wò.
0: Má gàjẹ́ ajẹ́nigi ẹ̀yẹ yẹmẹtu òjé Ìbàdàn.
1: Olóyè Wọlé Arísekọ́lá ló ní.
0: Gúnugókè kúléwe.
1: Àkàlàmọ̀gbò ní ṣaláìlẹ́gbẹ̀rún ọdún láyé.
0: Afẹ́fẹ́ ìtura tó ń fẹ́ lásìkò Olúbàdàn ilẹ̀ Ìbàdàn.
1: Ọba Sẹ́nítọ̀ Rashidi Adéwọ̀lú Àkànmọ́ Ládọjà Arúsà Kínní kò ní wọlẹ̀ lójijì.
0: Ìgbà ọdún kan ni o.
2: Ẹ káàbọ̀ padà látọjú ọjà. Ìjẹ́ abẹ́rẹ́ sí yí àwọn koto ọ̀hún lẹ́yọ kọ̀ọ̀kan. Tàkọ́ yí 25,000 tá ní nọ́mbà yìí. Ó ètò ló bẹ̀rẹ̀ nọ́mbà yìí 0333 ló parí nọ́mbà yìí àti ṣáàsì.
3: Àti ṣáàsì. ₦150 weekly. Press 1 for auto renew. Press 2 for one off.
2: Àti pin nọ́mbà.
4: I am in the right.
2: Ẹ̀lú ẹ káàsán o.
5: Ẹ káàsán.
2: Lágélú FM láti ń pè yín kí ló kọ yín bolẹ̀ wá.
5: Àfànjá Ibrahim Musa.
2: Àfànjá Ibrahim láti bo.
5: Láti Akala Express.
2: Ìgbà ọ̀dọ̀ sí pé káàsì ẹ̀ ti jẹ gan o.
5: Mi ti jẹ bàbá.
2: Ìgbà kọ̀kọ̀ lélẹ̀. Ẹ mọ̀ jẹ lọ ní báyìí 25,000 ni. 25,000. Kọ́sọ́mà kí ẹ wá máa pè yín bówó yín ṣe máa tẹ̀ yín lọ́wọ́ sà.
5: Kò sí wàhálà, kò sí wàhálà.
2: Alákọ̀ọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì. 25,000 ẹlẹ́ẹ̀kejì. 56-59 ló parí nọ́mbà yìí. Ó ètò náà ló bẹ̀rẹ̀ nọ́mbà ọ̀hún. 56-59 òun ló parí nọ́mbà ọ̀hún. 25,000 ẹlẹ́ẹ̀kejì nù. Táwa wọ inú ìfigagbága Chelsea. Zero zero ló bẹ̀rẹ̀ nọ́mbà yìí 56-59 ó gbé. Ẹ̀lú ẹ̀ káàsán.
5: Ẹ̀
2: káàsán kí ló kọ yín bolẹ̀ wáyé.
5: Wà ní òkè bọ́lá.
2: Òkè bọ́lá kí ló kọ yín o.
5: Omi ń ṣe ìlú àti ẹlá.
2: Ìgbà ọ̀lẹ́ tí pìlẹ̀ káàsì ẹ̀.
5: Ó ti pẹ́
2: o. Ẹ ti jẹ lọ́pọ̀lọpọ̀ o. Ìgbà tẹ́ rìlẹ́ǹtì náà ló jẹ́ kẹ́ tún padà jẹ padà. Congratulations. Kọ́sọ́mà kí ẹ wá máa pè ẹ́ ti jẹ́ 25,000 lọ́sàn-án yìí. Bí nǹkan ṣe rí nù. Ká pé èyí tó kẹ́yìn báyìí àkókò tó kù ká lò nù kọ ti Chelsea. 50,000 tá ní nọ́mbà yìí 090 ló bẹ̀rẹ̀ nọ́mbà yìí 0899 ló parí nọ́mbà yìí òun ló parí nọ́mbà yìí a ti pè ń bì 50,000 nù. Alákọ̀ọ́kọ́ ní dúnlọ yìí o.

0: gbàgede ńbẹ.
1: A kun jọ́dẹ̀ wòye o, èmi náà ni ọmọ yìí ọmọ bọ lọ́jà Prince Taiwo Jọláyẹmí láti ilé iṣẹ́ Golden Breeze Realty and Investment Limited tí a ní Tèmídìrí Ultra Modern Market Shopping Complex tó wà ní Wema Bank ní Ìwòrò ní ìlú Ìbàdàn. A ti ń pariwo Tèmídìrí Ultra Modern Market. Kí ló ultra nínú rẹ̀, kí ló modern nínú ẹ̀, àti tó complex ńbẹ̀? Òmùrò fẹ́ ṣàlàyé fún yín báyìí o. Àkọ́kọ́ ni wípé àwọn nǹkan amáyédẹrùn wo ló wà nínú Tèmídìrí Ultra Modern Market? Mo sọ ní ìgbà kan wípé ṣọ́ọ̀bù tó yẹ pé àwọn tó wà lókè òkun tó wà ní diaspora tí wọ́n á ń kówó lé lórí. So tán bá wá ń kówó lé lórí, kí ni àwọn nǹkan amáyédẹrùn tó wà nínú Tèmídìrí Ultra Modern Market Shopping Complex tó wà ní Wema Bus Stop ní Iwo Road ní ìlú Ìbàdàn? Àkọ́kọ́ ni wípé ètò ààbò tó péye tó gbópọn ó ṣe kíni, ó wà ní Tèmídìrí Ultra Modern Market. Kò sígbà tẹ wọlú Tèmídìrí ẹ lè sọ wípé nǹkan báyìí ló ṣe wọ́n jà mí lólè ni wọ́n ṣe nǹkan báyìí. 24-hour security service ló wà ńbẹ̀. Tó bá dẹ̀ di alẹ́, àwọn monitoring team security wọ́n ń lọ káàkiri ni. Ká mọ̀ tẹ̀ wá sọ pé àwọn security ẹ̀rọ ìgbàlódé CCTV tá ń lò ń bẹ̀ náà. A dẹ̀ mọ̀ wípé ibi tí a bá sọ wípé tọ̀ ọjà lélẹ̀, ibi ìdókòwò lélẹ̀, complex lélẹ̀, ètò ààbò ó ṣe pàtàkì. Ẹ̀mí àti dúkìá yín àti ìdókòwò tẹ fẹ́ ṣe ó jẹ wá lógún púpọ̀. So ètò ààbò yẹn a ò jẹ́ kó mẹ́rin rárá. Then ibi tó wà ó jẹ́ àárín gbùngbùn ìlú Ìbàdàn ni, ní Iwo Road ní Wema Bus Stop. Kò síbi tó ti ń bọ̀, ibi tó bá ti ṣáà ti dé Iwo Road. Gbogbo mọ́tò ẹ̀ ló ń gbé bọ̀ ni. Ayé tiẹ̀ ti wá dẹ̀rọ̀ báyìí. Ṣáà ti tẹ máàpù ẹ kó bọ́ sórí máàpù Tèmídìrí mò ń lọ. Máàpù máa

0: níbi tá a wà yìí náà ní Nàìjíríà káàkiri Nàìjíríà ẹ wá bá wa dùn pọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ máa pè wá sí náà ni 08108182422 08108182422 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo pè fún yín yẹn òun náà lè fi bá mi sọ̀rọ̀ tẹ lè fi sẹ́ndì WhatsApp láti aago mẹ́jọ àárọ̀ sí aago mẹ́fà rọ̀lẹ́ ẹni tó bá fẹ́ wá bá mi lọ́fíìsì mo wà lọ́fíìsì ẹni tó bá fẹ́ pè náà ẹ lè pè tẹ bá dẹ̀ fẹ́ drop WhatsApp message yẹn wà on tẹ bá send WhatsApp message a drop àdẹ́ka àdáyín lò ẹ ṣe mo dúpẹ́.
1: Lagilu FM 96.7
2: La Gelu FM, Jagaba Gogo Retio.

0: lágbàlá ìyá àgbà ètò tí a gbé kalẹ̀ fún ọmọ wẹ́wẹ́ ni ẹ kú ilé ẹlẹ́ẹ̀kọsẹ̀ lọ́sàn-án tó ní òní ni ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án ọdún 2026 eléyìí tá a wà nínú rẹ̀ báyìí kẹ́rẹ́kẹ́rẹ́ oṣù náà mà tún ń lọ náà bó o lẹ́yìn ọmọléèwé ọ̀sẹ̀ àkọ́kọ́ náà wọ́n látún ti mú tá a ti fì sẹ́yìn tá a ti lò dáadáa nínú ọ̀sẹ̀ mẹ́tàlá tó nípele àkọ́kọ́ nínú sáà tá a wà nínú rẹ̀ bó o ní tó ti ń mọ́ra díẹ̀díẹ̀ tọ́rọ ọ̀pọ̀lọpọ̀ yín jẹ́ Monday Tuesday mọ́nà ṣe ń di yín lẹ́nu náà pa àti pé mi ti ṣe tán kò tí wù mí láti dìde ṣe ẹ̀sìn mọ̀ kéèyàn bá ti gbọ́ rí ọlọ́jọ́ gbọ́ọ̀rọ̀ bí ọ̀sẹ̀ bíi márùn-ún sí mẹ́fà téèyàn ti ń sùn tó ń jí láago mẹ́wàá àti jí láago márùn-ún yóò rí bákan lára àmọ́ báyìí tá a ti wá lọ̀sẹ̀ kan nínú ọ̀sẹ̀ mẹ́tàlá ó dàbí pé gbogbo ara ti ń padà bọ̀ sípò bó o làwọn olùkọ́ wa náà ẹ̀yin olùkọ́ wa náà ẹ̀kọ́ àbójúbà wa lọ́tún lọ́sì nípele àkọ́kọ́ nípele kejì náà àti ti girama àti ní gbogbo ẹ̀ bó o ní iṣẹ́ ọmọ wa ti dé tán ṣé wọ́n ti ń ṣe dáadáa bó o ní àbí wọ́n tún ti ń fe iṣẹ́ ilé àti fi ń bò wá iṣẹ́ àmúrelé bó o ní a tún ti jí báyìí a tún ti bẹ̀rẹ̀ daily routine tàwọn òbí náà ẹ̀kú ní ṣàṣetì lérí wọn láṣẹ elédùmarè ọlọ́wọ́ tó bá ṣẹ́gun sí báyìí ó náà ni ó jẹ́ gbogbo òbí tó ń làkàkà lórí ọmọ tó ń ṣe wàhálà lórí ọmọ pé àkọmọ mi lè dé èèyàn kó lè dé èèyàn láwùjọ kí n lè rí tọ́ka sí pé ọmọ mi rèé àbí kán lè sọ pé ìyá dókítà rèé ìyá agbẹjọ́rò rèé ìyá onímọ̀ ẹ̀rọ rèé gbogbo wa náà la ń tọrọ orú ẹ̀ lówó adániwáyé yóò sì rí bẹ́ẹ̀ láṣẹ èdùmarè gbogbo owó tà ná làwọn wa lórí owó náà ó fùná o a sì ní ná dànù láṣẹ èdùmarè. Àmọ̀jú ẹ̀rọ mi lọ́sàn-án tòní náà ni Azeez Ademola Asisu Tia tó lóòótọ́ àgbà mi sì jẹ́ Kenneth Igweje ọ̀gá mi pátápátákí àwọn náà tẹ́tí gbọ́ wa lọ́sàn-án tòní tí mo gẹ́gẹ́ bí ṣe wà lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ èmi náà ti yín o Adéránkè ìyá àgbà yín lọ́sàn-án tòní náà ni ìrágbìjì olókè méjì tako tabo lórí àgbà náà ló dé sẹ́tí gbọ́ yín lọ́sàn-án tòní bó o lórí lọ́dọ̀ yín ẹ̀yin ìyá ẹ̀dá kun mo tún fẹ́ bẹ̀ yín o ọgìnrín tí ti wà ń ta o ẹ mọ̀ dira fún wa ẹ mọ̀ jẹ́ asín oúnjẹ gbóná la fẹ́ o tọ́rọ́ fẹjọ́ sùn lélẹ̀ ta wọlé yìí náà ni wọ́n ní ìyá àgbà oúnjẹ àwọn ọmọ wa bó dàbí pé bóyá kò tí ì mọ máwọn mọ́ mi wà àtàn dáàdì wa lára ni pé a ti wọlé mọ́ mi ìyá mi a ti wọlé ṣe mọ̀ pé bá jẹ́ pé lé la wà nígbà tá a wà ní olùdé ẹ lè bá wa gbé sí ilé ìdáná ká bọ́ síbẹ̀ ká gbé kaná padà fúnra wa àbí ká gbé sínú kinní amúnkangbóná táwọn olóyìnbó ń pè ní microwave àlẹmú ká gbé síbẹ̀ a ṣe yóò gbóná a jẹ nǹkan gbóná lásìkò tá a wà oúnjẹ gbóná la fẹ́ o ẹ̀dákun ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín oúnjẹ gbóná òun náà la fẹ́ wá tó di pé wọnú ètò lọ lọ́sàn-án tòní àwọn kọ̀ọ̀kan tán jẹ̀bùn wa níjẹjọ àti jẹ̀ẹ́dógún ọ̀tí ń wá ìkànnì wọn náà wá ní ọ̀sán tòní náà ti gba tiwọn lọ láti alákíá làwọn ti wá àná ti gbẹ̀bùn wọn lọ lọ́sàn-án tòní ẹ̀bùn ṣe pọ̀ ńlẹ̀ lé ní ràbájì gan o ló pọ̀ lé ní rẹpẹtẹ kádípẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn náà tán fún wa lẹ́bùn fún ẹ̀tọ́ ìyá àgbà ní lágẹ̀lú 96.7 fm bí a lágbàlá ìyá àgbà ètò ọmọ wẹ́wẹ́ ọ̀yá Adéránkè èmi náà fẹ́ dá sí ara wọn náà ni màá mi Fọláṣadé Awosanya ẹ ṣe àdúpẹ́ o arọ́wọ́ yín o àmọ́ rírì yín ẹ mọ pé ẹ kó wa jẹ pé àìsíbá sì mọ rí yín bá lágbára ọlọ́run ìyá àgbà ohun tẹ́ ẹ mú wá lọ́sàn-án tòní ìjọmọlúàbí kí là ń pè lọmọlúàbí ìwà wo lèèyàn lè wẹ́ ọbẹ̀ lóòótọ́ ọmọ yìí ti lè rè jáde lóòótọ́ ìwà ọmọ yìí ìwà tí ọmọlúàbí ọmọ tínú àbí ọ̀pẹ ọmọ yìí ó ṣe dáadáa bí aṣọ ọ̀rẹ́ mi ọlájídé aláwòdá ni ó ṣe dáadáa jù ìyẹn ó wọ ọmọ náà sáwọ pé ó ṣe dáadáa kì í wáá ṣe ìwà nìkan náà fi ń pèèyàn ní ọmọlúàbí ìsọ̀rọ̀ sí ìṣe sí ìmúra bá a ṣe ń rìn láàrin agbára bá a ṣe ipe ìwà àbágbépọ̀ wa pẹ̀lú àwọn tá a jọ ń gbé lọ́tún lọ́sì omi ọmọ jẹ́ kó pè wá ní ọmọlúàbí olómú mi wọnú ìtàn wa lọ lọ́sàn-án tòní adékúnlé lorúkọ ọmọ kan tá à ń wí ó ń gbé ní ìlú ìlara ọmọ yìí ó jẹ́ ọmọ ọdún mẹ́rìnlá òun làdékúnlé to nbe ni lu ilara omo na je omo to ni aki kanju o feran ise o feran o ja fafa lomo o se kunju osun tan ba ni po omo gbo nje fegbe o gba wo bo ade kan lady o wa wo pe ah oun ti pari ile iwe akoko o si wu lati tesi waju nitoni pe le keji ko sagbara lowo baba ko sagbara lowo iya bo ti le je pe baba ti fi le mura bi aso amo ni baba ku na ni che si mo pe ngba mi ta ba ni baba ku won a ma wi be n toto amo se baba ku ni toto awon kan na si mo wi bayi pe oju mewa ko mo dabi oju eni adekunle wa ro sotun o ro sosi ko sagbara lowo iya re o wa wo pe oda o wo sadi mo joko le ti le wi o ba se se ohun wa se ko adekunle wa joko o wo pe se wo lohun le ko ti mu mu odun ise wo lohun fe ko ti o tete so ohun do loro ise wo lohun fe se to je pe ohun ni de pe to n ba ba de pele kan ko si damu mo faye ohun ko si foro mo faye ohun poki oki bayi ohun lohun wa to wo joba laarin ohun alade adekunle wa joko o wo po da ohun like ise karakata je ko mo lo ra koko ko nko se bo se nta koko se si mo pe laye ejohun awon nkan tin fun ni lowo na ni bi koko bi obi bi epo awon eso na tori en to ba gbin lopolopo on ba gbin bi kashu to gbin osan ton ba kori re to po gidi gan amo ojowo asi mo fi sola o wa ni pe ohun ti e fe lo sagbon na be ohun olohun ko bo se nsowo koko tori se mo pe ni lara tan wa awon awon agbe tan gbin koko won po nbe tan si mo di lo didi ti won koro ki okun wa loda o ki okun tan ko la ina o na fe mo se katakara re to ba loda o ba gba odo baba kan lo ninu ilu na an pe ni babo ni koko baba mo wa kose ni o ta ni oso ni duro fun o ah o ni ya awon ni o duro afi ki ya re wa o ase pe ya re de omo mi ni emi mo bi agbole wa re ibi ta n gbere ko sagbara mo lati kawe siwaju o n lo se wo pe ah je won a kose koko ya to na ba kose koko to n se igba aye ati yonda o na la won o lu bi babo ni koko babo ni koko ba bu serin oloda teyan ba tete mo n to fe ona ri o tete ya si to si je n to wu lokan ti se pe dandan won fi pa mu wa abi eyan kan lo ni pe ya lo se kini o wu adekunle ni lati wa kose owo koko nisin ba lo eni tere eji tere odun kini odun keji odun keta adekunle ti de ni to won o ti de ni to mo bo se n gbe sori iwon ipo re a o ta ba ti gbe le si o kò lómi mọ́ nínú ah ó ti gbẹ dáadáa kò tí gbẹ tó débi tí kurukuru ó ṣe sí tí ó bàjẹ́ ó ti mọ gbogbo àpadé àti àlúdé kòkó ó ti mọ wá èyí tó wá kò fún lágbọn ọ̀nà ọbẹ̀ ọ̀hún ni kò mọ bí ó ṣe mọ kò fún àwọn alára tútà ṣe sì mọ̀ pé lóko kòkó láyé ẹjọ́ ọ̀hún àwọn kan wà tó jẹ́ pé wọ́n mọ̀ rà lóní kéréje kéréje àwọn kan wà tí wọ́n rà lódìdí oní kéréje ó lè mọ̀ rà ká láti abà sí abà niyan tan pe ni ileto sileto peke o mo lo aba kere o mo lo aba camp o mo lo aba olon kola o oya o mo fe ra koko o awon alabo wa onibasi a wa alapere na wa lori sirisi o koko bere latagbon bi oga re fun lowo pe o si wa labe mi o amo ya gbaye bayi ko si mo won lo asiso share taja oda aje ara le a fe lo taja lagba laye agba n pada bo ta ba de un tesiwaju mbo
1: Lagilu FM 96.7 Lira loro ala Togas. Otojo die seyin ti mo tin gbo nipa ile ise Togas Multi Dynamic Concept. Ile ise to sara oto. Mo pa ka fiti wi ti gbopin logun lona igbalode to pe eyan de nkan sara si won. Ile ise Togas to ti ba won ti sise fa ko jedi atogo tin fo kedere mo toni toni jade bayi. Be ni awon ogo tin jade lati ile ise Togas Multi Dynamic Concept. Ka si ara ewo gbo water ko jedi nda la mi. Togas aba powder ni o bere fun. Bo si je kedere le tin yin. Togas liquid ni ke bere fun. Togas liquid ni o ba fo kedere yin mo toni toni. Besi ni gbogbo ogo wa ni Nafda kiti ni won te. Gbogbo eyin te wa fe mo ba wa duropo. Ile ise Togas te fe mo ko ogo wa ni opo ko oyoku. Abeyin te fe mo ra leyoyo. Tori wi pe awon alagbata fun gbogbo awon ogo wa. Ile ise Togas Multi Dynamic Concept. Ni Akala Express. Bravo Bus Stop. Nilu Ibadan. Tabi ke mo pe wa ni ile ise Togas sori 09032949024. Ile ise Togas lo ni ani fason lugba. Gbogbo ti si oye agbara gbogi bile ka.
2: Hey, Golden Chance Lotto.
3: Golden Vogue Independence Promotion. Look by yellow for Golden Chance Lotto. Eku orire. Golden Chance Lotto this Satan. That's for bitibiti million. Gbedun nu ko opiyan. Bi na ja se nsajoyo odun ominira. Darapo ma won olorire. Ti o ja nfani owo tulu tulu. Ti eni ko kan ta. Golden Chance Lotto Morning Game. Golden Vogue. Lo ba kaju osun wa. Lati je ninu 125 million cash bonanza. Gege bi ebun fodun ominira independent gift. O le ta lai mo ye igba. Bo se ta to. Be lo se je to. O ya gbera so ma do lu ara e. Lo tarata si eyi ke Golden Chance Lotto Stand Kiosk tabi sobu wa gbogbo o le ta lori online wa our website www.goldenchancelotto.com tabi USSD code *7005# lori MTN nikan ni o ta morning game ta mo si Golden Vogue scan QR code lori ticket tabi sticker poster number drop ko drop o ebun minera independent money gift they grant for you ofin ati lana wa o ayo yo wa fe ni odun 18 soke o ya latasiko yi this September 27 you free play 200,000 naira 100,000 naira 50,000 naira Make you enter zone category. Golden Chance Lotto Loni. I didn't know it. Bawa. Lodu Menera.
4: Splash FM Media Academy. A citadel of media knowledge. Flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products. Their eloquent testimonies in the media world.
5: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
6: I am Raphael Akemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
7: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
4: And you also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Fenile, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence.

0: Bàbá Ìbàrùbá.
1: Ọba Ìsára.
0: Orúkọ tó láàmì láka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ń tá a fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn, ká máa mí gúlegúle, àbí ká máa ṣe ẹyọ àṣejù. Báyé èèyàn bá ń lu kìkìkì, àbí èèyàn ń wọ̀ ọ́kọ́. Ó ń rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀. Fífá ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpò ẹwà. Jara àrégbà lẹ́yìn ilé bàbá Adédibú ní Mọ̀lété Nìbàdàn opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́nì kankan ńṣẹ́ lọ́mọ pèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ san tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 08033881008 tàbí 07018211111. Bàbá Ìbàrùbá ọba Ìsára àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn fẹsẹ̀ fẹ.
2: Ṣàánú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ lè dáná sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni double winning cash pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun. Èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ lo rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa?

0: adupe mi na debi asha o pe loko be ri e momo ibinu. No, it was never in my character to be late to a function at all. Ṣùgbọ́n nígbà mi ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń wa mọ́tò láàrin ìgboro ni nǹkan kan mú lórí. Ìwọ tó bá dẹ̀ fẹ́ sọ pé o ṣe o sí lára wọn gbọ́dọ̀ ṣe sùúrù pẹ̀lú wọn. Bí bẹ́ẹ̀ kọ́.
1: Gbogbo wa ló ń bọ̀ lókè
0: pátá. Àfi kọ́ lọ́run kó ṣe àmà ṣọ wa. Ẹ má ìbínú lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà ní pàtàkì ẹ̀yìn olólùfẹ́ ètò ẹ̀ tí ẹ kì í gbégbó ẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀. Àsìsò gan ti fẹ́ pè mí pa pé bàbá yìí kì í ṣe báyìí.

0: Hello.
1: Hello.
0: Father.
1: Yes, sir.
0: Orúkọ mi ni Olóyè Tamaroji Alam láti Nọ́ńbà Adéde Kasumi.
1: Yes, sir.
0: Èdè Okunfosa.
1: Yes, sir.
0: Baba,
1: nti mo ni ke so ni e ma da ibile ani kini ka se ona abayo la nso
0: na ni pe ko lo ta na wa ni e wo bo na da nto e wo ye sha to mo da e wo ye bo se fu da
1: eh ti so mi o baba anu nkan to nsele ni e ki la fi bo nbe ni a ti mo pe tan te po re kini kan se Hello.
0: Belaminga Babalolanga.
1: Yes, sir.
0: My big daddy.
1: Yes, sir.
0: Woti egoto.
1: Twali.
0: Ogbolowo ni darugbelo ogbolo.
1: Amen.
0: Oruko demi ni kofushi. Adolu de madam.
1: Yes, sir.
0: Woti brother ni woti my big daddy to wa ni Island, but that the island is
1: not. Oh, there is some contact. Time on law, Baba, yes or no?
0: Ah! Veronica! Jerry, you got to be told your idea originated. Yeah, you only take two. I want job our party or cocoa power die with me one. Because if one of you your idea originated, yeah, you know. You know, my one, I won't get my one. O si se nda a to won so awon iya loja yen na to ba fe lo soja o mo ko si ko so na ta fe gbegba ti epo na lo oro epo na lo so gbogbo wa lo so oro orilede Nigeria yi po kawo ijoba wa kan je kepo yi e bi pe tepo ba wale ara ma de everybody ara ma de mekunu ara ma de
1: yen lero ti yin baba mi ko fushi
0: yen lero temi be ni egbedu
1: e se baba mi thank you hello
2: hello baba
1: baba ni e
2: agbara fun ni pe tun gbe wa lori
1: baba doctor gbole ti lo lati jo doctor
2: isa wa na olorun oba mi
1: Your dancer.
2: Sherry, can tell what you mean as you are here. This is the time of the time law, only 2027. Taba, my big time law, only 27, Taba, to school, I was in the room, and I last see my work. We, in the Ajoto one day, what in Finger Wa, in two she, for nothing, one she lasted that anti berry. There only one dibu. There was only dibu. An paro tara wa ni yi tan ri ju ton kaka e kunu lo ndi ton ba ti ko jade tan fowo ro wa le ni tan fi yi fi si wa lenu ni o mo do ko ta na tan laarin ose kan ko so ti e fo se kan ni e ajo to wa nbe ni baba bi gbogbo nte en so fun wa lori radio ti yato radio ti la ni eyan gbogbo de bi pe ko mo bi to n lo sugbon ni ti e ba mo bi to n lo en ti ba so pe ka wa loju kan na ni o na wa loju kan na ni elemi wa lataro ni se ko ti fi kankan se mu ko ti je kankan lataro
1: so lona kan sa intense na ni pe ka mo bi ta nlo sugbon won ni ayan gbe ajadun alaji ka aja I to gbe nko
2: baba ka mo bi ta nlo ni emi ti olorun o ba emi ti ka mo gbe lohun pe ni olorun o ba yan fun wa ta fowo wa yan ni ko olorun o yan fun wa olorun ti pari ise le lori
1: So
2: bojo an wo awa mekunu lo njiya awon mo tun mo to yepo kan won tabi kini kan sele ni market tabi kini kan sele ni loja o kan won so won na fi ran kan loja ni
1: ashe ara
2: ji salary won na fi ran kan loja ni salary won ko
1: yes sir
2: ara kan ti won mark ti kan mo na ninu ijoba na ni won na se nikan le question won ni you want to question you want to question me share one le question won be bi aba se nawo pe balan soro pe won nawo ba won se ba eni ti o ba ni be wu olohun oba ti o ni be wu wi pe awon meku jiya baba tun lo dibo yen a wa loju kan na ni
1: e se ara
2: baba loju kan ni wa o da
1: e gba ewo lewo Hello. Eje ba mi soro soke sa.
3: Eka so.
1: Eka so. Bẹ́ẹ̀ ni a fẹ́ kẹ́ ẹ dá sí náà ni sà. Kí lorúkọ yín sà láti bo lẹ ti ń pè wá?
3: Adédayo láti kókó Adédayo Karim láti
1: kókó. Ń gbọ́ yín sà. Ẹ sọ̀rọ̀ sókè dádì mi.
3: Mo sọ̀rọ̀ sókè.
1: Ẹ ṣe ẹgbẹ́ ẹ̀fẹ́nu sí máìkì yẹn.
3: Mo jẹ́ ni sí.
1: Yes sir.
3: So, kẹ́kẹ́ sọ́sídì tán yọ yẹn. Kò ní túmọ̀. Wọ́n yọ sọ́sídì ní ìsìn àárín nǹkankan. Okay now. Ṣé nítorí mẹ̀kúnù náà yọ àbí nítorí gọ́vnà? Wọ́n yọ sọ́sídì. Àfi tán bá dá sọ́sídì yẹn padà. Ṣé ẹni tán bá dá padà? Nǹkan wọn rọrùn o.
1: Kan da padà ni.
3: Lójú tèmi kan da padà
1: ni. Lérò tí
3: bẹ́ẹ̀ni kò sí túmọ̀ bí mo yíyọ tán yọ kò ní túmọ̀ náà.
1: Òtọ́ ni.
3: Ṣé torí mẹ̀kúnù yan yọ ni àbí torí gọ́vnà? Wọ́n ni wọ́n kówó fáwọn gọ́vnà. Ṣé gọ́vnà wọn rántí aráàlú báyìí? Rántí aráàlú o.
1: Wọ́n máa ń ṣe títì sa.
3: Nǹkan tán ń ṣe kò tẹ́ mẹ̀kúnù lọ́rùn náà.
1: Oda
3: ẹ
1: ṣe bọ̀ dáadáa yọ. Thank you sir. Ẹyìn yan wa ẹjẹ kásáré lọ sàgbọn ti ìkéde àti ìpolówó ọjà mo ń padà bọ̀.
4: Lajiliwa FM 96.7.
5: Bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Ẹran ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìróorun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
7: Country people, the Ember Motor them don't finally land. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember Monte with the Ember winning galore. First of all.

0: tayi rolling dollars. Omo won let them up wa rogun. Is a emotion. Won ti lekun momo onile.
1: Is emotion Doris.
0: Hello. Hello. Hello. Hello.
2: Hello.
0: Hello, sir.
2: Ẹ kú ètò.
0: Ètò ni Ọlọ́run ló ń bá wa tó.
2: Alhamdulillah.
0: Yes, sir.
2: Mr. Wale láti Agodi Ìbàdàn.
0: Láti Agodi apá ọ̀tún àbápá òsì.
2: Gbogbo ọ̀nà lọ́gbà wa.
0: Olúwa ṣeun.
2: Alhamdulillah.
0: Yes, sir.
2: Gẹ́gẹ́ bí bèrè tẹ bèrè. Pé tí àbáfẹ́ wọ́n ní òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ní ẹ̀rí. Àwọn èèyàn sì fẹ́ gbọ́. Ṣùgbọ́n tá a bá ẹ̀lò. Hello.
0: Mo ń gbọ́ yín, sir.
2: Aha. Tá a bá fẹ́ kí gbogbo prices of goods and essential services gbogbo tó gbọ́n ìpátá. Tá a bá fẹ́ kọ́ wálẹ̀. Ká jẹ́ kí àwọn sójà wà lọ ọdún méjì péré.
0: Lọ́dọ̀ tí.
2: Bó ṣe rí nù.
0: Sójà a ti lo sójà náà rí kí wọ́n mú bọ̀ bẹ̀ bàbá. Ẹ wo. Ẹja bọ́lẹ̀ mbẹ́. Ẹja bọ́lẹ̀ mbẹ́. Kì í sọ̀rọ̀ sójà. Ọwọ́ wa ló wà bí bàbá Ayélabógo ṣe sọ.
3: Hello.
0: Yes, sir.
3: Ambali Ashish láti orílẹ̀-èdè.
0: Oh, my great brother, you are welcome, sir.
3: Òní bàjẹ́ fún iye pé tó ṣe rí ká tó lè ní orílẹ̀-èdè. Àwa fúnra wa gẹ́gẹ́ a máa túra wa palẹ̀. Gbogbo wa la fẹ́ ṣiṣẹ́ bí ó dáa. Àfẹ́ dáṣẹ́ tó dálẹ̀.
0: Àfẹ́ dáṣẹ́ lẹ̀ bẹ́ẹ̀ sì dálẹ̀ mú jẹ́run ni.
3: Iṣẹ́ rí lè ṣiṣẹ́ rí mo ṣàkíyèsí kan pa àwọn Áfíríkà. Agbàgbọ́ ká jẹ nǹkan tán nàmù nàmù.
0: Àdúgbò mẹ́.
3: Ó wá bò mí lọ. Ibi ọba dáa. Ìlà mo wá.
0: Bẹ́ẹ̀ni.
3: Àwọn agbẹ́ni ìfẹ́ sí tó dáa.
0: Bẹ́ẹ̀ni.
3: Ok. Bó ṣe wà lára àwọn tí ń so olórí náà lọ wà lára.
0: Àwa tá à ń tẹ̀lé wọn bẹ́ẹ̀ni.
3: Ibẹ̀ ń ṣe ń so olórí náà ṣe bí ibi ẹ̀yìn náà ló ti wá.
0: Bẹ́ẹ̀ ara wa ni.
3: Ibi tí wàhálà yẹn ti bá gbogbo wa nìyẹn. Ìjọba ni gbogbo wa ń jẹ.
0: Ìjọba là ń jẹ.
3: Ìjọba gbogbo wa ń jẹ ni ọ̀jẹ̀ kí lùwọ́ lọ sókè. Tábà tọ́ra wa jẹ ló kù.
0: Kí là wá ṣe báyìí bàbá mi Aziz.
3: Ok, kí tá a máa ṣe léléyìí. Kí ó kálukú mọ ronú. Bébí ṣe wà ń ṣe yìí, mo ṣe wà lámẹ́ríkà yìí. 90% of my investment Nàìjíríà ló wà.
0: Ẹni pé kí ni?
3: 90% of my investment Nàìjíríà ló wà. Bẹ́ẹ̀ni. Ṣe ṣe lámẹ́ríkà yìí.
0: Bẹ́ẹ̀ni.
3: Ok. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì dẹ̀ni. 90% tó rí yẹ. Ó kàn fi ń gbá fálàlà ayé káàkiri ni. Ok. Ní ìsìn, wọ́n yẹ kábẹ́ alẹ́ ìpè kí ló mú owó wa tó fi lọ bó ṣe lọ yẹ. Bá a ṣe rí lówó wáyé rí, tabantara wá jẹ ló kù.
0: Bá a ṣe rí, báwo la ṣe rí, báwo lowó ṣe rí.
3: Yóò dáa fún yín. Ọ̀tọ̀ ni kéèyàn lágbára, ọ̀tọ̀ ni kó mèrò. Ìyẹn ni lágbára bí erin. Ọmọ kékeré kankan gbò lórí. Ọmọ adarí ẹ̀ káàkiri, ọmọ títẹ̀ ẹ̀ mọ ẹ̀rí pé Fúlàní kékeré kan ni ó mú ẹgbàá dá sí ọmọ adarí mọ ọdún káàkiri.
0: Bẹ́ẹ̀ni.
3: A ti ìtura wa palẹ̀. Kí la ní gẹ́gẹ́ bí orílẹ̀-èdè? Báwo la ṣe lè lo ohun tá a ní yẹn láti fi gbèlú wa ga? Ọ̀sẹ̀ ni tí ń ronú gbogbo wa jù. Ní tá a máa jẹ nàmú nàmú nàmú ká tó rí bòmí ká tó lọ ní.
0: Báwa.
3: Báwo làwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn tí a náà sì ní pa ìyẹlẹ káàrò.
0: Ẹ ṣeun.
3: Ṣé wàá rí tẹ́bá ń bíòdì kíní yẹn lọ́wọ́. Ara ò ní ìlú gbà náà.
0: A nílù títa nílò àkọlà.
3: Ṣùgbọ́n nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní di ohun kan. Àwọn tó ṣe gan lè mọ́ gbádùn rẹ̀ mọ́. Ṣùgbọ́n ẹ̀bẹ̀ kẹta kan bí wọn ti ń bẹ níjọba ni pé. Ẹrù tan mẹ̀kúnnù máa ń tẹ̀ ń ṣe.
0: Kan ro tàwọn ẹṣẹ́ bàbá mi yóò dà fún yín. Mo rí ìpè àbí àtẹ̀jíṣẹ́ kan látọ̀dọ̀ pàdé mi. Ọba alápárí gangan fúnra rẹ̀ ti ìlú apárí. Oladoyinbo o ni etutu ni a o se o ki ilu to derun only the politicians to swear in traditional forms like kan lo bura ni di ogun aye lala etimo orisirisi geyan lo si waju awon orisa kan won wa so yi pe foreign religions condone cheating iye ni pe awon esin eyi ta ra lati le okere won no faye gba ka ma yanra wa je akoko won ni ka se tutu aboru boye ni le ifa elekeji ka won oloselu wa kan ma ma tan wa imi ero pe Quran lo gbe ni Olorun dictionary lo wa lowe ero pe bibeli lo gbe ni dictionary no fi nbura oni oje kan ni beru won beru Olorun debi ti won beru eyan pe se o suya ni won o suya nkankan ipe ati pe awon esin ta gba lati le okere o fa aye gbaje kuje aye ifami lete ntuto e mo pe laye igba kan ti en ba lo gbe nkan ni nkan ti won ba pe ara ati nu bi kibi to ba wa lara o ti gbe sita ti o wa gbe nkan to jiun si laya sugbon se won o gba awon oni o sofin ohun awon to wa nbe ina ni ko se nti o ti o sofin ti o je ki ti o pa lara nti o dun mo won ni eyin na e bo se bu owo fun ra won eyan kan wa sise fun odidi ogbon odun o le marun sibe sibe ewo e sa ja ma wo omo ba ngbe ba ngbe awon course ka gba course hello
2: Seremiga.
0: Ya legusi re ya beji. E ma binu. E mo
2: binu ko ni baje.
0: E jebure.
2: O se wu ta ni o se.
0: O na la.
2: O da nlo so. O da lo fe se.
0: Abi o.
2: Awon ni o se. Awon ke awon ke na mi ya jera wa. Awon mi ya jera wa. Ana wo sa nu wa. Nisi.
0: Hello, Alabama, from Italy.
4: Ebi se mi se ni se o da le ni se e ta awon olori ta ni ti poju ni ti ma te ku la le ja bi pa wo la te ni gbe no deputy governor awon ka so ka te ni awon ko se ni to awon ko
0: rebu
4: awon ko ko ni ni ko ni
0: Alelo mi wan ni kan gba awon eyan ni constituency to ti wa yo tun lo ta fa awon awusa
4: o ni wa mo an àwọn ará ìlú wá tún yìí ó gbé òkú wa tún sí nǹkan ọ̀ràn fẹ́fẹ́ tàbí nǹkan ìgbà ìdáran kankan bóyá bí ìlera ní o bóyá bí transportation ní o bóyá bí nǹkan transport ní o bóyá bí nǹkan ríra ní o.
0: Alabama
4: gbogbo àwọn ará ìlú ń gbogbo wọn fún mi sí.
0: Bẹ́ẹ̀ Alabama kí lọ́nà àbáyọ ẹ rí pé n tí mò ń ṣe lénìí ó tún jọ tọ̀sẹ̀ tó kọjá ṣẹ̀rípọ́ fẹ́ fara pẹ́ra wọn nǹkan kan náà dàbí ìpá ń sọ torí pé kí ni wọ́n látẹnu mọ́ ni ò ní jẹ́ kí nǹkan gbélé náà ó jóná.
4: Inú wo ni pé bàbá lè kí ní ká lábẹ́bẹ̀ tí wọ́n káwọ àwọn ọba tí lè yí àwọn ní ilé tí wọ́n lè máa wú lò.
0: Kátúlẹ̀ ká
4: ẹgbẹ́ mi inú kò ká kí ní ká.
0: Báwo la ṣe tún ká?
4: Tí gómìnà ní ìjọba ní wà ìpọ́tàǹtì wọn ọjọ́ ká máa wulẹ̀ ní wọn. Ẹ yẹ pé ìdílé ìbàdàn yẹn ká máa kàn sí ẹyọ kí ìbàdàn máa kàn sí ara rẹ̀.
0: Kí bá
4: tó o fẹ́ nílò káyé ní kọ̀ọ̀kan. Ebi ò rò pé bá tó ń balẹ̀ yìí ti wá ilé ìfẹ́ sí ìwọlé òkùnkùn yẹn pé gbogbo òkè ògùn kì í san ìbàrà táwọn kankan yẹn. Bẹ́ẹ̀ni kó jẹ máa kówó yẹn tó lè máa kóta parẹ̀ láwọn tó wá wà lókè
0: bọ̀dá alabama ṣe é fara mọ́ nǹkan tí bọ̀dá kan sọ lẹ́ẹ̀kan yìí pé káwọn ológun bóyá kan lọ́dún méjì kan wá kú ń bẹ̀ ipò òun ló lè. Thank you. Ní
4: ìwò ìjọba wo iláṣẹ ìbáwọ èèyàn ní òní àpàtì bíi olóògùn kọjọba wá gan-an ó lè gbẹjọ ní gbẹjọ fífi kan tó dáhùn pé ó ṣèwà ti kọjọ fífi kan àwọn ìfọ́lù ìwà àti gbogbo àbíyànjú náà kan wọn ni tó fi wọn.
0: Bẹ́ẹ̀ni
4: lẹ́mùtà tó wà ń sìn yóò ti fi àtọ̀sí ayé bá àwọn ológun ti dání ẹ̀ o ṣé ìbálẹ̀ bẹ́rẹ̀ ìwé ìṣe ó máa lè bí ẹ̀ o
0: káwọn
4: mọ́tò fásọlẹ̀ bílíọ̀n kan kan ti wá bá ń sìn ẹ má gbàgbọ́ o ìwé àgbẹ̀ bí ẹ̀ o
0: ṣé
4: ìdíjẹ́ tó máa yẹ̀wọ̀n lọ́wọ́ yìí.
0: Ẹ ṣe bàbá èmi tí ẹ ń wo pé Abacha ẹ máa lọ ẹ̀yin lè drop sir Abacha ń gbà tó ìwà láyé tí ń ṣèjọba ẹ rí i pé ó ti di bàbá wa ti ń bẹ lọ́rùn báyìí tó bẹ̀rẹ̀ sí ni tó ń mówó wá fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Hello. Hello.
5: Hello.
0: Yes sir.
5: Ẹ ń sọ̀rọ̀ lórí nǹkan tá a lè ṣe kí Nàìjíríà fi dà.
0: Bẹ́ẹ̀ni sà tí gbogbo nǹkan ó fi dẹrù.
5: Sa?
0: Tí gbogbo nǹkan ó fi dẹrùn ọ̀wọ́n gbogbo nǹkan tí ó fi wálẹ̀.
5: Ṣé ẹ rí nǹkan tí a máa ṣe kọ́lọ̀ ń jẹ́ ká lè ṣe ni?
0: Ẹ ya ẹ sọ fún wa bóyá Ọlọ́run
5: àgbà. Number one. Àwa ọmọ Nàìjíríà gan àmọ́ nǹkan tá a fẹ́. Majority of us, even ẹ tó ń pèrè professor tó ń pèrè doctor, uneducated retreat ni majority of us. Ṣé ẹ rí a máa ń rò pé wọ́n ti mọ̀ wá pọ́pọ̀ lọ́wọ́ ò pé wọ́n wá ń fi títì building táwọn ti máa rówó kó jẹ wọ́n fi ń tàn wá. Ṣé rí nǹkan tó máa kọ́kọ́ change wa kọ́kọ́ l'education and reorientation.
0: Education.
5: Nǹkan tá a tún ní ṣe àní kì í ṣe nǹkan tẹ́yàn fojú rí sà.
0: Kan tún ṣe ètò ìfinimọ́lé fún wa.
5: Sá.
0: Mo ní kán ṣètò ìfinimọ́lé lákàn tún fún wa ká tún èrò wa pa.
5: Bẹ́ẹ̀ni education wa gangan gbọ́dọ̀ kọ́kọ́ change. Kéèyàn bá ti mọ right from left. Olóṣèlú ó lè rí tú jẹ.
0: Àwa tá a mọ right from left
5: ti ti pọ̀. Wọ́n ti weaponize poverty. Ṣé rí agbọ́dọ̀ kọ́kọ́ get organized, that is number one. Àwọn olóṣèlú ò bẹ̀rù wa o, they know we can do nothing, we are not organized, we don't know our right from our left. Agbọ́dọ̀ jẹ́ kọ́kọ́kọ́ bẹ̀rù wa and it is by getting ourselves organized.
0: How?
5: Ṣé rí bàbá ti wà organized?
0: How? Báwo la ṣe wà organized?
5: Okay. Ẹ já bẹ̀rẹ̀ gbogbo àdúgbò kan la ti wá.
0: Yes sir.
5: Kò sẹ́n tí ó sì látàdúgbò kan.
0: Hello.
5: Hello.
0: Hello sir.
5: À ń gbowó ọdẹ à ń gbowó títí o a mọra wa o.
0: Bẹ́ẹ̀ni.
5: A dẹ̀ mọ bá a ṣe da sí. Ẹja wa wo ká wa mu báwọn pátì yẹn ṣe ṣe yẹn. Ká wa lẹ́yìn yìí la fẹ́ dìbò fún. Ká mu láàrin ara wa. Kì í ṣe ẹnìkan tó gbowó wa o. Tó mọ̀ wá tó mọ̀ ìyá wa tá a ti jọ discuss ẹ̀. Ní landlord meeting bó ṣe jẹ́ bóyá general ní ward ní local government bá ṣe ń ṣe meeting nìyẹn o. Ẹ jẹ́ ká wa organize ká wa lẹ́yìn la fẹ́ dìbò fún. Ká wa wo pátì tó máa lóhùn òní lò. You get what I'm saying?
0: Yes sir.
5: But because they know we are not organized. ẹwọ̀rú lóyìnbó ń sẹ́lómi lè dìde ó lè jẹ́ nítorí fọ́tò wà ní títí ẹ̀ ló máa fi ṣe politics and he will organize people and they will get in there and will solve that problem.
0: Yes.
5: Àmọ́ ibi táwa fi ń lọ ṣe òṣèlú òní ká gbà kára kan fún wa ṣe níjọba káwa náà rówó kó jẹ kan pín díẹ̀ báwa náà. So orientation wa ti wa wax nítorí poverty tán ti weaponize.
0: Wọ́n ti jẹ́ kó ṣe òun mu wá lómi.
5: Ó yọ òṣì ṣẹ̀rí òṣì nǹkan burúkú ni o. Ìṣe ò lè ẹ̀rí nǹkan tí ò dábàá ẹ̀dẹ̀ máa ṣe. That is what poverty does to you and lack of education. Ṣẹ̀rí Yorùbá tó ní tíṣẹ́ tó ń jẹ́ bá ti kúrò ní ìṣẹ́ ìṣẹ́ búṣe wọ́n mọ nǹkan tá ń ṣe ohun tó ní kálukú máa jẹ. So anybody ò tiẹ̀ rí nǹkan rò ẹ sáà fún mi kí n rí nǹkan kan jẹ ná òun ló pa wá lọ
0: báyìí.
5: So if you get access for Ghanai then àwọn elite wa kan wà wọ́n ti lówó but wọn ò ta sáwọn tó ń dìbò wọ́n ti class ara wọn. So ẹni tó lè ṣe bíi wèrè pẹ̀lú wọn torí ẹ̀ ló fi jẹ́ pé tó bá ṣe politics ẹ̀ kọ́ àwọn tọ́ọ̀gì ẹ̀ máa kó wọn kiri ṣé bó ṣe kó ìyẹn gangan lásán jẹ́ kó ti nọlifá ìyẹn kọ́ máa dìbò fún ẹ.
0: Bẹ́ẹ̀ni.
5: Ṣé àwọn tó máa dìbò fún mi yẹn so they have to relate with them and teach them that way. So gbogbo àwa tá a kàn ń sọ òyìnbó tá a ń sọ kìíní rédíò they know you can do nothing you won't go out to vote so they won't lis ten to you. So ti middle class bá ti get ara wọn organized from the position bóyá láti landlord nkankan táwa lẹ́nu yìí tá a mọ̀ pé ó dáa tá a ti jọ agree kó lè ṣe tá a mọ̀ pé tó bá fọ́pọ̀ á lọ ní ẹ̀ bàbá ìyá ẹ̀ gbogbo ẹ̀ á mọ̀ ẹ̀ wá jáwó nǹkan tó máa ṣẹlẹ̀ táwa change education wa kò ń jẹ́ wá wà fáwọn èèyàn because education curriculum ṣe education máa wá ṣẹ́ni wa le create anything. So Nigeria is gone. Àmọ́ bó ṣe bàjẹ́ tá a bá mọ bó ṣe bàjẹ́ tó àwọn kan wà tó yẹ ká yọ ẹgbà ká máa nà gbogbo nǹkan tó ń po lówó páwọn kan ṣe yẹn they are not performing lo ibi tó ti ń rówó kó jẹ ni òun àwa ṣe títí òṣì kan tí ò ní lá tí wọ́n bá fún wa lẹ́dùkẹ́sọ̀ àwa là á ṣe.
0: Wọ́n á pa láró tí ò ní pẹ́ bàjẹ́.
5: Wọ́n á kàn pa láró tí ò ní láti oṣù mẹ́fà.
0: Ẹ ṣe gan bọ́dá mi kí ló rúkọ yín rẹ̀ kan sísà.
5: Oluwa ṣeun láti Bolúwàjí.
0: Láti Bolúwàjí ẹ ṣe gan sá.
5: So àìsí rẹ̀ bí o Ọlọ́run nìkan ló lè jẹ́ kí Nàìjíríà dá pẹ̀lú level mentality tá a wà yìí.
0: Ẹ ṣe gan sá.
5: It's impossible. Àwọn illiterate tó bẹ́ẹ̀ dìbò mọ right of their left. Ankara àti owó náà mọ̀.
0: Ẹ ṣe gan sá. Thank you so much. I love you. You are welcome. Sweet mother. Ṣé mo pa hello.
6: Ẹ mọ̀ ká àṣẹ́gbẹ́tò
0: orúkọ
6: tèmi ni Ọ̀kẹ́ Olúwa Rótìmí Olúwa Kọ̀ǹtẹ́n Àríṣe Ààrẹ Alásà Àpáta Ìbàdàn. Nǹkan mẹ́ta náà la nílò kílù yìí lè dára. Alákọ̀ọ́kọ́ ká ní ti ara wa ká ṣòtítọ́ ká dẹ̀ mọ Ọlọ́run ká sì mọ Ọlọ́run. So bẹ́ẹ̀yẹn lẹ́dúkẹ́ṣàn tí ò bá ní ti ọmọ làkejì yóò máa kówó jẹ kò ní rẹ́tì mẹ̀kúnù. So ṣùgbọ́n ta bá ti ní ìṣe ara wa ẹni tẹ bá ní tẹ̀sí ẹ mà ní fẹ́ kó jìyà ẹ fẹ́ kó oní ẹ̀ máa rọ́wọ́ mú lọ sẹ́nu. So ta bá ti lè ṣe nǹkan mẹ́ta yìí Nàìjíríà ó dára. So àwọn tó ń kówó jẹ níkojẹ wọ̀ bíà tí wọ́n bá nífẹ̀ẹ́ tí wọ́n dẹ̀ dé lòtítọ́ tí wọ́n sì mọ Ọlọ́run wọn ò ní ṣerú ẹ̀ mọ́ simple as ABC
0: olùkọ́ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣe bàbá mi thank you so much. Ẹyin èèyàn ẹ má wulẹ̀ pè wá mọ́ torí pé a ti kúrò lórí abala ẹ àkókò ti pè wá lẹ́jọ́ gan ṣe gbọ́ ìṣẹ́jú mélòó náà ló kù báyìí aago mẹ́ta ó ti kọjá ìṣẹ́jú méjìlá ó lágbára o. Ẹ mọ nǹkan tí mo fẹ́ ká ṣe nísìnyí ọ̀jọ̀gbọ́n tó sìn adé lọ́wọ́ kò sí àrándí o ó mì gbòòrò títì ẹ̀yin aráàlú ni mo fẹ́ ká ẹ jẹ́ ká jọ ṣe àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ yìí tó jẹ́ pé ó ṣe yín ní kàyéfì àbí ó ṣe yín bákan àbí tẹ́ ẹ faramọ́ àbí tínú yín ò dùn sí iye náà náà ń pè ní omi ìgboro títí. Ẹ wá wo àwọn olóṣèlú ayé òde òní ẹlòmíì kan ń wọ́rẹ́ ńlẹ̀ àpárá ni wọ́n ń dá níbi tó ẹ kàn ti sọ̀rọ̀ bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe dà ẹni tẹ́ ẹ rètí gan-an yẹ̀yẹ́ náà tù. Wá di pé àwọn èèyàn ń jẹ̀yà àbíyà ló ń jẹ wọ́n ìyá ò ní jẹ wá ní jẹ̀yà àtẹ̀ntíyà ń jẹ àtẹ̀ntó ń jẹ̀yà ẹgbọ́n ṣé bákan náà kọ́ ni wọ́n ni sori na eh o mi gboro titi toni eyan ara lile se o kini nkan te ni gbagbe iyan ninu ose I to sele azizo
7: I tell you man
0: hello
8: yes sir
0: Ona
8: bayo te mi ru.
0: Ah, ati ku nbe yen sir. Ati ku nbe yen. Ah. Ala ati ku nbe.

0: bí ganja master
1: àwọn ilé àwọn mú nǹkan láyé wọn mú nǹkan ebe eré yìí wọn gbà ẹ ní òbúyí sá o kẹ rest on sir.

0: Hello. Hello.
1: Eninga Balanga.
0: Keta Mori.
1: Eninga Bima Eninga Je.
0: Ami.
1: Awo lowo ni lati ani ko kun lo gbe won ba. Iku ye lori emi ati yin lori gbogbo awon to njo. Iku ye lemi o fun. Iku ye lori etu yen ni.
0: Iku ye lori etu le yin o fun.
1: Iku ye ni o.
0: A je pe oro ti wa.
1: Iku ba ye lori e.
0: Mo ngba sa.
1: Iku ba ye lori e sara lagboko yen. Ni o mu je.
0: Yo mu je.
1: Ati se do vi dele ke je. Iku ye lori e ni. E popo e ku se opolo.
0: E se anti fe o ma won ni ina isise ki jo ni le meje. Once beaten twice shy. Itumo en. Ay abejinga.
2: Ni baje.
0: E mo je ti.
2: Eni ogbon. Eba ni ogbon.
0: Eni to go
2: mi o. Mọ̀lá rẹ̀, ọ̀nà ọ̀nà tó kọ̀ yóò díjẹ̀ gbà. Ẹ tún gbẹ̀mí.
0: Ṣẹ́rù kò gbọ́n àbọ̀ ọlọ́run kò yọ.
2: Ọlọ́run kò yọ, ọlọ́run ló gbin náta.
0: Won leku etugbon ni lo ya mu kini lo mese o le ati ro mese
2: hello
0: e je ba mi soro soke hello
2: etugbon yo lo mu ti lo mu ha
0: e
2: mo ka bi
0: obirin ibo ife omo mo ngbo yin mama mi
2: Wọ́n bá ṣe èyàn ló wà rẹ̀ gan pàápàá àwọn yọ wà yìí kan ó fi tì ó láti náà kò tó padà ó máa lọ bá yí mọ̀ tó tún nǹkan ọjà bọ́ ní àwọn òkú
0: kò lọ máa bá yí
2: gbogbo ni ẹwà sì mọ̀ pàṣẹ náà
0: ẹ ṣe ìyá
2: ni wọ́n máa bára wọn náà nù
0: ẹ ṣe àǹtí mi ẹ ṣe gan mọ̀ thank you ma. Wọ́n ní kẹ́ ẹ jẹ́ ká ṣe rere.
3: Àṣerere dákú, àwa mọ̀dẹ̀ má jà, ọ̀nà kò mẹ́yà, àwa tí ó lẹ́.
0: Hello.
4: Bàbá mi ràn mí ń jà. Ẹ pẹ̀lẹ́ sá o.
0: Ẹ ra ma.
4: Ẹ kú iṣẹ́ ọpọlọ.
0: Yes ma.
4: Olúwa ni látọ̀ bí àdìyẹ.
0: Yes ma.
4: Ìyẹn náà máa ń sọ pé ẹni tó gbọ́ ló máa ń kọ́ ẹni tó gbọ́.
0: Ẹni tó gbọ́n ló máa ń kọ́ ẹni tó
4: gbọ́. Téèyàn bá gbọ́n. Ó rò pé nìkan ò fọ́. Òun gan ni bàbá wù.
0: Àyà lẹ́gbàre báyìí sí.
4: Báwa dáadáa ni.
0: Mo ti gbọ́ lẹ́nu rẹ pé ẹgbàre ẹgbà méjì ò dẹ̀ ní jẹra wọ́n yàn báwa. Ẹ ṣe ìyá mi. Thank you ma. Ẹ ṣe.
4: Òní bàjẹ́ o. Ẹ máa rí mi ìwé o.
0: Àmì. A fẹ́ lọ polówó ṣùgbọ́n àjọ torí ọlọ́run fún mi ń ṣẹ́jú kan péré. Tá a bá ti padà dé torí ọlọ́run. Ẹ̀yin èèyàn mi, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká kúrò lọ́rọ̀ kìnìún àti ẹtu. Ta lẹ́tu tá a bá ní ká mú wá sínú ìran èèyàn àgàgà ní Nàìjíríà. Ta wá ni kìnìún. Àǹtí ní Adégbádùn di Orlando. Ìyẹn ife ọmọ yẹn ègé ni ó. Wọ́n láwọn tó ń gbádùn Orlando ọwọ́. Ẹ jẹ́ ká sáré lọ sí agbọ̀n ti ìkéde àti ìpolówó ọjà. Mo ń padà bọ̀ don't touch the dial.

0: Isale Osun Rilbon Community Development Association Bonpoto Isale Osun Ibadan Sekeseke nanu wa dun wi pe ajodun wa todun yi to papo mo ayo ajodun odun kan baba wa Olubadan le Ibadan o ba ra si dale wo lu ladoja Arusa 1 Isale Osun Rilbon Community Development Association Lonke Kabiyesi ku orire eh Lake Baoluyole Oloye Agbanure ni Akanbi Arole Baoluyole Ibadan ku mura o alejo pataki lojo na Oloye Jubril Dotun Sanusi Okaloma Odua Senator Sarafadin Abiodun Ali Oloye Adegbe Gata Ofik Alegoke CEO Solution FM Radio Ibadan Alajo Olabi Bumi Sarafa OBS USA America Engineer Aderemi Abbas Oseni Honorable Stanley Ikrulai Olajide Odidi Omo Awon Ogun Tarige Lere Chokalu Suwa Nibadire Peyo Rasida Inde Merenge King Alaji Taye Lolu Akade Currency Aji Fataye Disafakus Ankara Tuwa Funtita Ni Bonpoto Junction Kwe number yi 08032239103 ojo ketan den logman osu kesan ba se o ago mewa aro leto gbogbo ti bere gbogbo ma bibi san isale osin bon photo ateyan alejo ta pe a nreti ni bon photo
1: Shanu eda ṣugbọn Olorun ma ran oluranlọwọ si iyan lati jise ka se ni eledaran ti wa lakoko yi lati jise se iranlọwọ fun gbogbo eniyan eleyi ti ki su ti ki re nigba kankan ki ayo ati ibukun le diba opolopo eniyan iyen ninu osu eba yi ka se te ti mo bi eni mowo ti tana sinu apo gbogbo eniyan o tun ma gbe e lo si ipele to ga ju Otu yahu eje ki jayi si ti Independence Day Cashport Awon onubori meridinladorin 66 ni yo ma je lose kokan Gbogbo ojo Friday ni double winning cashport Ni be ni cash e tin so opin eniyan di millionaire tutun Eye ki se akoko se iru e Inje lumo ribe iwo gan lokan lati di millionaire wa September 30 ni special Independence Cashport Ni tori na ma se fi akoko re sofo Lori Splash FM *347 *1004 *1# Lori Lagelu FM *347 *1004 *2# O si tun le sabewo soju opo website pelu www.cashier.ng Eni odun mejidinlogun nikan lo le kopa lati ta cashier Ojo stage ni board lo fun telu cashier Cashier ninu osu emba yi akoko re lati jawe olubori ni yi Shoti cashier Muti cashier
2: Lagelu FM 96.7
3: Omima baba omima The canary himself Etun kabo pada Auntie Filma lati di oya Aye gun ole ero won ni ka dupe lowo ijoba o pe won ti ba won da titi awon gbo se be ni a je pe mo ki yen ku re e ku orire o won so awon bi kan to je pe tele tele inu ero fo ni won ni se la won ma yo gbale amoye okada te en okada to ti kan lowo to amoye yawo ile ti gbogbo eru to lo ra loja ti o fo soju titi ere congratulations Mo ki e o mama mi Ajala Dorcas.
4: Oju o ba te yi pelu. O da mi loju oju ododo. Oju o ba te lati leyin mi. Oju o ma ni jo.
3: Awon eleyi o le ma gbo wa.
4: Adebayo success. Alati leyin ebe wa ni.
3: Awon ti baba with God.
4: Alati
3: e ba nki baba mi dada.
4: Won bi baba.
3: Adewiye. Baba se kike ore o.
4: Oju o ba te yi pelu. Oju o le te ko.
3: Oju ti wa ti
4: Ambrosie alati leyin ebe wa ni
3: eyin eyan wa mo ro pa si lanfani lati pera wa lori ogbon nbe nbe yen siwaju fun igba die se
4: oye wole alati leyin mi ni ola bi wonu oye wole baba
3: hello
5: hello ekweto
3: olorun lo ma nba wa to ta lo wa nbe o
5: adiola martins loruko mi
3: oh mama martins
5: Adela Martins. Ya ya mi pa owe kan nigba yi won.
3: Hmm.
5: Won ni eni to ni fun mi se to wa se le kan to ju ese lu.
3: Hmm.
5: Won ni se bi duro tun wa.
3: Hmm.
5: Ayun. E ku eto.
3: Ki na fun won se mama mi. Mama ki na fun won se. Hmm. O se le kan. Hmm.
5: Mo lo ni o.
3: O ti ye mi anti mi. O ba to lo ba tun ke se bobe.
5: o ni se bi o tun wa.
3: Atun wa loko e.
5: E
3: se ma.
5: Atun wa loko.
3: Atun wa ni e se gan. ẹyin èyàn wa mo n bèrè kini ka fi we ka lórílẹ̀ èdè Nàìjíríà. Hello.
6: Ngaabo Olonga.
3: Yes sir.
6: Ẹ̀sìn ṣe ọ̀pọ̀lọ̀ awolowo náà nílẹ̀
3: kan. Yes sir.
6: Aláwọ̀ àdúrà tu àwọn ìjọba yẹn gángan kini. Lẹ́yìn ká wọ̀ sí.
3: Àwọn ìjọba ní kìnìún ọ̀hún àwọn aráàlú lẹ́tú.
6: Lẹ́yìn ká wọ̀ sí dáadáa. Ká wọ̀ sí dáadáa. Gámọ́ jù ká fẹ́ bẹ̀. Ẹ̀bẹ̀ yẹn gámọ́ jù ká fi wọlé sí wa lára àwọn ni ká wọ̀ sí.
3: Ká wọ̀ sí. Ẹ ṣe. Hello.
7: Hello sir.
3: Yes sir.
7: Yes sir, Bami. Sáré dàtà ọkàn.
3: Ẹnàó.
7: Látàrà ni ẹ ṣe. Àwa tí àwọn ìjọba wa tó ń darí wa àwọn ní kìnìún ẹ̀rì páwọn ní agbára dáadáa àṣẹ gbogbo ẹ̀ ni wọ́n ní ṣùgbọ́n ẹ tú ìtawà lè ṣe ni pé ká sáré lọ dìbò káwà já sáré lọ dìbò ń títí wa.
3: ẹ sì lójú àánú.
7: A sì lójú àánú.
3: Ẹ túmọ̀ ẹ jẹ́ ká fún ní second chance.
7: Bọ́yá ajẹ́ ṣe dáadáa. Tó di eyín. So òun ni a lè fi wé méjèèjì. So òyìn tó wá wà bẹ́ẹ̀ ni pé àwa náà wá ti ṣe kíni. A ti gbọ́n. Ó jẹ́ pé báyìí máa ń san gbogbo ìgbà náà nìyẹn.
3: Àbí ọ̀dà fún yín.
7: Ṣùgbọ́n kò wá sí ọgbọ́n tá a fẹ́ dá sí náà.
3: Àtàkọ́kọ́ ti kú ọgbẹ́ o. Hello.
8: Hello sir.
3: Yes sir.
8: Mi sá ìdánwò ògùnfẹ́ sáná pé láti fojú o.
3: Láti ibo bàtà.
8: Láti Kogi o.
3: Kogi State. Láti ibo lẹ ti ń pè Kogi yẹn gangan inú mi dùn.
8: Gbẹ́lẹ́kọ ni under Basa local government.
3: Under Basa local. Mo ń gbọ́ yín sà.
8: Pọ̀ nípa ti ọ̀rọ̀ ẹ̀sìn àti ẹ̀sìn rẹ̀.
3: Kìnìún. Ṣé
8: mọ̀ láti pinnu ìgbà tẹ ẹ sọ sórí ẹgbẹ tán ló fẹ fún lákọọlẹ ìbẹ̀tẹ tí mo ká kúrò lórí
3: ẹ. Ẹyà ẹ sọ.
8: Àkọlé tí mo lè fún ni pé ẹni tó bá ní ìka méjì Áfíkà ṣera ẹ.
3: Áfíkà ṣera ẹ lọ́jọ́ kan.
8: Áfíkà ṣera ẹ lọ́jọ́
3: kan. Ẹ tún wo àwọn èèyàn wa láti Kogi ẹ obi tó tún gbé mi lọ. Ogà mo ń gbọ́ yín sà.
8: Lásán máa gọra wa.
3: Ká máa gbọ́.
8: Ibi everybody ti là báyìí. Ibi everybody ti là báyìí.
3: Bọ̀dá mi láti Kogi sà. Ẹ má bínú pé mò ń dọ̀rọ̀ mọ́ yín lẹ́nu. Ẹ̀yin ti Kogi gan sójú yín là.
8: Gidi gan.
3: Ẹ rò bẹ́ẹ̀ ṣé bàbá yẹn ò tún ní wọlé mọ́ yín lọ́wọ́ ń bẹ̀ yẹn. Ẹ ti mọ bàbá tí mò ń sá o. Bàbá tó ti sanwó ọmọ skul tí wọn ìbílẹ̀. Ó lóun tún fẹ́ lọ sí Nàìjíríà o. Ó sì ń jẹ́jọ́ lẹ́wọ́.
8: Ká lajú wa sílẹ̀. Kọ́mọ̀ fi ìka méje jìyẹ kọ́mọ̀ fi ṣe wá.
3: Ẹ ṣe.
8: Ṣé o torí ẹni tó bá ní ìka méje ló pẹ́ bóyá Áfíkà
3: ṣera ẹ̀.
8: Ìkan tó kù yẹ kọ́mọ̀ fi ṣe wá.
3: Ẹ ṣe bàbá mi. Thank you sir. Ẹ ṣe o. Ṣé ń fojú yẹn rí ṣá? Ṣé ń gbọ́ gbogbo nǹkan tí ẹ̀mí ń sọ fáwọn ìjọ ẹ̀lọ́ rẹ̀?
9: Hello.
3: Hello.
9: Hello, mi bàbá lọ́lá.
3: Yes.
9: Yóò dà fún gbogbo wa.
3: Àmì.
9: Àbú ni. Látẹlẹ́bú.
3: Àbú látẹlẹ́bú.
9: Àwọn agbẹnusọ wọn dá ṣètò lónìí.
3: Àwọn agbẹnusọ wọn.
9: Ṣé wọn yàn sípò? Àtọ́dọ́dọ́. Ṣé ò ní ta wàláì? O ti mọ ṣe wá. Sọwárí ìjẹba mú wa lákòókò yẹn lẹ́ẹ̀kejì. Èmi rí i pé ẹnìkan ní ojú pa aláṣọyọ. Aláṣọyọ oṣù yóò tẹ́lẹ̀ kó tó dípò. Ṣoṣo mọ́rùkọ ẹ̀. Àwọn ayé ẹgbẹ́ ní sọ ní ìlú.
3: What?
9: Ṣe
3: rà là bàbá bù yìí látẹ̀lẹ́ bù yìí ajá ò ní bù yìí jẹ́ ẹ mọ̀ fáwọn tẹ́ ń sọ yẹn àwọn ajá wọn nìyẹn. ma sorry o asena ki lo tun sele yes sir
10: abu ojogun olaniyan oba sami lekeji
3: yes sir
10: seri ogbon olohun olohun lo didi fun yin logbon yen jo olo abe tun bo ba mi sustain
3: ami sir ami
10: seri se nkan te ji si pa were yen inu mi dogun ona ti ore mi ata kankan o ba yo si awa gangan araalu mekunu o je pe oni kaluku saka wa ona bi ona ti ya ti yo ati ta se ya ati yo na ni
3: ati je ati mu
10: se wa ri awa ye gangan ni etu
3: se aya wa le tu
10: awon to je kenun o je pe ipo kenun ni won duro si awọn gan loloṣelu to rulu wa
3: awọn ajegun jẹran
10: be re wo aye e wo igba se ati ta se wa ni se ba ti be tan ti rulu wa aye alagbada on the colonial days tan fi fun wa ni ominira e wo yodo je ti fun wa lominira
3: ta
10: be ko wa je lati gba yen ala to ra wa gba olohun gba wa
3: olorun lo le gba wa
10: o se je gan ni o se gan ni ko eto
3: e se baba mi lati soka uni atayero wa o wa o ma mi baba o gbogbo wa ma lo foju sona oro naija mama mi fadura o an gbadura sadura ta n gba gan sa n gba tinu tinu awon paito awon imam awon onisese sa won ko lo nke awon people yin babe elomi o so gbangba niwaju church o megbe ti mo nse now wa wa ma campaign fun eyan kan ah o ma se o bo da ba mi gbe kini e jare hello yes sir
11: e ku eto
3: olorun lo n to ta lo wa nbe
11: ani sere lati agogi ibadan
3: ani sere
11: be ni
3: mo gbo baba
11: eyo olorun emi ba pe title itanyen
3: eyo olohun afi afi ko ko lo wa yo wa Nigeria o
11: oni o oni o awa araalu awa ni etu awon oloselu wa la ba fi pe kiniun
3: ajegun jeran
11: awon ni amuda lowo ti fi gba ni e lori ane tori kini ole ni oba se ni lore
3: ope laada
11: laalupa
3: ni
11: be ni
3: nbe jenu nbe fi boyin gbe won debe won fe pa yin ni abi be ko ni ten so sa
11: bo ti se jege lenu
3: e se baba mi e se anise anisere
11: be ogun mami
3: e se o
11: mami ogun o ti le
3: e se baba thank you sir

0: Hello? Hello?
1: Babalola.
0: Yes, sir.
1: Yeah, we am back. What the... Cherry, I'm a queen. I'm a little bit Latin American.
0: Mumberry, very good. I can't eat it. Moni pe a eni odun melo ni ngba te fi ma ko Naija lo bi te wa e ma bi
1: ta ba ni e je ka yo marun mo ni no adota awa to ku marun fun adota
0: ah leti wa nbe yen
1: ke to ku Nigeria mo so ye
0: o ti ye mi
1: so do la wi ni a mo kon kan le
0: yeah, okay, o ti ye mi. In to ja ki nbere be e jo sa, in to ja ki nbere be yen ni pe so ji gan. E si gbede.
1: Ah, mo ko ani agbole le be gbedagbo mo Ibadan ni mi.
0: Lagbole bo.
1: O ma seri agbole alagba lo ja agbole baba aya.
0: Lo ja agbo.
1: Ile bota, ile baba ti mi.
0: Mbo bota wa.
1: Emi Porta wa ni Kudeti. Awara ni St. Davis ye.
0: St. Davis.
1: Cherry. E ba gba ni aguri dagba. Jo ba wa danto ni so mo Ibadan.
0: Ki so mo Ibadan toto.
1: Omo Ibadan ko.
0: Omo Ibadan o je.
1: Se wa ri oro te mu wa, mo sagbara katara adu ni. E ku etu ogboru sinu gbo, e wa fi kinu nkan sakoso won. Ogbo ni o je tan.
0: I'm going to go to the house. Àwọn ìyàwọn ló lò fi àwọn wọn ni gbogbo ẹ̀ wọ́n wá ní lóbó ti wù wọ́n. Mọ̀dálà lẹ́kọ̀ọ́ mọ̀dálà. Hello.
2: Hello, ẹ̀kọ́ ọpọlọ.
0: Yes, ma.
2: Orí òkun mi dá o.
0: Àmì.
2: Ògbó báyìí ti sọ́nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa náà ti mọ̀ wípé àwọn ìjọba wa ní gbogbo ọ̀rọ̀ dálé lórí.
0: Ẹ rò bẹ́ẹ̀.
2: Àwa àbíti mi ti rò bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹni. Àwa aráàlú gangan lẹ́tù. Àwọn ìjọba wa ní kì ṣùgbọ́n ọba ní gbàgbára lọ́wọ́ òun
0: àwọn
2: èèyàn wa ní ọ̀wọ́n ọjọ́ pé èèyàn bá jọba tí ń pàmò ní ìjà ìmísí àtàwọn míì tó jẹ́ pé àtẹ̀yìn ọ̀jẹ̀ wọn ó gbádùn tí wọ́n sì bọ́nu tí ọ̀jẹ̀ wọn ó lọ́pọ̀ lọ
0: wọn
2: ọ̀bà lẹ́nu kan pàṣẹ sí wọn àmọ́ náà jẹ́ra sí wọ́n tọwọ́ ni wọn ò ní wọn wọ́n tọwọ́ rẹ bọ́ inú àpò tí wọ́n bá ti bọ̀ lọ́wọ́ bá ní ìfẹ́ fún wọn.
0: Àmì ẹ ṣe ìyá mi o ẹ ṣe ìyá ẹ ṣe. Ẹ jẹ́ kí n parọ́ kan fún yín ẹ̀yin aráalé. Ẹ jẹ́ ká gbé ìgbé. Hello.
3: Hello.
0: Yes, sir.
3: Hello.
0: Hello, sir.
3: Ẹ máa kó ètò.
0: Ètò ni Ọlọ́run ló ń bá wa tó, sir.
3: Ọlọ́run àti ìlẹ́yìn ló máa ràn yín lọ́wọ́.
0: Àmì bàbá mi.
3: Ẹ ní tẹnu gbogbo ọwọ́.
0: Àmì àtẹ̀yìn náà, sir.
3: Ẹ dákun sí àwọn ìjọba wa ẹ̀ tí wọ́n gbé wọn létí lọ ni àbí ẹ máa máa fẹ́ pa wá dání.
0: Kò yé mi o, ẹni kẹ́ ẹ dáhùn o.
3: Àpò sìmẹ́ǹtì kan fi 10,000 ṣé bó ṣe yóò rírè.
0: Wọ́n sì wọ́ọ̀rì tí ẹ sọ ń tá jẹ.
3: Ìta jẹ òun kálukú máa ń rọ̀ pẹ̀ náà mà níbí ẹ̀ẹ̀kan lójúmọ̀ nǹkan kan.
0: Ọlọ́run.
3: Àwa lówó lé owó lé ń gòkè. Bẹ́ẹ̀ rí pé alẹ́ nìsín owó tẹ́ẹ̀fì rí pé ó tó kọ́ lé ń jọ.
0: Bẹ́ẹ̀ ni.
3: Ẹ bá ní bẹ̀wọ̀n kan sàánú wa, àwọn oṣù ọwọ́ gan àríbi lọ́mọ. Ó wà fẹ́ kápẹ́ńtà, ó wà fẹ́ ti iron bender, ó wà fẹ́ ti bíríkìlà. Kí ni a fẹ́ ká máa wọ́n wá ló lè pọ̀. Nítorí àti wáyà wà lẹ́nu pé mo sún lọ ilé àwọn alágbára, àwa mẹ̀kúnú náà látún fokún dára wa.
0: Ẹgbẹ́ yìí náà lè ń ṣọ́ àwọn ará bí ẹ̀yin mẹ̀kúnú náà lè tún ń ṣọ́ wọn lè ń dáàbò bò wọ́n.
3: Àwọn èrò ẹ̀yin náà nù.
0: Ẹ̀yin nu Ọlọ́run.
3: Láta
0: náà. Ẹ ṣé o. Wọ́n ní kẹ́ ẹ jẹ́ ká ṣe rere. Èmi ti ń lọ ilé ṣùgbọ́n mo fẹ́ sọ nǹkan kan. Ṣé ẹ rí nígbà tí mò ń kọ nǹkan tí mò ń kọ yìí láàárọ̀? Ọlọ́run ọba ń gbọ́. Kìnìún àti ẹ̀tùn yìí. mi ti e ronu e pe o ba oro oselu mu sugbon gba teyin olopolo pipe te bere si ni dat demi na wa nwo pipe kini ma de fe jo oro orilede Nigeria ti won oro tele Olorun oba ngbo Olorun oba ngbo o ye ke mo pe mi o ni fun yin ni sami o de ni paro e se gbogbo yin te ba mi dasi bo da de nbo le wa aguro ile ni boya network o de da e de se won wa ojo o Olorun ma ke yin o a ma ge yin o e kiri oja dele toroko kole yin wa oja lewa e kiri oja dele gbogbo yin te wa Olorun yen patapata adupe adupe pe okun lowo Olorun Olorun to tun fun wa se loni ogo ni fun oruko re adupe o lowo eyan wa gangan eni tin dari ikoni ta wa yi lagelo 96.7 kebugi brand sugar benga olayo la uyato e se o mi wa ni gbagbe eyan mi daada ta jo nse won na se na o mi fe bo loju e jo gbe nkan le ni eh asena ma ji a ji pada se bi won si n gba lowo ni ah 20 ke ateta mama sun koro e ma lo da bi eta abi kini se eta eta won sun ni ateta don't sleep please e ma pade to sin ade lowo lagbara olorun lose to nbo ojogbon wa niyan gbogbo to mi gboro titi ori mi o ti ka gbogbo e n to ma wa nya mi lenu ni pe yo da ko bi ti isele ti sele awon to sele se ati be lo ko si ni fi kan pe kan ko ni so pe o gbe kan funra I think we need to give it to that guy olorun atubo ma bless e se aje lo so mo enu bi oko loni ta fere je pe titi ose to nbo ta ma tu pade loju titi abe ti gbagbe pe jeje titi lo joko sile daddy titi o mu sweet be lo nje biscuit abe egbo o mu sweet o nje biscuit o tu mu ti awon ore titi won ma ko ra won jo soju titi para ton ko loju titi won breath ni tira won ni gbogbo o ma tira won titi dele daddy titi won tira won owo ton dele daddy titi won e titi mu ni won breath ni titi gbogbo o doju titi sugbon sibe se won po moto gbodo pa titi soju titi tori pe titi o tete de titi o ni tete lo o ajapo to ma se pe temi ate eni titi lo pe tia lodo Olorun oba lola wa bi lai taufiki lola kun foyakun lola Jesu Christi oluwawa yours in the entertainment world Ferominga lala lala see ya next week bye.

0: tryna understand.
1: Lagilu FM 96.7.
2: Glory Prince.
3: Ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubé, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing to quality.
4: Glory Print, put your message on display.
5: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
6: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
5: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000 0807-112-4000.
5: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

Ricky ọmọ ìbílẹ̀ láti àpáta ganga ẹ ṣeun tẹ darapọ̀ mẹ́tọ̀ yìí ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹ lọ darapọ̀ mọ́ wa lójú òpó Facebook ẹ jẹ́ ká gbọ́ látẹ̀dọ̀ yín.

0: Ìyá alẹ́ kan bó ni ṣájú wá lónìí.
1: Bọ̀dáṣọlá tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí èyí tí ìtàn kankan kí wá làwọn ọmọ jẹ láàárọ̀ làbáyé.
0: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ̀ràn rẹ ní o owó tó ní ìtumọ̀ lóòbá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí ṣó gbọ́pọ̀lówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòròpọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí ò ní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread gbogbo ayé ló ń wa láti rà ibikíbi tó wù kó gbé sí kó o ti mọ̀ tà láàrin àdúgbò. Bíbò wọn bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyépọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tán àti gbàṣẹ nọ́mbà yìí ni o pé 0902542751 lẹ́ẹ̀kan sí 0902542751.
2: Ìlera lọ́rọ̀
3: àlàáfíà tá
4: Togas Togas Togas ọtọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé iṣẹ́ Togas Multi Dynamic Concepts ilé iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntì wí ti gbòpè lògùn lọ́nà ìgbàlódé tó pè èyàn dẹ̀ ń kan sára sí wọn. Ilé iṣẹ́ Togas tó ti gbá oògùn tí ń ṣiṣẹ́ fàkọjẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí bẹ́ẹ̀ ni àwọn oògùn tí ń jáde láti ilé iṣẹ́ Togas Multi Dynamic Concepts kà sí ara ẹ wò gbogbo ìwọ tàkọjẹ̀dí ń dà láàmú. Togas Herbal Powder ni ẹ bèrè fún bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Togas Liquid ni kẹ́ ẹ bèrè fún. Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní bẹ́ẹ̀ sì ni gbogbo oògùn wa ni NAFDAC ti nìlò ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ bá wa dòwò pọ̀ nílé iṣẹ́ Togas fẹ́ mọ kó oògùn wa ní ọ̀pọ̀ kó yọkù àbẹ́yìí tẹ fẹ́ mọ ara lẹ́yọyọ torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn oògùn wa nílé iṣẹ́ Togas Multi Dynamic Concept ní Akala Express Bravo Bus Stop nílùú Ìbàdàn tàbí kẹ́ mọ pè wá nílé iṣẹ́ Togas sórí 0903294-9024 nílé iṣẹ́ Togas lónìí àní fàṣán lùgbà gbogbo tí ń ṣe ọ yẹn agbára egbògi ìbílẹ̀ ká.
5: Lágẹ̀lú apáta mọ̀jà pàtó jàmákùtà Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀ agun bádòwòpọ̀ mákàmúso Lágẹ̀lú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń fẹrẹrẹ ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà ìmùlẹ̀ ògúngún nìsọ̀ wọnyanwọnyan sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀ owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́ ṣé bẹ́ẹ̀ ń ríṣẹ́ rẹ̀ nígboro àfàì báwọn dòwòpọ̀ láìrò gbùrùkáwò
6: owó nìkan ló lè ṣe o.
5: Mádá ọ̀tẹ̀ Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagi oko wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjá wa gbogbo ara Lágẹ̀lú FM 96.7 ìkí wàlàyé àlùbáríkà olówó ọjà ń bẹ̀ kẹrin ọ̀pọ̀ ẹ̀ka ẹ̀ Javis PL iCare Foundation ló ń lọ́gun tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tábẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lóra wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL iCare Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣe ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL iCare Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánú gbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní nọmba 94 opposite Unity Bank Charity Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
7: 0701015255
5: ojúlọba ara òní dín dúró mọ́ wa lágbárí. Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association Bond Photo Ìsàlẹ̀ òsì ń bàdàn ṣèkèṣèkè nínú wá dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn wọ́n bá rà sí ìdálé wọ̀lú ládọjà Arusa 1 Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association ló ń kí kábíyèsí kú oríire ẹ̀ Lakeba Olúyọ̀lé olóyè àgbànúrẹ́ ní Àkànbí àrólé Ba Olúyọ̀lé Ìbàdàn kú múra o àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè Jubril Dọ̀tún Sanusi Ọkọ́lọ́mọ Odua Sinetọ Sarafadin Abiodun Ali olóyè Adégbèyíká Taofik Alégòkè CEO Solution FM Radio Ibadan Alajo Olabi Bumi Sarafa OBS USA America Engineer Adiremi Abbas Oseni Honorable Stanley Dikrulai Olajide Odidi Omo Awon Ogun Tarige Lere Chokalu Suwa Nibadire Peyo Rasida Inde Merenge King Alaji Tayololu Akade Currency Aji Fatai Disafakus Ankara Tuwa Futita Ni Bon Photo Junction Pe number yi 080

0: games. Eré ẹ̀mí méjì la máa ṣe.
1: Orúkọ ẹ̀yìn
0: ẹ̀. Ẹ̀méjèèjì la máa gbìyànjú láti ṣe.
1: Kọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀. Àgbọ̀ máa jí pọ̀jọ́ òkúta.
0: Mo lérò mo sì ní ìgbàgbọ́ pé àkókò yóò gbà wá láyé.
1: Ọlọ́run àpọ̀ mọ́ máa yà.
0: Eré ẹ̀mí alákọ̀ọ́kọ́.
1: Àpọ̀ mọ́ máa fò.
0: Ẹ máa ju fọ́nrán kan síta láìpẹ́ yìí.
1: Àpọ̀ máa tò.
0: Fọ́nrán yẹn kàn gbọ́ ẹ gbọ́ ẹkàn sórúkọ ẹni tó ń sọ̀rọ̀ nínú fọ́nrán yẹn fún mi. Ta ló ń sọ̀rọ̀ níbẹ̀ kẹ́kàn sọ fún mi. Ẹgbẹ̀rún kan náírà wà fún yín. Bóyá ẹ fẹ́ ní káàdì ni. Àbẹ fẹ́ kí n fi sẹ́ndì owó ẹ̀ sí yín. Gbogbo ọ̀nà ló ràn mí lọ́rùn. Gbogbo ọ̀nà ló ràn Ọlọ́run lọ́rùn. Bẹ́ẹ̀ ni. Eré ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì ẹ̀mú nọ́mbà ni ìkíní dé ìkẹwàá. Ẹ̀kan mú orin tó bá ẹ̀kùn mú nọ́mbà tó bá wò ní. Màá ju orin tó wà ń bẹ̀ sílẹ̀ fún yín ẹ̀kan sẹ́ni tó kọrin yẹn. Àkọlé orin yẹn náà ni ẹgbẹ̀rún kan náírà wà fún yín tẹ̀yìn náà bá gbà ni o. Má jẹ́ ń fara sínú kú Elédùmarè. Gbá orí rẹ mú. Pariwo Ọlọ́run má jẹ́ ń fara sínú kú. Àmọye ẹni tá a ti sin tògótògó. Ẹ torí pọ́n sọ fún ẹ pọ́n mo ológo ní àmì. Wá lọ jókòó ní. Ọlọ́run ti ṣe ó máa gúngẹ́. Àánú ẹ ṣe mí. Ó sì bẹ̀rù àwọn arógo bògo jẹ́.
1: Ó kú díẹ̀ kí Peter.
0: Wàá máa rí ògo yẹn báyìí.
1: Jésù ló ti mú lọ.
0: Ṣùgbọ́n wọn ò ní fẹ́ kó o débẹ̀. Kò sí nǹkan tó fẹ́ fi ṣe kò wúlò fún wọn. Ṣùgbọ́n wọn ò fẹ́ kó o débẹ̀ náà ni. Tó bá débẹ̀ báwo ló ṣe máa lọ máa bẹ̀ wọ́n báwo ló ṣe máa kí wọn ẹ káàárọ̀ sá báwo ló ṣe máa lọ máa bá wọn pé mi ì tí ì jẹun. Báwo ló ṣe fẹ́ máa wójú rere nígbà tó bá ti rógo lù. Níwọ̀n náà bá ti rógo lù wọ́n náà wà láàyè tí wọn ò fẹ́ kó rí bẹ́ẹ̀ ni. Iwọ ni wàá múra sọ́rọ̀ ayé ẹ. Iwọ ni wàá fàdúrà jagun. Kò sí agbára kan níbì kankan. Àdúrà ni àwẹ̀ àti àdúrà.

àmọ́ yẹ ẹni tó lẹ́gbọ́n tó lẹ́ni tó súnmọ́ pẹ́pẹ́pẹ́ nílùú òyìnbó tó wà níbi tó yẹ pé ipò ọlá gan nílùú nìbàdàn yìí tá à ń sọ yìí gangan ó lè ràn lọ́wọ́ láti ẹ̀ fi ìlú òyìnbó lẹ̀ ká fìyẹn lẹ̀ tí wọ́n ràn lọ́wọ́ wọ́n sì mọ̀ pé ó nílò ìrànlọ́wọ́ ṣùgbọ́n kàn wò pé ẹ̀ẹ́gẹ́ nígbà tí ò tí wà bẹ́ẹ̀ ṣé dandan ni kó wá bá ẹni mo ti sọ̀rọ̀ ẹ̀dọ̀ ọlọ́run yẹn àwọn orin kan wà tó yẹ pé tí yóò bá ṣe láì béèrè gan ó máa ń ní èrè púpọ̀ púpọ̀ ẹni yóò béèrè kankan lọ́wọ́ mi ó kàn wò sùn sùn sùn sùn ó dẹ̀ wò pé ó dà pé ó nílò nǹkan báyìí ẹni náà ò lè ever gbàgbé ẹni yẹn irú àwọn ẹni báyìí la máa ń pè ní áńgẹ́lì ènìyàn irú wọn ò wọ́pọ̀ ṣùgbọ́n tó o bá ti rí wọn dì wọ́n mú má mú wọn bínú àmọ́ ẹni tí ò tiẹ̀ mọ ẹyẹ tó súyàn ó wà ń lu òyìnbó tí sì ń fowó ránṣẹ́ sí nàìjíríà tí kò sì ń ṣàánú fáwọn ènìyàn kò mẹyẹ tó sun yín ó sì ń fowó ránṣẹ́ sí yín ẹlòmíà tún wò sùn wá ní pé kò tó kí ló wá ṣe kí lé kí ni nǹkan tó ṣe òun gan náà tó bá yízi ìwọ náà tẹkọ̀ létí kò gbàbí tán wà lọ ẹ wo mo kí yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nílùú ọba ẹ ní ṣìṣe o ẹ rí èrè púpọ̀ ẹ rí kó wálé èmi máa sàlùtì yín nǹkan tẹ̀ ń ṣe ò mà kéré tọ́dẹ bá wo ìyà àti ìṣẹ́ tó bá wo ojúkan tójú ẹ̀rí nínú igbó tó bá pẹran ọlọ́run kò ní fẹ́ anybody jẹ́ o ẹ̀yin tí wọ́n á wò sùnsùn nínú òtútù níbi tó jẹ́ pé ẹ̀ ti lè rìn bó ṣe wù yín torí pé kì í ṣe ilẹ̀ bàbá yín tààrà níbi tó jẹ́ pé ẹ̀ ti ẹ̀ lè ṣe bó ṣe wù yín ẹ tún máa tiraka ẹ tún máa send owó sí ọpọlọpọ á tún fún ni pé yábá wa ṣiṣẹ́ yìí á tún dojú yín bọlẹ̀ ẹ fi wọ́n lẹ̀ ẹ fà wọ́n àtọlọ́run lẹ̀ ẹni jábọ̀ òkè lẹ́wà ẹni jábọ̀ o àbá náà ta wà nílùú ọba kejì yìí ọlọ́wà gbé wa sókè jù báyìí lọ.

òun náà kì í da ìmúlẹ̀ ìmúlẹ̀ tí ò lè yẹ̀ láíláí ni wọ́n bá jésù títí ayé mi wọ́n bá rìn títí ayé mi tèmi tè mo ṣe wà gbogbo ara mi ọpọlọ mi ohun gbogbo tí mo ní láyà àti lọ́run ti ẹni tó bá ti wọ̀ máa lò tó bá ti wọ̀ máa darí rẹ̀.

láti kàn ní lágèlú 96.7 FM òkè gájòkè èyí tó kalẹ̀ sí ilé funfun báláwo ní fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tìní la mú wa fún yín okun joseph ẹni dọ́bọn ló kọ tèmi ṣáájú ẹgbẹ́ àwọn kókó èyí tó suyọ nínú ìròyìn náà ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ láti wádìí ikú tó gbẹ̀mí lẹ́nu àwọn 37 ní àtìmọ́lé àjọ ààbò ara ẹni làbòlú olórí àwọn òṣìṣẹ́ elétò ààbò ló ti rọ iléeṣẹ́ ológun ilẹ̀ yìí láti ṣe àmúlò ìmọ̀ ẹ̀rọ ti ìgbàlódé lójúnà àti wá ojútùú sí ìpèníjà tó ń kojú ètò ààbò ilẹ̀ amẹ́ríkà àti denmark ni wọ́n ti dé ìkóríta àdéhùn lórí ètò ààbò ti greenland lẹ́yìn ìdínkùkùlájà mọ́ni ti trump ikọ̀ torílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti fi àgbà han ikọ̀ madagascar láti rọ́wọ́ mú nínú ìpele ìdámẹ́rin àṣekágbá tá a mọ̀ sí quarter final ti ìdíje àwọn olómìnira àfọwọ́ bọ́ọ̀lù agbábọ́ọ̀lù ọlọ́wọ́ ti ilẹ̀ adúláwọ̀ new african handball championship ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́.

ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ olómìnira láti bójútó tó ń ti ṣèwádìí tó rọ̀ mọ́ ikú àwọn awakùsà 37 tí wọ́n wà látìmọ́lé àjọ ààbò ara ẹni làbòlú tá a mọ̀ sí Nigerian Security and Civil Defence Corps NSCDC ní Minna ìpínlẹ̀ Niger. Ìjọba òun náà ni ó fi orúkọ àwọn òṣìṣẹ́ àjọ ààbò ara ẹni làbòlú tá a mọ̀ sí NSCDC èyí tí wọ́n rọ̀ nípò síta látàrí ohun tí wọ́n ní tó ń ti ìbáṣepọ̀ wọn lórí ikú àwọn tí wọ́n gbẹ̀mìmí ọ̀hún àti láti lè jábọ̀ ìgbésẹ̀ tí wọ́n gbé tàbí àìgbé ìgbésẹ̀ wọn èyí tó yọrí sí ikú àwọn èèyàn náà. Mínísítà fún ètò abẹ́lé nílẹ̀ yìí Olúbùnmi Túnjí Òjó fi ọ̀rọ̀ léde wípé ìgbìmọ̀ olómìnira tó ń ṣèwádìí ọ̀hún ni ó jẹ́ onígbìmọ̀ ẹlẹ́ni mẹ́wàá èyí tí wọ́n gbé kalẹ̀ láti pàṣẹ àṣẹ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó pa. Bákan náà lójú òdì mímọ̀ wípé ojúṣe ìgbìmọ̀ ọ̀hún òun náà ni láti ṣèwádìí ikú àwọn èèyàn 37 èyí tí wọ́n wà látìmọ́lé àjọ NSCDC ẹ̀ka ti ìpínlẹ̀ Niger lórí n tó ní ṣe pẹ̀lú ìfurasí ìwakùsà lọ́nà àìtọ́. Mínísítà ọ̀hún ló tún pa á láṣẹ wípé àwọn òṣìṣẹ́ tí wọ́n rọ̀ nípò ọ̀hún gbogbo wọn òun náà ni wọ́n ní nǹkan kan ṣe lórí ìṣẹ̀lẹ̀ náà tó sì jẹ́ pé wọ́n mọ̀ wà ní rírọ̀ nípò títí dìgbà tí àjọ olómìnira ọ̀hún tí wọ́n fi parí iṣẹ́ ìwádìí wọn.

0: fún gbogbo ẹni tó ń jà rún kan kọ́ lọ́run kọ́lé ayọ̀ fóun ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jà rún kan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún rànràn three bedroom ń bẹ̀ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza níyànà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties ìlànà san díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀ ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day from 6:30 AM on Lágelú 96.7 FM. Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.

0: ìyẹ́lẹ̀ bí wòlíì àti ọ̀jọ̀gbọ́n ọlábàmíjì òyeṣọlá òyìnbó ọmọ ọba jésù yóò ti máa bá wa sọ̀rọ̀ olúwa ẹ jẹ́ ká tẹ́tí sílẹ̀ nítorí láti pàṣẹ ọ̀rọ̀ náà ẹ ó di alábùkú fún lórúkọ jésù.
1: Ògo ni fún orúkọ olúwa.
2: Alleluia.
1: Mo sọ wípé kí gbogbo ògo kó máa jẹ́ ti ọlọ́run.
2: Alleluia.
1: Ẹni tó kà mí yẹ gẹ́gẹ́ bí gbogbo rẹ̀ gẹ́gẹ́ bí òjíṣẹ́ rẹ̀. Ọlọ́run tó rán mi níṣẹ́ lénìí o tí gbogbo alààyè tó ń tẹ́tí sí mi. Bí kì í bá ṣe pé yìí ń wa mú tọ̀ lọ́wọ́ gbogbo èèyàn jẹ́ ká tẹríba fún àdúrà orúkọ Jésù.
2: Àmì Jésù.
1: Bàbá wa Ọlọ́run wa ọ̀rọ̀ gangan fúnra rẹ̀ tó wà lábẹ́ni kan ṣe àkókò tó tó láti bá àwọn èèyàn yín pàdé olùsọ̀rọ̀ yìí tó ń kàwé olúwa mi sí wa.
2: Àmì Jésù.
1: Gbogbo etí tó ń gbọ́ wa lórúkọ Jésù Ọlọ́run kan dá wọlé.
2: Àmì Jésù.
1: Lópin ọ̀rọ̀ náà ká dá lábùkù.
2: Àmì.
1: Kí ògo jẹ ti Ọlọ́run.
2: Àmì.
1: Jésù olúwa wa.
2: Àmì.
1: Nǹkan kankan tí mo fẹ́ ká ẹ ṣe fún mi báyìí gbogbo etí tó ń gbọ́ mi ni pé ẹ pé àwọn èèyàn tí ẹ wà nítòsí ọ̀rọ̀ tòní ó lè ṣe pọ́n gangan lára sí àánú Ọlọ́run yóò dàjú lórí
2: rẹ̀. Àmì Jésù Kristì.
1: Mo kí gbogbo ẹ̀yin dádì àti mọ́mì ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi ẹ kú afẹ́rẹ́ yìí o kò ní ṣe lòdì sí wa.
2: Àmì Jésù.
1: Mo kí gbogbo ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run àní ṣubú dànù.
2: Àmì.
1: Orúkọ èmi tẹ́ ń gbóhùn rẹ̀ náà ni òjíṣẹ́ Ọlọ́run Festus Ọlábàmíjì Oyèṣọlá Wòlíì Òyìnbó ọmọ ọba Jésù àlàáfíà ni fún.
2: Àmì.
1: Mo ń lọ nínú ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí a ti fi sí mi ṣùgbọ́n ẹ jẹ́ kí n pè wá sí àkíyèsí pàtàkì gẹ́gẹ́ bí ìṣe mi. Alleluia.
2: Alleluia.
1: Nígbà tí àgbàlagbà bá rán ọmọdé níṣẹ́ pé lọ bá mi ṣe nǹkan báyìí lọ bá mi ṣe nǹkan báyìí tí àgbàlagbà yẹn bá ṣe pàtàkì sí ọmọ yẹn tó náà dẹ̀ mọ irú èrè tó lè jẹ nípasẹ̀ rẹ̀ lọ́jọ́ òní tàbí lọ́jọ́ ọ̀la ẹ̀tọ́ rẹ̀ ni kó tètè kó sáré tètè kó lọ jíṣẹ́ yẹn. Ṣùgbọ́n tó bá kùnà tọ́ya ọkọ̀ sí ọmọ inú ẹni yẹn ò ní inú bàbá yẹn tàbí ìyá yẹn kò ní dùn sí nígbà inú rẹ̀ ọba dẹ̀ dùn sí kò lè nírètí kó lè rí èrè kankan jẹ nípasẹ̀ rẹ̀. Àkórí ohun tó lúwa ní pé pẹ̀lú àwọn alààyè lónìí sọ wípé kí ni yóò jẹ́ èrè ọkọ̀ṣẹ́ ọmọ ẹjẹ́ tó sọ kí ló máa jẹ́ èrè ọkọ̀ṣẹ́ ọmọ. Ohun tó lè jẹ́ èrè ọkọ̀ṣẹ́ ọmọ náà ni wípé kó pàdánù ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ àgbàlagbà nípasẹ̀ àgbàlagbà ẹ̀tọ́ ràn níṣẹ́ yóò pàdánù ọ̀kárí yóò pàdánù òṣè yóò pàdánù ìbùkún tí wọ́n lè fún nítorí pé ọkọ̀ṣẹ́ ọmọ ni. Àánú Ọlọ́run yóò dàjú rí wa.
2: Àmì Jésù.
1: Ìwé Jóná orí kìíní ẹsẹ̀ kìíní dé ìkeje rẹ̀.
2: Ǹjẹ́ ọ̀rọ̀ Olúwa sọ Jóná ọmọ Amisai wá wípé
1: dìde
2: lọ sí Nínẹ́fè ìlú ńlá ni kí o sì kí gbé sí i nítorí ìwà búburú wọn gòkè wá iwájú mi.
1: Ìfẹ́ tọ́lọ́run ní fún àwọn ará Nínẹ́fè olóṣè kọ sí Jóná olóṣìrán nítorí pé ìwà búburú wọn ti pọ̀ jù lọ jíṣẹ́ fún wọn gbẹ̀mí ẹlẹ́dàá wọn nìkan yìí padà ṣùgbọ́n Jóná ó fẹ́ kọ iṣẹ́ yẹn kò fẹ́ lọ wò gẹ́gẹ́ bí wípé òun ti jẹ́ wọ́n bá fẹ́ ṣègbè wọn ó ṣègbè ṣọ́làwọn máa kọ sí wọn náà rí ṣé èsì kọ́ lọ́ọ́ fẹ́ rán wọn náà ṣẹ́ kìí ṣe gbogbo ẹ tó jólùsọ àgùntàn nìkan lọ́rọ̀ rán níṣẹ́ kìí ṣe gbogbo wòlíì nìkan lọ́rọ̀ rán níṣẹ́ bí wọn náà bá lè tẹríba fún Ọlọ́run tí ìgbà lọ́lọ́run bá wọ inú ọkàn rẹ inú ago kínú ago tọ́lọ́run bá darí ẹ sí Ọlọ́run fẹ́ kó o máa wúlò nígbà tó wà láàyè ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé kò ráàyè fún Ọlọ́run bísínẹ́sì rẹ̀ iṣẹ́ gbadéró ni wọ́n igi iṣẹ́ pẹ̀lú orí ọ̀fẹ́ tọ́lọ́run fún ọ tó lè sọ̀rọ̀ tó mọ̀ gba àgbékalẹ̀ ọ̀rọ̀ yẹn tó yẹ kó o wúlò fún Ọlọ́run iṣẹ́ mọ̀ ni iṣẹ́ iná mọ̀ ni owó mọ̀ ni tí ilẹ̀kùn bẹ́ tì mọ́ pẹ̀lú rẹ̀ wàhálà ni.
2: Ṣùgbọ́n Jóná dìde láti sá lọ sí Tarsisi kúrò níwájú Olúwa ó sì sọ̀kalẹ̀ lọ sí Jópa ó sì rí ọkọ̀ kan tí ń lọ sí Tarsisi bẹ́ẹ̀ ni ó sanwó ọkọ̀ ó sì sọ̀kalẹ̀ sínú rẹ̀ láti bá wọn lọ sí Tarsisi láti sá kúrò níwájú Olúwa.
1: Ẹ̀dùn ó sì èèyàn lè sáko sẹ́gbẹ̀rún sàmúlẹ̀ sámọ́ náà lọ́wọ́ gbọ́ mi dáadáa mọ́ kiri mọ̀ kiri orí erèwo ló wá jẹ o nípa kíkiri kí bí ajáko erèwo lọ jẹ ná iṣẹ́ ẹ arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi lénìí ṣèfẹ́ ọlọ́run ọlọ́run lè ṣèfẹ́ rẹ èmi ń wí gẹ́gẹ́ bí ìwòye ọ̀nà tètè ṣèfẹ́ ọlọ́run mọ́kànta yóò sọ mọ́kànta yóò wì ọlọ́run bá sì ń pè ọ́ ní ìpè òjíṣẹ́ ọlọ́run ní kíkún gangan ni tọ́ wá ní bóòlù òṣìṣẹ́ ọmọ rẹ bóòlù òṣìṣẹ́ ìyàwó rẹ kí ni tó ti àṣìfù tó fi máa ṣiṣẹ́ olúwa èmi wí ju tiẹ̀ lọ kò pẹ́ irun pọ́nmọ́ lórí san ni kí mọ̀ wẹ́wù kan kì í bí ewúrẹ́ gbọ́ mi dáadáa èèyàn ò lè sá mọ́ ọlọ́run lọ́wọ́ àfikún ọ̀tẹ́rígbà fún ọlọ́run tọ́lọ́run bá fẹ́ fi ọ̀rọ̀ ẹ̀dẹ́dàá rẹ yẹ.
2: ṣùgbọ́n olúwa rán ẹ̀fúùfù ńlá jáde sí ojú oko ìjì líle sì wà nínú oko tó bẹ́ẹ̀ tí ọkọ̀ náà dàbí ẹni pé yóò fọ́ nígbà náà ni àwọn atukọ̀ bẹ̀rù olúkúlùkù sì kígbe sí ọlọ́run rẹ̀ wọ́n kó ẹrù tí ó wà nínú ọkọ̀ dà sínú okun láti mú fẹ́rẹ̀ ṣùgbọ́n jóná sọ̀kalẹ̀ lọ sí ẹ̀gbí ọkọ̀ ó sì dùbúlẹ̀ ó sì sùn wọra bẹ́ẹ̀ ni olórí ọkọ̀ tọ̀ wá ó sì wí fún pé kí ni ìwọ rò ìwọ olóorun dìde képe ọlọ́run rẹ bóyá ọlọ́run yóò ro tiwa kí àwa kí ó má bàa ṣègbè olúkúlùkù wọn sì wí fún ẹgbẹ́ rẹ pé wá ẹ sì jẹ́ kásẹ́ kèké kí àwa kí ó lè mọ ìtorí ta ni búburú yìí ṣe wá sórí wa bẹ́ẹ̀ ni wọ́n sẹ́ kèké sì mú jóná.
1: ìwọ gẹ́gẹ́ bí olórí ẹbí ọmọ ń jìyà ìyàwó ń jìyà àwọn òbí ń jìyà nítorí àìgbọràn ṣé kèké ò ti wù ọ náà arákùnrin àti arábìnrin ṣèfẹ́ ọlọ́run tọ́nà ń lè ṣèfẹ́ rẹ kó o lè gúnlé ayọ̀ kó o lè ráàánú gbà kó o lè gbé ìgbé ayé ìtura irú ìtọ́lọ́run fẹ́ kó o ṣe ánpe iṣẹ́ rẹ ibi wọn náà rí ti ń ṣẹlẹ̀ lẹ́nu sí ọ̀nà nítorí àìlè táìmù àìráàyè fún ọlọ́run ẹni tó dá ọ àánú ọlọ́run ó dàjú lórí rẹ arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi lénìí èrè wo ló máa wà fún ọ̀kọ̀ṣẹ́ ọmọ ọ̀kọ̀ṣẹ́ ni ọ ọwọ́ ẹ̀rẹ̀ ẹ̀ ló fi músẹ́ olúwa.
3: Ogun tó ń jà ní tó ń jà ṣẹ́ mi o, pátápátá ni kò ṣẹ́.
4: Gbogbo ẹ̀yin aládùúrà, Jésù Akirisore títún jẹsẹ̀ dúró láti fàánú faṣogun ya pẹ́rẹpẹ̀rẹ́ lára àwọn tó ṣetán láti kẹ́pẹ́ nínú ìpàdé àdúrà lágbára tó ti di ọjà àgbáyé. Ìpàdé àdúrà ọlọ́sọ̀ọ̀sẹ̀ tí Ọlọ́run fúnra rẹ̀ paláṣẹ fún wòlíì àgbáyé ni Prọfẹ̀tà Ọlábànjẹ́ Òyeṣọlá, bàbá òyìnbó ọmọ ọba Jésù nínú ìjọ Fellowship of Disciples Gospel Church, Amúlòkun Àkànrán Ìbàdàn ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday pẹ̀lú àkòrí àkókò nínáwó agbára ìyanu Ọlọ́run ìwọ náà dìde fún. Jẹ́ ká lọ síbi tí Jésù ti sọ lórí burúkú jọ lórí rẹ̀ látago méjìlá ọ̀sán làwọn yóò ti máa nàró sọ́sẹ́ kẹ́pẹ́ Jésù aláàánú títí di aago mẹ́ta àbọ̀ ọ̀sán pẹ̀lú ìpín Ọlọ́run lórí àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè àtàwọn olórin ẹ̀mí àti bàbá olùgbàlejò àgbà Prophet Festus Ọlábànjẹ́ Òyeṣọlá, bàbá òyìnbó ọmọ ọba Jésù. Gbogbo ọ̀nà ni kẹwádé ojú ọjà Amúlòkun Ìbàdàn ẹ̀bẹ̀rẹ̀ chọ́ọ̀chì bàbá òyìnbó ọmọ ọba Jésù. Bẹ́ẹ̀ni kánsẹ́lì yóò máa bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́jọ òwúrọ̀. Dádì ẹ gbàdúrà fún mi sà 0803-381-8272 nínú ìpàdé àkọ́kọ́ nínú owó agbára ìyanu Ọlọ́run tọ̀sẹ̀ yìí. Ìwọ ló máa sọ tẹsítímọ́nì kò yẹ kó o mísì ẹ̀.
1: Kò yẹ kó o mísì ẹ̀. Sọ fún àwọn èèyàn pé kí ẹjọ́ kọ́wọ̀rin wá sí ìlú Amúlòpo lọ́nà Àkànrán Ìbàdàn. Arákùnrin àti arábìnrin aago méjìlá ọ̀sán onípàdé yìí máa ń bẹ̀rẹ̀. Ẹni tó bá fẹ́ rí wòlíì tí ò ní dẹ́bọ fún ọ ló dédé níbi aago mẹ́jọ àbọ̀ mẹ́sàn-án. Èmi ò ní nǹkan kan gbà lọ́wọ́ rẹ̀ à ń pe ọba à ń pe ìjòyè à ń pe gbogbo ẹ̀yìn aláṣẹ gbogbo ẹ̀yìn ọlọ́lá ẹ wá tẹríba fẹ́ tó da láti gbàdúrà láago méjìlá ọ̀sán lámúlòpọ̀ ẹ bá ti dámúlòpọ̀ ẹ béèrè ṣọ́ọ̀ṣì wòlíì òyìnbó ọmọ ọba Jésù ẹ bá wa níbẹ̀ Jésù ló níjọ rẹ̀ àánú yóò dájú lórí ẹ nígbà tí ẹ bá débi a máa kéde gbogbo àwọn ìpàdé wa lórúkọ Jésù yóò dára fún yín.
2: Mo
1: ń tẹ̀síwájú ìwé Jòhánù orí kẹsàn-án ẹsẹ̀ kẹrin dé ìkarùn-ún rẹ̀.
2: Èmi kò lè ṣe aláìṣe iṣẹ́ ẹni tí ó rán mi.
1: Èmi kò lè ṣe aláìṣe iṣẹ́ tó rán mi.
2: Nígbà tí í ṣe ọ̀sán.
1: Arákùnrin àti arábìnrin ṣòro wípé béègùn rẹ ṣe lé lónìí náà ni ọmọ ẹni lọ. Ṣòro pé bó ṣe wà lẹ́nu yẹn náà ló mọ̀ wà. Àkókò ń bọ̀ nígbà tọrọ ẹnu rẹ gan-an tí ò ní nítumọ̀ pọ̀ mọ́. Nígbà tó o bá ti gbó ìbò mọ̀ túmọ̀ kéèyàn gbó yẹn ni pé gbogbo tí ń bẹ lára rẹ yóò ti máa sọ sẹ́lẹ̀ o ti to akoko fun oba imaje ko ju nkan ma nju emi ko le si ara ise ise to ran mi nigba ti si osan arakunrin ati arabirin tete ji gbogbo awa wi yen ko danu sodo ko mi gbe na ko se ise to ran ko se fe en to da anu olorun yo daju lori e
2: amen orun ba wa nigba ti enikan ki yo le se ise niwon igba ti mo wa ni aye emi ni imali aye
1: o ti baba olorun da si food department o si wa olorun da si ni elomi ti e bere tan re lowo mama to loyun re pe ki do sele gbe loyun boya n se lolorun ma da si tori ko le wulo fun boyo aran waye tori idi kan o le so Emo so fa we yan 1965 la bule wa iji egbona ja te wi pe opolopo omo lo lo si emi gan tara mi o wa gbo tutu ti o gba nkankan olodun si da mi si aso need ti e na need yo olodun fi do si boyo yu e fe se boyo to se menstruation won se ko osu mo yun re sugbon sibe to do mo na o se ronu o tete ko gi si oluwa ami o da lori e
2: ami
1: pe si ori ka ru ese iketadilogun re
2: nisori na
1: ori na
2: e ma se je alai loye
1: ma wu le je alai loye
2: sugba
1: o
2: e ma mo yo nti fi oluwa ja si
1: o ye ko yi o ye ko yi o baba yi o ti ririn ajo bi e ti o loye pe ta lo lohun mo nja oni kini so oni keji so oni ah nigba won jise fe mi be yen ten jise mi ni ma da ko won lori agbagbe ten jise emi fura mi lọjọ kan ọlọrun ni fẹ mi ọlọrun wa ni ki lọ gbadua emi fura mi wa gbadua lai ti mo pe boya wo ni ile mi tabi nkan kan ọlọrun de fi ara kan ko rọrun bi so to rọrun o ṣugbọn ọlọrun to pe ni ki pe ni fuya je ngbo tako ti o rọrun o rọrun lai debo lai lu jibiti wo le oyinbo idebo fun yan anu ọlọrun yo daju lori e ọlọrun ọrun yo si ti o leyin
2: bo
1: mi over 40 years mo tin se ire en ba fe ba re do ko je ni oni mo ni ko mo fa le kereke bere nkan kan lowo ohun rada tori mo gbagbo nu olorun to ran mi to pe mi won na je pe olorun lene ki aye re ko le mu yes ki ni re olorun o le se ko le fi tura gbe aye e ko le gbe aye e ni rorun anu olorun yo mo daju lori e eyin opo se omo eyin la ran mi si lone alo se se ki wo ma je pastor pa ma je wo ni sugba ko wa ninu ijo gbe se ri ojo raye o si kawe o si moro so e so di o olorun fe ko wulo bi sunday school teacher olorun fe ko wulo bi departmental leader olorun fe ise re mo ni arakunrin ati arabi ise ina mo ni ise imo ni ojo oni time fun ise olorun adua temi gba fun olorun ni pe Olorun ni ji oku sori ise yen.
2: Amen.
1: Teyan be lo da ke sori ilakaka sebi ke su ti o di si Olorun wahala ni o. Anu Olorun yo da lori e.
2: Amen.
1: Eja to pade wo ye ojo mejo lagbara Olorun lori agbagbe ikan na. Eje pe number mi o le fe ba mi soro. Pe mi sori 08033818272. 08033818272 or 08058882 8010. Emi ni mo pe eteri ba oruko Jesu.
2: Ami Jesu.
1: Olorun ba n pe o ori ofe ibi si to fi tete je pe ko wonu ore.
2: Ami Jesu.
1: Be ni ko ri fun.
2: Ami.
1: Ko ra anu gba. O ni ya oko se omo.
2: Ami Jesu.
1: Jesu Oluwa wa.
2: Ami.
0: Igbagbo wa ni pe Oluwa ti ba wa pade lati pase oro re ati wi pe e ti di alabukun fun boya fun imoran tabi ebe adura e le pe Prophet Dr. Olabamiji Oyeshola Oyinbo omo oba Jesu sori number yi 0833818272 tabi 0805882810 tabi ke darapo mo wa ninu ijo Fellowship of Disciples Gospel Church to wa ni Amoloko loju ona Atana ni Ibadan o da wa loju pe Olorun emi awon wo

people say, our soul is escaped like a bird.

0: da olorun re mo da olorun re mo ni eto iwasu to fi olorun han fun gbogbo eniyan lati enu iranse oluwa aje rere Matthew igbekele oluwa mosebi oluso agutan ti ijo no your god chapel awa ni plus 7 and 8 ayoka layout ni ile funfun balawu egbe algon hospital opopona to wa leyin ibadan grammar school malete ibadan akoko tun ti to lati gbo eto da olorun re mo oro fun gbogbo eniyan lati mo olorun lati enu baba wa ninu oluwa aje rere Matthew igbekele oluwa mosebi ki olorun ki o bukun yin bi ese n teti si oro na
1: Matthew 25, chapter 25, verse 14.
2: Nítorí. Ìjọba ọ̀run dàbí ọkùnrin kan.
1: Tó lọ sí àjò.
2: Tó lọ sí àjò. Ẹni tó pe àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀. Ó sì kó ẹrù rẹ̀ fún wọn. Ó sì fi tálẹ́ǹtì márùn-ún fún ọ̀kan. Ó fi méjì fún ẹnì kejì. Àti ọ̀kan fún ẹnì kẹta. Ó fi olúkúlùkù gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti rí. Ẹsẹ̀ kan náà ó mú ọ̀nàjò rẹ̀ pọ̀. Ìgbà náà ni èyí tí ó gba tálẹ́ǹtì márùn-ún lọ. Ó bí tó lọ ṣòwò ó sì jèrè tálẹ́ǹtì márùn-ún mìíràn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni èyí tí ó gba méjì òun pẹ̀lú sì jèrè méjì mìíràn. Ṣùgbọ́n èyí tí ó gba tálẹ́ǹtì kan lọ ó wa ilẹ̀ ó sì rí owó olúwa rẹ̀. Lẹ́yìn ìgbà tí ó pẹ́ títí olúwa àwọn ọmọdé àwọn ọlọ́run dé. Ó bá wọn ṣírò.
1: Ó bá ṣírò.
2: Èyí tí ó gba tálẹ́ǹtì márùn-ún
1: sì wá.
2: Ó sì mú tálẹ́ǹtì márùn-ún mìíràn wá pẹ̀lú. Ó wí pé olúwa ìwọ fi tálẹ́ǹtì márùn-ún fún mi. Sìwó ìlú tálẹ́ǹtì márùn mìíràn olúwa rẹ̀ sì yí fún un pé ó ṣeun ìwọ ọmọdọ̀ rere àti olóòótọ́ ìwọ ṣe olóòótọ́ nínú ohun díẹ̀ èmi ò mú ọṣẹ lórí ohun púpọ̀.
1: Ìwọ ṣe olóòótọ́ níní
2: ní ohun díẹ̀.
1: Ìwọ ṣe olóòótọ́ olúwa sì yí fún un pé ó ṣeun ìwọ ọmọdọ̀ rere àti olóòótọ́. Ìwọ ṣe olóòótọ́ nínú ohun díẹ̀ èmi ò sì ṣe ọ́ lórí ohun púpọ̀ olúwa wí ohun púpọ̀ jẹ́ mo jólóòótọ́ sí yín jẹ́ olójólóòótọ́ sọkọ rẹ yóò lójólóòótọ́ sí aya rẹ yóò lójólóòótọ́ sí ọmọ rẹ tálẹ́ǹtì tá a fi fún ọ báwo ló ṣe lò sí. Bàbá dé ọlọ́run mọ̀ a gba tálẹ́ǹtì wa a gba ẹ̀bùn wa a ní ṣílò yóò ṣèṣe rere lábẹ́ ìbá wí tálẹ́ǹtì arígbà mo kéde má pààrọ̀ àsọtẹ́lẹ̀tì mi nìyẹn pé mo ní kí ọ̀sọ̀ ó ṣèṣe ìrọ́wọ́ kó agbẹ́kẹ̀rẹ́ má pààrọ̀ má ṣe èké má jáde ìgbà tí mi pààrọ̀ fọ́gà mi. Ọlọ́run tì mí lẹ́yìn. Ọ̀gá kìíní, ọ̀gá kejì, ọ̀gá kẹta, ọlọ́run ṣe kìíní, ọlọ́run tì mí lẹ́yìn. Ibi sọ kí ni máa kẹ́kẹ́ pẹ́ kò sóòótọ́ bẹ́ẹ̀. Mo bá pa májèmọ́ ọlọ́run mọ́. Ó jẹ́ ìṣúra fún yóò máa tọ́ aṣọ náà. Kò ní méjì débà kò ní kò sí débọ̀. Mo dóbi sọ kejì. Mo dé ọgbọ́n mi ò tó olúwa. Ìmọ̀ tó mi olúwa. Oyè mi ò tó olúwa mo fi lálàá tó bẹ́ẹ̀ gẹ́ ọ̀gá ní fẹ́ mi gbogbo àwọn tí mo bá tájọ pàdé mo sọ àsọtẹ́ ẹ̀bí ẹ̀bí sọ àsọtẹ́lẹ̀ sí wọn tẹ́lẹ̀ níṣẹ́ rẹ̀ katabila ló máa wọ̀ èmi ló máa ṣe báyìí àwọn ẹ̀sọ́ jẹ́ gbogbo àwọn tí mo sọ àsọtẹ́lẹ̀ sí kò sẹ́ẹ̀ tí wọ́n ń gbà náà jẹ́ olóòótọ́ sí ọlọ́run. Jó lóòótọ́ sí ẹlẹ́dà rẹ̀ bó bá jó lóòótọ́ má rà fún ẹ ó ṣiṣẹ́ fún nínú kí n dìbò fún ẹ aṣọ di púpọ̀ ọgbọ́n adi púpọ̀ ọ̀rọ̀ adi púpọ̀ ìmọ̀ràn adi púpọ̀ òye adi púpọ̀ àlàáfíà adi púpọ̀ ogbóra ṣe kéde adi púpọ̀ lólu àbògùn wí ọgbọ́n olúwa ó tẹ̀lé ó dìríjú. Tálẹ́ǹtì ó lò ó bó ti àti bó ti yẹ. Ó ń sọ ọdọ lórí púpọ̀. Ó ń sọ ọdọ kan ní. Kò sáṣẹ̀tì nínú àjọ ẹ mọ́. Àyè ló máa rin. pe o jo looto pe jijo looto ko so to le fi fun mi e ba be ajo ta ba ja se e ba be pe ba ago me fa lo ah ba je bi ti bo lo da ba lo ago a bere si ni ago meta ni ba je bo da da ba lo ago a bere si ni o ni oluwari ni o ka pe iberu ti mo fi si iberu mo fi so lorun iberu mo fi so lorun itori pe ebi orisi bo ri mi agbo ti mo ni olo fi fun mi imo ti mo ni olo fi fun mi igba ti mo jolo to kikiri ti mo ri ogo olorun gba ti mo gbohun baba to si to mi sada o se sada se ti oluwa re si yi fun pe o seun iwo mo odere ati olooto wo so looto ninu die mi o se olore pupo iwo bo sinu ayo oluwa iwo bo sinu ayo oluwa ogbo o je ni je foro o je ogbo e mi to fu ko si lo o bi jere wa ni o bi jere wa ni o mo la wa ni o ma ko le wa ni o mo ye wa ni je lo to si olorun ka si o se lori pupo jolo so se oko re jolo so se aya re jolo so mo re ma se ni ife enikan je enikan lo na omo re bere fogbo olorun bere fun mo olorun lati towo sona pari mo pe olorun be la leke to pe ere mi mo ori meje o gba ti e sugbe enikan to gba o dagbara o to gbe loka bi o ba se dodo ti e se ni ni o kikiri o gbo o gba o jo lese bi o ba ti mo otito o ma so fo mo ni keji e to subu o ti subu dije o ti to le gbe yen leke iro le gbe leke e to le gbe leke iwa baje lo keyin re o ti to ni o gbe leke o to yo fi leke yo fada ha yo ma dale lojo gbogbo o gbe wa baje wo ma ranti isubu bare ti wa baje re ti o se so hebe mo won o pa gbo o mi ti se pa ma je mi mo o je isura ogo mi yo ma pa ogbe e wa mi yo ma pa ogbe ana o ma la fun o sugbo suru wa do to a wa woli ti o sa so tele fun wa asọ́lẹ̀ kòkò ju eléyìí lọ gbọ́nà sàṣẹ lọ́rùn pọ̀fẹ́ lọ́rùn mọ́ bàbá jẹ́ múrẹ̀ mọ́ kó awo tó ti bẹ̀ jáde wá òmùsọ̀ lẹ́ẹ̀kan wípé èso mango kọ́ tí a gbè ẹ wá wo tó torí ẹ̀ jáde wá ọdọọdún ló so bàbá dọ́ lọ́rùn mọ́ ọkọ̀ wo balẹ̀ kò ní bí ìsìbẹ̀rù mọ́ jẹ́ lóòótọ́ nínú ọ̀rọ̀ gbogbo kí bàbá mi kó lè fi ó ṣe lérò tó pọ̀ nínú ọgbọ́n wọn wá sọ́dọ̀ rẹ àwọn tó fọgbọ́ fún òjò lóòótọ́ pọ̀ fún wọn àwọn tó fún nímọ̀ wọn mọ̀ kó yé ní òjò tó pọ̀ àwọn tó dáradára òjò lóòótọ́ pọ̀ pé ẹ̀bùn yìí ti ọlọ́run ni ẹ̀bùn yìí tògo ọlọ́run ni ẹ̀bùn yìí tẹwà ọlọ́run ni ẹ̀bí tòtítọ́ ọlọ́run ni kò ṣe é pamọ́ ọ̀fẹ́ làgbá ọ̀rẹ́ ẹ̀mí ni kì í ṣe pa sọ̀rọ̀ fún ẹni bẹ́ẹ̀ mọ̀ wọ́n bí òye bá yé wa ó yẹ ká bẹ̀rù ọlọ́run ká mẹ́rin tí a ń sìn ká mẹ́rin tí a gbẹ́kẹ̀lé kó lè yé wa sí Luke 16:10-12.
2: Ẹni tó bá ṣe olóòótọ́ ni ohun kíkiní.
1: Ẹni tó bá ṣe olóòótọ́ ni ohun kíkiní.
2: Ó ṣe olóòótọ́ ní púpọ̀ pẹ̀lú.
1: Farabalẹ̀ fún mi yóò dáa fún ọ. Mo ní yóò dáa fún yín. Ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn o. Ẹni tí ó bá ṣe olóòótọ́ nínú ohun kíkiní yóò ṣe olóòótọ́ ní púpọ̀ pẹ̀lú. A fi ẹsẹ̀ di iṣẹ́ òjàlè rẹ̀ iléeṣẹ́ dàgbà sí wọ́n máa sọ̀rọ̀ dáadáa pé a fi ẹjẹ́ olórí ògbé wà bàjẹ́ wọ̀ ògbé wà bùkún wọ̀ wọ́n ń gbàdúrà sí iléeṣẹ́ tẹ̀síwájú ó ṣe kí ni ó tẹ̀síwájú ẹni tí wọ́n bá ṣe olóòótọ́ ní ohun kíkiní yóò ṣe olóòótọ́ ní púpọ̀ pẹ̀lú gbé ìwà mi mọ́ wọ gbàrà ọlọ́run gbọ́ kó àwọn obìnrin àti bàbá mi ó máa dá nínú àjọ ayé rẹ̀ nígbà tó parọ́ fẹ́ tó dé ìdí fún ẹ ó ti kọ́ sẹ́ a bá sọ fún ẹ irọ́ tó pa kò ní mẹ́ débi kankan ìgbà mo sọ fún àwọn ọkùnrin pípẹ́ à ẹjọ́ lọ́tọ̀ ẹ máa gbàdúrà fún àwọn oṣù àwọn tó gbéṣẹ́ fún yìí àwọn ló jẹ yìí àwọn ló bọ̀ yìí ẹ bá wíwà gbẹ́rẹ́ ga sí wọn nípadà wà mọ́ òyì sí wáyé wọn àwọn tó gbéṣẹ́ fún mi àwọn ní ṣú mi àwọn ló jẹ mi àwọn ló bọ́ mi àwọn ló fi jẹ́ yan máa gbé bulẹ́tì bọ̀ mo máa ròdì sí wọn ìwà àgbéraga mi ó ti kó bá mi ó ti bọ́jọ́ lọ jẹ́ ẹ̀kẹ́ ibú wà lára mi mo mọ bó ṣe fojú kóyọ mọ́lẹ̀ ó wà lára rẹ̀ ọlọ́jà ọ̀tà bí ìpìlẹ̀ bá jẹ́ ti ọlọ́run ilé tí ọlọ́run kọ́ kò sẹ́ tó lè wò àtẹ̀tọ́ ṣe aláìṣòótọ́ ló kíkiní yóò jẹ́ aláìṣòótọ́ nínú púpọ̀.
0: Dá ọlọ́run rẹ mọ̀ ọ̀rọ̀ ìwásù láti inú ìjọ New York God Chapel ni a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán a wà ní +7 & 8 Àyọ̀ká layout ilé funfun Báláú ẹgbẹ́ Argon hospital òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn grammar school Mandete Ìbàdàn ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook at Matthew Ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ẹ ó ti máa gbọ́ tí ẹ ó sì máa wò wá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ New York God Chapel a wà ní àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti Lágelú 96.7 FM Ìbàdàn between 7:45 and 8 PM àti ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin agogo 9:00 to 12:00 fún ìjọsìn tó ní bùkún tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà ẹ pé bàbá wa nínú olúwa ajíhìnrere Matthew ìgbẹ́kẹ̀lé olúwa ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6266 dá ọlọ́run rẹ mọ̀ ìpàdé tún di ọjọ́ 8.

aseyo ni pe ba roko areko alternative la wa okada na le gbera lati badan ko face e ko yo de be abade ni kanako ale lo kanako olon lo morun ti mo lo de bi ti mo fi make program by tori laarin oja ba si bode o pinmirin o a se wa nbe o le ni o ti fe o ti le won na mo ti le won na tori mo ran si pe ngba ti ago meje lu ni e ma mi ya se mi le lo kirun e se suru tona ba ti sere a da si firi ri o e ja sorun ro e ba dele e mo ki alhamdulillah olon e ba mo wo pe n gbodo fi dun yin tori be n ba ni mo joko sinu moto n be pelu won boya ngba ti o ba fi tago mewa boya de lagelu a kan wa sign off ni no content ama awon member team taloye ti ajo wa nu moto en mu le ki awon tori mo foju ri won awon ti n ba ti ri eni mo le pe won ku waju n bi san ba wa Taufik omo toso lo n wa moto Adia Dan Kaduna n wa n be kan ta wa ni Bawusabusa bayi ti mo si kabusa wa lónìí Mayowa o ni wa n be remember wo lo tun wa n be o Skelebe tintini ebi ma n be Mrs. Omotosho wa n be ta tun ni Mrs. Omotosho mo Alade Omotosho na wa n be a je pe eyan bi mi mefa mi de won se wa lona ti n bo emi ti n soju won anytime ti won ba de won ba mi nbi gbogbo isura pata si wa ni inu won to n be mu ana ki kosi ba se ni ri wa ogbon eda tori irin ajo ta ba wale ni ta loye gba ni sola re o so se tan ti gba mi le do kin te waju to e wo lo wa ni ile agbara loke ni Facebook o ti e mo oda mo sa mo pe ta loye to ni yo tun lo wura be bi mo se nbo mo ti ba mami fale ẹrántí ojú fàlẹ́ tá n bá bọ̀ láti ijọ́ yìí ìyẹn dàtún gún ọbẹ̀ dàtún ṣe àátúnrin àjò bẹ̀rẹ̀ torí pé nígbàtí a rí owó tí a rí ta ní ó dà pé ká gba skyline lọ nígbà tá a dé skyline tí wọ́n tún kíní yàyàyà arípò pẹ̀ka wọ́n bá gbà wá mọ́ràn pé ká padà sí UCH àkókò padà sí UCH o àmọ́ láti ìgbà náà testi la ṣe ń ṣe títí di ọjọ́ Wednesday tí wọ́n gbà wá láàyè tí wọ́n admit fàlẹ́ mọ́mí ìfàlẹ́ wà ń bí àjọ rìkántì gbìnrín àjò ṣeré débi tó dé dúró báyìí àti ibi tó ti kàn mí tó ti kàn yín ṣé ẹ̀dẹ̀ gbàgbé nígbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí Sarafadeen Ali campaign team wọ́n ti náwó pé o ti ẹgbẹ́ nìṣó ń bí tẹ́ bá fẹ́ lọ àmọ́ ẹjẹ́ á bẹ̀rẹ̀ láti ibì kan nígbà tá a kọ́kọ́ sọ̀rọ̀ tí mò ń bá dọ́kítọ̀ sọ̀rọ̀ dọ́kítọ̀ ni a tó 1.2 million sí 1.5 million àwọn òbe ṣùgbẹ́ gbà bí wọ́n ṣe ní ká máa nìṣó nígbà tí ó yẹ dọ́jọ́ ke ìmọ́júmọ́ ọjọ́ kẹta wọ́n ti sẹ́ndì 1.2 million kó tó di pé wọ́n wá darí wa padà pé UCH gangan lọ̀rọ̀ wà làwa fi tẹ̀bà ti ọ̀nà ọ̀dọ̀ UCH àwọn ìrìn àjò kan yọjú along the line ta ní ká tètè rìn
padà bó bẹ bẹ mi àti asfali bá ń sọ̀rọ̀ bọ́rọ̀ bá kan bẹ a sọ tí ò bá tí kan bẹ tó bá yá ní ètò sọ ń gbọ́rọ̀ bá tó sọ ní ọ̀rọ̀ kọ̀rọ̀ ètò sọ ń fètílà òdìjọ́ ọ̀nà bá lọ a sọ ọlọ́run ní fọmọ dání láàmú o ọlọ́run ní fọmọ dání láàmú ẹ sáà jókòó ẹ sì dáhùn kẹ máa retí kí ni a yíbọ́ta yíbọ́ta lórí ètò ta lóyè lónìí bá a bá tún rẹ́ni tó ṣeré ẹ jẹ́ ká kí i ká kàn sára ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní ìjẹta ní wòmbẹ̀hún mọ́tò epo kan ń bọ̀ láàlá tóun ti àfi wì ẹni kí ló ṣe wì iná mọ̀ ni ló bá sọná nínú ẹ̀ bá ń ṣe hì ọlọ́kọ̀ ṣe ń wà àmọ́ gbogbo bó ṣe ń lọ́hun àwọn èèyàn wà lápá tún lápá sí ó sì ń forí ìlà lọ títí tó bó fi débi tí ó ti ń sún métí gbó tọ́rọ pọ̀ mọ́ bó ṣe débẹ̀ ó kàn tẹ bíréèkì ni sí iná bó ṣe gbà iná tó sún yàrí ẹ̀rù bá ń bà mí torí gbà mọ́ ń wò dẹ́rẹ́bà tó sọ bó sì ṣe dúró ikú sì tètè bẹ́lẹ̀ àbẹ́ ìfẹ́ ti ká mọ́nú bẹ́ẹ̀ ni rírí táàrí akàn rí pé orí tírélà kàn sí mùn ni ẹ̀yìn tírélà ti ń gbiná ó wà níbẹ̀ tí ń jóná hẹ́wẹ́wẹ́ tó sọ dorin bóun ló ṣe rìn abárẹ́ni tó ṣe ń bẹbẹ ó yẹ ká kí i àájọ kí i lórí ètò lálẹ́ yìí ìrìn àjò mọ̀ wà níbẹ̀ o àmọ́ kí n fi wò wá ẹ jẹ́ ká lọ sọ́jà dọ́làrẹ́ pẹlẹkùṣẹ́ ẹ jẹ́ ká lọ sọ́jà ńgbà tá a bá fi tọjà dé bóyá gbogbo ìṣura ó ti dé tán ẹ ṣeun tẹ́ wà ń bẹ̀ o adé sóyè ọmọ tọ́ṣọ̀ ló ń kí yín o.

0: ti yin melo gbogbo eyan badan tagbegbe
1: e ja ma nra wa leti pe gbogbo to luwa daada ni
0: sugba ni gbata daaye ona kan tabi ona mi ta ngba lo ra wa
1: o ma sokun fun arun lokan ojo kan sagwara
0: sugba ninu gbogbo eya ara o oju lo bara
1: ede pataki re ti ajo charity year foundation se npe akiesi gbogbo eyan to ba ni pe ni ja oju
0: lati tara sasa wa darapo
1: mo eto ayewo
0: oju to nlo lowo lowo
1: ni charity year eye care foundation anfani lagba le yi
0: erongba ti won fi gbe kale kun munira dani
1: 1000 naira pere
0: lowo card
1: ofe se layewo oju o
0: reading glasses lo fe
1: fun gbogbo ma nilo e
0: anise
1: ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju
0: fun rorun gbogbo olukopa to ni pe ni ja oju
1: lati sagbe kale charity year eye care foundation
0: nigba to tun wa gba bi to ti ra anugba
1: lai si ni ra owo
0: ke lo tun duro se
1: ori ran gara
0: ko ma dani ti won fa ni tete fo na loju popo
1: la fe ni o ma lo taara
0: lo sayewo oju re
1: ni number 94 opposite unity bank
0: charity consult building
1: yana agbala bus stop
0: ni to si olowo tin fo sanu shopping complex
1: iworo ibadan
0: lojoju ma ni o
1: ago mesan aro sa ago merin role
0: fun bere atalaye
2: pe 070-101-52255
0: ojulo bara oni dindo mo wa lagbari
3: ojo waju pe o pelu West Midlands Open University ohun to le je leyin wa ola oni pekun eto igbaniwole nlo lowo lowo bo yo sese pari ilewe girama abo fe wole pelu direct entry to si ni NDE NCE HND tabi A levels aye wa fun oni WMOU yan ninu eko bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics human resource management accounting mass communication ati educational management bi igbese nipa afojusun re lori eko ati ise pelu West Midlands Open University owo wa ofani lapoya wa keko lodo awon oluko wa tan tin ni iriri odun modun gboye moye kan si wa ni White House Adewumi Street Fenele Ibadan tabi number 1A Oba Akran Avenue Ikeja nilu Eko pe 0704-700-0167 tabi ko kan si www.westmidlands.edu.ng tele wa lori ikani banidore at WMOU Nigeria West Midlands Open University keko gboye giga ko deni yi taye n wari fun lawujo
4: o bale bage o wole pelu steve itadi o ko bi awo 50 bitters jagun labi okunrin ogun gentleman on the body system ogbontarigi akanse bitters to ba orisirisi aisan bi adota ninu ago ara woya aya 50 bitters besti gbogbo obirin to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal
5: debit
4: ta sise sise ki ati sun kon wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitters ko sun ra yo ko fun baby e tan
5: nibi kibi nibi gbogbo ati nigba kugba 50 bitters is produced by the 50 Waves Limited SLN Daka Kiri gbogbo bi ti won tin taja to jojulowo office address wa ni lot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Aja Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters nadaki jolote
6: Ìyá ilé kan bó ni ṣájú wá lónìí.
7: Bọ̀dá Ṣọlá tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí èyí tí ìtàn kankan kí wá làwọn mo jẹ láàárọ̀ làbáyé.
6: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ran rẹ ní o owó tó ní ìtumọ̀ lóò bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí ṣó o gbọ́pọ̀ lówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòwò pọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ ìta búrẹ́dì rí òní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread gbogbo ayé ló ń wa láti rà ibikíbi tó wù kó gbé sí kó ti mọ̀ ń tà láàrin àdúgbò bíbò wọn bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyẹ́pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tán àti gbàṣẹ nọ́mbà yìí ni o pé 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551
8: Dr. Scrap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay Dr. Scrap ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká Truck, bus, trailer, ipo yoo ki moto awon wa. Dr. Scrap o ra lowo yin. E kan si won 0908301333. 0908301333. 0908301333. Andu won lori Twitter, Instagram ati Facebook ni @DrScrapRecycle. Dr. Scrap Recycle. pé mọ́tò títa dìrọ̀rùn.
9: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
10: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
11: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
12: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
9: And you also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. You can perform today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone
13: 0807-112-4000. 0807-112-4000.
9: New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
14: Karaoke jí pépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lè dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gbogbo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
15: Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association Bonfoto Ìsàlẹ̀ òsì ń bàdàn ṣèkèṣèkè nínú wá dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn wọ́n bá rà sí ìdálé wọ̀lú ládọjà Arusa 1. Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association ló ń kí kábíyèsí kú oríire ẹ̀ Lakeba Olúyọ̀lé olóyè àgbànúrẹ́lẹ̀ Àkànbí Àrólé Ba Olúyọ̀lé Ìbàdàn kú múra o. Àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè Jubril Dọ̀tun Sanusi Ọkọ́lọ́mọ Odua Sinetọ Sarafadin Abiodun Ali olóyè Adégbèga Taofik Alégbòkè CEO Solution FM Radio Ìbàdàn Alhaji Olabi Bunmi Sarafa OBS USA America Engineer Adéremi Abbas Oseni Honorable Stanley Ikrulai Olajide Odidi Ọmọ àwọn ògbóǹtarìgì eléré tọ́kàlù sí wa níbàdìrẹ Peyo Rasheed Ayinde Merenge King Alhaji Tayololu Akade Currency Haji Fatai Adi Safakus. Ankara ti wà fún títà ní Bonfoto Junction. Pe nọmba yìí 08032239103 ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án bá ṣe o aago mẹ́wàá àárọ̀ ìletò gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo ọmọ bíbí sàn-án ìsàlẹ̀ òsì ń Bonfoto àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní Bonfoto.
16: Wajiru FM 96.7.

0: bẹ́ẹ̀ ni kì í ṣe kan ẹsìn nìkan tẹ́sì kan bí
1: bí
0: 9 ń bọ̀ kìíní yẹn wà ń bí tẹ́sì yẹn lọ sí ó lọ sí bí 12 different ones a wá rí pé
1: ìjẹ̀tì wọ́n fàlà rẹ̀ ó tó ike ṣọ̀rọ̀ṣọ̀rọ̀ mẹ́sàn
0: tí wọ́n fàlà rẹ̀
1: bẹ́ẹ̀ ni
0: mo wá ń wò pé ọlọ́run mọ̀ jẹ́ kí ó jẹ́ pé kìíní ni la bá tún kiri sí tẹ́sì ṣe torí wọn ní tí ò bá ṣe tẹ́sì wọn lè admit ẹ̀ lẹ bá lọ fún àwọn tẹ́sì yẹn nígbà tẹ complete tẹ́sì.
1: bàbá tó ṣe tẹ́sì tán wọ́n ní kí wọ́n fi àmọ́jọ́ tún ní bá fi hàn tún ṣe bá tún ní tẹ́sì tó tún dá kò dé abí báwo àwọn onígbà ìwọ̀n ni admit wa o ètò àtúndì wẹ́ẹ̀zì kí tún padà wá wẹ́ẹ̀zì tẹ́ni kí padà tẹ́ni ká tó fún admission mo fi hàn wọ́n wọ́n ní rárá tún ayé kí tún padà lọ sílé ṣùgbọ́n pẹ̀lú àánú ọlọ́run àti láti mi ayé yóò ní bájẹ́
0: olùwàṣẹun olùwàṣẹun
1: ayé yóò ní bájẹ́ gbogbo tó wà
0: bẹ̀rẹ̀
1: ọlọ́run ti bá mi ká kúrò ń bẹ̀
0: ẹ̀mí
1: mo ti ká kúrò ń bẹ̀ ayé yóò ní bájẹ́ kan yóò ní bájẹ́ lágbára ọlọ́run mo mọ̀ pé tẹ́lẹ̀ àti ìdádúró pọn ṣe ń bẹ̀ wọ́n gbìyànjú.
0: ó rìflẹ̀.
1: wọ́n gbìyànjú.
0: ẹ̀rí àwọn
1: ìyàtọ̀ nínú ara ẹ̀ gan mo rí yàtọ̀.
0: nínú ara ẹ̀
1: mo rí yàtọ̀ nínú
0: ara ẹ̀ nínú ìṣesí náà
1: mo rí nínú mo rí
0: ìyàtọ̀ ti wà
1: mo rí
0: àwọn kiní tẹ ló ti kó lé ó ti lọ
1: àwọn aṣọ tó ṣe green gbogbo ẹ̀ tó ti wọlé àwọ̀ ẹ̀ tó ṣe tọ̀nà
0: gbogbo ẹ̀
1: ti ṣe dáadáa ojú ẹ̀ gan ti
0: kò fún tọ̀nà
1: tó ṣe.
0: ẹ mọ tó ṣẹlẹ̀ àwọn ò fẹ́ díṣẹ́ ìjọba lọ àfa alálùpọ̀ ń ṣiṣẹ́ lọ lórí ẹ̀ nígbà náà tí uca tí wọ́n fi fún wa ní go ahead ẹ lọ ṣàwọn tẹ́sì ẹ ti ṣàwọn tẹ́sì àti kó tẹ́sì ilẹ̀ ńgbà kó tẹ́sì ilẹ̀ àbá lọ bábọ̀ ẹ̀ àyà mi kọ́kọ́ jágbà wọn ni kò tí ì lè wọ orí kíní tẹ́ wá fún mi ní report padà àmọ́ ńgbà tí ó fi di thursday ṣé thursday ni ìjẹta ni wọ́n bá pè mí pé wọ́n ti admit ẹ o èmi sì ẹ ti ń yọ pé tí ń rún okùnkùn tán wọ́n mú gbogbo ìṣòro tá à ń wí wọ́n mú kù ara ọmọ yóò balẹ̀ nu bóyá tẹ̀mọ́ pé bóyá títí sátidé òní o wọ́n ti ṣe nǹkan fẹ́ ṣe ni àmọ́ mo ṣe ń rò ó lè nìjẹ́ pé torí pọ́lọ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí ẹ̀ ló ṣe ni àwọn ìdádúró yẹn ṣe wà o.
1: tí wọ́n sọ president yóò kó wà fún bed rest ná tó tó wá fẹ́ tọ̀ gan wọ́n á gbé kinní fún kófí tán mọ̀ bẹ́ẹ̀ kó stress ara rẹ̀
0: kó dìde mú tó bá ti sọ operation
1: nǹkan tó ṣe gan
0: kí wọ́n tó ṣe nílé tó wà báyìí under observation ló wà
1: báyìí ten to time
0: ṣe rí gbogbo owó tó wà nílẹ̀ ó ti fẹ́ẹ̀ bá test lọ ojú wọn tì mí àti padà lọ bá àwọn barrister sàáfà dènà àlè kàmpé tí wọn bá wá on personal submission o tí wọn bá gbà láti tẹ iwájú pẹ̀lú wa màá jẹ́ lágbára ọlọ́run títí monday ò yẹ kí n mọ̀ àmọ́ bó ṣe wà ń sìn ó tún ti eré tún ti dérí àwa ara wa o eré ti dérí àwa ara wa o ìgbà jẹbẹ tẹ ò gbọmọlé ńlọ lónìí ìwọ kọ ló tẹ owó sí mayowa ló tẹ owó sí àkáǹtì lánàá ìgbà jẹbẹ tẹ ò gbọmọlé ńlọ lónìí lẹ bá pè mí ẹ ṣàlàyé bẹ́ẹ̀ ṣàlàyé.
1: màá tó rí dáàrọ̀ lónìí wọ́n ní.
0: ẹ sọ̀rọ̀ sókè.
1: wọ́n ní èlò la tó ti wà lọ́wọ́ wa mo ní 1.2 ni wọ́n láwọn lè sì fún mi ní gbọ̀ngàn tààrà láàárọ̀ gẹ̀gẹ̀ tá a kọ́ lọ́ra lónìí gan ó kọ́ sí wọ́n bí 35,000.
0: ẹ wo àti 1.2 tá à ń pariwo tá à ń bìlì lé lórí àti tọwọ́ bọ̀ ọ́ àti ṣe tẹ́sìtì àti ẹrọ oògùn àti ara gbogbo ẹ̀ gbogbo ohun tó kù ńlẹ̀ on calculation kò pé 1 million mọ́ rárá ìgbà táwọn wá pè mí sí wọn ní káwọn ó lọ tọ́jú èlò ni.
1: 3 million
0: wá mo kọ́kọ́ pa fóònù wọ́n tún pè mí padà mo gbé mo ní màá pè yín padà bẹ́ẹ̀ ṣe sọ yẹn ó fẹ́ affect èmi náà àyà mi tún ti ṣe bákan màá pè yín padà ẹ jọ̀ọ́ ń bá bẹ̀rẹ̀ ronú strategizing wá bẹ̀rẹ̀ taofeek dà mọ́ bọ́ ọkọ lábàtà náà wọn kàn jókòó bó la ṣe rìn àwọn á ń ronú ọ̀nà wo la lè gbà a ṣáà rí pé for now àwa náà látún padà sọ́dọ̀ ara wa o torí láti ìgbà tí àwọn campaign organizations àfàdé nàlẹ́ tí wọ́n ti ní àwọn owó kankan ò wọlé mọ́ rárá. rara aire ni sagbara ni o fi se owo owo kankan owo ni mo gbogbo e to wa lati lo debi ta lo de won wa ni ti won o ba ri 3 million le bayi pe mu o ni le bere kankan lori omo yi ah omo e wa nu nira bo la si wa se ojojumo bo de se bo ba tin wa nbe be owo na la tun ma na nbo la fe ri nbo la fe gbigba ele mo ti ni eh kita o fe ko lo si usage so je bo ti lo nda
1: se
0: lo lo so e lo eh won wa lo so ejo e lo sori Facebook ko to di pe kin kuku mo fe ni kin jabo irin ajo wa lori oro oju fali kin jabo etan ko to di pe a te waju lori oro mi lori ta loye ni oni bi na ba tan la so ede o tan le kan na e lo sori Facebook Kerry State of oju oju fali bye onda se eh se Ridwan gbo sa
2: Ridwan won lati gbo
0: eh
2: won lati gbo mo se so fun
0: eh audio nko
2: eh o ti mo audio e na jade
0: eh
2: oni mo ti mo audio e na jade
0: e dia wo nti nti won babo ni usage ko to de pe ate waju e dia wo nti babo ni usage mo tin ri bayi na ewo state of the situation pelu fali e lo sibe ke ewo ore o olohun ni fomo de yin na laamu o adun mama e tin se mi in fact bi mi se ri bi won se wa si office lana ti won rin kanmo kanmo be ko ni won se wole nsin yo kile lo fa e tin te yen ke yen ke le rin
1: mo lo ke ti mo ngo ti mo so ti mo ngo ti mo so
0: wahala wahala wahala babiamo ah abiamo tagba ara de ti dara ara tin dara agba amo soju wa le ku oni se nwo e nwo bi fale se wa e nwo lori Facebook be yen be sa fale se wa lo ro leyi ni usage onu ejo mama o da npe mo so implication ti e ma be se sunkun woro mo so n to ma se le soju fun yin e ma ma je o se le si o ma affect oju o ke pe oju o ma se bye bye o mo ti ri orisirisi ni gbagede okoto anu ni bi baba mali o ejo mo ti so yen fun yin ekun o le sort nkan kan bayi owo lo le sort e owo lo le sort e ekun ko e ma be lohun e ma ra webe sawon eyan e gba e ma ra webe e be awon eyan e je soro soke e
1: ni foju sunku omo na ko le yin da yin laamu
3: ko lo ma da wa laamu
1: e
3: ri ngba temi na de use e ti mo se ri ya ya nu ya igan tun se mi e da sa mo se rin gan
0: e o ti affect ese
3: o ti affect ese
0: lenu jeta
3: be ba wa lara tele na ti wa nbe so eyi to ku jade ko lo ma da wa laamu ko lo ma fo ma da wa laamu gbo wa la jere omo wa ni da
0: ojo
3: advanced ma nlo na ni
0: FCMB
3: okoto anu multi service ventures
0: 47 46 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 na la mu e ni futu su kon mo e jere awon omo yin o gbogbo owo to segun si ni o debe gbogbo eni to se wahala lori omo ni o fi fokan bale jeun e
3: ami olo
0: ejo ejo mama ile ni alanu lo omo yen
3: FCMB bank ni
0: ejo FCMB
3: 47 46 10 10 10 10
0: ejo eyin oloselu ejo ejo ha okan mi si tin bale pelu amo oju nti mi ati pada kini kini tun lo wi mo gbianju ati so amo mo ba break wall pade mo seri pada agbantara na tin babo ojo ti pe ko ye kin trade integrity me just like that amo omi anu eje anu tin be lara mi ko gbe ni mo se ni kin tun pada wa ba eyin eyin eyan eyin oloju anu gbogbo ejo basta safade na le o sin le bayi ni o mba tun gbe pada mo ti pe dg mo ti send message si dg campaign organization mo ti send message si won mo ti send message si won mo ni ibe mo ni won ti bere ki won jo ki won je ka gbori yin dele mo pe won won boya won campaign lo won o gbe mo send voice note mo send message mo si ni expect a response mo gba pe Olorun setan ati yo omo yi nu ofin to wa gbogbo tin ba yoju ma pada wa ma royin fun yin koni pe koni pe la ba se po Olorun lele buru ke o le je pa ntan re ni bo ba gboju ile ko se ni ti o mu
3: ti ba be ti o mu si
0: ko si ni ejo
3: to awa nu ni deru aroka Olorun wa si ran alanu sa wa na e je ka ran omode ilowo be ni Olorun wa si sanu fa wa na FCMB ni
0: FCMB
3: Okoto Anu Multi Service Ventures ni
0: Okoto Anu Multi Service Ventures
3: 47 46 10 10 10 47 47 46 10 10 10
0: FCMB Bank ejo ejo ejo in fact mo fe le pe ki n fi gbogbo program kin do devote gbogbo program eni lori oro fale amo oporo kagbon oporo kagbon afefe ni gbe lo taba to joju be lo aba gbe ka gbe mo se wu ka gbe ade egun to iwon ti o baye ni oye iwon ti o baye ni oye amo mo nigbagbo polon fe loyin ejo ejo awa la rira wa o awon tolorun ba tun wa fo tolokan ninu awon ti olorun gbola fun awon tolorun ba fowo tolokan ki won dakun o dide ran lowo ejo ejo mu nbe yin ni ejo tori olorun mami fali olorun se yanu e dide ejo eya e dide edide ma lo olorun o se yanu olorun ti e olorun o se olorun ti se to olorun ti mo bi ti o gba yo olorun ti mo bi ti o gba yo e da kan ma nsa niyan ni e pele ma po wa edide ma olorun ti mo bi ti o gba yo olorun se gbabire yo se a
4: Beto Idibo 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe Printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print, Shop H24B, Heritage Shopping Mall, opposite Mary Kay Pharmacy, Dubai, Ibadan. Glory Print, ẹ jàǹfààní ẹ̀dínwó lórí print.

Ọlọ́run nìkan ló yé. Torí mo ṣe rò tó rìjá. Lórí ọ̀rọ̀ ọmọ yẹn, èyí yẹn fàlẹ́, mi tí sọ pàtó rí ngbà tó yá ni fact ṣẹ̀ṣẹ̀ jáde lórí bí kinní yẹn ṣe bẹ̀rẹ̀. Ṣe rí gbà tó kọ́kọ́ tí kinní yẹn lu pa tí ó bẹ̀rẹ̀. Wọ́n ní lọ gbígbà téèyàn dákú tó dákú ìgbà tí ó jí arúgbó ló jí. Ìjọ tí wọ́n kọ́kọ́ wá sọ́fíìsì máyọ̀ wá pàpà notice mo sọ fún mi pé notice ṣe rí ngbà arúgbó yẹn bó ṣe wá ń padà sí bó ṣe ń padà sí àwọ̀ padà pẹ̀lú gbogbo ògbìyànjú bó ṣe ń padà sómidan padà nínú ògbìyànjú bẹ́ẹ̀ ni ojú rẹ̀ ń wú ojú rẹ̀ àlà ojú rẹ̀ ọ̀tún ló ń ṣí bó ṣe ń padà lójú rẹ̀ ń yọ tó fi yọ débi tó yọ dé kò tó di pé rí àjò èyí bẹ̀rẹ̀ ebi tó wá yọ dé òun ni mo ṣe gbà pé lóòótọ́ àjànú ní ń bẹ lára rẹ̀ ni o ni mo ṣe gbà pé lóòótọ́ àjànú ní ń bẹ lára rẹ̀ nígbà tí bàbá wá lọ́dọ̀ yẹn bí wọ́n ṣe fọwọ́ lé lórí tí wọ́n bẹ́ẹ̀ wọ́n láwọn ṣe tẹ́sítì lọ́mọ ẹ̀bá fòdìdí gbàgbàgbò mọ́lọ́wà mo yá kọ́sọ́ mo ti bọ́ta mo ní mo fẹ́ lọ wo nǹkan nínú mọ́tò sáfà tí mò ń fòun lẹ̀ bóyá ìbẹ̀rù pé ọ̀gá ò gbọ́dọ̀ gbọ́ pé mo sá lọ ó kàn fò pé ó ti bọ́ sí kò sí ń bí ìbá ṣàlàyé ó ti bọ́ ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ń jáde but later ngbà tí wọ́n ṣe kinní yẹn tán tí bàbá yẹn confirm olóhùn mọ̀ pé òun ṣe nǹkan kan o fíìlì kankan àwárí ọ o mo gbà pé ó lè jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ n bá ṣagídí kí n ní kí wọ́n continue kí wọ́n máa ṣe tí wọ́n ń ṣe lọ ṣùgbọ́n màmá ẹ̀ ní pébi dúdú ojú yẹn kò ti jábọ́ ètí jẹ́ pójú yẹn ò lè ríran mọ́ kí wọ́n á ló dé tí àkókò jẹ́ kí wọ́n kú yọ kí àlàáfíà yẹn wà kí àáfàá lálùpọ̀ wá continue n tí wọ́n ń ṣe ká mọ̀ pé wọ́n ó lé n tí ń bẹ lára rẹ̀ jáde olúwa kábíyèsí rẹ̀ ọlọ́run ní fi ìdààmú bá wa bá ti mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbógun láyé ṣé n bá ti múra ìjà máa gbébọn dání ìwò téèyàn ń wá parò bí fàkídá láá.

0: full security for your property and your life.
1: With full air conditioner for all rooms, mini rooms, standard room, executive room, with suits.
0: Back on the city of the world, you have to go to the professional world. 500 people.
1: For OT, executive hall, conference hall,
0: telephone training, seminar, lecture, and other activities.
1: KF Motel. You can enjoy yourself, family, couple, and your friends.
0: What are
1: you talking about? KF Motel, you want to
0: go to the city? You want to go to the city?
1: Well, you're telling me.
0: Tomo kani balè,
1: lala fia, ni KS bar,
0: ati awon kan panu lori shishi,
1: ti mwen e kene se shoko shoko,
0: terito yaya,
1: takle takwale,
0: un la wun shishwa finda kosoma loun,
1: aye bako simbe,
0: beli security, to gayata,
1: ale gugu lou badan, o ni KS no telifi kalesi,
0: neto ta gadi,
1: ibadan,
0: telephone 070-7399-2996, tabi 080-3251-3884,
1: KS Motel, is the place that you can enjoy your life.
2: Baba, eje ki awon eniyan o mo yin
3: oruko mi ni Musliudin Alamode Yakin ti o ba yin mo si afa lalopon
2: edakun kin le mu wa gege bi imoran ti o je anfani fa awon eyan wa
3: ti mu wa fa awon eyan ni oro nipa bi alijanu se mo yo awon eyan lenu
2: to bo la se mo pe alujanu yo eyan lenu
3: ba se mo pe anjanu yo eyan lenu en to re ba tin tasi tan wi oro sinu omo tin soro yawo oro e tin tasi to ya to ti gbogbo eyan tawon eyan na ri pe oro yo bara mu mo iru eni be alijan lo yo lenu
2: ti a ba ri eyan tin da soro tin sa paper sa kankan e da ko se alujan lo na ni o yo lenu
3: nigba mi o mo janjanu tori pe orisi meji ni e to je tawon opolo wa bi awon mo to mu kolo bi awon ti won se afato latara pe nto le kolu opolo ti o bo opolo je iyan na wa loto so mejeji na la ntoju sugbon e to le je talalijanu ninu isesi e ri pe yo yato ninu isesi ti ko mo da soro bi ki o mo foso re bi ki o mo we en to ti dagba to ti to yawo nile ti o ni we ko ni foso ta ma ni o foso yo ni ko ti ya bi ko mo sun to je pe won gbiyanju ko ni jamun yo sun loru o le sun lasan sugbon loru ko ni sun lasiko to ye ka won yen sun won ni sun e mo da won yen lamu
2: ti eyan ba nje nu wuje wuje ti kan da soro ti o se kankan iyen ti ni owa lujanu le nunu
3: nigba mi a mo lo wa lujanu nu nigba mi a si mo janu opolo sugbon iyato laarin mejeji tan ba ti gbe dodo awa mo so mejeji na la ntoju
2: e gbo awon kan mu ele kan wa nijo oni mo ni ki won pe number yin pe o mo won to se gangan wọ́n sì pe nọ́mbà yẹn nígbà tí máa rí ẹni tọ̀ ní ẹ̀yìn bí ọ̀sẹ̀ méjì mo rí pé ara rẹ̀ ti yàtọ̀ sí bí wọ́n ṣe mú wá jóná ṣé ó máa yábà náà ni.
3: tẹlẹmí àmọ ya bọlọ ń bá ṣe ní kí nǹkan yẹn ṣe sí ni tẹlẹmí àmọ ya àlèrè olómi tó lo ọ̀sẹ̀ méjì tí ó gbádùn ẹlẹmí oṣù kan ẹlẹmí lè lo oṣù méjì oṣù mẹta ṣùgbọ́n bọlọ ń bá ṣe fẹ́ sí ni kódà tilẹ̀ tó lọ́jọ́ márùn-ún rí.
2: Se àwọn tí wọ́n wá ń mọ ìmúkúmọ̀ táwọn mọ̀ ìmúkúmọ̀ kankan yẹn ẹ máa rí ọ̀nà àbáyọ sí lọ́dọ̀ yín.
3: ọlọ́run ọmọ ní ká láwọn náà tọ́jú pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run.
2: ká ní ọmọ mi ti wá mọ tó ti fẹ́ bọ́ sórí kí wọ́n ọlọ́run máa ń lò ní sábàbí náà.
3: ọlọ́run ní ká yìí ti gbádùn.
2: se àwọn nǹkan míì wà náà tẹ́ sí ń ṣe ìtọ́jú ní lórí àbí lọ́rọ̀ alálùjànú àti onígangangande nìkan ni.
3: so ọ̀rọ̀ àjẹnu ọ̀rọ̀ tó pọ̀ ni àjẹnu àwọn fa ẹ̀fọ́rí tí wọn ò wá ojútùú ẹ̀ tì gbogbo ògbìyànjú ni wọn ò ṣe wọn à níríyanjú àjẹnu àwọn fa ara ríro tí ó lágbára tó ẹ pé kódà wọn à níríyanjú gbogbo ogun ara ríro ni ó lò kò ní lọ àjẹnu àwọn sábàbí ẹ àjẹnu àwọn sábàbí kéèyàn má rọrùn sùn gbogbo ayé oṣù tó wùn ní sùn ó rí ìròsìn ní dàrú kò ní sùn o mo ti rí àwọn tó sọ fún mi pé wọn ò sùn fún ọdún méjì ọdún méjì olóhùn sùn ọdún méjì olóhùn yàjúlẹ̀ báyìí kí ló máa ń ṣe lóru olóhùn wà nǹkan sí ni ó rí ìròsìn ní dàrú torí pé àjẹnu ní ìdàlámù ibi san ojú rẹ̀ lọ́lọ́ dúró sí kò ní jó sùn bó bá dijú báyìí kò ní sùn àti láwọn míì náà tó yẹ pé àjẹnu tiwọn ó ń fẹ́ wọn ni lẹ́fì mọ́ láwọn obìnrin tí ó wọ 40 years 50 years tí ò ní lọ́kọ yóò sì fáyìn.
2: tí wọ́n sì fọkùnrin lọ tí ó sá pé òun ò ní fi
3: òun bá. yóò tiẹ̀ máa báwọn ọkùnrin ṣe tó bá kú dẹ̀dẹ̀ kan yọjú lé wọn náà ni wọn ò ní rí fẹ́ tó bá débi pé àfẹ́rẹ́ náà ni wọn ò ní rí fẹ́.
2: àlùjọmọ́
3: ní táyà ti pàdé àìmọye irú ẹ tó lọ sí padà gbàdúrà wọn tán lọkọ kódà tá a lọ bí márèjì wọn pẹlú àánú ọlọrun.
2: ẹdúná ẹni tó wá tó ti lọkọ tó wá pẹ́pẹ́pẹ́pẹ́ tí ò rí ọmọ bí ẹ̀yin náà tó máa ń dá sí ẹ̀ tó máa ń ní
3: gbọ́nà lórí nǹkan báwọn. èmi náà wà tó yẹ pé àjẹ́ ló sábà bí kó mọ̀ ọmọ bí tó bá yẹ pé àjẹ́ ló sábà.

0: fanu. Ọ̀rọ̀ tí máa ti ń ṣaráàlú èmi gangan ní ṣe. A máa dùn mí kí n rí nǹkan kan tó ràn èmi gangan lọ́wọ́ kí n má fi lọ ẹ̀. Ló fi jẹ́ pé mo bá ti rí n tó ràn mí lọ́wọ́, ìgbélé mi mú bọnu tí n fi jẹ́ kẹ́ mọ̀. Ìkan tún rèé o, ẹ̀ ń tí ń gbọ́ jìnjá jìnjá jìnjá. Torí àwọn ètò mi ti pẹ́, èmi náà mo wá torí pé mo rí ó wúlò fún mi. Bẹ́ẹ̀ ti gbọ́ pé mi ń gbowó ńbẹ̀, ó yẹ kẹ́yìn náà ò lè máa gbowó. Mo sì sọ fún yín pé èmi ò lóògùn ègbó mọ́ o. Jìnjá làṣírí bẹ̀, nígbà tẹ́ ti wá gbọ̀hún, ó wù mí kẹ́yìn náà jàǹfààní tó wà ńbẹ̀. Èrè mo ṣe ní kí n dáwo pẹ̀lú Multistream Limited tí wọ́n ń ṣe egbòogi jìnjá tí ń tọ́jú ara tí sì tún fowó sí ni lápò. Ẹ máa bọ̀ ní gbàgede òkòtó àánú, ẹ̀jẹ̀ àjọ máa yé jẹ. Èmi ń jẹ ń bẹ̀ kẹ́yìn náà lè jẹ. Torí ẹ̀ mo ṣe pè yín pé ẹjẹ́ àjọ máa ṣe ní gbogbo ọjọ́ Wednesday, gbogbo ọjọ́ àlárúbà, àjọ máa pàdé látàgo 12. Jìnjá àmọ̀ ni wọ́n ń pè. Ó sì ṣiṣẹ́ dáadáa. Àwọn tó dáa mọ̀ kò yé máa bèrè, wọn ò sì yé máa yọjú. Ibi tó ti dùn ń bẹ̀. Ìtí à ń pé adé ò fi bí korokò rán mọ́. Kì í ṣe ti dé sórí ọmọ tọ́ṣọ o. Òkòtó àánú tèmi ń ta. Ntibi tí mo bá ti rí òye, mo gbọ́dọ̀ pàkíyèsí kẹ́yìn náà máa bọ̀. Káàdì ẹ̀ tèmi ń fi bí korokò rán mọ́. Wọ́n ní bí tewétewò 84 ló wà nú ẹ̀. 76 kọ́hún. Ẹjí máa bọ̀ kẹ́ wá gbàgbọ́ yé. Ó níbi tá a lè sọ dé lórí fọ́nrán. Mo ṣe ní kẹ́ máa bọ̀. Gbogbo ọjọ́ Wednesday ní gbàgede òkòtó àánú tó gbẹ nínú KS Motel Total Garden Agodi Ìbàdàn. Gbàgede òkòtó àánú ẹ wá máa pàdé Multistream TM Limited ní gbogbo ọjọ́ Wednesday tí wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè lo fún ìlera àti bẹ́ẹ̀ ṣe lè bó jáde nínú ẹ̀. Adéfì ọmọtọ́ṣọ ń pè. Ẹ má ṣe lágbọ̀ngbọ̀n tínú o. Kẹ́yìn náà lè máa jẹ ibi tí mo ti ń jẹ ni. Ẹ pe nọ́mbà yìí, nọ́mbà gbàgede òkòtó àánú gangan 070-8167-4433. Àsìkò ṣẹ́ nìkan ni o. 070-8167-4433 tàbí kẹ́ ẹ pé Désòye Ọmọ́tọ́ṣọ́ sórí 090-2376-0575. Ṣe ẹ̀gbọ́ dáadáa 090-2376-0575. Tó yẹ yín, a mọ̀ pàdé bẹ́ẹ̀ bá ti wá. Irí bẹ̀ yóò jọ sójú wa ni.
1: National Broadcast ti Òkòtó Àánú. Ìgbà tí
2: Akúbúgọ
1: wà ń sọ̀rọ̀ nígbà tí ó kọ́
2: ìyàwó. Àbí bò bá ń gé dá. Tó adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó máa ń bá wa ṣe tí ò kì í fún wa ṣe. Ní ọjọ́ Monday yìí, bàbá olóyin á wà níkalẹ̀ ní ọ́fíìsì Òkòtó Àánú nínú KS Nìbàdàn. Adéwà rana lọ́jọ́ Thursday àti Saturday. Ó wá lénìí náà láṣẹ Ọlọ́run Ọlọ́run máa bá wa ṣe. Dẹ́n gbogbo àwọn tó ń béèrè nípa ọ̀rọ̀ bàbá Mali olójú. Bàbá Mali a wà ní kalẹ̀ ní ọjọ́ Thursday tó ń bọ̀ yìí. Bẹ́ẹ̀ni lọ́jọ́ Thursday tó ń bọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Even àwọn èèyàn tiẹ̀ ti àwọn tí ó kù díẹ̀ fún ní ọjọ́ ọ̀sẹ̀ tó kọjá wọ́n ti múra lẹ́ẹ̀de Thursday yẹn. Ọlọ́run adé
1: èèyàn méjì lórí
2: ìran ní. Bẹ́ẹ̀ni ní Thursday tó kọjá lọ́hùn èèyàn méjì lórí ìran tọ́lọ́run ṣe tọ́lọ́run jẹ́ kan ríran lọ́jọ́ náà.
1: Ọkàn sọ fún mi pé èèyàn mẹ́rin. Ó kéré tán èèyàn mẹ́rin ní
2: orílẹ̀-èdè. Pẹ̀lú ògùn Ọlọ́run Ọlọ́run àtúnjẹ́ jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ. Torí lára àwọn tí wọ́n ti fi lọ́kàn balẹ̀ táwọn náà ti múra dé ọjọ́ yẹn wọ́n wà tí wọ́n ti fọkàn sí. Sọ Ọlọ́run á gbàdúrà wa. Dẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ Fàlí olójú. Àkáǹtì tá à ń lò yẹn náà ní FCMB
1: Òkúta àwọn Zavis Fẹ́ Jọ́sí. Ẹjọ́ tó rí
2: Ọlọ́run
1: ló ní fọmọdánilámú o.
2: 47. 80-10.
1: Ẹjọ́.
2: Ọlọ́run á gbàdúrà wa àìsàn oníṣẹ́ àwa náà.
1: Ọlọ́run adé ẹ̀ kú wa. Ọkọ̀tọ̀ àánú Multi-Service Ventures.
2: FCMB
1: 4-7-4-6-10-8-0-1-0.
2: Please.
1: Iṣẹ́ tọ́lọ́run rẹ̀ mi ò ní kí n mú gbèrè
2: ẹ̀yà. Àwọn tí wọ́n bá dẹ̀ wà ní eréa Ọlákúnlé Àpáta Omi Kankan fún abẹ́rẹ́ oyin ẹ lè pe nọ́mbà yìí 090-477-08999. Ọlọ́run á gbàdúrà gbogbo wa òdìjọ́ mẹ́jọ.
1: Iṣẹ́ tolúwa mi ràn mí. Ajẹ́yẹ ni wọ́n jẹ́.
2: Iṣẹ́ tolúwa mi ràn mí. Ajẹ́yẹ.
1: jẹ
2: lára iṣẹ́ t'Olúwa ran wa kan náà ni àwọn òkú àwọn ìjókòó àgbà
1: àjò ojú fàlẹ́ ẹjọ́ ẹjọ́ Ọlọ́run fẹ́ fi ṣe iṣẹ́ nínú láìbí ni o.
2: Wọ́n ní fi sun kankan.
1: Wọ́n ní kẹ́ fi sun nǹkan ni o.
2: Bẹ́ẹ̀ni.
1: Ẹjọ́ ẹjọ́ ojú fàlẹ́ ojú fàlẹ́ tá ń wí iṣẹ́ wà ń di ẹ̀.
2: Iṣẹ́ wà ń di ẹ̀ bẹ́ẹ̀.
1: Ọlọ́run ló ló tó bẹ́ẹ̀ ó dẹ̀ ní rízẹ́ ó lè jẹ́ torí yín.
2: Bẹ́ẹ̀ni.
1: Ojú ẹ dìde.
2: Wọ́n ní tọrọ owó fáwa náà.
1: Àmì
2: FCMB. Àkáǹtì nọmba yẹn náà ní FCMB Okoto Anambra Savings Ventures.
1: 47 46 46 10 80 10.
2: Ẹni tó bá ṣàkíyèsí pé bóyá wàhálà ń ṣẹlẹ̀ lẹ́bóyá ara rẹ̀ lọ́wọ́ ara ló fẹ́ di wàhálà tó fẹ́ di tó fẹ́ máa da pé a fẹ́ máa dà lóru àbí ọmọ ìyàwó olóhun àtọkọjà tó fẹ́ kọ́ ọmọ lọ àbí nkankan tó máa fi di pé bóyá máa lera wa káàkiri a máa fi wàhálà wa ara wa káàkiri káàkiri. Àwọn ìjókòó àgbà wà nínú KS ní Total Garden. Ẹni tó bá ní ìṣòro bóyá lórí ilẹ̀ àbí lórí ọkọ̀ tíyàwó ìjókòó àgbà nìyẹn.
1: Ẹ pé nọ́mbà àwọn òkòtò àná. Ẹ pé nọ́mbà òkòtò àná 070-8167-4433 070-8167-4493 ẹ jẹ́ kí n gba ìpè pẹ̀lú ìyẹ̀ṣẹ̀ tuntun kù ẹ jẹ́ kí n gba ìpè bíi méjì àbí mẹ́ta lórí program tá a ṣe
3: nílẹ̀
1: hello sir olúwa kọ́ńté
3: olúwa kọ́ńté kọ́
1: baba mo ṣe ta nìyẹn àmì àmì àmì àmì.
3: Ìlú mọ̀ọ́ká yín náà ni o.
1: Ambassador.
3: Ọ̀kẹ́ sà láti Alákíá.
1: Ọlọ́run ṣeun.
3: Ẹ kú iṣẹ́ takuntakun.
1: Ọlọ́run ló ní.
3: Ọlọ́run ò ní fi yín lẹ́ǹgbà kankan.
1: Àmì sà.
3: Ẹ ò ní ṣiṣẹ́ pẹ̀lú
1: òun náà. Àmì sà.
3: Àyúlò àyúbọ̀ lọ́wọ́ yín ẹnu.
1: Àmì sà. Àmì sà.
3: Orí ọ̀fẹ́ Ọlọ́run ò ní kápò lórí yín.
1: Àmì sà.
3: Mo dúpẹ́ lọ́wọ́ yín gan o.
1: Ọlọ́run ló lọ́pẹ́.
3: Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí o.
1: Ayé ẹ ṣe.
3: Ṣé gan o.
1: Ẹ ṣeun. Nǹkan kan ló sáré ọkọ sí mi tí mo ṣe ń ṣe o. Mama Victoria Ọlálẹ́yẹ àbí Mama Victoria Ọlálẹ́yẹ. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Màmá wá màmá rán mi létí bóyá bíi 4 years ago táwọn wá. Vividly mo wá rántí ìgbà tí màmá yẹn wá wọn ní kí n bá ṣe pé mo rí pé mo dàgbà lágbà ó yẹ kí n máa yí ilẹ̀kùn ọ́ ni ó yẹ kí n máa yí ilẹ̀kùn mi kẹ̀ màmá ẹ jọ bí màmá bá ti ń lọ́lẹ̀ mi náà dọ̀bálẹ̀ màmá ọlọ́run mọ̀ rírì yín mo dúpẹ́ màmá wá rán mi létí ìrìn àjò yẹn gbà yẹn mo ní one of the first times tí àwọn tí ọlọ́run lò mí fún tí wọ́n padà wá dúpẹ́ màmá ẹ ṣe ẹ kó ànáwọ́ sí mo dúpẹ́ o ẹ jẹun ọmọ pé oúnjẹ lẹ gbélé ẹ jẹun ọmọ pé màmá ẹ ṣe thank you so much Adesuyo Motor Show signing out to the Monday.

motorcycle àti tomato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tomato ní cash and carry no delay Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà Dr. Strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and do one lori Twitter

0: ní ìbéríkan tí mo tẹ̀sẹ̀ bèrè ìbò jẹ́rí bàbá Adélé Abiodun tó kọrin yẹn wọ́n ní wọ́n láti ẹ̀bú sí ní ìlú wọn yẹn wọ́n máa ń sọ yóò bá bẹ́ẹ̀ ni àmì bàbá yẹn kan bú yóò bá tó bá jẹ̀ pé bàbá yẹn kan yóò bá.
1: Ẹ mọ̀ pé àwọn Yorùbá Ondo State náà wà tẹ́lẹ̀ ìbàdàn bẹ̀rẹ̀ sí ń pín state wọn pín wọn mọ́ wọn pín wọn mọ́ Edo State.
0: Ó kì í
1: ẹjú mọ́dún pẹ́. Ẹ ṣe gan ni sir. Ó sì ní pàtì Edo State. Ẹni tó pè ń gbà yẹn náà ti sọ ó sì ní pàtì Edo State tó sì sọ Yorùbá. Tẹ́lẹ̀ wọ́n wà pẹ̀lú Yorùbá. Wọ́n wà talking about the western region. Wọ́n wà pẹ̀lú wọn kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí pín state. Wọ́n yìí bẹ̀rẹ̀ sí pín state wọ́n sì pín wọn mọ́ Edo State. Mí ẹ ṣe jẹ́ nìyẹn. Adibo bayi, time to vote. Join me live on Facebook. Una know they share this very program. Una know they share this very sweet, interesting program. We get a lot to learn. As we learn, may we also give others the opportunity to learn. May we do it. May we give others the opportunity to learn. When are they share this very program? Drop your comments. How now they celebrate una own marriage? Which cultural heritage they use Sabuna? Tell us now. Go right them on top Facebook, Lajelu FM 96.7. And at the same time, love this very program and also like this very program. One vote. Lọ́sẹ̀ tó kọjá lọ tá a gbé bàbá Arúnà Ṣọ̀lá wá àti bàbá wa Káyọ̀dé Fáṣọlá. Lẹ́yìn ètò ọ̀pọ̀lọpọ̀ ló pè mí. Ẹ rí pé election ọ̀sẹ̀ tó kọjá lọ yẹn ó le díẹ̀ o. Arúnà Ṣọ̀lá àti Káyọ̀dé Fáṣọlá wọn kọjá mú draw ṣòye yín. Ẹnìkan ló wá já bàbá wa Arúnà Ṣọ̀lá ló já wọn kúrò tí Káyọ̀dé Fáṣọlá wá jáwó olúborí ní ọjọ́ yẹn. A lot of protest on my messages, WhatsApp message, text messages. Nígbà o kò ṣe dáadáa o ẹ máa túbọ̀ yẹn di ni o àmọ́ kì í wá ṣọ̀ṣẹ̀ yìí. Afi sọ́sẹ̀ tí maybe in 2 weeks time attention yẹn ti ṣe kini ati wálẹ̀ díẹ̀. Tonight we present Arúnà Ṣọ̀lá and Babaláduà.

0: Hello, the caller.
1: Alive.
0: Enjoy your life.
1: Alive.
0: Enjoy your life.
1: Hello.
0: Yes, sir.
1: Mo ki gbogbo ọmọ ẹgbẹ́.
0: Ẹ mọ̀ wulẹ̀, aṣíwájú gbogbo akakọ. Ẹ mọ̀ wulẹ̀.
1: Mo ti kí ẹyin náà.
0: Happy Arrow. Bẹ́ẹ̀ni.
1: Mo kí bàbá wa, Ayinde Iruwa.
0: Ayinde Iruwa ní New York City.
1: Ní US.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọlọ́run á wà pẹ̀lú wọn. Gbogbo bọ́ ti ń ṣe pẹ̀lú àwọn èèyàn níbí. Ọlọ́run ni fi wọ́n sílẹ̀. Àwọn náà ti jẹ ọmọ pẹ́pẹ́pẹ́. Wọ́n a máa bá ojú rere ọlọ́run pàdé. Torí báwọn ṣe ń jẹ, wọ́n fẹ́ kọ́wọn èèyàn jẹ. Náà náà ti ránṣẹ́ síta lẹ́ńbí. Wọ́n ṣe ránṣẹ́ síbí. Ọlọ́run a máa ránṣẹ́ sọ ọmọ wọn náà. Àwọn náà pa ara wọn. Ọlọ́run a máa wà pẹ̀lú wọn. Gbogbo fẹ́ tán bá ṣe gbogbo ẹ̀ ló máa máa dá lára ọlọ́run. Kí everybody, gbogbo wa bá ń gbé lóru adánimọ́jú ni o. Ìyàwó mi jẹ wá o. A pẹ́pẹ́pẹ́. Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú wa. Ìwọ náà tún lẹ́ ń kó wa jẹ náà. Ọlọ́run lè máa rẹ̀ á wà pẹ̀lú ẹ̀ wá jẹ wọn mọ́. Gbogbo agbára fún gbogbo wa o. Mo bá IK dá èrò lọ.
0: IK dá èrò 13. Ẹ ṣe gan ni ẹnjìnìà Sọ́nẹ́yẹ láti Akakọ. All right, hello.
1: Hello.
0: Hello, sir.
2: Good morning.
0: Good morning, sir.
2: My name is Ogbege from Ologun Eru.
0: Ogbege from Ologun Eru. All right.